Lati Madinat. Aye, Daddy in Ibadan. Yon ka temi ba bati yi mo. Oni lo pri o jome. Ni li ni o gota. Ti an o lu kome je. An o male we mokan de ni o goji. Ti won ti wa ni akata won ajinigbe 54 days si mo gba asa from May 15 ajade nle pa won lo lewe oluko jade pohun lenu ise awon mo jade pa won lo lewe won mu bag won mu we won mu ba ro si dibi mo se n ba yin soro e sene kakan to buru kankan mo e ma wa je gbo wa gbianju pe to o ti lo be ke lo awon alase o le de yi o fi nda wa loju pa won sise awon osun awon owo o mu nya alase ipinle oyo won la won no osun awon na owo gbe mo gba ti wa ni popo sese akoko oselu lori kesi awon mo tin lo lowo awon loselu lori ofe lati ma taku lati ma soko oro sira won awon gbogbo won mo fi oro awon mo nsoro oselu mo ngba ba lori ofe ati ku la kata awon ajinigbe iyen ni ayo awon ti won lori ofe ati wa lagbe eto fun eto isejoba ibaje loke ibaje ni sa laarin ibaje ni sale no mi na si do pe gomina na gba pe lo to awon apa bi kan kude kude ku bi kan ai ma se tan o eda ko le marin kori omo mi ama yin o le gbo o se se ka won oluko yen gbo but our thoughts are thinking are always with you awa ni gbagbo Olorun do ya awon ti won ko le josin ni eda oniyo joba abile Ekiti after 67 days in the captivities or in the captive Olorun yo won o gbon mama kan mama ti pe 84 years wọ́n ní mọ̀mọ́ ò láǹfààní àti ìrìn àjò yẹn láàrin yìí ọmọ ti bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn náà la fi jọ bí gbogbo alérè pé ọjọ́ wo lè yóò pin ẹnìkan láwọn òròpó lè pin torópó ti di business àwọn èèyàn wá kan ti sọ di ohun tí ẹ fi ń se okòwò ìpèníjà ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà báwọn kan náà nígbàgbọ́ àwọn akọni ẹyin adigunjalè kan bẹ ngbà kan wọn milẹ titi ẹran tí a níní lọgbẹyin wọn ọlọrun ṣẹgun wọn náà ni àdé ẹndọ dìde ẹran tí èkejì wọn ẹran tí ó kọ wọn náà náà milẹ titi orílẹ̀-èdè nàìjíríà ṣẹgun wọn àdé ẹndọ dìde onígbàgbọ́ tó lágbára gbogbo àwọn tó wà lágbọn orí ti ń ṣẹlẹ̀ yìí orílẹ̀-èdè wa nàìjíríà yóò borí wọn ó ti wulẹ̀ kí wọ́n gbọ́ bí ifá kí wọ́n mọ̀ bí ọpẹlẹ tó ògbóǹtarìgì adigunjalè kan bẹ́ẹ̀ ngbà kan wọ́n pè ní sinarambo orílẹ̀-èdè nàìjíríà ṣẹ́gun ẹ̀ ẹ má ní gbàgbọ́ pé ètí ń bá wa fínra ya ní ṣẹ́gun ṣùgbọ́n ẹ̀kọ́ tààrí kọ́bẹ̀ ni pé gbogbo wa pátá lálọ́gbọ́n náà ti ń ṣẹlẹ̀ ọ̀sẹ̀ nìkan tó lè pé ọwọ́ ọ̀hún mọ́ ọ̀pọ̀ àmọ́ wa tá a ní ni a ti mú wà ọ̀daràn a ti mú lọ́kùnkúndùn ọ̀pọ̀ àwọn ọkọ wa ni a ti mú wà ọ̀daràn ni a mú lọ́kùnkúndùn
ọpọ àwọn aya wa ne ti mu wọ ọdaran ni mu lọkọkọdọ ọpọ àwọn baba to bi wa ne ti mu wọ ọdaran ni ọkọkọdọ ọpọ àwọn mama ta bi wa ni wọ ọdaran ti wọ lẹwu baba wa bi won le re ori pa la lu akole adamoto asa jaye ru awon gboro aye na lo dai lori bawo ba se ngbemi ara wa e wa jajo bo ba se nta ijara wa le bo ba se jo nbera wa lori ngboro aye awo apo kan lati nfi nkan kan olon to si wa loke pe gbogbo wa ba to ba lori ofe mi ba na ba wa ngbo o omo ru agiju bi ti an duro si agiju le ba tin gbo wa be ba je yoruba be je ibo be je yahusa be je fulani be je yakanuri e mu wo daran te mu lokokodun ateyin te je baba asale te n sagbateru fun won nikan to da mi loju re o

0: If we all believe that we are having leadership problem, then we should stop looking up alone. Let's start from the grassroots. But get the right lati sale. I'll get the right looking. In your other way, it seems that our system is rotten. And that is the basis of our problem. The genesis of it all. Either you agree with me or not. Ebe nu egbe awon onisi owo onisowo eri ba se sira wa nsuta egbo nigba ti egbe kan ti en ba ni bi membership to lo bi 5000 yen wa ngba 5500 naira every month lowo member won se mo yo je losu ma serere laye mi ma e wa tanse times 12 se mo yo je lodun duro awon executive be ba lori ofe at lodun merin akoko se mo yeto wo yan je o wa se nte bi danu egbe won to le bi won le ri pa la bola mo kan mo ri oni di te lorun be nikan nu omo egbe n ba wa duro bi ri pe dakun bo oni ah yo jiyan re nsu won ti tori be won ti ba seje melomi lowo won ti tori be won ti le lomi ku ndi seun gbogun ti ni ọpọ àwọn èèyàn wa tí wọ́n jókòó gẹ́gẹ́ bí adarí àpapọ̀ ẹgbẹ́ oníṣòwò ẹgbẹ́ oníṣòwò èmi ò ní sọ́ọ̀bù kankan mọ́ owó ẹgbẹ́ ni fi ń panu. irú wọn náà wọ́n wà jókòó sẹ́ẹ̀dẹ̀ wọ́n máa sọ̀kò sáàrẹ̀ wọ́n máa sọ̀kò sí gómìnà wọ́n ní àti ẹ̀mọ́rú gómìnà ta ni irú ààrẹ ta ni ò tiẹ̀ yé wa we are ass nítorí kálukú gan se lábẹ́ ilé rẹ̀ nípò ta fọpọ̀ ẹlòmíì sí ó burú jáì. Jabira wa lere bere yen. Which way are we going?
1: Which way are we going?
0: For the benefit
1: to rule
0: our nations at all time.
1: Politicians.
0: Ebe wa de egbe onisowo ha, egbe onisowo bi, egbe onisowo di, egbe onisowo f. Me ko ni won ma ka ko gbogbo yin. E ba n gbo mi ko ma lu nkun yin gbi. Ọ̀pọ̀ wọn ni ó tún wá máa lo population ẹgbẹ́ wọn láti lọ gba owó lọ́wọ́ àwọn olóṣèlú. Bí a ṣe ń gbowó lọ́wọ́ APC ni wọ́n máa gbà lọ́wọ́ ADC. Bí a ṣe ń gbowó lọ́wọ́ ADC ni wọ́n máa gbà lọ́wọ́ APM. Bí a ṣe ń gbà lọ́wọ́ APM wọ́n máa gbà lọ́wọ́ PDP. Àwọn nìkan náà ni ọ̀jẹ̀ ń lòrò, jẹ́ ń léegun. Orúkọ ẹgbẹ́ yẹn ni ẹ fi ń lọ gba gbogbo tí ẹ ń gbà o. Àmọ́ ẹgbẹ́ ò sì ní gbọ́n kankan. Etí lobìnrin fi gbóhùn rò. Ẹnìkan bá wá bí wọ́n léèrè wọ́n láyé akínbo ta ni ọ́ ń jò lọ́wọ́ ọ́nú ẹgbẹ́ yìí ń jò lọ́wọ́ ọlọ́kọ́sẹ̀ igan igbó ọlọ́wọ́ ọjà igan wá. Ìgbà kan mo gbọ́ pé wọ́n ní Nìbàdàn kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ti pe àwọn ọ̀pọ̀lọpọ̀ láti bá gbogbo ilé ibi ṣe ń lọ yìí. Àmọ́ iye olóye ìjọ kan dìde lálójì tẹ́ẹ̀ni mẹ́ni ó fi jóye. Àmọ́ iye ìyálọ́jà ìyàbálájé tí ò ní rútù kankan láti bìbẹ́ kan. A kàn sá ń pa gbogbo ẹ̀ lọ́bọlọ̀. A sì tún rírú wọn mọ́ṣáláṣí ò á rí wọn chọ́ọ̀chì o. Wá bá bí wọ́n lè pè ta ni ẹ̀ ń tàn bí oko olóko. Wọ́n náà ni ó wà tó gbéra pa á nígbà wọn bá ti rówó biribi kójọ tán wọn wà aspire pọ́n àfẹ́ dẹ́gbá tàbí káàmọ́ wọn aspire pọ́n àfẹ́ débi gbá àfẹ́ débi àwo àfẹ́

ọ̀rọ̀ tí ìyàwó ààrẹ sọ ń jó ni lójú ọgbọ̀dì lọ́dọ̀ àwọn ẹlòmí. Ṣé àkàlẹ̀ yẹn ọ̀tà tí ìrọ̀kọ̀ 100 million. Àkàlẹ̀ yẹn ọ̀tà. Ǹjẹ́ olè yẹn ó tó tà tí ó tó sówó jọ lójú káwọn ọmọ wa tán jọ̀dọ̀ máa pariwo ọ̀rọ̀ burúkú ni. Àwọn bàbá wa tí wọ́n dàgbà lórí lóye ọ̀rọ̀ yé díẹ̀. Pé àti sálẹ̀ lèyàn ti máa mú gígùn. Kọ̀sẹ̀ ti mú gígùn látòkè. Pé hard work pays. Jẹ́pára àṣẹ tí ń ṣe wá. Owó lókù tí wà náà ń celebrate. Sẹ́nì kankan tí ń wà di ọ̀rọ̀ mọ́. Bàbá bí ń lè rí láàjì pé kí lọ.

0: Hello.
1: Hello, Alagbagba Kenny.
0: Hello, sir.
1: Ojumo.
0: Ajinla wa yo. Agbo meji abogo ti ilu. Oruko yin bo le tin pe wa?
1: Konwe Dopaleye Babatunde lati Liberty Road ni.
0: To, ngbo yin sir.
1: Eri kolo njo ko ma ba wa iru yin lagbara ko de ba wa de mi ru yin si. Ko wa ko ba gbe mi yin se pepo. Lati ma si se. Seri o ma n dun mi ta eyan ba si exercise the government. Awa gegegege fura wa buru.
0: Hmm.
1: I just can cite an example.
0: Mungbo yin sir.
1: There was a time me in Kiriyo lati gbo wa looking for ko.
0: Hmm.
1: Wala po. Iga. Ije gbo. So bu fi fo. O wa da si ko ko. Emi o le gbe be mo. Sugbon wo yen ri me o da bi pe leyi o ni ti die.
0: Hmm.
1: O ma wa ko ro yen to mi leti. Mo ba so ku mi hide out ko so tin da gbo kan mu gbo kan so risiri si nbe.
0: Hmm.
1: Mo ba lo ba DP na ti ni gba e.
0: Hmm.
1: E jo. Nkan ba ba ba ba ba ba la mo ri. E da ko gba wa o. So ni he. Se ta ba de da mu ba ah. Ku ko ma bo mu make sure ko mo ri pe won wa nbe je ke ba se. Ijo si be je bi awon ni lo o.
0: Ibi
1: ti o ba de bi ba ti wa ti conference ko ni atawon ti ni na o da da gbe ti o ko nbe bi wa ni ti so ko ti mo wa so ko
0: ke so loju won
1: sa
0: won ni ke so loju won de so ba won
1: o ni ti so loju won bi ba so o wa de lo wa won lopa ti lo pe so so ni ti bayi ko ni be ni awon ta gba nbe da ni o ba ni se ke mi to ba report e lopa ma ta wa lati le yan ti si ni e je ko ruko bo lati o mi se mi mo mo ni mi mo o ni o ni o ni ga ti ko ko report se o ba ni ka ba o se o ri phone ko to ba go o ba ti mi lo ba di ba wa ni o ba ni ba o la o ni se ja o ni o ba awon ni baba ni e mo won ni e baba ni eh je assistive now e ti ti mo ti kan o hide out awon roba si mo ti ni so se gbe ni si wa je o ni hide out awon roba je ni mo ni amo so about 4 years ago ya wo se ka ni le go ti won lo ja ya so le le so won gbe gbe je láti ẹ̀kọ́ ìgbẹ̀ ìrírí ìrẹ̀lẹ́ ní wọ́n ti wá àlẹ́ ìtàwọn ìdìbò àwọn tó gbé bóòdù wọ́n jẹ́ kó bọ̀já rí mọ̀ ní bá ní tẹ́lì gẹ́ráùn sọ̀rọ̀ ló ń sọ̀rẹ́ tẹ́lẹ̀ fresh wọ́n ni ẹ̀rọ tó ti ọdún ọdún àti ìjáwó ní ìyẹn ṣẹlẹ̀ ní ti tẹ́lẹ̀ ojú ẹ̀rọ ẹ̀mígbẹ́ èmi tẹ́lẹ̀ ẹ̀mí bọ́ọ̀sì ẹ̀jẹ̀ tó ti lọ o ba ti pada wa report ni ma di pelu
0: loro ba ibi oro wo sinu o ti tan ese e ja tun fe lo ibe la fa ni ti gba ya o pe sa ma sun sa ma woran ni ani sun ani woran hello e ka ajinla wa yo ruko yin bole tin pe wa
2: mo ti kọrin ni sisi amọ owó adédèyìn láti san yìí.
0: Láti san yìí o, mo ń gbọ́ yín o.
2: That first time tí mo máa mí ti program yín ni ìbẹ̀ tí mo rí léyìn bẹ̀rẹ̀.
0: Ọlọ́run ọmọ ṣeun.
2: Ọlọ́run a máa fún yín ṣe dúpọ̀
0: ọlọ́run. Àmì àmì.
2: Ẹni dẹni àgbégbìn.
0: Àmì àmì.
2: Ẹ̀dẹ̀ ni rárá kò bá ipa yóò ní ká yín lórúkọ àlá.
0: Àmì àmì.
2: Ẹ wo Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe ni o. Àtilẹ̀ náà ni. wọn ni amukun eru ewo
0: olokele
2: ewo ewo sale mo se ri niyan olohun o ba wa tun se na ni
0: ami
2: olohun o ba wa fomo
0: ami ami
2: awo ni ribi tomo tomo awo ti kuro nbe a ni ribi
0: ami
2: agbara lowo olohun
0: ami ami
2: ayo atadun be lo olohun o fa wa
0: ami ami
2: era sa
0: opele
2: yes ma e ku se o
0: oluwaseun
2: era sa
0: yes ma ah olopa ni ngba olopa nlo losogun ni ah won bo mi lowo won ni thank you you are it is very we are happy to be doing business with business ewo ta let's business pelu olopa o tun pe mi leyin igba yen mi ta ke mi ah e ba tun ni any lead o won o ni lead o olorun je ke mi o ni lead ta ba je pa a kilo fokan jo oju wa ni boya bi la ba ti bere se awon informant we dey call olopa ti o ma yo hello
1: Hello sir.
0: Eh sa oruko yin bole tin pe wa.
1: O pe lati ruwa ni o.
0: Lati ruwa. Mo gbo yin sa.
1: E ku se Olorun ma fun yin se o.
0: Ami ami ami ami.
1: E ma mo se o.
0: Ami ami.
1: O lagbara o.
0: Hmm, oga.
1: O koda. O ni agbara. Bo se ri niyan bi oro Nigeria se ri niyan. Lati bere pepe. Lati agbole titi te doke wallahi bo se ri ni o sele na ta wa gan ta pera wa ni landlord ladugo wa bo se ri keke le se bi ti a jo so yepo si to gure kimo latari pe bo se ni owo ko se ni to ye
0: ko se ni o ye
1: wallahi talai
0: won se re de salai bo ni se lo
1: eyan meji perete ni won se meji ni bi won se lewo ebe yen ko ri be so o ma ko yin mo se o
0: se
1: je ko fun anybody
0: ami ami
1: ami
0: ami o ami o o lagbara die eh ojo po ti wa sisi inu mi ti edun ṣugbọn awọn kan mi wa teyan mo ri ngba mi ti o mo fe ma banya leru bo lati wa sisi hello
3: hello sir
0: eyi to
3: mo
0: God bless our great nation Nigeria
3: amen baba kiyemi
0: ngbadun yin sa o
3: ekweto sir
0: oluwa kweto re sa o
3: ekweto sir
0: oluwa kweto re sa o
3: e wo se ri gbogbo oro to wa nle yi wọ́n ní amúkun ẹrù ẹwọ́
0: olùkèlè ń wọ ẹwù
3: sí wọ́n ní ìsàlẹ̀ lẹ́wọ́ ẹwù sí ìlú wa àwọn tá a pè ní adarí àwọn gan-an ni ọba yìí jẹ́ ẹwọ́ gbogbo àwọn tán náà ṣìyàn pé wọ́n ṣe wá wọ́n ṣẹyìn yìí ṣé ẹni tí ò tí ìrówó jẹun àárọ̀ tàbí jẹun alẹ́ ṣó ní mint láti sọ pé òun fẹ́ jí èèyàn gbé ẹwọ́ gbogbo àwọn ìsáǹpù táwọn tó ń pè wọlé yẹn ti ń sọ nísìnyí nígbà tá a bá rọ̀ dáhùn a fẹ́ jọ wọn sun àwọn agbófinró àwọn tó jọga wọn wọn ní ẹkún bẹ́ẹ̀ order from above ìlú tí ò bá ti sí fẹ́ bó ṣe máa máa lọ nìyẹn ohun tí táwọn èèyàn bá rẹ́dì láti jàjàgbara wọn kán rẹ́dì láti sacrifice ara wọn ẹ wo rí orílẹ̀-èdè tí mo wà ọjọ́ on the 4th of July ná pé 250 years àwọn kan náà fara jìn ìlú wọn tó ní àlàáfíà ìgbà kan náà àwọn èèyàn lè sùn kán fọwọ́ rọrí níbi wọn lè travel láti ìlú kan sí ìlú kan sí ìlú state kan kán má dá wọn lọ́nà
0: ṣùgbọ́n
3: nísìnyí kò sí tó jọ bẹ́ẹ̀ mọ́ a ní láti ní ẹ̀mí ìfarajìn àforítì ìṣọ̀kan determination pé ìlú gbọ́dọ̀ dá ó dẹ̀ gbọ́dọ̀ wá láti ilé kọ̀ọ̀kan àdúgbò kọ̀ọ̀kan àti ilé ni family ti bẹ̀rẹ̀ family ló di society ló di state ló di nation tí ò bá ti sí yẹ à ń tara wa ni o
0: we are merely deceiving ourselves
3: à ń tara wa ni a gbọ́dọ̀ okay nísìn kẹ́ni tí ò jẹun yó ẹ wo example ti bàbá kíyẹmí sọ nísìn àwọn tó ń gbépo tó ń ṣe wọ́n dé compound yẹ wọ́n ní order from above káwọn ọlọ́pàá kúrò ń bẹ̀ àwọn alágbára ìlú yẹn náà náà bàlú jẹ ìkònáfàs ìtàwà mẹkúnnù náà tó ráwà mẹkúnnù náà ń lò bí irinṣẹ ẹ wo bàbá kí ẹni tán ni wọn rán fún àwọn lówó àwọn ò nígbà bí ẹnìkan nígbà táwọn bá gbà ó léwu fóun o ó ṣe yẹ kó rí nìyẹn náà o lagbara o ko lo gba wa lilu wa ni Nigeria ni
0: o ami o e se mo dupe sir
3: e ku eto e ma beto go
0: yes sir thank you sir god bless sir lati lead America ni yo adupe lowo hello
4: hello sir
0: hello
4: akwaju
0: yes sir
4: Abubakar Admos Latelebu
0: Latelebu mo gbadun yin sir
4: e ku jo meta
0: yes sir
4: mo ti se mo pe in hai wole beba e ti soro e de fun fast ẹyin le rokan nje rokan so wa mo ali gbe se a many percent o seri o kan mo o se mo so fun te yan ba ti tire iko agbara yo se mo pa bi o ti mi e wo gbogbo ta ngbo e gbogbo ta ngbo o se mo yi o mi kan ni te lo tu mi ni Nigeria Nigeria, you don't have to be a bomb. Nigeria, that is just to laugh on me. When you tell the kidney, which is where you need no pussy or whatever.
0: Sir. So, I do pay. Hello.
3: You too.
0: God bless our great nation.
3: I believe I'm just like only the American.
0: I'm bad on you, sir.
3: Seri oro Nigeria aso so to so ni se ki so be ni pe nigba kan mo ni kan da ninu resin sugba ni resin iresin ninu kan da ni be ba tun wa sare si e tan ijo ti o ti yi dada o be si po ti o
0: ti o fi mo
3: o ni pe ase ti mo se na je ani pe o le ti wa o yato so le ti won o le to ba jale pe agbegbe mi wa je pe ke se camp ti won ni won ku lo le
0: ni won mu gege bi o le
3: o le to ba jale le camp yi to ba jale camp ti won ye o le lucky ni
0: won mo fora lori ni pe kini kini se yin ni lo se jo ki lo sele ti ki lo sele ti o sele ri eni bo le mu yin
3: o si fi gbagbo o ti gbagbo ojo ola awon eni ye je moto won yen gba baba re lo le o gbe 20 la lo baba re yo wa ni ka jo pin iye tori o fo nbe iwo lulu lo ko gbo lo lo gbo baba re gbo ti e na ni
4: seri
3: e wo awon tun taja ye jo kan mo lo ra oda mo lo ra ja ifi a tin ta na mo gbo ni sin lona iworodu nbe yen ni lo ti mention soro ba bara ba ni na rice mo rice o po gan ngba mo mo ti fe da wu lo ba ni elo ni kawon ko no receipt o no receipt bo
0: bo elo lo jaji mo ra to ta fun mi
3: o me pe o me pe ni e ba ra ja se ta ba pe receipt e so gboro gba receipt e gbo Nigeria ori pe iye to ta iye to ra ko lo o be
0: nkan lo wa nbe opo owo po
3: owo po ti o se ti be wa jo fun ta o le tori pe awon tin be la abroad ye awon tin be la abroad ye pe awon Nigeria Nigeria ma so pe ka bo ko ye ba si be awon pe nkan ti mo so pe
0: ara abroad ni le wa oge ha
3: wa la abroad de ni ba foro
0: e mo mo di kendi o me kí n bá wá bí wí ara kan mi fúnra mi ní ìsinmi.
3: ó ní ìràbọ́ tó gbé ìrọ́tọ́ ọkọ̀ fi bẹ̀rẹ̀ gan-an ó túbọ̀ sí gbogbo tó ń ta ẹ̀gẹ́ lọ ní bẹ́ndì ẹ̀. bẹ́ẹ̀ ṣe à ń sọ fún pé kí n ra tí ń rà pé ọ̀rọ̀ nàìjíríà ní
0: ẹ̀
3: tá à ń winu. ní migration mẹ́rin lọ́bẹ̀ ọjọ́ tí mo lọ́bẹ̀ tí mo rí jẹ́ ń gbẹ̀gbọ̀ jẹ́ ń bẹ̀ kékékéké alambale won le kini won le wa se kan tete ba mi se ko me ya se kini ko ba to joko nko sawe se yen
0: fa won yun le won sari mo
3: ba tun lo ta sai si si lo mo lo sai si si bodi ja lo dona ma ti mo ba to je olori awon si si gba e o he diti badan
0: o
3: to ke yan pa meta mi po
0: o di je be yo
3: Is that
0: my brother
3: Ali? My
0: brother Ali.
3: You live. You know, because we have a girl, so then Jali.
1: mo ni o da tele yi owo won ti powo
5: agba mi
1: seru ti be ke mo da so le bi se kala ilegbe eni o si oniroje le that is Nigeria se be le o ti nigba ti o se ti yo fe to sun
5: abi
1: o le yo se ni je yen ye wa nbe a o mo kan lo me gbon mi ni oni project kan Nigeria se ngba e gba to di lowo oro le lowo won a fe surufe le e to ba ni awon mo le wa o pe a de se tu won mo ni omo le ni bi le ti ni
5: abi
1: won le lowo abi ni kan
5: abi sa ti sanwo fun ni abi wa ni gbo
1: o tu send video si da ti bo si so ko ko lu ati won gbo e o fo lo ba ti mo se pura won a be lowo eni to rufu le pe ngbo se omo le wo lowo alawon re ni kan mo re ni kan bo
5: ah video re
1: omo le ni o omo egbon mi ni
5: eni eleni o fe
1: mo so ile ise tin se emi mo ra tin so fun emi mo so wo olewe
5: o fe mo nkan le
1: lapejo se ru si sai ni lo ko no to dagba si
5: ngo ba si duwo to yo lo fe ja laga jo babile
1: mi mo lo ni ewo oba kan bayi tun be ni ona so o be lewon la
5: be eh won ti ti yo odi yo eyan le ni nje wa lowo ngbe ji dodo
1: o gba lu won ni on be lowo ni so odi olori
5: ori ade eso ta o won ba fi le o
1: iru owo eleyin owo to jiji te wa so ba le lori na ni e ri so ba ni re Nigeria ni kini ko wo la nse
5: owo la nse
1: awon to si owo le na ma kan do se alaga jiba bi le ni mo ko ri ori pe ma ye mo ni se ka ki ai mo fi se ye ni
5: o mo bu mi gbo wa nbe
1: mo fi se ye e ni da ko re but mo se soro awon yo ti mo a to wa lata gbegbe ye
5: mo
1: ti se o ti da jiba bi le ni mo ko
5: to ti o ti fi oto onu sise
1: o fo oto onu sise o mo fi se ye do la ni o ko da gbo to won ko we mo
5: nanu
1: ori postil diligently
5: ti o ko kankan ti o
1: en to ba di akoso je pa Nigeria mu ti o ba jale awon yo tun ba gbe sepe
5: won gbe sepe o
1: eri takata ka le se ni pe ki joba ki won je institution wa ko strong se ra me ta wa yi emi o le nbera ati en na gbowo o le ti o le fi jala America ni pe o da bi agbado te oro onugo wan ko si yata e pa gbado ajo kan mo wu lawo mo ju
5: ni be ni
1: o bi pe supervisor ti nsise eyo kan America o to orisi mejo pelu system to ti wa letele o si bo ti pe ri mu to ba mu o mu eti o to je ki to bi tabe ni pe nkan lo gere gin ba ni so where do ti wa ẹni káyẹ̀ ló ṣiṣẹ́ ẹni káyẹ̀ ló gbó wọlé ilé ìwà àwọn tí ń ṣe ọmọ àtàkàkiri ọmọ àtàkà tí ń ṣe ọmọ àtà nàìjíríà ẹ tó jẹ́ prọfẹsọ olùjú méjèèjì kò ní tí ẹ ní kí ni iṣẹ́ wọn báwọn gómìnà nìkan owó àtàwọn olóṣèlú.
5: ẹ ṣe hello. Hello, ẹ ti wọlé ẹgbẹ́ wọn sókè o. Gbọ́yìn o. Bẹ́ẹ̀ network ibi tí ẹ wà ni.
6: Hello
5: sá o. Ẹ kú àjìn orúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá o.
6: Ọ̀dọ́ àwọn ọgbà ní ṣèṣe.
5: Àmì o.
6: Ẹ wo láti rú ọlọ́ọ̀kẹ́ni, ọlọ́wọ́ máa fún yín ṣe o. Ẹ sáà ṣọ̀rọ̀ ayín dáadáa torí gbogbo ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí náà kìí ṣe gbogbo ènìyàn náà nínú wọn tò sí ọlọ́ngbà lọ́wọ́ àwọn tí ń sọ wà tààtà.
5: Àṣìṣe ti wà ìwọ̀n bá àkókò tọ́lọ́mù bá lálù náà lálù lókè pẹ́ bí ọba sí ti gbẹ̀mí wa kò sẹ́ni ó lè gbà á.
6: Torí àwọn aṣíwájú wa yìí ló ti bá ń sùn tọ̀rọ̀ ìwé fẹ́ kọ́ pẹ́ láyé o ọlọ́run ṣàánú.
5: A ní torí ẹ̀ka wa mọ̀ sọ ìgbà tá a bá lọ náà láàlọ́. Hello.
7: Hello.
5: Hello, sir. Hello, sir.
7: Emma Kale.
5: Yeah, sir.
7: Yeah, Mr. Olade Johnny, let's see Toronto in Canada.
5: Ah, I do go on you. I'm okay, I'm going to lose one.
7: Private doctors wow, but they ba lo si odo won te ba lo si hospital won to ba ti je mo ko fe se surgery they will now find an appointment for ni general hospital to get the government be yen let jo ma pade ni wa ti carry out the surgery so government hospital ni wa ti se surgery ton ba fe se so government lo wa mo bo se ma set to awon doctors ni therefore doctor le kona e pe ko ma bo asi private hospital tori pe o fe se any operation fe se oloju treatment ti to ba tin koja awon level kan government hospital ni ilu kan wa bi ko jina si Toronto wa bi by Georgetown ni ben seri Georgetown yen ko si public school kankan be ko si private school kankan be public school government school ni gbogbo school to wa nbe meaning that at olowo ati average person at gbogbo government school ni everybody lo gbogbo mo won so bawo wa ni won se ni mistake ni government school yin bawo ni anything se fe sele ni government school everybody need it you see gbogbo government schools o ti clean ko private school everybody lo se awon private school na won wa extort awon parents one of us graduation elomo 150,000 wa elomo 120,000 wa elomo gba elomo wa lawon private school ni nigba ti government school se
5: lo to se lo
7: awon obi de se ka omo won lo
5: ti kawe
7: awon so the problem is so much and we are not even seeing that things will get better that is the painful aspect of it but as I do say ojo kan sha dogdo kan sha a sha ri olugbala kan ti a wa ta wa gbayan
5: so
7: problem o tun ni mi pe bi o beni kan ba eni kan o le dark ni ise ibo teni kan ni o president n so wa upright ohun le kokko ni a se ani ministers ala won governor ani gbogbo so mindset yen ni o mo gba ti o to le wa corrected everybody se ma ma se nkan to to ati nkan to ye so that is it.
5: In front of me, like, come on, come on, shall we? Amen. Era ko bo fe ke farabalẹ gbọ kini kan mo enikan lo pe mi lana mo de fe ke farabalẹ gbọ enikan lo pe mi lana era ko eni
8: suru ibanuje okan fun aye mi bi pe ah o mo se afẹ se in de fe ku
5: mo fe ki e ba mi gbọ kini baba wa re nikan kan no yen wa ti ngbọ wa to ni kankan to le se lati ran arakunrin lowo ele pe mi e gbo
8: ni ile yen be na mi bo ti fe se degree mi pe tori be yen ti mo mi la so idi ni yen to je kin fi be mo kan yen to ki fi pe yen pe mo sa ni lo re lowo lati taro ni si gari le mi ati mo mi la jo mu to fi de isin yi bu kan yen wa hard ga mo mi lo wa je kin fi pe yen pe
7: kin le sa mi
8: sa
7: chakanda leyin
8: akanda ni mi akanda ni ya mi
7: akanda iru akanda wo leyin
8: akanda ti mi ni akanda to ni ipenija oju
7: akanda to ni ipenija oju
8: be
7: ni ama to bi ni na ori na
8: ama to bi ni ori na ati mi no de ri na
7: ti
9: so ti wa ni bo kini mami se kilanti na se
8: mama to bi mi ntoro bara ni tori ki mo ba le fun wa ni onje sugba tin ba jade laaro nigba mi nbe to je pe mo te ni nkan bo bi ki mo mu ne ondo e dibo abi to ondo e ki mo mo bu ki mo mo dani owo na la pe mara wa lo lajo fi je
9: mama to bi ntoro bara
8: beni
9: anti yin gbo
8: sister mi ye eko ni awon wa
9: kila na se leko gba won ri na
8: jama jama ni na won na se
9: na toro bara
8: beni emi o de fe ki duro se le mo fe gbe ogodi le waga
9: na babu le yi
8: o ma ba deni sa
9: boloko yin boladugbo yin
8: adugbo wa gaga labina gaga ni adugbo wa
9: ilo ba gbole yin labina
8: ah mama ko be ni ile alakeji
9: dadi yin wa nko
8: dadi wa ti ku ti pe ti pe o good be 20 years dadi wa ti ku
9: eyin to mo yin to mo dun mi le bayi
8: ah mo ti wo 35 bayi
9: e wa ni baba tolorun lo ti pastor ni won abi
8: be ni reference church ni bakan ni won
9: awon olorun lo te fi rayin lo sense
8: beni ti mo fi ka NC
9: e ti wa pari NC
8: beni sa
9: e wa fe bere degree
8: mo ma fe se degree beni bo ti mi ni ilu lowo aso meji ni mo fi change mi ni aso kankan lorun mama ti ji gbugba aso mi ko lo
9: ta lo ji aso yin ko lo
8: mi o ma mo ga kan mo kan fun aso asasebi kan na ni a ma bo se mo se se le ma aso meji mo fi change aso keji gan ikan gan se ya ni ti mo tun wo mi ma ni bi kin ba aso yin danu ni fi le lo ma
9: se yo kan lo wa ku lorun yin
8: o wa je ibanuje okan fun mi beni sa
9: aso yo kan
8: beni sa dadi
9: oda anyway na nipa ta so yen ti e ba le wa office bi ehn alawon aso kan ti awon yen ti ko fun wa ta ko lo fun awon missionary ko lo fun let me just start e ko lo fun mission work ehn so be ba le wa office mi aso po nbi olorun yanju yo a ri mi lo kan ta ko le yin lo ka to ma ko yoku lo ara ta ko well office na niyan iyen ni ekeji ni wi pe federal government ti gbe app kankanle ti won ti gbe ran lowo kale feyin te ba ja kanda lati le assess fund fun education yin seyin o gbon pa e ni
8: oh let fund ni en so yin abi
9: be en fund na ni o de ni to ti ti yaro ti gbe o tun ni ibi ti an ti ti yin ti un segment an feyin te ja kanda don yato se mo pa e ni
8: e se mo dupe fun bi fun kan te bi mi re before kin to ku ni Oyo ini mo ti mo kini yen pe mo gbe kale so ti pe mo ni ti en ba pari pe yen mo da awon wo yen pada ti en ba ti bes ni gba ise ijoba but un ti ko je da ti pe n to tun wa sele ni pe awon nkan tan gba ti mo fi ko apply fun emi o tete gbo si nkan yen gba mo wa pada be nikan so re ni yen wa so fun mi pe ti o ba pe ti mo ba ti ko kini yen ba ti pada jade wi pe àwọn ò padà sọ nǹkan yẹn fún mi but n tí mo tún wá fẹ́ tún àti sọ láàrin ẹni pé àwọn tí mo tún apply gan fún gan ọ̀pọ̀lọpọ̀ wọn kí mo tún máa ń rówó yẹn gbà ó máa ń ṣe rí ẹlòmíín lè tèrí ẹlòmíín tó lè ní ẹlòmíín sì wà kó tó lè má lè tèrí owó yẹn ṣé mi ò fẹ́ fi netiwọ́ọ̀dì yẹn kí nǹkan fún òun nìkan ṣe nínú ìrìnàjò ayé mi so ìdí nìyẹn tó jẹ́ kí n fi máa wá ìrìn lọ́wọ́ káàkiri.
9: ilẹ̀ pọ̀ kọ yín gan.
8: olúwa tó sin àfọlábí.
9: ọjọ́ọ̀tì bolẹ̀ yín lọ.
8: Chọọchì ti mo mọ
9: abẹ́ẹ̀ lọ chọọchì.
8: Mo ń lọ chọọchì sá.
9: Chọọchì bolẹ̀ ń lọ.
8: Sí èsì ni mẹ́yìn mi bí mi sí ṣùgbọ́n mo lọ́rẹ̀ fi láti wà ní ìjọ aláṣọ funfun sá.
9: Wá ẹ̀ tẹ́ kó o sí ten lọ́jọ́ aláṣọ funfun.
8: Sá.
9: Wá ẹ̀ tẹ́ kó o ní sí ten lọ́jọ́ síjọ aláṣọ funfun.
5: Jẹ́rìí tó jẹ́ kí n láǹfààní gbẹ́kẹ́ gbọ́ àná ni arákùnrin tẹ̀ ń gbóhùn rẹ̀ ló pè mí asàtà round pass 5 tí wọ́n pè mí wọ́n ní gàárì àwọn nípìnìjà ojú wọn rí náà ìyá wọn nípìnìjà ojú kò rí náà ẹ̀gbọ́n wọn tó jóbìn náà nípìnìjà ojú òun ò rí náà wọ́n ní gàárì làwọn àti ìyá wọn ń mú asà that 5 p.m. tí wọ́n pè mí nírọ̀lẹ́ àná. ẹ̀wọ́ ẹ̀kan dákùn gbẹ̀yìn tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́. te ba ni kankan te le se lati ran won lowo e le pe mi number te pe mi si na ni 08032954191 tabi ke message lori whatsapp number mi nanu te ba ni yekiye musalaye bi a se gada rejo bi se dodo won WhatsApp number mi nani mo fun yin 08032954191 oni number mi na ni WhatsApp number mi te ba le le message mi te ba ni kankan ti e le se lati e je n gba call lele ka ma mura ti ma lo e se dupa lo gogo yin o hello ah hello ara sa o
10: Àwọn èrè ń bákàrẹ̀ ni láti ológun ẹrú.
5: Ah, ẹ̀rọ dáadé.
10: Yóò dá fún ọ tí ó pọ̀.
5: Àmì Jésù.
10: Àṣeyè lálákànṣepọ̀ òní rí alákòbá.
5: Àmì, àmì.
10: Ọ̀nà rẹ̀ ti là.
5: Ẹ̀mẹ́.
10: Òní dí láíláí.
5: Ẹ̀mẹ́.
10: Ẹ̀wá ló ń ṣe. Kò sì ní bu ọgbọ́n ẹ lọ́wọ́.
5: Àmì Jésù.
10: Tó bá ẹ̀sọ́ tàǹtẹ̀ a lè pè, mo fẹ́ ja yín sí news kan tó ń trend ní ọ̀sán before two ní chao so ma lè fà ẹ gbọ́ dáadáa
5: bóyá tó bá di bíi bàbá ti kúrò náà bàbá ti kúrò business àkósòrò mọ́ ṣùgbọ́n bàbá dé ọ́fíìsì mi lọ́wọ́ aláwọ̀ rẹ̀ fẹ́ àti faralẹ́lẹ̀ díẹ̀ káti ẹ̀sùn bó tẹ̀sí wákàtí méjì bó tẹ̀sí wákàtí mẹ́ta àgbẹ̀bẹ̀ ìdàgó méjì lọ́sàn-án
10: ó máa sọ pé kí
5: wọ́n fàyè lẹ̀ aṣọ ìtòbi àgó mọ́kànlá àbọ̀sọ̀ àgó méjìlá kẹ́ẹ̀tò lè àǹfààní àti bá mi sọ̀rọ̀
10: ó ṣe pàtàkì ara pé bí nàìjíríà ṣe rí òun náà sì ni náà gbogbo wa tọ́gbọ́ kí àǹbálẹ́ assis pẹ̀lú comprehensive report ẹ̀ gbọ́dọ̀ kí michael falọwọ ládẹjọ láti canada ṣe o adúpẹ́ lọ́wọ́ wọn
5: olùwàṣẹ́
10: lórí ọ̀rọ̀ wa ní nàìjíríà yìí ẹ jẹ́ ọ̀rọ̀ ńlá lẹ sọ yẹn àgbà pé yóò da lórí pé gbàtà wa ni ó mọ̀ da àwa ó kúrò lórí èpè nígbà tó bá wa kú àwọn tí ń bọ̀ lẹ́yìn bó náà ṣe fẹ́ ṣe 250 years anniversary òun amẹ́ríkà fẹ́ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ròyìn ààrá Ọlọ́run ló mọ tó kọ̀ ṣe o. Independence ni o. American independence 250 years. Ara àti òjò ńlá. Ó dẹ̀ ba kan jẹ́ ní ibẹ̀ yẹn tí Trump go le jáde síta. Ara yẹn ó serious. But wọ́n ti ṣe ìlú yẹn débì kan. Wọ́n dẹ̀ gbádùn ẹ̀ báyìí. A nígbàgbọ́. Pẹ̀lú irú yí báyìí náà iṣẹ́ tẹ̀ ń ṣe a débẹ̀ ìjọ kan ṣùgbọ́n iṣẹ́ tèmi àtẹ̀yí àtàwọn kan tí wọ́n tàbó tí ò ní ọlọ́wà sì yọ wọ́n kúrò ní yẹ̀pọ̀ kúrò láàrin àlìkámà ẹ ṣé púpọ̀.
5: Ẹ má wulẹ̀ ẹ̀jẹ̀ á pè mọ́ ẹja máa múra àti máa lọ́jọ́ tó gbẹ́yìn tẹ́ pé wà pátápátá ládúpẹ́ lọ́wọ́ yín mú kí yẹn ṣe ẹ ṣeun àbá nígbàgbọ́ pe orílẹ̀-èdè wa nàìjíríà yọ da ẹ má wulẹ̀ pé mọ́ o pastor number mi ní kẹjá máa pè. Ọlá nìkan lójú.
11: Ọlá lójú o.
5: Ilé ìlà máa fi dágbére.
11: Lójú o.
5: Ẹ má jà torí ọ̀la kábò níjẹ́.
11: Ajẹ́.
5: Ọlá lójú. A má torí òní kábọ̀ lájẹ́.
12: Ọlá lójú o.
5: Ẹ lè pè mí ní sójú òpó mi 08032954191 òun náà ni WhatsApp number mi lẹ́yìn tẹ́ bá bá mi ran arákùnrin yẹn lọ́wọ́ ẹ lè pè mí
11: àbí
5: kẹ́ mẹ́sẹ̀jì lórí WhatsApp. Bẹ́yàn bá jẹ́ ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ti jẹ́ adarí ẹ̀tún bẹ̀ ṣe ni o. Tọ́ra bèrè lọ́wọ́ yín jọ kan. Ẹ má gbàgbé lágẹ̀lú lẹ ti gbọ́ wa 96.

0: ẹyin tó pọ̀ jù nú
1: ó
0: pọ̀ gan láàrin àwọn ọmọ ọwọ́ obìnrin
1: bẹ́ẹ̀ni
0: ẹyin bàbá mẹ́yin màmú mi nínú ilé ẹ bá wa tan ìmọ́lẹ̀ sí ẹ tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ yẹn tan ìmọ́lẹ̀ sí ǹjẹ́ ṣé bàbá yẹn ló jẹ̀bi bó ṣe ń pọ́ǹpù owó sọ́mọ yẹn mo fẹ́ fẹ́ sínú ilé ó yàtọ̀ sí pé jẹ́ kájọ máa jáde mo agree kájọ máa jáde ni ẹ̀yin ara ilé ẹ̀kú mọ̀kàn lè dá ṣe 0912370 8675 tàbí 08142491006 Hello. Kajo ma jade. Agbalagba kin fa. Ah.
1: Ko possible. Ko possible.
0: Ko possible.
1: Abi ba ti mo fun e lowo ti mo fun e everything.
0: Ko ti possible. Hello.
2: Ejo karo.
0: Ako oju mo sa.
2: Oruko temi ni Kasim Latakele.
0: E seun sa.
2: O le gbaje fun yin.
0: Ami.
2: Tẹ̀rí ẹjọ́ kúkúrú ṣẹlẹ̀ lẹ́kún sọ wàláì tẹ̀rí obìnrin ọ̀kanjọ́ obìnrin ti pọ̀ jù tẹ̀rí èmi gáàdì bárù rẹ̀ pàdé bí mo ṣe wà yìí mo ti bímọ ìyàwó mi ṣaláìsí ni mo wá pọ́ọ̀tì obìnrin kan àṣà ọmọ kékeré ni sí mi ó ṣẹ̀ṣẹ̀ bímọ ẹyọ kan mo bẹ̀rẹ̀ ọba ó ní kí yanjú wálé mo náwó náírà everything tó ti gbò wáyà lórí pé mo ti dàgbà jù mo ní à orí ọmọ mi orí gbogbo mo fi hàn ó ó dẹ̀ gba owó lọ́wọ́ mi wàláì bí mo ṣe ń bá yé sọ̀rọ̀ yìí obìnrin yẹn ńgbà tó gbowó tán òun àti dájú rẹ̀ mọ́ra wọn bàbá ni ẹ bàbá yín wẹ́lù mi ẹ mọ́ wọ orí ẹ sílẹ̀
1: ìyẹn bàbá ọmọbìnrin yẹn
2: tó tó sọ̀rọ̀ lójú rẹ̀ ó ní ipa ẹni yìí dẹ̀ máa tọ́jú rẹ̀ ó máa ṣe gbẹ̀ pẹ̀lú mo ti náwó gbogbo nǹkan tí mo ní mo kó fún un nítorí ó sàrí pé tó ń gbá wọn mọ kiri mi ti máa débẹ̀ ṣe ṣe mo ṣe yọ̀ǹda rẹ̀ nù mo ṣe kílẹ̀ fọlọ́nù so àwọn obìnrin ọ̀kanjú àwọn pọ̀ bí mo nǹkan tó lè padà ṣẹlẹ̀ sí lẹ́yìn ọ̀la o wàláì ṣùgbọ́n torí inú mi ò dùn mo kàn sílẹ̀ mi.
1: Ifun nkan tẹ́lẹ̀ bá ṣe nkankan sí i ntẹ́lẹ̀ dá yín ti sọ yẹn pé yóò kú tiẹ̀ náà nìyẹn.
2: Wàláì.
0: Ìṣeun wà dúpẹ́. Hello.
1: Hello.
0: Ojúmọ́ ni sà.
1: Ojúmọ́ aláyọ̀.
0: Ẹ ṣeun sà.
3: Tipo ọ̀rajà tipo ọ̀ta.
1: Hello.
0: Hello.
4: Bẹ́ẹ̀ gbọ́ mi.
0: Bẹ́ẹ̀ni, à ń gbọ́ yín sà.
4: Irú bàbá tí náwó fóbìnrin tí ò sọ pé láti lè gbà mo fẹ́ fi àfẹ́ ra o.
0: Àbí.
4: Obì bí ọkọ obìnrin bá lọ náà ni ó lọ. Obìnrin ò ṣe é fi tipátipá ra. Ebi nǹkan òní náà kọ́ bọ̀ fún obìnrin ẹni pé nǹkan tẹ̀lé lọ. Ìwọ́ tó wà nǹkan owó ti obìnrin lóbi wọn á lé yín obìnrin wọn á lè wò ṣọ́ tó wá ti bá ti pa ọ̀fẹ́ kọ́sàfì ọ ni. Ìfẹ́kùfẹ́ ní ọ̀fẹ́ o. Ẹ ti sílẹ̀ fún ọmọ ẹjọ́ bá tiẹ̀ lórí
1: mi. Mr. Mbale Aziz, ẹ jẹ́ ń bí yín lé
4: ìrìn.
1: Ṣé obìnrin tí mo ti ń kówó fún láti ilẹ̀ tí mo ti ń náwó fún tí mo dẹ̀ sọ fún ẹ pé mo fẹ́ kí èmi àti ẹdí ìjọ máa jáde ni tó wá di at the end of the day tí mo tó ti di pé ok ó ti parí school ó ti parí everything tí mo wá sọ fún pé ó yá o jẹ́ ká ṣègbéyàwó.
0: Àbí yìí jáde ṣé jíjáde ò yàtọ̀ sí mo fẹ́ fi ọ sínú ilé.
1: Ó ti yẹ kó mọ̀ kì í ṣọmọ kékeré bá ń náà.
0: Àbí àbí o àbí. Kò yé mi o kò yé mi. Kò yé mi.
4: Àbúgbò ẹ̀bá bó béèrè fún bẹ́ẹ̀ ni oṣù mẹ́fà oṣù mẹ́ta.
0: Àbí
4: bẹ́ẹ̀ ni wọlé ẹ̀ ní jáde náà.
0: Kò tí ẹ ṣe oṣù méjì kò ṣe oṣù mẹ́ta bí ọdún márùn-ún bí ọdún márùn-ún.
4: Ẹ̀dùn ṣe rí ibi ọkọ̀ omi bá fẹ́ lọ ni ẹjọ́ ọ lọ kọ́dà ni pé àṣọ fẹ́ fún club rẹ ni bẹ́ẹ̀ bàjẹ́ ọmọ ọlọ ìgbàkúgbà ni ọmọ gbá.
0: Ẹ ṣeun àdúpẹ́ sà. Hello.
5: Hello
0: mama.
5: Màá kó ètò.
0: Ètò ni mà.
5: Ṣé rí òbí tí ń gbowó lọ́wọ́ ọmọ gan-an ń wò ó dá?
1: Ẹ ṣeun ìyá mi.
5: Ṣé rí irú ẹ̀ ṣẹlẹ̀ sí mi mo sì padà

0: oṣù keje ọdún 2026 8th of July ọjọ́ Wednesday. Gbogbo ìgbà tí n bá ti ní orí ọ̀fẹ́ láti lè fi ohùn mi sí afẹ́fẹ́ báyìí nínú ìpàdé òwúrọ̀ àánú ni mo máa ń sọ pé ẹjẹ́ á dúpẹ́ fún ẹlẹ́dàá wa. Sórí ìjì tó jà tí àwọn kan bá lọ yẹn kìí ṣe pé kò lè gbé wọ náà, Olúwa ló fi àánú mú ọmọ ló fi àánú mú ọró. Bẹ́ẹ̀ni, and that is why tí mo fi fẹ́ kó yin láàárọ̀ yìí, Alleluia méje la fẹ́ ké pé bàbá mi ò ṣe o, pé ẹni ńlá Ísírẹ́lì ò ṣe o, pé àkọ́bí nínú àwọn òkú ò ṣe o, pé Ọlọ́run Meṣáki Ṣedrákì àti Abẹ́dínígò ò ṣe o, pé Ọlọ́run Tèmítọ́pẹ́ Ẹ̀jẹ̀ Jésù ò ṣe o. A fẹ́ kí Alleluia méje bàbá mi. Wo bí ó ń bẹ ní ìpele, bàbá mi ó ń jẹ́rì ara rẹ̀, ó ń ṣe bí ìtàtijọ́. Ẹ̀yin tẹ́ ẹ lè ká Alleluia, ẹ kíyèsí sá óò ẹjẹ́ àjọké Alleluia méje. One to go.
1: Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah!

0: Ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o. Ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o. Ìwọ nìkan mo ní láyé àti lọ́run. Yàní bá ní ọ, ó ti lóhun gbogbo. Ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o. Bàbá, àti pé bí ìwọ náà bá ń bẹ níbí láàárọ̀ yìí, fi ọkàn rẹ sí, torí onímájẹ̀mú fẹ́ ṣiṣẹ́ ìrànlọ́wọ́. Ọmọbìnrin kan ló wá bá mi, ó ní, dádì, mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́, mo nílò owó láti ṣe báyìí, láti ṣe báyìí, láti ṣe báyìí. Mo wá sọ fún ní ọjọ́ náà, mo ní bí ọ̀run ò bá ràn ọ́ lọ́wọ́, ẹnikẹ́ni ò lè ràn ọ́ lọ́wọ́ láyé. Mo ní kódà bí mo bá fẹ́ fi ìtìjú kárùn pé kí wọ́n má sọ pé mi ò lè ṣe fún ọ nígbà tó wá, mo ní ọ̀run lè ti torí ẹ̀ tì mẹ́mi fúnra lára mi, torí wípé Olúwa kì í bẹ́nikẹ́ni pín ògo rẹ̀. Ìwé onísàmù sọ pé èmi ó gbé ojú mi sórí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi ò àti wá? Ẹ̀sà, ìrànlọ́wọ́ kì í wá látọwọ́ ènìyàn, àtọwọ́ Ọlọ́run ni. Olúwa ló máa ń kọ̀mpẹ́ẹ̀lì àwọn èèyàn pé kí wọ́n ṣe orí ọwọ́ wọn fún ọ. Bí wọn bá dáhùn, lè rí wàhálà. Bí wọn bá dáhùn, a lè daṣẹ́ wọn láàmú. Torí ẹ̀ ni mo fi fẹ́ ká jọ bèrè pé ọ̀run ìrànlọ́wọ́ mi ṣí. Wà á fi ẹyin sí ọwọ́ ọ̀tún àti ẹyin ní ọwọ́ òsì. Ọ̀run ìrànlọ́wọ́ mi ṣí. Èmi náà fẹ́ ní ẹ̀rí ìrànlọ́wọ́. Ọ̀run ìrànlọ́wọ́ mi ṣí o. Lóṣù keje, ọ̀run ìrànlọ́wọ́ ṣí fún mi. Mo fẹ́ ní ẹ̀rí ìrànlọ́wọ́. Ọ̀run ìrànlọ́wọ́ ṣí o. Ẹ ṣí fún mi. Ó yá àdúà.
1: Orúkọ Jésù.
0: Maya bawa mama ya dalia dalia
1: lowo si
0: ori na lowo si
1: si si
0: ori na lowo si
1: ori na
0: lowo si
1: si
0: si ori
1: na lowo
0: si ori na lowo si ori na lowo
1: si ori na lowo
0: si ori na lowo si ori na lowo si ori na lowo
1: si
0: ori na lowo si ori na lowo
1: si
0: ori na lowo si ori na
1: lowo
0: si ori na lowo si ori na lowo si ori na lowo
1: si
0: ìrànlọ́wọ́ ṣe fún mi. Ẹ ṣe fún mi.
1: Ọ̀run
0: ìrànlọ́wọ́ ṣe fún mi. Mo fẹ́ ní ẹ̀rí ìrànlọ́wọ́. Àmì mẹ́ta Jésù Olúwa wa. Ọ̀pọ̀ àwọn ènìyàn lolúwa ti lò mí fún lóòótọ́, bọ̀ mo láyọ̀ láti sọ fún ọ, kì í ṣe tí mo rò tẹ́lẹ̀. Gbà mí gbọ́, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í ṣe tó rọ̀ mí lọ́rùn. Ìyẹn túmọ̀ sí pé agbára kan ló kọ̀mpẹ́ẹ̀lì mi. O lè dá mi lẹ́bi lórí ẹ̀ pé kí ló dé tí wọ́n ṣe fún lágbájá tí wọn ò ṣe fún tàmẹ̀dù. Torí pé òye ìrànlọ́wọ́ kò yí ọ, ẹnikẹ́ni kò lè rí ohunkóhun gbà láì ṣe pa àfifún látọ̀run. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Òbí, tèmi gan bá fẹ́ fi ìmọ̀ ara mi ṣe, ó lè ti ọ̀run mọ́ mi nítorí ẹ̀. Mo mọ tí mo ń sọ fún ọ. Bẹ́ẹ̀ ni sà, bí ọ̀run ò bá ṣí, ẹnikẹ́ni ò lè dáhùn fún ọ. Ọ̀pọ̀ yín lẹ ní àwọn tó yẹ kán ràn yín lọ́wọ́ nítòsí yín, ó mọ̀dí tí wọn ò ṣe dáhùn. Ọ̀run ló tì ènìyàn kọ́. mevaru biada ya manava rua maha ama tsuba le keji olofa to je wipe ni opolopo igba emi ga ma bere oluwa kilode to je pe eni lo mu to mu eni oluwa so pe emi o sanu fun eni temi o sanu fun bo ti ri niyan o le fogbo orise o le ro loke pe je pe eni bayi je pe eni bayi ngba tin ba fi suku si won lorun won ma da mi lo so rojo to work yen oluwa ti lo duo di onbe ni da mi gbo teyin o ba fe dls wo bi o le se ti o ba si direction olohun be ni sa torun o ba si okan we ni o le si lati ran olowo e ja gbadua e pe oruko jesus e pe eme mema e si orun e si okan olore oluwa si orun si okan olore nitori igbedide mi e si orun e si okan olore e si orun e si okan olore e si orun e si okan olore nitori igbedide mi e si orun e si okan olo o ya adua
1: oruko jesus
0: maya baba baba baba dayada e se orun
1: e se
0: oko lore e se oko lore e se oko lore
1: e se oko lore
0: e se orun
1: e se oko lore
0: e se oko lore
1: e se orun
0: lati gbe mi je lati ran mi lowo lati gbe mi je lati mu mi je
1: lele
0: e se
1: orun
0: e se oko lore
1: e se oko
0: lore lati ran mi lowo
1: e fowo
0: se orun
1: mi
0: Shiro ni ero wipe tawon ba le gbadua fun eniyan ti aye won ba da won ma ranti awon oga ko ri be o in the arithmetic of Jesus Christ ninu isiro ise ranse Jesu adete mewa ni Jesu wo san eyo kan lo wa down ti eyo kan ba le down fun Jesu a je pe half abi quarter lo ma down fun wo because kayo kan yen to pada wa o ti gbo kiki Jesu lai moye bi o de tin rira re bi eni to je wi pe ika lohun ibi melo ni won ti gbo kiki ti e ti olore ti eni to tolo gbo wo re sise le wa ni pe je mu pada lo oga iwo ni ko kuku gbadua fun aye ara re bayi pe ko si orun ko si oko olore esa ki se gba to ba to gbadua fun yan ni won to ran yan lowo looto ona kan gbogi niye ti ise iranse re fi le gba iran lowo to po you need to invest in people you need to raise people if you are not in the business of raising people you cannot be raised opo awon ti won wa nu ise iranse o ma siri pe o nilo nkan beji ju pe ko gbe awon eyan dide to ba gbe eyan dide ti won po to de le gbadua fun aye ara re ni ojo kan orun ti e na ma si igbe dide ade wa sugbon mo kiesi nkankan ninu ire ajo mi opolopo awon ti orun ma nlo fun wa esa ni igba mi e ti gbadua fun won dabi alara won kan fe ran yin lowo ni olorun awon baba mi ti orun ba ti si fun o esa awon elomi tori pe won ti gbo kiki re won de fe ko ko bi ara si adua won won ni wa pe ko kokko gbadua fa won won wa pe ko kokko gba nkan na pe daddy mo de ni nkan kan ti mo fe fun yin o e gba moto yi mo de ni ile kan ti mi o need mo o e gba ile yi mo de ni ile ti mo fe fun yin o e gba ile yi they are trying to get your attention igba ti orun iran lowo ti si aimoye awon be ti won se be fun Jesu ise iyanu melo ni Jesu se fun iriju kusa esa àwọn tí wọ́n ń pè ní Joseph ara Arimathea ẹ̀sà iṣẹ́ ìyanu mélòó ni Jésù ṣe fún àwọn eléyìí mọ̀ pé Jésù tó ẹni tí àwọn lè bárìn kí nǹkan dẹ̀ yí padà ẹ̀sà ìdí tí mo ṣe sọ ilé ni pé ẹ̀yin kan wà ń bí o lè gbàdúà lóòótọ́ bọ̀ kí ló fà tí ọ̀run rẹ ò ṣe sí kí ló fà tí ìrànlọ́wọ́ ò ṣe wá ṣé kì í ṣe wípé orí olórí ló ń gbàdúà rẹ lé o ti ẹ̀ wo ọ̀dọ̀ ara rẹ fúnra rẹ and that is why tí mo fi ní ẹgbà ẹlẹ́ẹ̀kẹta tí màá fi parí ẹ̀ ní àárọ̀ yìí nìyí ìwọ náà gbà fún ara rẹ ẹ̀yin tí ẹ gbọ́ mi láàárọ̀ yìí ẹ gbàdúà ẹ pe orúkọ Jésù ẹ pe ẹ̀mí mímọ́ lo àánú lo ìrànlọ́wọ́ jẹ́ kí olóore kó súnmọ́ tòsí má bá lè a má nà vekas lo àánú lo ìrànlọ́wọ́ olóore jẹ́ dọ́dọ̀ mi lo àánú lo ìrànlọ́wọ́ olóore jẹ́ súnmọ́ tòsí lo àánú lo ìrànlọ́wọ́ olóore kó wá mi rí lo àánú lo ìrànlọ́wọ́ olóore kó súnmọ́ dọ̀ mi lo àánú lo ìrànlọ́wọ́ olóore kó súnmọ́ tòsí ó yá àdúà
1: orúkọ jẹ́
0: maya barua bada ya mena barua ba lo anu lo ira lowo o olorun awon baba mi lo anu lo ira lowo aya mama peru bi ataya gedalia lo anu lo ira lowo olorun awon baba mi
1: baba
0: anu lo ira lowo lo anu lo ira lowo lo anu lo ira lowo ami meta jesu oluwa wa
1: amen amen amen
0: ya gugu so fun obai to ba wa nbi ni aro yi to de ni ori ofe lati gbo mi ya gugu so fun obai fi gbogbo ona wonu ti mo fe se lowo lowo yi esa mo kiesi be bi anu ati iranlowo ba fe rin fun eda a ma ni se pelu nti eniyan fura re on to se be ni sa eni ti aye re kun fun odaju ati ika e le so pe koju anu ko ro lori e no ko lo be gbogbo ẹni tó bá lè ṣàánú olúwa máa ṣàánú wọn ẹjẹ́ kúkú sọ fún yín báyìí wo bí má jẹ́ ẹni tó máa ń fẹ́ ṣe ìdájọ́ ní gbogbo ìgbà má jẹ́ ọ̀dájú ìrìn àjò dídájú kò dáa a máa mú kí àánú kó ṣí lọ lórí ènìyàn bẹ́ẹ̀ ni sà má jẹ́ ọ̀dájú ohun tólúwa rán mi sí ọ̀nìyàn ṣe rí ẹyin méjèèjì tí ẹ mú dání mo máa súre sí i láàárọ̀ yìí màá wá ní kẹ dá orí àánú èmi ò mọ bẹ́ẹ̀ ṣe lè ṣe sà ṣùgbọ́n tó o bá lè rí ọrẹ àánú dá láàárọ̀ yìí ìwọ náà máa wò ó a fẹ́ yan ẹnìkejì fún ọ gbà mí gbọ́ o ò lè dárí àjò yẹn rìn ìgbésẹ̀ lásán lo need obìnrin ní onísun ẹ̀jẹ̀ tó bá dúó síbi tó wà ẹ̀jẹ̀ rẹ̀ ò lè dá ṣùgbọ́n ní màá gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ màá fi ọwọ́ mi kan ìṣẹ̀tì aṣọ rẹ̀ mo fẹ́ kó o connect pẹ̀lú májẹ̀mú tó ń bẹ lórí mi láàárọ̀ ìwọ náà wá gbogbo ọ̀nà kó o dá ọrẹ àánú nígbà tí ọmọbìnrin kan ń jẹ́rìí ní church wájọ friday ó ní ìjẹ́ jẹ́ mọ̀ pé ó ti pẹ́ tí mo ti máa ń gbọ́ pé ẹ dá ọrẹ àánú ó ní ṣùgbọ́n èmi kì í dá ṣùgbọ́n ó ní òun dá fún ọjọ́ àkọ́kọ́ ní ọjọ́ wednesday tó kọjá ó dẹ̀ sọ ohun tí olúwa ṣe ó mọ̀dí tó fi rí bẹ́ẹ̀ sórí gbogbo tí ẹ bá dá ní orí rédíò yìí ní gbogbo ọjọ́ wednesday òun náà lẹ fi ní orí ọ̀fẹ́ láti lè gbọ́ wa so ìwọ̀nba ohun tí olúwa fún èmi lèmi ó tún fi sí bẹ́ẹ̀ ni sà nítorí pé iṣẹ́ yìí kò sí fún kíkówó jọ ṣùgbọ́n nítorí ogunlọ́gọ̀ ayé ń bẹ nínú ìdè àwọn tí agbára òkùnkùn dè mọ́lẹ̀ a sì wá fi ara wa jì lati ma lo gbogbo ta ni so o le support ye esa ki ise re ma gba iran lowo ko se se be o le fi gbogbo agbara re se ki anu ma fohun be ni sa o ku ti pe to tin gbo to se nkan kan gbogbo igba to de down si nkan o yi pada na ki lo de to kuku koju re pada ki o yi pada loni ki wo na wo pe je kin lowo si ori anu yi be ni sa gbogbo eyin ti eni ori ofe lati da ori anu laaro yi ori anu wa ni gbogbo ojo Wednesday 1200 now je so fun o bayi pe to ba fe fi ore yen sile account number yi lo ma lo 02 71 96 92 04 Then to pay 02 71 96 92 04 Temi talk pe okun ade alade wura wema bank ni bank ye o on ti emi mo to da mi loju oni wi pe ti iwo na ba ni owo si wa wo nti ada ni waye yo si bi mi o ba fi akoko le lati gbe eri lori e ni o so wi pe awon eniyan pupo mo ni eri opo awon ti mi o ti e mo ti won o ti e so fun mi ti won o ti e nilo lati pe mi idi ti won se nse ni gbogbo ojo Wednesday nitori agbara Oluwa nbe ninu eni now je so fun o bayi eyin ti e ba ni ori ofe te ba wa ni ilu Ibadan ni apete aro yi ipade olohun kankan wa ni apete gbogbo eyin ti e ba nlo sinu ipade eyin na mu eyin dani wa ri pe agbara Oluwa ma sise nbe ago mesan si ago mejila ni ipade yen ni aro yi gbogbo eyin omo olohun ola mo ma wa ni church wa ni Iworo nibi ti ma ti ma gbadura pelu ogun logo awon eniyan ni ilu Ibadan bakan na ipade olohun kankan wo bi mo ba ipade kan lo open heaven ola lo pe meta ma gba oniyanju pe ko wa nbe ipade yen ko fun agbara ati ago mefa laaro lati bere tete de ni ola ko wo ti ada ni waye yo se o ko

0: Day of July mo wa ni church losogbo na so e sha ni ki gbogbo anowo ipe itoku ki osu yen pari ipe ojo meji to ku yen ipe awon kan wa ri owo ipe owo ti won gba ri mo sha claim e ati jo ton ti bi mi mi o 1 million re
1: eh 1 million eyin ko break record lo su
0: ma ba won eyan se nkan million to ma wonu account mi ma ba won se mi mu owo won ma ba won se igba mi o le se 5000 lo anu account mi 5 million la wole ma de ba won
1: e si clear re fun won
0: ben so igba to ma di irole jo yen gogogo aburo mi kan wa pe npe ah ohun ti en ba mi ko awon owo kan jo pa awon owo kekeke kan ohun ti n ba mi tujo pe ohun ma send e nisin so igba to ma se die ti won ma wo fun mi mo kan ri 1.8
1: 1.8 million.
0: Bẹ́ẹ̀ni ẹ̀rí mi nìyẹn sà.
1: Ọba yín ṣàjọ. Mo ti ń bọ́ sa àwọn owó kan jọ pẹ̀lú àṣẹ àti májẹ̀mú. Owó tó rí kó jọ fúnra rẹ̀ rí. Bàbá ẹ̀yin bàbá bàbá yìí ẹ̀yin màmá màmá yìí ọ̀run yọ̀ǹde fún ọ. Owó tó rò pó lè tó lè gbà. Ẹ̀yin tẹ́ ẹ bá ní àmì yẹn ni ẹ ṣe irú kọ́ńtíráàtì tó rò kó lè gbà èmi ọmọ bí ó ṣe ṣẹlẹ̀ owó ọmọ ń sọ yìí lágbára ẹni tó ní ìpè lórí mi lórúkọ Jésù ti Nazareti owó yẹn jáde fún ọ. Ẹ ṣà ẹ rówó sayé ẹ rówó lò atẹ́gùn owó kan pẹ́lú yìí ẹ máa bilẹ̀ lọ ó ti rí bẹ́ẹ̀ ẹ súnmọ́ mi. Ẹ tó ń gbé táìtì ẹ̀ wá táìtì rẹ̀ wọ́n mú lọ́yìí o wọ́n fẹ́ fi hàn mí ni pé àlóòótọ́ ni tí mò ń sọ yìí torí àwọn nǹkan mọ̀ ní rọ́ ni kí ló dé tò ní lè san táìtì nígbà tí èsè wọ́n lo ṣiṣẹ́ rẹ̀ owó tí ẹ bọ́ ṣàjọ ẹnìkan ní ṣe 180 ni pẹ̀lú tiwọn náà. Nice àpẹẹrẹ abàmì nìyẹn lórí nóòtì yẹn ni ẹ jẹ́ mọ́ lọ church lórí nóòtì yẹn ni ó jẹ́ ń sọ fún ọ pé ọjọ́ tí ẹ̀dá bá dá Jésù olùgbàlà mọ̀ ayé rẹ̀ a sì dùn a sì máa dán gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó ní ìdá mẹ́wàá tó ní ọrẹ tó fẹ́ san láàárọ̀ yìí màá fún yín ní account number church ẹ wá gbọ́ irú ọ̀rẹ́ tẹ fẹ́ rú ẹbọ àánú olúwa jẹ́mi náà rówó òjò bá yẹn lọ ẹ̀yin kan ń bẹ tẹ́ ẹ sì fẹ́ san ọrẹ májẹ̀mú yín náà opportunity ni ẹ lè lo account number yìí 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bí yàn bá sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ò tún gbé jáde. Ẹnìkan ní wòlíì àwọn atánsọjọ́ ìbí ó so ọbẹ̀ so mọ́ tíyàwó mi ọ̀la ní tiẹ̀ ẹ wá kúnlẹ̀ kí n gbàdúrà fún yín màá tún gbàdúrà fún wọn chọ́ọ̀chì lónìí àtẹ̀yìn tẹ̀ máàkì wedding anniversary yín náà ẹsẹ̀ bíbélì ta fẹ́ kà lónìí ó ní ìwé Jeremiah 37 títí wọ chapter 42 ìwé Jeremiah 37 38 39 40 41 42 mẹ́fà ní kẹ́ẹ̀ka gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí ẹ wá kúnlẹ̀ ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yẹn wá kúnlẹ̀ Juname Kapa Alada Asha mo sọ tẹ́lẹ̀ agbára ọlọ́run tí ń múni lọ bí gíga pọ̀ wọnú ìpínyàwó yín ẹ lọ tayọ kẹ́ ẹ ṣe rere á dára fún yín happy birthday long life and prosperity happy wedding anniversary ẹnìkan ní wòlíì mo fẹ́ sọ testimony 080-88-71-65-66 ẹ send the message ire àtànú kọ bá yín.
2: Lagilu FM 96.7
3: Lagilu FM Jagaba Gbogbo Radio

0: for you. Oni tu kala lala usati o. Ani lagi lui babani. Oke kajo keni lulu ya dembi. 96.7 sani. Osani frequency titi wao. Esi tembo wa.
1: Kari Monday, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tati Mpase, Pioba.
2: Alagbara Israeli ogun ni fọ leni ojo ana
3: haleluya
2: oluwa gba o pa
3: amen
2: oriwo lọlọrun o oba tin be leyin wa
3: benisa
2: gbo igba ni mo ma so ko wo lu ise
3: o ni o
2: ki se nipa ipata bi agbara
3: ileyin
2: yo se nipa anu re to ni ofe re oluwa gba o pa
3: amen
2: gbo bi to tin gbo mi o ni bi ya ma
3: mi o
2: oni to ni soki oluwa ni gbadura fun o
3: yes sir
2: mari ka sada ka bale ka sa
3: baba
2: fowo gba bi to du eyan ko so pe olorun wo mi san
3: olorun wo mi
2: san so pe olorun atamata so
3: olorun atamata
2: wo mi san ma san
3: wo mi san ma
2: gba mi la ma la
3: gba mi la ma la
2: so nigba meta olorun atamata so
3: olorun atamata
2: wo mi san ma san
3: wo mi san
2: gba mi la ma la
3: gba mi la ma la
2: olorun atamata so
3: olorun atamata
2: wo mi san ma san
3: wo mi san ma la
2: gba mi la ma la
3: gba mi la ma la
2: oluwa ni ki so tele
3: yes sir
2: agbara o ya gba ewo
3: amen
2: e sha ti ko pe temple olorun
3: beni
2: to ba ri be
3: yes sir
2: bibe oro re ore si mo wala rada
3: owo
2: gba bi soke mo so o ya gba iwo
3: amen
2: o de gba iwo
3: amen
2: pe mi ki program to pari
3: o
2: ya ma jo apa yen ko lo ti wo
3: yes sir
2: maria ka sata kanina ka ba ya
3: mimo
2: obirin ti won da wa la si gbele awe yin
3: baba
2: bayi ni mo so
3: yes sir
2: a ti se de ba
3: amen
2: in the name of
3: amen
2: iwo to lo gba owo to lo fe fi show
3: eh yo
2: to wa di be si me lowo yin
3: aye raye
2: obirin to so ya ka ba ya okan ni iyawo awon omo woli
3: eh yo
2: ha opo e je gbe si o ku sinu igbe
3: eh
2: fẹ́ kú ọmọ lọ
3: torí
2: kó bá wòlíì tí ẹ pàdé sára ká tó ní abága
3: lágbára
2: láwọ mo sọ ọ̀nà àbáyọ fún ibi ti bẹ́ẹ̀
3: tán
2: mo sọ lákòókò
3: yẹ
2: wà lẹ́rọ náà bá mi ìdẹ́ni mo
3: bí
2: wọ́n bá mi sọ lórí ẹni tó ṣe dákìnrin olúwa sọ pé òun fi ìfẹ́ òfẹ́ lọ lóyìnbó olúwa lákòókò ti tò olúwa nílé kíkọ́ ló wà níwájú lọ gbìyànjú kó lọ ra ilé tó bá ti rà tán tó bá fẹ́ bẹ̀rẹ̀ ilé ẹ̀mí àwọn olè ní kí n gbé ìgbésẹ̀ kan
3: fún
2: yìí ni ọtún láyé ni o bàbá ṣíbùdó agbára láṣàlẹ̀ olúwo lọ́nà tó gé ti ẹgbẹ́dà ẹnìkan lòun ti bẹni tó ń sọ̀rọ̀ ó dá orúkọ mi ni wòlíì io ajílórí atamátà iléeṣẹ́ ìránṣẹ́ christ artillery crusaders tí ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó gé ti ẹgbẹ́dà a tún máa ṣe lọ́jọ́ friday yìí o ọdún tẹ́ni yìí ni o máa ṣíbẹ̀ lọ́gànjọ́ òru alẹ́ lago mẹ́wàá la máa bẹ̀rẹ̀ tá a bá ti wá gbàdúrà débi kan a máa ṣíbùdó yẹn àwọn èèyàn máa gún bẹ́ẹ̀ máa yí bẹ́ẹ̀ kó
3: máa
2: béèrè ohun tán fẹ́ ẹ̀mí máa dẹ̀ ti ṣe
3: wọ́n
2: máa ń fọwọ́ sọ̀yà ni mà wọ́n máa ń fi ọwọ́ sọ̀yà ni pé kò sí bó ṣe máa gbúgbúdú agbára tó ò ní lẹ́rìí tó bá fi lè sọ kó lẹ́rìí ká jẹ́ kó wá ṣeré ńbẹ̀ ká jẹ́ kó wá wòran ká jẹ́ pé nǹkan míì ló bá wà ẹ wo nínú ìwé Samuel ni o ṣàtà wọn ó pẹ́ tí ẹ̀nà ti ń lọ sí lò kò lẹ́rìí o kò ní ẹ̀rí o ṣùgbọ́n ní ọjọ́ tó tó mọ tó ń bà
3: lọ
2: ó gun dúdú agbára ọlọ́run lọ ó tó níbi àkótí ẹ̀rí ó béèrè fún ọmọ ó ní ìjẹ́ ìwọ ìbá fún mi ní ọmọ
3: kan nìkan
2: èmi ìbá tó wá padà tó wá fi sí wọ́ọ́ lọ ọlọ́run ò jẹ́ kó mú ọdún yẹn jù jẹ́ kí n gbàdúrà fún ọ tó wọ ojúlówó fọmọ báyìí ni mo sọ lórúkọ ọlọ́run àbò oore ọ̀fẹ́ àti àṣẹ tí ń jẹ́ kọ́mọ lálẹ́ òní ní ọmọ obìnrin ó yà kó wọnú
3: ààrẹ
2: àṣẹ ìbí sí kó wọnú
3: ààrẹ
2: ìgbà ní mo fi jẹ́ kí n má bà á gbàgbé ọjọ́ friday eléyìí
3: mo
2: rí bẹ́ẹ̀ a máa ṣíbùdó agbára ẹnìkan ní mi ìjúwe ó dà tó bá jẹ́ kòló tí ń bọ̀ ó ń bọ̀ láti ọ̀tà ó ń bọ̀ láti abẹ́kúta ó ń bọ̀ láti ìjẹ̀bú ó ń bọ̀ láti
3: badagry
2: tàbí kó sọ fún ọmọ yẹn pé kọmọkànjú òbí mọ́tò ẹ̀ ṣe máa dolúwo tó bá ti dolúwo jọ
3: fún
2: gòkè sókè lẹ́gbẹ̀ẹ́ fámásì
3: tó
2: ní àtàmọ́tà sí lónìí
3: ìwó
2: road
3: tí
2: olúwo jọ fún olúwo jọ ṣe ti àtàmọ́tà
3: sí àtàmọ́tà
2: ẹ̀rù gbẹ̀ntẹ́ bọ́ńbọ̀ láti ń tó ṣe ẹ̀ńbọ̀ láti kiri ọ̀ṣun ẹ̀ńbọ̀ láti kiri àti mọ̀ǹkan ọkọ̀ tó bá ti gbé eyín tàbí bóyá mọ́tò ni ẹ
3: ẹyin
2: èèyàn
3: èmi
2: yìí
3: ṣe
2: tí mo pé ṣàgámù ni màá wà
3: bẹẹni
2: sà ìṣàgámù ni màá wà láàárọ
3: ìgbàmù
2: ẹ wá gbọ gbogbo èèyàn ọkàn nínú àwọn ọmọ wòlíì fẹ ṣe program ni Ijoku community o ni under bridge Saboni Ijoku community o ona agbada ki gba woje
3: a
2: fe tun lori ofe ofe ni awon omo woli so o fe se program o lo fe pe ago mejo la ro ni ma bere counseling ma de pa de ma bere program gugu program ba ma de after 12 ati ma ma rando kali fa ye gba ise ranse kan fe se leyin program so ttd gbogbo en te wa ni son gota e lo mura ojo monday leyi mo n bo lodo ni emi awon le ni pe gbogbo arugo patapata to wa nbe ati gbogbo awon opo patapata bo n bo wa pin rice fun yin pelu gari iyo lo ma ja ifeta sa oluwa ni opolopo awon arugo yen o ni omo idasi won mo gbogbo eni to ya ko sanu kuran won lowo ti jina si won won ni awon mama kete wa so lo mi ninu program kan so dan mama yen emi olorun kan ni so pe mama awon moyin ti abandon yin o de bere ti sukun mama yen ni ki so ra koko yin emi mo ni ki ni ko gbe te bele bele gbogbo igbe te fun mama yen hey ka to wi ka to bo ko ma ko se mi lo kan omo mama ti pada de ikan ji pada ti aso gbogbo eyin to mo ti abandon e gbo oba to da yaso e ma bo ni show lojo friday o oluwo to wa lona to ki te bela gbogbo eyin ta wo lore ti ko ti e mi so fe wa de ni sagamu yen iyen ni eni gbogbo mama to mo ti abandon ta won mo won osere tabi to mo won osere tan bere won ta won na wa lawe ni o de ni ota o gbo ota yen ni o gbogbo mo te ba ma da ma pin rice yen fun lojo monday ma ti gari yen fun yin se wa ri iyo yen
3: iyo na
2: gbogbo eyin ni ma fun yen akanse ni iyo yen ni ni fun ni sagamu le ni o akanse ni iyo yen o ni agbara ju o ni agbara o ni agbara o ni agbara e wo iyo te ri yen ki ma dogu fun ki binu iyo kan ma dariji
3: wa
2: lopolopo ni won dariji ni kan wa daru fun ni ko bi daru fun
3: amen
2: ade ma ro na abale in the mighty name of
3: Jesus
2: so lo prepare dada ma mi si program lo
3: fun mi si
2: wa la nu ba
3: amen
2: e kan ni ibadan ko ojo friday ni akoko ma wa ni eyin tafo arena eyin tafo arena gagaga ibe la koko ma wa ni hall to wa legbe open university
3: yen
2: oyi be gagaga ni ni aro la ma wa nbe ago meje ni ibe ni ma anu itawon eyan ko ma de gbe ti adura ko ka to ma bo ni show ni olu lona to ki tebe da olon so tebe be a ma le ni
3: amen
2: ki to wa ma yi pada
3: amen
2: oku to nja wa ma to
3: amen
2: in the name of Jesus
3: amen
2: abe lo ni baba mi mo tin gbadura wa agbara nla wa ipa nla wa emi wa alati iwa gbogbo lowo wa kabi o si o ba gbogbo igba lowo e soke wa so so ogo ogo so ko mo yo ya o ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo o le fọ mo roku re o ma wo Jesu lori agbelebu wa so pe Jesu omo Olorun o
3: omo Olorun
2: alagba wi gbogbo eda
3: yo
2: wa da soro aye mi ogun yi mo poju won pe mi ni ologo mo si mo pe ologo ni mi amọ ogun ti poju fun aye mi ogun lo tin te ogun lori ba wa ran mi lowo ki ogo mi ko ni je ko tayo ko te ogun aye mi ba ki aye mi ba le layo kemi na ba le se rere ti la ko rere mi na kawo eyan te ki mi ko rire ki irorun ko ba aye mi na ogun tin ja mi ko tan bi eye mi pada ye ye ye ko da ke mi na ko rire Jesu Oluwa wa
3: amen
2: la kula se patapata o fe fori bale fun oba awon oba wa kula re wa wa dowo meteji dele wa wa fori bale ba won gele se se mo ti ka o ni se yori ke patapata ba mi la de se ki ni se keji ba mu kata mo wa do se se mi mo mi mo so ba awon oba ba kuku ni na ni iwe ifin ori kan se sejo wa ti mi mo mi mo so ya o o sọlọ jọ ti ireti fun patapata o sọlọ jọ to ro wipe ogo mi o tun si mo abi
3: si
2: o sọ ni igba to ro pe won gbe ogo lọ ẹwọn mọ mi ati dadi ede pe won ji ogo rẹ gbe ko si ti jẹ bẹ no o ni ni akoko iku rẹ ta ni won sọ nipa rẹ o ni aya ọmọ eni obinrin Finiasi won lo loyun o si sumo ọjọ ibi rẹ nígbà tí o si gbẹyin pé a ti gbé àkóso ọlọrun àti pé bàbá ọkọ rẹ àti ọkọ rẹ kú ó kú lóun ti bímọ nítorí obi tẹ ẹyẹ ni pé ọmọ mu lójijì nígbà tó yá nígbà tó kù díẹ tó fẹ kú wọn sọ pé ní àkókò ikú rẹ àwọn obìnrin tí ó dúró tì wọn sì fún pé má bẹrù nítorí ìwọ bí ọkùnrin kan ṣùgbọ́n kò dáhùn kò sì ká sí ohun tó ti sọ fún tẹ́ à ọkùnrin lọ́fẹ́ bàbá tún ti dé bàbá jíde ọmọ mi tún ti dé ó máa replace ìdílé sí ẹni máa gbé ògo ìdílé nídìdé tún ti dé wọ́n ní kò ká sí kò ní ìtumọ̀ sí torí mọ̀ pé nǹkan tó lágbára ó ti ṣẹlẹ̀ ó wò títí kò mọ̀ tí ó sọ bíbélì kọ́ nígbà tí ó di ẹsẹ̀ kọkànlélógún verse 21 nínú ìwé first Samuel chapter 4 mo ti ń sọ̀rọ̀ ó sì rí pé ọmọ náà ní kábódì ó ti fi ọmọ náà ní kábódì wípé kò sí ògo fún israẹli mọ nítorí a ti gbé àpótí ọlọ́run lọ àti nítorí bàbá ọkọ rẹ àti ọkọ rẹ ó sì wípé ògo kò sí fún israẹli mọ nítorí a ti gbé àpótí ọlọ́run lọ mọ́mì ó sọ níbi tí òye rẹ mọ kò sí nǹkan tí wọ́n lè gbé lọ tó jẹ́ ti omi wà àwọn tó gbé àpótí ẹ̀rí fún àwọn onírúurú padà sórí ẹni tẹ́lí something wọn à lè gbé ògo ẹ lọ kò sẹ́ni tí ń gbògo èèyàn àbí mọ́ ni ògo mo ti ṣàlàyé fún gbogbo èèyàn ohun tí ọlọ́run dá mọ́ ìwọ àti èmi tó jẹ́ wípé a ń ṣe nínú ìrọ̀rùn tó sì mú wa tayọ òun ni wọ́n fi ń bèdè ènìyàn ìkéde yẹn àti ọlá ìkéde yẹn náà pè lóńgò wọ́n ká ọmọbìnrin yẹn dáa ó rẹwà ọba wa fẹ́ kí ló mú kọ́ba fẹ́ torí pé ó rẹwà ìgbà tó wá di ìyàwó ọba ó wá di ológo tó fi ẹyí báyẹn ọ̀nà ológo mọ̀ ni òmòye ilé tó ti kọ́ bóo ló ṣe kọ́lé kọ́ wá ní a ọmọ bọ́ọ̀lù gbà mí owó tó wá rí níbi bọ́ọ̀ òun ló wá fi ń kọ́ ilé jọ òsìrì báyẹn ìyẹn ni wípé ohun tó ń gbé ògo rẹ̀ jáde òun ni bọ́ọ̀lù tó ń gbà so kí ni ògo rẹ̀ bọ́ọ̀lù tó ń gbà mo ti ṣàlàyé ẹ̀ kárí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan kan bó o ṣe wà tó rọ̀ wípé wọ́n ti bí ògo ẹgbẹ́ ẹni wọ́n kẹ́tì pé kàmú kan yọ̀bí láìjẹ́ bàbá náà wọ́n ti gbèsè omi fáramọ́ ọmọ ògo ẹ wà pẹ̀lú ẹ ògo rẹ̀ lè sùn láti fi sùn ògo rẹ̀ lè sùn tí ó lè bá yẹn wọ́n lè tilẹ̀kùn mọ́ ògo rẹ̀ sínú ara rẹ̀ ó má jáde máa ń yànnà náà o nígbà mìíràn ó tà ń pè ní ògo yìí ó dàbí wà sí aeroplane tó máa fẹ́ fò wọ́n lè má jẹ́ ráyè fò wọ́n lè má jẹ́ kí ògo yẹn ráyè fò náà nígbà mìíràn ẹ̀wẹ̀ wọ́n lè má jẹ́ kí ògo yẹn sọ̀rọ̀
3: kábíyèsí o
2: bó náà ṣe ń ṣe òun ni ogun tí wọ́n ń gbèsè òun náà sọ pé ogun àti ogun ẹ̀gbẹ́ ara náà wà bí ogun bá pọ̀ jù á tẹ ogun rè ẹ ní gbóhùn ogun mọ́ àmọ́ tí ogun bá jà lápalápa tí ìṣẹ́gun bá dé fún ogun á tẹ ogun rè àwọn wa bẹ̀rẹ̀ sí pé ní ológo wọ́n á ló pàtà jagun ogun rí òun mà gbọ́ ẹnìkan gbọ́ o báyìí ni mo olúwa ní kí n rí ẹ gbọ́rọ̀ olúwa ogun tó bo ògùn ayé wa tèmi ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ìgbà ni mo ti lò ohun tá n pè ní ogun yẹn sà àní ogun tẹ̀ ń rí yẹn sà ó mọ̀ máa ń kojú ogun púpọ̀ o ìdojúkọ máa ń pọ̀
3: sí
2: ọmọ kẹ́kọ̀ọ́ kan nígbà yẹn
3: èmi
2: ṣèbí nítorí ogun ni o ṣèbí nítorí ogun ni ohun tójú ológo bá ti rí o ṣèbí nítorí ogun ni kárí gbogbo ohun tó bí ẹ̀dá bá nítorí ogun ni ogun bá lè sọ̀rọ̀ tí ìyanu bá lè ṣẹlẹ̀ kárí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀jẹ̀ kí n sọ kíní kan fẹ́ yìí kí n sọ pé ogun wọn ti gbé lọ ẹ̀mí náà ní ìyá àjẹsẹ̀ ni ogun ìdílé kan no kárí ibi tí ogun yìí ti máa ń ṣẹlẹ̀ number one ọjọ́ ìdí ènìyàn ẹ wo arábìnrin yẹn torí ìṣòro tó bá pàdé èdè tó máa pè sáyé ọmọkùnrin yẹn ni pé ògo tán ọjọ́ míì ibi tó ti rí placenta ọmọ mi wọ́n rí ohun àtògo kalẹ̀ bọ́dì nìkan ló wà èpè tí abiyamọ kẹrí kò sun tó máa ń hàn sáàdì ogo èpè ni o ẹjẹ sọ àṣírí ògo kan tó yẹ lọ kájẹ sí ṣata wá ẹka ṣata tù ó lẹ ọwọ ẹjẹ kájẹ lè dáhùn rárá wa gbà tó ní kájẹ tó ní kó bàa lè máa ṣe ogo ni wọn àdá àyàn kan pé kó má lo ogo bẹẹ ni mo sọ fún ogo ò dẹ ṣe ń mú kúrò lára èèyàn bí ẹjẹ àti bí omi ni bẹẹ mo sọ fún bí ẹjẹ tàbí omi ni ẹwọ ọkùnrin kan tí wọn ń pè ní mọfẹ tó bá kàwé ẹsẹ lọ tó bá fẹ́ mọ̀ nípa ìwà tẹ́jọ́ lọ ṣàtọ̀ wà ọmọ mi lọ tútìrì wọ́n á rí wípé kẹ́tọ́ bí ni arrangement ti wà mo sọ̀rọ̀ fúnbà kan tí mo ń fi ìṣẹ̀lẹ̀ nípa
3: arrangement
2: ó ní ẹnì tí tó bá ń fèsì ọ̀pọ̀lọpọ̀ arrangement ọ̀gọ́ mi ọlọ́run ti ṣètò ẹ̀ sílẹ̀ tọ́lọ̀ bá fẹ́ gbèjì ẹ̀yìn á àríǹjì olùgbèjà sílẹ̀ ọlọ́run ló kọ́ fẹ́ tọ́lọ̀ bá fẹ́ gbà yàn á bá àríǹjì wòlíì
4: tó fẹ́ lò fún
2: á àríǹjì olùrànlọ́wọ́ tó fẹ́ lò fún á àríǹjì alátìlẹyìn tó fẹ́ lò fún ọlọ́run wà lẹ̀ bí ọlọ́run bá ṣe dáa ti dá sí ọlọ́run á withdraw wọn problem àwádé mo sọ̀rọ̀ ayé wò mí báyìí ṣòro pé ọkọ ọmọ mi ò kí ń ṣolú àṣù o èmi máa ń jíṣẹ́ ni ohun tẹ́lẹ̀ ni wọ́n bá ń gbé jáde àti táì èmi kàn máa sọ fún ọ tó o bá gbàgbọ́ ìwọ yóò sì rí ògo ọlọ́run
4: báyìí
2: ó lè yọ
4: kábíyèsí alágbára
2: ìwọ ìjọ náà ní eré ṣá pé ohun tí jésù sọ fún màdá nìyẹn
4: bí
2: wà tó ní arábìnrin rẹ̀ máa jí
4: òótọ́
2: ló máa jí ìyẹn nípẹ̀lú
4: ọjà
2: ẹni agbókùtà kan ó lọ́nà ó ti rú o ní ti sòótọ́ fún ọkọ bá gbàgbọ́ wà ló gbọ́dọ̀
4: bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o
2: bóyá fẹ́ mo fàkínní kan fún ọmọ ìyàwó sẹ́rí sẹ́wò ní ó yàtọ̀ sí sẹ́ pásọ̀
4: ó yàtọ̀ síra wọn
2: olùwàsó gidi ni pásọ̀ àti títà
4: tẹ́lẹ̀
2: ogbó tí mo ṣe ń sọ yìí àwọn tó jẹ́ pásọ̀ àti títà sì máa mú kí wọ́n á gbókò sí táì gbọ́
4: gẹ́gẹ́
2: ogo ti wa ninu wọn abimọ wọn bi nkan ara wọn ni
4: abimọ ni
2: now ẹ wá rí pé gbogbo ìdójúkọ tẹ ni yẹn bá máa bá kàgbé nípasẹ̀ ogo yẹn náà ni bí o bá ti wá borí ogun yẹn ogo òṣìṣẹ́ mọ́ ni
4: lọ
2: ẹwọ ẹni tó wá ń pa eré gbogbo ká pa eré kírakíta ohun mi tọ̀tún tẹ́ẹ̀nù àti ní kan ṣe orí ìyẹn náà ni o yóò ti máa bá ṣòro pàdé ẹni gbá bọ́ọ̀lù orí bọ́ọ̀lù yóò ti máa bá ṣòro pàdé ẹni jẹ́ pásọ̀ tó jẹbi tí ògo rẹ wà níṣẹ́ pásọ̀nì orí ibẹ̀ náà ni ó ti máa bá ìṣòro pàdé àwa tá a jẹ́ wòlíì orí ẹ̀ náà láti ń bá ìṣòro pàdé mo ti sọ̀rọ̀ ara mi fún yín náà mo ní nígbà tí mo kéré èmi rí vision mi ò mọ̀ pé vision náà ń pè
4: orí
2: àjíríkà yìí ní àjíríkà ni èmi ní bá jáde lẹ́sẹ̀ peter now tí vision yẹn bá ti wá mi ò máa gbé kalẹ̀ ẹ̀ ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ samuel ni nínú ìwé fún samuel tó bá ta tata tó lọtẹ̀rẹ̀
4: kọ́rọ̀
2: mi yẹ tó ń ka lọ níbi tí mo ń lọ rẹ o dá o tí n bá lé èèyàn máa yà tó bá jẹ́ ní máa kú màá ló máa kú àjọ
4: kù
2: nígbà tí a ti ní mọ̀ ó ní àwọn èèyàn mi ṣègbè torí wo ní mọ̀ a ní ikú níwájú ẹ̀ ní o tó a sọ pé yóò kú yóò dẹ nígbà tí ìmọ̀jẹ́ mo ní ìlè ṣe ti ẹ má kúrọ fún ẹ mission statement ní sọ wípé this people shall be coming with the questions of their life and you shall be giving them answer every word spoken by me you are not instruction to give by me and make a living proof of my presence ìwọ ni o jẹri wa láyé ni
4: kó
2: dáhùn òun yóò máa wá pẹ̀lú ìbéèrè ọkàn wọn wà á dẹ̀ máa fún wọn létí so gbogbo wò ní ìjẹ́ bá ti rí yẹn
4: èsì
2: ni a jẹ́ solution la jẹ́
4: agbẹnusọ
2: àwa là ń sọ ọkàn ọlọ́run fún ẹni tó bá gbàgbọ́ nígbà yẹn báyìí àwa náà máa ń sọ ohun tó máa ṣẹlẹ̀ àti ohun tó ti ṣẹlẹ̀ àti ohun tó pọ̀ wá ṣẹlẹ̀ àti ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́
4: alágbára ńlá o
2: tí bá ṣe káńtẹ́ ìfẹ́ lómi lẹ́nu náà máa wo mi náà tó dọ́gbọ́n kan àní èèyàn kan ó ló ń gbà pé mo wẹ̀ jù ní mo ló tọ́ ni àti mi wẹ̀jù ní àwọn ọ̀rọ̀ tó mi wẹ̀jù ní ó ló tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ ọjọ́ tó tẹ̀lé mi lọ sílé ó ń gbọ́ àwọn ọ̀rọ̀ tó yílẹ̀ bàmí nígbà yìí ló wá gbọ́ tí màmá kan sọ wípé ohun tí mo sọ fún ọmọ ní 36 years ago nígbà tí mo ṣe ọmọ lórúkọ ó ní òun ló wá ń ṣẹlẹ̀ lẹ́nu 36 years ago nígbà yẹn ọ̀dọ́ ni mo wà àgbẹ̀ ọmọ
4: báyìí
2: mo ti sọ fọ́pọ̀lọpọ̀ sẹ́lẹ̀ mi ò sí ní wòlíì fúnmọ́ máa hájú títọ́ sẹ́lẹ̀ ni mo wà láyé ọ̀dọ́ mo sọ fún pé àfáàní àti lọ́nkà èdè mi ni mo ti ní ẹ̀kántà pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́ sọ pé 1977 ni bàbá ọbàdà yẹn ní ìyẹn ọlọ́mọ ni mo ti gẹ́rẹ́ fún wòlíì ní eré ohun àbí ẹ̀kọ́ 84 ni bàbá bọ́ ọmọ forí kan ni wòlíì àgbáyé ọmọkùnrin àdẹ̀gùn rẹ̀ ká àgbáyé ohun ẹ́ now bàbá ajíbólùgbà ló sọ̀rọ̀ ní 1972 72-73
4: sí
2: wòlíì lọmọ yìí ó sọ tó ló wá ní kó sọ fún mi ẹni tó ní kán mú mi lọbẹ̀ kí lọ kán lọ ṣe túlẹ̀ so gbogbo àtakò tá n bábà dé gbà yẹn ohun tó di ológo orí
4: ni
2: nígbà tó gbà yẹn torí ògo ni so a lọ ṣiṣẹ́ akókó kàwé akókó lọ ṣiṣẹ́ a ní gbogbo ìrìn àjò ibi tá n padà sí níbi tí ògo ti fẹ́ sọ̀rọ̀ mo lẹ́ni tó lówó gan ní ìdílé púpọ̀ mo lẹ́bí mo lára ṣùgbọ́n ọlọ́run fẹ́mi lórúkọ nítorí ògo ọmọ mi wà ní agbolé wọn
4: sàn
2: gbọ̀ngàn ìwé òyìnbó gbangba ti gbangba ti gbangba ti gbangba ti gbangba òun náà fi lọ lóyìn bó wòlíì lẹni tó ń sọ ọkàn ọlọ́run ẹ wá gbọ́ mi gbogbo ìwọ́n tó ń gbọ́ mi tá a bá ń sọ̀rọ̀ nípa ògo mo sọ mo ní wọ́n pè kan ní celestial glory ògo àmúsọ̀rọ̀ wa ló ń pè bẹ́ẹ̀ ọ̀run ló ti wá ẹni pé bàtọ́ ọlọ́run sọ fún jeremiah ó ti kẹ́ tó lóyún ẹ̀gbọ́n lèmi mà ti mọ̀ ẹ́
5: Bíyà tó bí ẹ ni mo ti wọ ni mo ti létò òdè ní fún ayé ẹ. So ẹni tó wá sí ẹni tọ́lọ̀ ti mọ̀ láti mọ oyún.
6: Bẹ́ẹ̀ni.
5: Tó wá yàn sínú bá ti stop ẹ.
6: Kò ṣeé ṣe
5: o. Wọ́n kúkú sọ sínú kàdá gbígbẹ́.
6: Àbọ̀sọ síbẹ̀.
5: Wọ́n sọ kan àgbàmọ́ lẹ́fẹ̀. Torí ògo náà ni. Gbogbo compilation náà ló ń jẹ́wé Jeremiah. Àyà ká Màrí. Káàní kọ́ ògo mi ògo náà máa sọ. Ìdàní mọ̀ pé. Báyé ò bá gbà mí láti bí ẹni, wọ́n mà ní ká ṣe òmí tọ̀mà sàn. Àtàbà wa láyé bẹ́ẹ̀ni, ẹ jẹ́ lọ ṣe òmí tọ̀mà sàn. Wọ́n á máa fọ́ gbọ́ gbogbo bi tó dùn ẹ̀ bẹ́ẹ̀ máa fọ́ gbọ́ gbogbo bi tó dùn ẹ̀. Wọ́n wá forúkọ Jésù, wá pe ẹ̀mí mú tẹ̀lé, wọ́n á ní Ọlọ́run àtàmátà sí òmí sàn, màá sàn. Gbà mí là, màá là, Màrí bá ti ṣe dá. Lórúkọ Jésù, ẹsẹ̀ yìí gbẹ́ẹ̀wọ̀sán. Kẹ́kẹ̀ẹ́ báyìí wá rí pé ọwọ́ ẹ̀ fi débẹ̀ òṣìṣẹ́, máa rò lápá yẹn. Máa bẹ́ẹ̀lì ẹ̀yẹn yẹn. Yes, máa bẹ́ẹ̀ ó yàbẹ̀ lórí ẹsẹ̀ yẹn kó máa dìde pẹ̀lú ẹ̀. Má mú kankan dání. Mo sọ jáde ní orúkọ bàbá ọmọ àtẹ̀mí mọ́. Lórúkọ Jésù, ó yẹ gbá ìsúnsúnwọ̀. Ẹ̀wẹ̀ máa ṣe ohun tó lè ṣe máa pẹ́lẹ̀ lórí ẹ̀sẹ̀ kó máa rò lápá ẹ̀. Mo fẹ́ gbẹ̀rí ẹ̀ nìyẹn. Orúkọ Jésù, ọ̀rọ̀ rẹ̀ jẹ́ àìsàkàbà. Alákàtí màá ká, ogun yẹn ṣáá. Ó bá ní kí n gbẹ̀dúrà, àwọn kan ṣe àìsàn ìgbówó lọ́wọ́. Ẹlòmí àìsàn ìgbè sí mi. Mo sọ ni òmò rí àìsàn tó ń ṣe báyìí. Nípa ìnà alákàtí rẹ̀, ó yẹ gbẹ́ àmọ́ kí n tó gba ẹ̀rí ẹ̀ mo gbọ́ nkankan nígbà tó lúwa sọ wípé àwọn kan ṣàìsàn ìgbésí olúwa ní àwọn kan wà lónìí ọrẹ tí wọ́n fẹ́ san ó dàbí èdìdí ìbéèrè ìkànnì fún àwọn tó bá gbàgbọ́ ó ní ilé àwọn tó gbàgbọ́ àwọn láti agbára fún láti jẹ ọmọ ọlọ́run àtàwọn tó gborúkọ mímọ ẹ̀gbọ́n wò sá rí akata maria mo sọ agbára àwọn àgbà tó fi dínà ẹ̀rẹ́ yẹn agbára yẹn tẹ́ rí bá àwọn kan ọ̀nà owó dímọ wọn báyìí ọ̀nà eré dímẹ́ lómi ọ̀nà ilé òyìnbó dímẹ́ lómi olúwàdí ẹ̀ ní kí n gbà tó ọ̀rẹ́ tó fẹ́ san lémi ọ̀rẹ́ aṣínà ìre tuntun ni sà mo dúró ní ilẹ̀ ìbùdó agbára yìí láti sọtẹ́lẹ̀ ọ̀nà tó dí ọ̀nà yẹn náà wà rí ìhànwò lé mo má jàmú ní kó máa wago mẹ́rin àbọ̀ kéré gẹ́gẹ́ lénìí olúwa sọ wípé ìrírí àìrò tẹ́lẹ̀ àti ọ̀nà tó ti dìyẹn dẹ̀ máa là oh my god ìwé ẹkúrónìkù kejì orí ogún ó ní tí o bá gbọ́ ọlọ́run gbọ́ ó ní wọ́n á fìdí ẹ̀ múlẹ̀ àmọ́ tí o bá gba wòlíì ẹ̀gbọ́n ó ní wọ́n á ṣe rere àkókò ìṣerere dé báyìí bí mo ṣe sọ̀rọ̀ gbogbo ìwọ tó máa fi ọrẹ rúbọ lénìí fún aṣínà àti àṣejèrè bí o ṣe ń rúbọ yẹn lórúkọ jésù ó yẹ ṣe rẹ ọ̀nà tó ti dì yẹn ọ̀nà yẹn ń mọ mẹ́yìn ìyanu lọ máa ṣe ní gbẹdúrà fún ọmọ kan bí o ṣe ń rúbọ tiẹ̀ ní korúta wọ̀ mẹ́ ẹgbẹ́ òní kìí ṣe ti ìyàn gbogbo èèyàn tọmọtọmọ lọ́lọ́wọ́ ní korúbọ lénìí ẹgbẹ́ ọ̀sà gbogbo tó máa ń dì tó ń gba ògùn ìdílé jẹ tó ń gba iṣẹ wọn jẹ mo sọ lè ní bó ṣe ń ṣerú bẹyẹ ogun yẹn ṣe ọdẹ ẹrọ náà báyọ rẹ oh my god account number wo lo fẹ lò àtẹgbẹrún méjì o àtẹgbẹrún márùn àti mẹwàá o àtàwọn tó máa lo ẹgbẹrún méjìlá èdìdí májẹmú ẹ ṣe lè nìkan wo tí ó ṣẹlẹ owó wọn ní ayégbégun mẹrin dání báyìí lolúwa ọlọrun ọmọ ogun wí gbogbo tó ti dìnà ní eré fúra ó yà tó sọ olúwa ní nígbà tó wà fi jago mẹ́rin ó kọ̀ jáde olúwa ní nǹkan tó kan lẹ̀kùn fún tó ń béèrè á dẹ̀ tó ẹ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀gbẹ́ mi ọlọ́run ṣe sọ̀rọ̀ ni olúwa ní káwọ kan rúbọ lọ́mọkùnrin kan kó ẹgbẹ̀rún márùn ọwọ́ ẹ̀rúgbó ń lẹgbẹ́ ẹ̀yọ ọmọkùnrin yẹn tó fi ṣe ìrúbọ ní ọjọ́ yẹn ó fi ṣe èdìdí pẹ̀lú ọlọ́run ìgbà tó máa débi iṣẹ́ ẹ mọ tó ṣàṣẹlẹ̀ sí kọ́ọ̀gá ẹ̀kan ni ní òwúrọ̀ ọ̀sẹ̀ ò fẹ́ fún ní ẹ̀bùn tí ẹ̀ dédé gbé kọ́kọ́rọ́ mọ́tò lé lọ́wọ́ tó wá ń sọ kọ́ọ̀gá pé prank ni ọ̀gá ẹ̀ tọ̀run ni prank ni ìṣe prank kọ́ọ̀gá ẹ̀ dédé kọ ìwé tó fi lé lọ́wọ́ tó dẹ̀ gbé mọ́tò yẹn fún Camry ògbó yín lẹ́gbọ́n náà àmẹ́ni tó tún kẹ̀lé ni tó bá jẹ́wọ́ ní ire bẹ́ẹ̀ kan ó yá náwó fún ẹ ire yá tó bá jẹ́ pé o fẹ́ tàn fún ẹ ó yá náà fóònù yẹn síwájú. said it. Amen. I check him over. Amen. In the name of Jesus. Amen. I can't know about what I'll call it. UBA.
6: UBA.
5: UBA.
6: UBA.
5: 1-0.
6: 10.
5: 2-4.
6: 24.
5: Double 7.
6: 77.
5: 5-0.
6: 58-0.
5: 80. Brother, that UBA deal. 1-0.
6: 10.
5: 2-4.
6: 24.
5: Double 7.
6: 77.
5: 5-0.
6: 58-0.
5: 80. Orukoto Marini by Christ Artillery at Damatasi. Ha, back and up by Lekas. 1-0.
6: 10.
5: 2-4.
6: 24.
5: Double 7.
6: 77.
5: 5-0.
6: 58-0.
5: 80. Hey, you made it laugh, Kokonyada. Bumba Tia, you surely made it laugh. Tia, your man, you made it laugh for Jesu. Tia, what we are doing, you should make it laugh. No! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called yes! You are called
6: yes!
5: Minimum of my going to Ashiro. Be away, not a lot of Monday, what you belong to Ashiro.
6: Yes, sir.
5: And why we let Wallet and no money,
6: yes, no money.
5: Here, Bekuta,
6: yes, sir.
5: You got one with your support, but Joko Musika said it
6: will
5: be. You told you to go around, I can tell
6: you.
5: I will, I want to show you. What is this? I want to tell you about my moon to Ashiro. You know, so long you won't come by today. FB, I want to work. I love my money.
6: Yes,
5: I feel like I love
6: you.
5: We joke community or
6: community.
5: London Bridge is Sabo. On the Sabo Bridge,
6: yes,
5: Yanni Shagamu, so better one more way back, better one he could
6: do,
5: better one he, Okito, better one he touching
6: it,
5: Mura, better one is soon,
6: yes,
5: better one he go Bolemo,
6: then
5: Molapa, 24, or any quoted to Bella, Kalish can tell
6: him,
5: you got a couple better program, Kadia Philip from Matikil,
6: yes,
5: you want to go down,
6: yes,
5: ma, make you only have to show you can see my flubin. Can you show me? Can you tell me?
6: You
5: can't go to the bed,
6: yes,
5: you are away and lost the law number,
6: yes,
5: 2 hours go up today, 2 hours to my tola, who was up there and walk out. Market area, then you're talking
6: book.
5: Area new market, low out, need a body new. So, who went our
6: ladder?
5: I said, Mulaka,
6: can
5: go bang it here when he go back with your body?
6: Yes,
5: the boo go, who went our lago with you, go went to one of the boom machine, who went along with
6: everyone.
5: There, but you are now all laugh.
6: Look
5: at them, you should be taken to you. That's what we have in my second cellar. I will make your lap. You need a good
6: day.
5: You need a good day. So, when there were leper,
6: then
5: you let them water side. All your fanny to
6: laugh.
5: Then you laugh.
6: Then
5: you laugh. You should be here. And when you got most of the other time,
6: then
5: you lose 6 or 7 months.
6: Who's
5: the one in last one? So, by missed opportunity. You want it.
6: You go to
5: Buddha.
6: I
5: follow what you
6: mean.
5: Then, like about the Yato. Ojo Friday ni sente nu
6: ojo Friday
5: Emile Rican
6: I
5: show ele kan losun ni bi ti ere ti ma sele
6: Emile Rican
5: Oluwo ni yan o
6: ona
5: to le tebe dani bayi o
6: ha
5: tun ni agbara ju ma la nfani ati se cancel ifa wi
6: mo
5: so bi ke cancel ki so gbogbo mo so gbogbo to ba ti fe ri mi ni badan tete wa o ojo Friday ni o e to ba te ti deni ti from 4 o'clock ma la nfani ati bi wu
6: ji
5: yan ni Oluwo ona to ki tebe na
6: gbogbo
5: ni buri
6: amen
5: ah jan koja kan ba ile kan o le bayi UBA ni o
6: UBA
5: all about 1-0
6: 10
5: 2-4
6: 24
5: double 7
6: 77
5: 5-0
6: 50-8-0
5: but let us see
6: UBA
5: 1-0
6: 10
5: 2-4
6: 24
5: double 7
6: 77
5: 5-0
6: 50-8-0
5: but let us see Oluko to my head Christ Atile Atamata Ogo Nijawa Aure Anuba Jampo Enyo Medde Your major, what about the Lanu?
7: Yeah,
8: 96.7 La Gelu FM Jagaba Gogoretio Ma

0: fàsùnjì o aago mẹ́fà ti lù gẹ́rẹ́gẹ́ láti ìkànnì ńlá gẹ́lú fm òkè gajòkè ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé lamútọ̀yìn wá láfẹ̀júmọ́ òní tèmítayọ oyèládùn lóníròyìn ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà aya àkọ́kọ́ ní nàìjíríà abilékọ tinubu ti ṣàfọ̀mọ́ ẹ̀ wípé adìẹ ńlá gùn ìyẹn ni ò jámọ́ wípé ààrẹ tinubu ohun gbogbo ti ìgbésùnmọ̀mí nílẹ̀ yìí ìjọba àpapọ̀ nàìjíríà ti kẹ́dùn lórí ìpapòdà akẹ́kọ̀ọ́ jáde nípa ìmọ̀ ìṣègùn léyìí tí àdó olóró pa ní ukraine obìnrin tí wọ́n fura sí pé ó ju àdó olóró ní monaco ni wọ́n ti rí òkú ẹ̀ ní ukraine akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ super eagles ilẹ̀ wa nàìjíríà ni ló ti fọ́kọ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n filẹ̀ òkèèrè ṣebùgbé 15 tí wọ́n kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sẹ̀yọ àwọn agbábọ́ọ̀lù tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 23 fún ìdíje ti olympic ẹgbẹ́ ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ aya àkọ́kọ́ ńlẹ̀ wa nàìjíríà sẹ́nítọ̀ olúrẹ̀mí tinubu ti ṣàfọ̀mọ́ pé ààrẹ bọ́lá tinubu tó ń ti àwọn lájọ-lájọ elétò ààbò ni wọ́n ń tẹpẹlẹ máa kitiyan wọn láti kọjú oro sí àwọn agbésùnmọ̀mí àti láti rí dájú pé ètò ààbò mú yányán ní tìbútòrò nàìjíríà èyí wáyé látàrí bí ambassador fún qatar sí nàìjíríà yosef bin hasan al-hair bó ṣe fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ìbẹ̀rùbojo láti wá sí ilẹ̀ yìí látàrí ọ̀kan òjọ̀kan àwọn ìròyìn kò bákùn gbé tó jániláyà tí òun rí lójú òpó ìtàkùn àgbáyé social media òun náà ló ti jẹrùdò tó lọ mumi o ní kété tóun ti gúnlẹ̀ sí nàìjíríà àwọn méjèèjì ni wọ́n fi orílẹ̀-èdè nígbàtí aya àkọ́kọ́ lẹ́wà nàìjíríà ní àná ọjọ́ ìṣẹ́gun tí ó ń tẹ́wọ́ gbàlejò aṣojú ọ̀hún tó ń ti ẹni tó jẹ́ adarí fún olú iléeṣẹ́ orílẹ̀-èdè náà tó ń bẹ ní nàìjíríà ọ̀gbẹ́ni khalifa akhalifa lásìkò bẹ̀wò sí abilékọ tinubu abilékọ tinubu wá ṣàfọ̀mọ́ wípé àjọṣepọ̀ tó ń bẹ láàrin orílẹ̀-èdè lẹ́wà nàìjíríà àti qatar ló yẹ kó túbọ̀ dúró rẹ́gí sí tó sì wá ń tọ́ka sí ìgbésùnmọ̀mí àti ọ̀rọ̀ ìjínigbé gẹ́gẹ́ bí àwọn ìpèníjà gbòógì tó ń kojú lẹ́wà nàìjíríà lákòókò tó sì wá ń fọ́ sọ̀yà pẹ̀lú ìdánilójú fún aṣojú ọ̀hún wípé ààrẹ lẹ́wà nàìjíríà bọ́lá tinubu àti àwọn lájọ-lájọ elétò ààbò ni wọ́n ń ṣiṣẹ́ takuntakun tọ̀sọ́tòru láti wá ojútùú gbé tán sí àwọn ìpèníjà náà ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́wà nàìjíríà lánàá ti ṣe ìkìlọ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà lè ṣe àgbéyẹ̀wò sí àjọṣepọ̀ alálàáfíà tó wà láàrin nàìjíríà àti south africa bí ìṣekúpani àti ìkọlù ọlọ́kùn òjọ̀kan sọ̀mọ́ nàìjíríà bá ń tẹ̀síwájú ní south africa bẹ́ẹ̀ ni àwọn aṣòfin bẹnu àtẹ́ lu máa kọjú orúkọ lu àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tó ń gbé south africa tó ń tokòwò wọn ọ̀rẹ́ ló jáde látàrí àbá kan tí ọ̀kan lára àwọn aṣòfin ìyẹn sẹ́nítọ̀ asuiko epeyong eléyìí tó gbé síwájú ilé léyìí tó pàkíyèsí ìjókòó-lé ọ̀hún sí gbèdéke 26th léyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè south africa tí wọ́n fún ọmọ ilẹ̀ wa nàìjíríà tó ṣàpèjúwe irú gbèdéke bẹ́ẹ̀ pé ó ń dúnmọ̀ ooru mọ̀ ooru mẹ́mìí àti ìgbáyégbádùn ọmọ nàìjíríà tó ń gbé ní south africa lásìkò ìjókòó ilé náà àwọn aṣòfin ni wọ́n ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà wípé kí wọ́n lè dájú wípé wọ́n gbá ọ̀rọ̀ àwọn tó jẹ́ aláṣẹ orílẹ̀-èdè south africa mú láti rí pé ààbò tó péye ó wà fún àwọn ọmọ nàìjíríà tó ń gbé ní orílẹ̀-èdè náà bẹ́ẹ̀ ni wọ́n ké sí ìjọba àpapọ̀ pé kí wọ́n lè dájú wípé nínú ìjókòó sọ̀rọ̀ alálàáfíà irú ìṣẹ̀lẹ̀ làlúrí bẹ́ẹ̀ kò yẹ kó tún ṣẹlẹ̀ mọ́ wàyí o ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ó ní wọ́n ti fi ẹ̀dùn ọkàn wọn lórí ìpapòdà ọmọ ilẹ̀ wa nàìjíríà tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde nípa ìmọ̀ ìṣègùn ìyẹn omidan nnani adaobi marianne eléyìí tí ó dágbére fáyé látàrí ìfarapa tó ní lásìkò tí ìkọlù wáyé láti ọwọ́ orílẹ̀-èdè russia lójú afẹ́fẹ́ ní kharkiv tó jẹ́ orílẹ̀-èdè Ukraine nínú àtẹ̀jáde tí wọ́n fi ta ní àná tí ṣọjọ́ ìṣẹ́gun Tuesday tó ń ti ìbuwọ́lù agbẹnusọ fún iléeṣẹ́ tó ń sọ̀rọ̀ ọlẹ̀ òkèrè yẹn kìmí ebi ebi ń fa ń ló pé ìjọba òun náà ni ó gba ìròyìn ọ̀hún pẹ̀lú àìdùn ọkàn lórí ìpakòdà akẹ́kọ̀ọ́ jáde yẹn ní ilé ẹ̀kọ́ Kharkiv National Medical University ilé tó wà ní Ukraine ọ̀hún tó jẹ́ ọmọ ilẹ̀ wa Nàìjíríà tó kẹ́kọ̀ọ́ jáde nípa ìmọ̀ ìṣègùn ilé tí wọ́n pe kíní ọ̀hún domi tútù sí ìjọba Nàìjíríà náà lọ́kàn ilé iṣẹ́ tó ń sọ̀rọ̀ ilẹ̀ òkèrè ìlú pé sherry marianne ó ní wọ́n pé ó padà dágbére fáyé látàrí ìfarapa èyí tó ní nígbàtí ìkọlù látòjú afẹ́fẹ́ látọwọ́ russia tó kọlù ní kharkiv ti ṣe ukraine ìjọba nàìjíríà ti wá náwó jà ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí olóògbé tó ń ti àwọn èèyàn tọrọ kàn léyìí tí iléeṣẹ́ ọ̀hún ti ń gbé ìgbésẹ̀ tí wọ́n sì ti ń kàn sí àwọn lájọlájọ tọrọ kàn láti ṣe àwárí awuyewuye ilé tó mú ẹ̀mí akẹ́kọ̀ọ́bìnrin náà lọ àti láti ṣe ìrànwọ́ tó gbọngbọ́n fún ìdílé ẹ̀. wàyí o ẹ tẹ́tí sí ròyìn tó wá láti ilẹ̀ òkèrè àjọ elétò ààbò orílẹ̀-èdè ukraine ò ní wọ́n ti kéde ọ̀rọ̀ wípé obìnrin kan tí wọ́n fura sípò ń ló gbé àdó olóró kan ní monaco léyìí tí ó ṣe ìpalára ìyẹn fún ẹnìkan tó jẹ́ ọlọ́rọ̀ ní orílẹ̀-èdè ukraine tó ń ti mọ̀lẹ́bí rẹ̀ ó ní wọ́n ti rí òpó ẹ̀ báyìí ìwádìí tí wọ́n ṣe káàkiri gbogbo àwọn bodè tó ń bẹ nílùú ọ̀hún níbẹ̀ náà ni wọ́n ti wípé Anastasia Berezovka tó jẹ́ ọmọ orílẹ̀-èdè ukraine lóbìnrin òun náà ni wọ́n ní wọ́n nígbàgbọ́ pé ó sá kúrò ní ìlú ọ̀hún lẹ́yìn tó ti gbé àdó olóró sí ẹnu ìlú àbáwọlé gbọ̀ngàn ńlá kan yẹn ní ọjọ́ 29 oṣù kẹfà gẹ́gẹ́ bí àwọn lájọlájọ elétò ààbò orílẹ̀-èdè ukraine ṣe fìdí ọ̀rọ̀ múlẹ̀ wọ́n pé òkú ẹni ọ̀hún tí í ṣe ẹni ọdún 39 òun náà ni wọ́n retí wọ́n sì rí àpá àbọ̀n lágbárí ẹ̀ àwọn èèyàn méjì eléyìí tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò tó ṣiṣẹ́ pẹ̀lú àjọ elétò ààbò orílẹ̀-èdè ukraine tá a mọ̀ sí ukraine minister of defence òun náà ni wọ́n ti jù sí àhámọ́ pé wọ́n lọ́wọ́ nínú ìkú onítọ̀hún bákan náà òun làwọn tó ń ṣèwádìí sì nígbàgbọ́ wípé Berezovka yìí òun náà ló jẹ́ pé nínú àjàalẹ̀ kan ni wọ́n gbé sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n sì ń pe ikú rẹ̀ ó lọ́wọ́ kan nù. lákòótán ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù tó ń bẹ lábẹ́ ọdún 23 lẹ̀ wá nàìjíríà eric chell ń ló ti ká kọ àwọn agbábọ́ọ̀lù tó filẹ̀ òkèrè ṣebùgbé 35 foreign based players eléyìí tí wọ́n kópa fún ikọ̀ lẹ̀ wá nàìjíríà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sì ó yọ ti olympic qualifier campaign eléyìí tí ó wáyé bákan náà ni chell léyìí tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ super eagles tilẹ̀ wá nàìjíríà ìlú pé òun sì ń ṣakitiyan láti wá àwọn agbábọ́ọ̀lù tí múṣemúṣe wọn tó dámúṣe láti padà wá sílẹ̀ wá nàìjíríà níbí tí wọ́n lè kópa fún ikọ̀ lẹ̀ wá nàìjíríà nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé fún olympic lẹ́yìn tílẹ̀ wá nàìjíríà a ti pàdánù lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ olympic ọ̀hún akọ́nimọ̀ọ́gbá àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè mali òun náà ń ló ń sa ipa rẹ̀ takuntakun láti wá àwọn agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n dáńtọ́ nínú ìdíje eré bọ́ọ̀lù tilẹ̀ wá nàìjíríà yẹn npfl tá a mọ̀ sí nigeria premier football league àti nínú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù nílẹ̀ europe lọ́hùn-ún eléyìí tí ó túbọ̀ jẹ́ kí ó ṣàwárí àwọn ọ̀dọ́ langba tí wọ́n ní ọjọ́ ọ̀la nínú ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí wọ́n sì lè jẹ́ kí ògo lẹwa nàìjíríà kò buyọ̀. kí n tó máa lọ ẹgbọ́n kókó tó wà nínú ìròyìn yìí lẹ́ẹ̀kan sí aya àkọ́kọ́ ní nàìjíríà abilékọ tinubu ti ṣàfọ̀mọ́ ẹ̀ wípé adìẹ ń làágùn ìyẹn ni ò jámọ́ wípé ààrẹ tinubu ó ń gbógun ti ìgbésùmọ̀mí nílẹ̀ yìí ìjọba àpapọ̀ nàìjíríà ti kẹ́dùn lórí ìpapòdà akẹ́kọ̀ọ́ jáde nípa ìmọ̀ ìṣègùn léyìí tí àdó olóró pa ní ukraine obìnrin tí wọ́n fura sí pé ó ju àdó olóró ní monaco ni wọ́n ti rí òkú ẹ̀ ní ukraine akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ super eagles ilẹ̀ wa nàìjíríà ni ló ti fọ́kọ̀ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n filẹ̀ òkèrè ṣebùgbé 15 tí wọ́n kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sẹ̀ yọ àwọn agbábọ́ọ̀lù tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 23 fún ìdíje ti olympic ìròyìn àfẹ̀júmọ̀ ní òní jù báyìí lọ láti ìkànnì lágelu fm òkè gajòkè ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn fọ́kàn òjọ̀ kan ròyìn tó ń jáde láti ìkànnì lágelu fm òkè gajòkè ẹ̀kan sítàkùn àgbáyé wa pẹ̀lú www.lagelufm.com ẹ lórí ọ̀fẹ́ láti kàn sí wa lórí ìkànnì x pẹ̀lú lágelu fm 967 bẹ́ẹ̀ lẹ lè tẹ̀lé wa lórí facebook pẹ̀lú lágelu fm 96.7 túndé ọ̀làwúwo lólóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ babátúndé mùrẹ́ni kejì tèmi tayo oyèládùn ló ti ń ròyìn ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa òní ò sàn wá o èrè.
1: Lagelu FM 96.7

0: bó lòun ṣe fẹ́ fẹ́ òun ní pẹ́ dokó nìyẹn tó gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ ká máa ṣàlàyé fúnra wa torí ọmọbìnrin míì náà tó dẹ̀ wá fẹ́ fẹ́ bàbá náà gbogbo èrò tí ó máa rò lọ́kàn ni pé tó bàbá yìí ń tọ́jú mi ṣùgbọ́n àti tí àgbàlagbà kò rọrùn bàbá ò ní lè ṣe déédéé so àwọn ọmọbìnrin ayé òde òní ìdẹ̀ ni wọ́n máa ń wá ọkùnrin tó bá lè ṣe déédéé gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa máa rò pé tó ń fa bá fẹ́ bàbá yìí nísìnyí ṣé wọn á tún máa wá wò ta ni nígbà tí bàbá ò bá lè tẹ òun lọ́rùn so obìnrin tó bá ọmọdé tó bá fẹ́ àgbàlagbà ó gbọ́dọ̀ fẹ́ àgbàlagbà yẹn pẹ̀lú bí àgbàlagbà yẹn bó ṣe wà pẹ̀lú àléébù ara rẹ̀ so òun náà ti mọ̀ pé owó lòun fẹ́ fẹ́ so fún ìdílé yìí nǹkan tá a bá ní jẹ ká má fi rumú so ẹ̀kọ́ lẹ̀ ń kọ́ wa o èmi mú tèmi ń bẹ́ o ọ̀pẹ olúwa ló tì mí olúwa contain àríṣe ààrẹ aláṣà padà bàdàn pètò.
1: ẹ ṣeun adúpẹ́ sá.
2: ẹyẹ jọ sá.
1: hello.
3: Adájà Bilkis.
1: Akojú Mọ́sà.
3: Ẹ ta lọ o.
1: Yes sir.
3: A ní sísọ o. Àdúrà wa gbà o.
1: Àmì.
3: Comrade AG Ọládẹ́jọ láti ilé Alámọ̀rẹ́ ní Sàrẹ́jọ Ìbàdàn bí ni o.
1: Ẹ ṣeun sá.
3: Inú rẹ̀ ọmọ ọdún wa o ní sí gbogbo ọkọ ọmọ tubàtulẹ̀ o.
1: Àmì.
3: Ṣé rí tó wà ń bi ọ̀rọ̀ yẹn ni pé kò sí bí òṣèlè èèyàn lè fẹ́ni tó jù lọ. Ànágbèrè ọmọ sára láàrin wa sára. Ẹ rí i pé nígbà tí ọ̀rọ̀ àgbọ́yé wà láàrin òun àti ìyàwó ẹ̀ tó fẹ́ ẹ rí i pé ìbágbépọ̀ wọn dá débi pé títí bí òní olónìí èèyàn sì fi ń yan gan pé ànágbèrè wa máa ń sára láàrin wa sára kàdíjà tó fẹ́ o ẹ rí i pé wọ́n jọ bára wọn kalẹ̀ wọ́n dẹ̀ jọ gbọ́rùn ara wọn nítorí pé wọ́n ti jọ understand ara wọn ni tó understand àti wà. Tí ogun ẹ̀ bá sì ṣe tọ́lọ̀ ó sì fi tó pàlú àríkà sí tí wọ́n jọ ṣe lọ́run tí wọ́n ń pàdúrà tìra wọn lọ wọ́n mọ̀ bá gbàgbé ọ̀sẹ̀ tó kò sí bí òṣèlè ṣe ṣe kò fẹ́ẹ́ léèrè lè kọ́lọ́run dákun kọ́wọ́ yan tí a fún kámọ́sì kí egbe eléegun kí wọ́n kámọ́sì ọkọ̀ fọ́ kámọ́sì ayafẹ́ ọlọ́run mọ̀ wà pẹ̀lú wa kò ní í bàjẹ́ fún alágẹlú ẹ̀wọ̀n gari ẹ̀ ní lọ́lẹ̀
1: ní abala ti facebook aya ni yaya ẹṣẹ wọn ni akọṣẹ
4: mọmọ ajo
1: ọlátájú felicia wọn ni well done alaga thank you so much ma
4: dikemi ajo
1: akande abidemi ọrọ agba ọrọ agba ti àná wọn ni kudusi mina se kudusi fun yi o ẹmi ọlá anifat salam wọn ni keep up the good works thank you ma.
5: Hello.
1: Baba mi alaju je la ro mo rowo yin be o ese we ku gbogba wa 0912370867
6: Ilu ọmọ kí ọmọ kwétó.
1: Ètò ni sà.
6: Owó ni yóò kó wà kílé. Ó lantà látọ̀yọ aláàfin ni.
1: Ẹ ṣeun sà.
6: Ọlọ́run ní jó sí kò ní rẹ̀yìn.
1: Àmì.
6: Àwọn èèyàn ti sọ̀rọ̀. Ṣé rí bàbá yẹn orí àníyàn tí ń bọ́mọ yẹn ṣe náà ní kọ́ mọ́ bá a ṣe lọ. Ọmọ yẹn ò lè sọ pé wọ́n fẹ́. Tó bá ti ń bá ṣe lọ tọ́lọ́run bá ní kó lóyún fún un ní tí bàbá ẹ̀ mú nìyẹn.

0: ni wa so pe won fe ba won omo yin o ni so be o o lanta ni ba yin so la to yo alaafin
1: e se won adupe won ta Olashinde Habib lati ori Facebook e se won Bumi Bello e se won adupe lati ewura iruwa sorry Olashinde Habib won ni lati gbagi ni Badon bi lawon sin kiwa e se won adupe Monica Smart won ni good morning ma e se won Bumi Bello e se won ni anti bisola eku ewuro eyin na eku ewuro ndan Oye diran Ajibola e seun lo ti orita challenge. Sawolo ile bo baba. Omo jo daddy Abdullah Hafiz Abiodun oni ka ro akuito lati sanyo Ibadan. Bo baba le amaro sawolo ile. Bo ba ibale o tunlo. Sawolo ile bo baba le amaro. Eje fun wa lanfani boya beyan meji nkan to ma ku lori to leni. Bo baba le amaro.
2: 09123708657 Àwọn àgbàlagbà máa ń rò pé bóyá irú ẹni tí wọ́n di tó náà ti dàgbà yẹn. Ẹ bá fẹ́ kò le ṣe ikú ẹgbẹ́ ọkùnrin yẹn fẹ́. Nígbà tí ẹ bá ní kinní tí ìyá bá sọ pé ara àwọn òbí òun tó rẹ̀ ń wo kankan tí ẹ mọ̀ pé kò lè dàbí
1: ọmọ tí yóò ti ṣe bàbá yẹn.
2: Ló wàá máa rò pé ló ń bá ní pé kinní nìsín tí ìyá bá sọ pé ara àwọn òdá òun ò lè wáńjẹ fún òun ò lè ṣe kinní kan o. Fẹ́ẹ̀ mọ̀ pé ó ti di wàhálà sí bàbá yẹn lọ́rùn. Ó dàbí ẹni pé nǹkan tí èmi rò nìyẹn tí wọ́n fi máa ń wá ẹni tó jẹ́ ọ̀dọ́ láti fẹ́. Ẹni tó bẹ̀ jẹ́ ọ̀dọ́ láti fẹ́ kì í fi yí àwọn ọmọ pàṣẹ tó wà ń ta sílé yẹ kí bàbá àgbàlagbà máa wá kiri. Torí pé yóò kàn kó dààmú bá irú àwọn bàbá bẹ́ẹ̀ ni. Èmi gbọ́dọ̀ sí irú bàbá yẹn lẹ́nu, á dẹ̀ máa fún wò ta, a máa wá ọ̀dọ́ tá rẹ̀ dákú gbẹ́yẹ́yẹ́ bi, a máa wá kiri. Á dẹ̀ fẹ́ gbowó lọ́wọ́ bàbá láti sanáwó. So irú àwọn ọlọ́mọ méjì ọlọ́mọ kan tí wọ́n sọ wọ̀nyẹn tá bá ti rí eléyìí tó fi kọ́gbọ́n tó jẹ́ pé ara ẹ̀ dẹ̀ balẹ̀ kan rí pé ìyá tàbí ìtọ́jú kan lè tọ́jú ìyá lè farabalẹ̀ fún wọn láti tọ́jú wọn. Ìtọ́jú yẹn ló ṣe pàtàkì fún àgbàlagbà tó jọ́kùnrin. Tá bá wá lọ fẹ́ ẹni tó jẹ́ tán jọ bí arúgbó kan náà ìdààmú ló máa jẹ́ fún irú bàbá yẹn. Nǹkan tí mi rò nìyẹn ò torí àwọn míì
1: máa
2: bí tó bọ̀.
1: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ dúpẹ́ sáà, ẹ ṣeun sáà.

kí ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn ẹ mà tún kú ojúmọ́ ní ọjọ́ òní gbogbo ẹni tó ń gbóhùn olúwa lẹ́nu mi mo gbàdúà fún yín ní orúkọ olúwa ọ̀sẹ̀ yìí yóò sàánú yín mo gbàdúà fún yín ní orúkọ olúwa oṣù yìí yóò sàánú yín mo gbàdúà fún yín ní orúkọ olúwa ọdún yìí yóò sàánú yín mo gbàdúà fún yín ní orúkọ olúwa ọjọ́ òní yóò sàánú yín mo gbàdúà fún yín o lórúkọ olúwa wákàtí tó ń bẹnu ọjọ́ òní máa sàánú yín mo gbàdúà fún yín lórúkọ olúwa gbogbo ìṣẹ́jú tó wà nínú ọdún yìí yóò sàánú yín mo gbàdúà fún yín o lórúkọ olúwa ẹ báànú ọlọ́run àti tènìyàn pàdé mo gbàdúà fún yín o lórúkọ olúwa gbogbo ohun tí ẹ bá ti náwó sí nípa orí ọ̀fẹ́ ọlọ́run àánú yóò sọ̀rọ̀ lórí rẹ̀ àwọn méjì kan gbàdúà fún jésù nígbà tó wà ní kókó ìkíní wòlíì ni anna olórúkọ rẹ nínú ìwé lúùkù chapter 2 láti verse 33 ìkejì simoni olórúkọ rẹ simoni yìí òun sọ fún ọlọ́run pé òun ò ní kú o ọ̀ǹtí tó ń bá rí mẹ̀sáyà ní ọjọ́ tí wọ́n bí jésù ó gbé jésù lọ́wọ́ ó súre fún ọmọ náà káì ènìyàn ń súre fún ọba àwọn ọba ó súre fún ọmọ náà ó ní lákòókò yìí ojú mi ti rí ìgbàlà olúwa òun lè wá kú báyìí nígbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ fi ìdá rẹ̀ lélẹ̀ tó kú ò láyé nígbà tó súre fún ọmọ màríà tán ẹni ẹ̀kejì anna lórúkọ rẹ obìnrin ni bíbélì sọ pé ó ṣègbéyàwó ó bá ọkọ gbé fún ọdún méje lẹ́yìn náà ọkọ rẹ̀ kú òun wá sọ pé òun ò gba tọkùnrin kankan mọ́ o bíbélì sọ pé ó wà ń gbé nínú tẹ́ḿpìlì luke chapter 2 láti verse 33 to verse 40 ó wà ń gbé nínú tẹ́ḿpìlì ló gbé o títí tó fi pé ọmọ 84 years bíbélì sọ wípé ó ń gbàdúà láàárọ̀ ó ń gbàdúà lọ́sàn ó ń kọrin ìyìn lọ́gànjọ́ òru fún 84 years irú obìnrin yìí ló wá ó gbé ọwọ́ lé jésù ó náà rí ìgbàlà olúwa ó náà sọ àsọtẹ́lẹ̀ nípa ọmọ náà fún màríà màmá lọ́nìí èmi náà wá mo wá láti súre fún yín gẹ́gẹ́ bí ìtọ́ni ẹ̀mí mímọ́ mo wá láti súre fún yín gẹ́gẹ́ bí ìdarí ọlọ́run ẹ gbọ́ ohun àkọ́kọ́ tí n ó sọ fún yín lónìí gbogbo ẹ̀dá tó ń gbóhùn olúwa lẹ́nu mi láti òní lọ lórúkọ jésù ò ní jẹ tán àlọ́ orí ọ̀fẹ́ ọlọ́run ti ń bẹ ní orí rẹ lórúkọ jésù ò ní jẹ tán wọ́n á wú ènìyàn wá ní ẹ̀ ọmọ ti jẹ tán ó ti tán lọ́wọ́ ẹ lórúkọ jésù ò ní jẹ tán gbogbo ìṣẹ̀dá tó ń gbóhùn olúwa lẹ́nu mi gbọ́ àwọn eré méje tó olúwa ṣètò yìí nínú oṣù yìí fún ọ lórúkọ jésù ò ní jẹ tán eré àkọ́kọ́ ò ní grace ìwé mímọ́ sọnù luke chapter 2 ní verse 40 lẹ́yìn tí wọ́n súre fún jésù tán bíbélì wípé sì kíyèsí ọmọ náà ń bẹ̀rẹ̀ sí ń dàgbà nínú ọgbọ́n àti òye àti orí ọ̀fẹ́ ọlọ́run nínú ayé rẹ̀ ó sì ń pọ̀ sí bó o lẹ́sẹ̀ ní kórí ẹni tí ìyá tí ò fọwọ́ kan obìnrin tó fi pé 84 years tó súre fún báwo lẹ ṣe ní kórí wo àdúà tòní náà yóò ṣẹ lórí rẹ mo gbàdúà lórúkọ olúwa ẹ̀gàn ayé rẹ kú o lórúkọ olúwa grace ọlọ́run orí ọ̀fẹ́ sí ó yá kó bọ́ sí orí rẹ ẹlẹ́ẹ̀kejì ìrànlọ́wọ́ mo gbàdúà bó o bá nígbàgbọ́ nínú ọlọ́run ìrànlọ́wọ́ látòkè ó yá kó dìde fún ọ báyìí nípa ìgbàgbọ́ ni ìrànlọ́wọ́ fi máa ń lè ìwé ẹbẹ́rù chapter 11 ó mà sọ ó ní verse 1 ló ní ìgbàgbọ́ ó ní ìdánilójú ohun tá à ń retí ìjẹ́rìí ohun tá ò rí lórúkọ jésù mo ló má jẹ̀mú tí ń bẹ ní ògbàgbọ́ fún ọ lọ́sẹ̀ yìí ayé rẹ yóò ní mínì lọ́sẹ̀ yìí ayé rẹ yóò ní ìtumọ̀ lọ́sẹ̀ yìí ìrànlọ́wọ́ yóò dìde fún ọ so mọ̀ pé nǹkan méje ni ìgbésẹ̀ tó máa mú kó o bọ́ sínú ìyanu ńlá àkọ́kọ́ ni grace orí ọ̀fẹ́ ìkejì ni faith ìgbàgbọ́ ìkẹta ni wípé kó o convert kó o jẹ́wọ́ kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ìkẹrin ni pé kó o repent pátápátá kúrò nínú ẹ̀sẹ̀ rẹ according

sá fún ẹ rí náà lọ́wọ́ ó ti ṣe bẹ́ẹ̀ lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ lágbára ọlọ́run mò ń lọ sí Jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọlọ bó o bá ti dé tọ̀run rí yá àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ní dalẹ̀ yín lórí èkejì tá a bá ti jáde inú jọ́dánì olúwa ní dalẹ̀ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rí ọ lọ wo ẹnìkan tó mọ̀ pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ lórí rí kó ràn lọ sí Jerusalem oore rẹ wà nbẹ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kán mọ òróró méjì lọ yóò dára fún ọ phone number yìí ẹ pé tàbí kẹ send message èmi náà fẹ lọ Jerusalem wọn join mi mọ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ó ríran lọwọ o oore rẹ o ṣe bẹ Jésù olúwa wa phone number ẹ lo phone number 08066481455 08066481455 Baba Adua 847 gbadura fun Olorun o iranlowo dite faye re o se be o Jesu Oluwa wa ami aye kan to wa

lágẹ̀lẹ̀ fm láyé gbọ́ àdẹ̀tìgbé tó jẹ́ kọ́ mọ̀ ọláwálé amsaf ni atọ́kùn bèrè lọ́wọ́ sulaimon láti ìbàdàn dẹni wẹ̀ top striker malo good níbi káṣọ spọ́ọ̀tì o ẹni gíga lè testify sí àtẹni tó ṣọ́ọ̀tì o yà ámbi wọ́n dikọ́ kennedy lágẹ̀lẹ̀ fm ni best radio station mo lè sọ ní ẹni wẹ̀ ifun police station lágẹ̀lẹ̀ fm òkè gajòkè.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe. Literature Doll tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrú gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchia Doll nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Jésù olùgbàlà bá mi sẹ́kùn mi o, kémi náà gbégbá ọpẹ́ lórí ìṣòro mi.
2: Oya akoko ti to ogun orun e bi amara akoko ti to
1: eda to ba mo ise agbara adua ti awe ki fi sere o loko ojo keri se jade lenu awon eniyan to wa fa adua ti awe bolon soro lori oke baba situ ori oke anu ibi omo segere gbogun kaluku won se nse nibi awon adua lagbara ti waye lori oke bi so rale Wednesday adua lagbara aro Thursday ti waye lagun mesa aro sagun meji labo osan atadua agba papo ale Friday ti se soru majumo Saturday be laye se ti wa bo gbe eniyan to ba fe ri police sabe situ lori oke anu ibi omo segere ni obo ojo Thursday Friday Saturday àti lẹ́yìn sí Sunday bí wọ́n lé balẹ̀ wá fáwé àti àdúrà bọ́lá ń sọ̀rọ̀ lọ́sẹ̀ yìí arágbára ọlọ́run lórí ohun tó ń là kọjá o láti bí kíbi ìlú Ìbàdàn ìwọ ọdún ni ẹ ti wọkọ ẹgbẹ́ dá òṣègèrè yàrá sọ fún mọ́tò pé níjàdẹ̀ bí ọmọlẹ́ ti bọ́lẹ̀ wọ́n bá ń jẹ́ pẹ̀lú ọ̀sùn ẹ ti ń bọ̀ ìyànà bí ọmọlẹ́ ti bọ́lẹ̀ o ẹ ti rí sáńbọ̀dù orí òkè díje lẹ́rùkù ti ń bẹ́ẹ̀ mẹ́rin ẹ máa ń tọ̀bọ̀ wá sórí òkè bọ́ọ̀ bá wá pẹ̀lú ìgbàgbọ́ rẹ ogun rẹ ọ̀sẹ̀ lórúkọ Jésù.

0: Johnson kò tó parí o.
1: Akọrin ti Ọlọ́run fún wòlíì.
0: Ajíjọlá Adébáyọ̀ Johnson.
1: Má jẹ́ mu àánú.
0: Ẹ̀rọ wìtìwìtì ó yá ní CAC.
1: Mountain of Shelter.
0: Palace of Victory.
1: Nínú pàdé agbára yóò.
0: Bàbá aláàánú Jésù fúnra rẹ̀.
1: Pépàsì àánú bẹ́ẹ̀ sọ pé ṣé owó bóde pẹ̀tẹ́lẹ̀ lànà àbáyọ fún onímọ̀júkọ̀.
0: Àwọ̀ rẹ̀ ló kù sí pẹ́rẹ́pọ̀ fún gbogbo ẹ̀yà tiẹ̀dẹ̀.
1: Lábẹ́ ìpè olólùyà àwọn ìránṣẹ́.
0: Wòlíì Káìsì Ògúnjábí.
1: Wòlíì Wùmí Jésù Yínká.
0: Apọ́sítù Pọ́lá Jíbọ́lá.
1: Olùṣọ́àgùtàn.
0: Olúfẹ́mi Èlíjà Ìmọ̀.
1: Wòlíì Lù.
0: Olúwa Káyọ̀dé.
1: Pẹ̀lú ọ̀pọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀.
0: Wòlíì Ajíjọlá Adébáyọ̀ Johnson.
1: Wọ́n máa sọ̀rọ̀ àṣẹ.
0: Bàbá aláàánú fúnra rẹ̀ Jésù yóò máa fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀.
1: Aago mẹ́sàn-án òwúrọ̀ làwọn máa pàdé gbogbo ọjọ́ Wednesday.
0: Gbogbo ẹ̀ nínú ìjọ CAC Mountain of Shelter.
1: Palace of Victory.
0: Odò orin eléwé nọmba 3.
1: Àyẹ́ṣọlá Street.
0: Opposite the Wise Hotel Ìbàdàn.
1: Bí ìwọ náà bá fara hàn.
0: Àánú òní ṣe tiẹ̀ tì.
2: Ẹ̀dọ̀ kí

0: ti Kristi jákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́
1: ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
2: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
2: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apọ́sítẹ́lì ti Kristi Pásítọ̀ Dr. Henry Ojo àti CAC General Superintendent Pásítọ̀ Dr. J.D. Onoguwa ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bọ́wá yọ̀ wá yọ̀.
3: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jordan. Ilé-iṣẹ́ tó mojúlé jẹ́ bí You Fit Fly wọ́pọ̀. O tún ti wá tú àkókò láti lọ sórílẹ̀-èdè Israeli àti Jordan nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
4: Lọ́jọ́ ilé gbà.
5: Who are thy goodness?
4: Kò fi ogun rọ́pò.
5: I replace you with battle.
4: Ó yẹ gba ilé.
5: Receive your goodness.
3: Ọjọ́ kejìdínlógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ni ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902 346 0310 àti 0907 868 0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́jà hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israeli àti Jordan pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.
6: 21 days divine intervention.
7: Angẹ́lì tó ń pèrè dà o.
6: Wòlíì àti ọ̀jọ̀gbọ́n Jésù yìí gbọ́dọ̀ bí Sáwọ́ JP ní ọkọ̀ orí agbára rẹ̀ láti Wednesday 1st July 2026. Àkórí ẹ̀ Divine Visitation for Laughter. Ìbẹ̀wò la tó ké fún ẹni. Ó tó àkókò fún wọn náà láti rẹ́rìn ayọ̀ bí Ànàní Ṣílò. Gbogbo ẹni tó bá gbọ́ rẹ̀ rí rẹ̀ nínú ìrìn àjò àdúrà yìí ló máa bọ́ rẹ́rìn ayọ̀. Ọlọ́run fẹ́ lo Pastor Sakiya Olókè Susi Ìbàdàn ECC Superintendent Pastor Peter Adéyẹjẹ Sì Reverend Ike Adégòkè Prophet Fẹ́mi Òní Prophet Kẹ́hìndé Akọ̀dé Prophet Adéjọlá Adébáyọ̀ Prophet Esther Adébáyọ̀ Prophet Adé Adégbìtẹ́ Prophet Ṣẹ́gun Ọlámbíwọn nínú Pastor S.O. Ọládèjì Prophet A. Ọlálékan Pastor Olúwaṣẹ́wọ̀n Adébọlá Pastor Ishmael Amọ̀rọ̀ Wòlíì àti ọ̀jọ̀gbọ́n Jésù yìí kọ́dọ̀ bí Yusuf JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ ẹ̀mí àwọn wò yóò máa pa gbogbo èèyàn lẹ́rìn ayọ̀ látọjọ́ Wednesday 1st, Tuesday 21st July láago mẹ́rin àbọ̀rọ̀ lẹ̀ lójoojúmọ́. Gbogbo ẹ̀mí CAC Way of Life Center tó wà lẹ́yìn Glow Office opposite Lewura Grammar School Challenge Ìbàdàn.
8: Javis PR Eye Care Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kánṣágo ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR Eye Care Foundation. Àǹfààní ńlá gbáà lè yí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹni bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹni tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láì sí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank Charity Consult Building Ìyànà Àgbàlá Bus Stop nítòsí olówó tí ń fowó sanú shopping complex Ìwòrò Ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé pé 0905444 8444 ojúlọ bá ara kò ní dín dúró mọ́ wa lágbárí.

0: e kaabo pada leka ipolowo oja eto yin eto wa je ka jo so nte waju ikanni lagilu fm okay to gaj okay nibadan le tin gbo wa ketekete photo ni be se ngbo wa le lori ofe lati gboju o wa live and direct lori facebook pelu lagilu 96.7 fm okay to gaj okay number ti o ja gere si ikanni yi be ba fe pe te da si 0912370 8675 tabi plus 2348142491006 plus 2348142491006 o le fi pe ti e fi da si oro ti a gbe yewo ta fi sidi oni isele ayederu ajo kan to je pe won gbe owo jade nbe to je pe ile ise yi won si ni pe ayederu le ise gba ni elo ta lo wa loju opo nbe e ka ro oruko yin bo le tin pe wa hello
1: hello
0: eka ro
1: comrade ag olarejo lati dan la mole saleje
0: bale dan la mole saleje bu okay
1: ko ni gba je fun yin adu agba aboro
0: mo ngo yin
1: se ogidi o se ri analysis ti egbe jade fun wa apa jura lori ba yen ade emi on what is it called pe ni last year o ti wu lo si ko I mean o ti wo ti awon opa ti gbe ti ti se kini yen ti eru budget ti en to wa tu se do 2006 yi ti wa to wa tu lo budget owo si that think something o ye ki o need ki won si se le lori looto awon ti o npe ti je awon national assembly tawon na ti mo samọ pe irun kan bayen na sele ko ye ko to ni budget irun kan ti ru kini bayen ati pe secretary to the kini gan ami mo ni pe head of service to le to je lori kini gbaja bi amira o ye ko ti mo to irun kan bayen o so awon na won sa wa defend kini yen o ye ka won gan ti le mo pura si gbogbo kini yen to ba se mi ni awo jabi ami de only thing to be ni ko aje ba na ko o fi le se iwadi to to ko o fi se kini yen to wi pe ti o ti ai so ko ni pa nbe o but lati le clear o na ki gugu nkan o fi le se ni so na yen gan wa ti bi bi o so gbo do na do na ni pe ki court o lo ye jo oro
0: a se gan
1: le solution o wa si kini won lo ti se le lori olorun ni joba je fun wa
0: da
1: bi lu e ni baje mama se ko mo ede
0: hello e ka ro
2: oro ni nkan ni se ni yo
0: ami o atayin
2: o ni o mo gba dadi lo so
0: mo ngbo yin
2: inu ba lawo wo le joko joko ki odo because ile ise aladani ni bawo ni budget Nigeria ti ma wori lati de sibe o tun mo si pe awon to wa ni charge kini gan lara awon leji ma sofin ati bi office are won wa nbe because any TV ade emi tan so won pa ise ke se ko be awon lo le complain bi mo se ngbo ko ya won fi head complain yen ni so laarin awon leji ma sofin ati office are oni kini ma wa ngba tin ba si iwadi yen tan e ku eto
0: e se ti e ma te ba wa da si opo okan ojo kan ibere lo nta water se lori isele na pe ta lo yan gan ta lo fun ni iwe pe ayan orisisi ibere lo tawo tase o je oro to bureke to tobi to si npe fun ki awon ajo to man gbogun ti iwa odaran lori eto wo na toro aje ki won lowo ninu e ki won se wadi ko je pe gbogbo eyan ti o lowo nbe na ki won fi mu kwata ofin ki awon ara ilu le ba nigbagbo ninu isijoba tun be lode e seun hello e kaaro hello e kaaro
3: hello e kojumo
0: ojumo ayo ni
3: e se o se ri ise to sele yi
4: e ma reti abajade kankan iship orders from above ni lasoke wa ni gbogbo ti eri yen bi gba ton ba kan ton omo Nigeria je ni o de ka mo pe omo Nigeria ni sin na o yan ti gbe awon ni o se egbe mo mo se ti o mo bo se nlo so e ma o le je ka ma reti abajade kankan se le je ti toni ai mo yero lati re so ko se nkan kan fe se bo ti mo ma gbigbo awon eyan ni e won ma ma wo pe ya awon eyan ko won mo ton lo won Nigerians are very wise, you are very intelligent. So e ma je ka reti won mo ton se ma kan je
0: kan ma reti oro yen o ni lojutu kankan ka ma reti yan kan be
4: ko to jutu kankan ti a n reti nbe
0: okay
4: ko si order for ma bo fun ni gbogbo won so mo n pa ajo mo gbogbo won ni
0: oda e se ti
4: lati baba ta ni
0: e se te pe wa te ba wa da si
4: e se adepo
0: e se pupo e se gan ti ba wa da si oro kan ni yen sugbon oro isele ina to njo loja kaakiri ni ipinle Oyo o to lati gbeyewo e lo ta lo nbe loju oko e lo e karo
5: e lo e karo e kwetu
0: adupe
5: apolo yo le da ru ile se yo le jona
0: ami
5: ilo me do baba to soro tan laipe everyone to aje lo le de ni aka e tolo si fe ni kokan olorun da kun maji ko daru
0: ami
5: ogbo e kian din wade wade wo le igbo na paja wọ́n gbé bí jọ́kan jọ́kan ọ̀lẹ́ mímọ̀ bọ́lọ̀ lọ́wọ́ alágbára tí wọ́n ṣàánú àwẹ̀ ẹ̀dá ṣàánú àwẹ̀ fún un náà
0: ẹ ṣe
5: ẹ lọ́dún jọ́rọ̀ yóò dàrú
0: àmì ẹ ṣe ẹ ṣe ẹyin tí ẹ ń pè wá bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú láti mọ pé tẹ́ ẹ ń kópa lórí ètò mo fẹ́ rọ̀ yín o wípé ẹyin tẹ́ ẹ bá tì ní káàdì ìdìbò alálòpẹ́ voters card ẹ lọ gba káàdì ìdìbò alálòpẹ́ yín o ṣe ẹ pẹ́ lórí ọ̀fẹ́ láti gbé kúrò níbi tẹ́ ẹ wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bóyá ti ìbìkan lẹ̀ ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti kó lọ bòmíì ẹ lórí ọ̀fẹ́ àti transfer kẹ́ ẹ lè kópa nù bò nígbà tẹ́ ẹ bá kópa nù bò lẹ́yìn náà ó lè lẹ́nu ìjọba wípé mínú àdìbò fún lágbájá ìgbà náà àti pé àwọn tó ń dìbò wọlé ìyẹn ká sọ̀rọ̀ díẹ̀ bí àlékún wọn ò tún ìdá ta àwọn èèyàn tí ó ń bẹ́ ń lù ú tẹ́ ẹ bá wo ìbò tó ń gbé àwọn gómìnà wọlé nípínlẹ̀ Ọ̀yọ́ bí àpẹẹrẹ láti bí ọdún bíi mélòó bí ogún ọdún sẹ́yìn ẹ̀rípo kiri jọjọ ìbò tó lé díẹ̀ ní bóyá 500,000 votes ní ń gbé àwọn èèyàn wọlé kò tó 1,000,000 tá a bá sì wá àwọn èèyàn tí ń gbé nípínlẹ̀ Ọ̀yọ́ alẹ́ ní 8,000,000 a rí i pé ó túmọ̀ sí pé àwọn èèyàn jáde dìbò bá a bá sì jáde dìbò ẹ ń bá wọlé náà ló wọlé o ṣùgbọ́n ẹ̀jẹ̀ á wò wọ́n káwa náà kópa tiwa orí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ọ̀rọ̀ ọjà tí iná ti ń jó àwọn ọjà tí iná ti jó pọ̀ iná ti jọjà kẹsàn án lọ́yọ̀ọ́ ó jó alẹ́sìn lọ́yẹ́ ó jó ní dùgbẹ̀ iná jó káàkiri bódìjà iná jó ń bẹ̀ ọ̀rọ̀ pé ń jó yẹn kọ́ ni kàyéfì bí kò ṣe àwọn tó rọ̀ mọ́ tó sì bí eléyìí ni ọjà abode tó jóná nígbà tí mo lọ sí ọjà abode bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ fẹ́ mọ́ fẹ̀rọ̀ wáhùn yẹn lẹ́nu wẹ̀ ní rí nǹkan gbọ́ àkànlọ bígbà tí àárọ̀ fi ti kú ọ̀rọ̀ ni àwọn ìwádìí fi hàn wípé oríṣi nǹkan ní ṣẹlẹ̀ nínú ọjà irú ọjà abode yìí ìwádìí mi fi hàn wípé wọ́n ń jà á sílẹ̀ yẹn gan ilẹ̀ tí ọjà abode àwọn mọ̀lẹ́bí wọ́n ń jà á sí táwọn kan sì lọ gba injunction lórí ẹ̀ láti execute injunction àwọn tí wọ́n ń bẹnu ọjà tamọ́ pé wọ́n ti na bọjà ni orí kan nu wo ìyànà ọ̀tọ̀ kan ni ẹ̀ẹ́kejì ẹ̀ ó ní pé àwọn ọ̀mùgbó wẹrẹ àtàwọn ọ̀mùgbó àgbà wọ́n a máa ságbónú ọjà ń bí ilẹ̀ bá ti ojú bá ti po fírí lórí ẹlòmíì a máa sún bẹ̀ kan wòye pé bóyá iná gbó tẹ́nìkan ti fàtí ọ̀tán ìlọ́kànlẹ̀ ti ojú ọjà kò dín méjì ẹlẹ́ẹ̀kẹta ó ní pé ìṣẹ̀lẹ̀ abàmì ó ṣẹlẹ̀ ní bí ọdún márùn-ún sẹ́yìn ní ọjà ìbákan náà tẹ́ ẹ bá gbàgbé pé tẹ́rẹ́là kan ọjà wọ ọjà yẹn ó sì gbẹ̀mí èèyàn ńbẹ̀ ó kú ọjọ́ díẹ̀ tí ó pé bí ọdún márùn-ún bọ́dún mẹ́fà sí ni tí trailer gbẹ̀mí èèyàn ńbẹ̀ tó já wọnú ọjà ó ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná yìí ló wáyé mo wá ní kí ló lè fà á àwọn tí àjọ ń sọ̀rọ̀ ńbẹ̀ wọ́n ni ó láwọn nǹkan kan tó yẹ kí wọ́n ṣe tó ní ṣe pẹ̀lú ìbọ nínú ọjà yẹn náà tó yẹ pé wọn yìí ṣe ẹ ṣe yẹn ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ ò ní wípé ọjà yìí gan níṣòro àwọn olórí ẹnu òkò àwọn kan sọ pé mi lolórí àwọn kan sọ pé àwọn lolórí ìṣòro olórí ńbẹ́ńbẹ́ àwọn tí wọ́n ń darí ọjà yìí gan tún máa fara ni àwọn tí wọ́n ń tajà la bí iná ṣe jó ní ìsìn pé àtòkọ gíga padà pé ó tún ní ètẹ́ nìkan kó tó san fún ibi tí ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ òun ló fẹ́ kan pé ẹ jẹ́ àwulẹ̀ tí ẹ̀kan páànù àìrọ̀ ẹ mọ́ kan páànù ẹ mọ́ kan ẹ mọ́ lo bíríkì o pákó ni ọlá pé pákó ló jẹ́ òun ni ó mú kí náà yín ó lè jó tó bó ṣe jó tó yẹn gbogbo ọjà pátápátá ló ní lánàá tá a fi kọ lágbàáyé tó sì yẹ kí ètò ààbò tó péye kó wà ńbẹ bó bá jẹ́ pé irú ọjà yìí àwọn aláàbò wọn á ń dúró bẹ̀ tí ibùdó bí ilé panápaná tàbí nǹkan tá a lè fi paná bá ń bẹ ńbẹ ó ṣeé ṣe kírú ẹ̀ kó mọ́ wáyé ọjà yìí ọjà tó yẹ pé àwọn kan ni wọ́n ń darí rẹ̀ ní tí wọ́n ń pe kì í ṣèjọba gan ni ń darí ẹ̀ tààràtààrà ṣùgbọ́n abẹ́ ìjọba àbílẹ̀ ló wà o òun ló sì nífẹ̀ẹ́ ó tú léyìí tó ń pè fún pé kí ìjọba náà kí wọ́n wá ọ̀nà àti rí pé wọ́n dáàbò bo dúkìá àtàwọn ẹ̀mí àwọn èèyàn ọjà tí à ń wò yìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń fojú wò bí ọjà kéréje ṣùgbọ́n tó yẹ pé omilẹ́gbẹ́ mílíọ̀nù náírà làwọn èèyàn ń rí ńbẹ̀ tó náà sì ń kó ipa tiẹ̀ fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé wa láwùjọ ẹ̀wẹ̀ bí nǹkan bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ìjàmbá iná bá dé àwọn èèkàn láwùjọ wọ́n bá kẹ́dùn wọ́n á fún ọ lówó pé kí wọ́n fi jẹ́ kí kán fi numi jí àwọn èèyàn nù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti lọ ibẹ̀ tó ti fún ọ lówó oní mílíọ̀nù 25 náírà ológun mílíọ̀nù oní mílíọ̀nù 2.5 oní mílíọ̀nù 5 ẹni tó kó gilọ ibẹ̀ ìwádìí fi hàn pé bówó bá tún ti wá wọlé báyìí láwọn ibi tó ti ṣẹlẹ̀ sẹ́yìn owó ètò ń dọ́wọ́ àwọn tí ṣẹlẹ̀ sí gan-an àwọn tó bá dé sí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àtúnjòkó tẹ̀mí ń rọ ìgbìmọ̀ ọjà ọ̀hún pé kán jẹ́ kí owó eléyìí kọ́ dọ́dọ̀ gbogbo èèyàn tí ọjà rẹ̀ jó kí wọ́n gbé ìgbìmọ̀ kalẹ̀ tí ó là á láàrin búre pindọ́gbandọ́gba tọkọ̀ ń fi ní ejù kan tó fi jẹ́ wípé ìrọ̀rùn ó dé báwọn èèyàn ṣùgbọ́n èmi tán mọ̀ wípé ó yẹ kí a ti jù báyìí lọ náà láti kọjá wípé ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ a wàá fi ṣòṣèlú rọ́pọ̀lọpọ̀ ń fojú òṣèlú wò ó ètí ìrántí sọ ni pé nǹkan gan tiẹ̀ ń dẹ̀bi irú ìjọba pé à bóyá ìjọba fẹ́ gbalẹ̀ àwọn ni wọ́n fi wá dáná sun oríṣiríṣi òun ni mo gbọ́ngbà tí mo ṣàbẹ̀wò síbẹ̀ tá a fi ara kí ara tá a fi ọ̀rọ̀ jẹ̀wọ̀ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ń bẹ ńbẹ̀ bọ́bá jẹ́ pé a ní pé a fẹ́ máa gbohun wọn lẹ̀ ní ó ṣeéṣe kí wọ́n pé àwọn ò ní sọ kankan ṣùgbọ́n àwọn nǹkan tí mo ṣèwádìí tí mo sì gbé ìta yìí ẹ̀yin tí ọ̀rọ̀ kàn mo fẹ́ kí ẹ gbégbèsẹ̀ lórí ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ mẹ́nu ọjà ẹ̀yin adarí ọjà ìjọba náà ẹ̀yin tí ẹ̀ ń jà sílẹ̀ ẹbẹ̀ ẹ̀yin tó jẹ́ pé ajímugbó ni yín mo fẹ́ kí ẹ̀yin náà ṣe gààyà lórí ẹ̀ ẹ ṣeun ẹ̀yin tẹ́ ń pè wá ẹ jẹ́ ń gba ìpè kan tàbí méjì kí n tó dìde +234 8142 491006 o le fi pete fi dasi. Hello, e karo.
6: Hello, e karo.
0: E kojumo.
6: Gani wa fish no lato yala.
0: Okay, ngbo yin.
6: Esem. Eh, emi o ba ni bi uru oja yen. Se ijobo o le ba won to ko ni. Gbogbo awon egbo kini, egbo keji yen. Okay, won o pe won ni.
0: Emi o dun fi te so yin ninu awon iwadi ti mo se. Won pe ti ijoba ba tun oja ko, awon ti nbe tele won ti saba aruwo gba so mo.
6: Eh, ikan to sele ni pe into e ki joba no se.
0: Boya olose.
6: Hello, hello.
0: Fun loja. Ni so
6: pa. E ma gbo mi. Into e ki joba no se. Awon to ba gbe won ba wa nbe tele, oni kan list oruko won. Kan ma bi to se ilu se. Kan si ma fara ni won. Ni e ti o gbe kale.
0: Oja ta n so npa e yi, nje je mo pe won ti tun ko. Won kaluku ti kan pako re pada. Won kaluku ti nkan pako e pada.
6: Eh.
0: Bo se rinu.
6: Tori ngba ta kesan jona. Okay, won to a kesan se debi pe titi gba na be gbogbo e. Gbogbo nkan ti won de nbo nu a kesan, esu to ti wa titi ti pe won owo. What rogba di ka ni. Won tun mo kankan. So nkan to ba ya ka won no se ka won no lo mo se. O kan na mo ma gaga ti won ja.
0: Oda, e se.
6: Eku eto.
0: E se gan. Hello. E ka.
7: Hello ka.
0: E ka ro. E karo o.
7: E karo, e karo.
0: E kojumo.
7: Yes sir. Mami laide latoyo ni.
0: Latoyo alaafin, an gbo yin.
7: Bẹẹni sir. Seri awon kan wa lana ti se un interview won. Won fe ki jọbọ ba won lowo si rara.
0: Mm.
7: Eru ki jọbọ mo gba be mo won lowo n ba won.
0: Mm, bẹẹni.
7: Won fe ki jọbọ ba won ko. Elekeji ni wi pe emi oju o, iwo oju mi ni be laarin won. Gan ori be ba gbo ogbo nti won bere si ni so lana atokunrin atobirin so gbogbo eleyun o wa laarin won ibu gan emi oro bi jimi eh gomina gan ba won da si
0: eh mo lero pe ninu awon alaye ti mo se ninu iwadi ti mo ni mo se pe gbogbo nkan te so na mo menu ba nbe bi pe meju iwo oju mi bi pe o be ni
7: be ni awon gangan o fe ki jobo ba won da si
0: e se gan ori
7: pe eru pe won gba ide mo won lowo nba won
0: apolo
7: bẹ́ẹ̀ ni lóòótọ́ ni wọ́n bá kọ́kọ́ kán ní ìsìn nígbà wọn bá gbowó kalẹ̀ wọn ò ní padà ní mọ́ ni gbogbo bí kí lélẹ́yìn ti máa ń wáyé ọlọ́run tọ́lá ayé tọ́lọ́run kò ní dárí rẹ̀ mọ́ àmì ṣòfò ẹnu.
0: Àmì ẹ ṣe tí ẹ pè wá tí ẹ bá wa dá sí àdúpẹ́ gan tí aago mẹ́wàá bá ti ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún oníkáṣẹ́ yóò wọlé àwọn oníkàṣẹ ẹ fi ẹdẹ ní ṣe top striker yóò wà yí kó torí ẹgbẹ́ ìpè má bá ti pè yín o tèmi táyò yìí ládùn àbọ̀rọ̀ ìlóko mi èmi ò dìde fúyà báyìí káṣẹ yóò wọlé láti yí kó tó irè àtayọ̀.

Mande o okoko kakọ lojo ajo imalede kala olo

0: kabiyosi olodumare olorun to nile tolorun olara gbari gbe oba ti gba lakeji iroyin buku kan ta gbo iroyin won da leti rara won ni egun kan osa enikan pa won mo ko egun won o sugbon mo foko re se sara ewo odun tegun yen ti njade ti opa yan ri e se to je pe nigba ti oloko re ku lo wa di wi pe won sa yan pa momo loko egun yen eni to ni egun yen momo ore mi daada ni nigba ye won wa legun re sa yan o sa yan pa osayan laake se ba ti rawe egun tin ma ke lowo aake se ti an dalu lori un eberu won o ati o tele na bi ada bi aake bi nkan kan ni won mu lowo ngba ti egun ba wa labi aso ti ba nso ede awon omo je ka awon omo ta Abracada, abracaya. Talon, pe kegun kan mo. Se ba rorun la pe. Awon mo burukun. Awon egbe alaso dudu, won egun won oto. Egbe alaso pupa egun won oto. Won ti nira won nu tele o awon egbe alaso dudu ata alaso pupa o won wa fe egun boju lasiko egun la sapa e ma wo film ti o sele
1: eni sheka to mura sita
0: e ma wo film ti o sele lasiko egun la sa lagbaja pa won wa mo fi ra won cascos ati mu number 1 won bale e ma worry se begun ti won na jade next week won wa mo target number 1 ta won alaso keji na nibo la fe bale aye ide elaye baje o baje bo ni o se ni baje
1: o pe ti ti omo re a je ni be
0: kini mo ti de primary school kini egbe okunkun omo ti de primary school won oko awon omo primary school kan jade njo kan ninu bi ogoji ti a ko jade ti won wo awo won bayi won si ri mark egbe nlowo bi 30 tobe awon omo primary school asan na ni sign ti an se sowo lai rile lai dakan mo awon tun fulu na ye ta sowo ngo omo primary school nse ki wa ni ki secondary school awon ti di baba agba wa ma soro poli e ma soro university ibi ti orin le si ganu opa eru won ki fi nayan won ma fi ni eji won mu wa fun yin leni opa eru won e fi nayan won ma fi ni egun kan lo sele si laye atijo
1: lele won ba
0: egun la le egun ta wi yi e kan ni mo jade lodun meta ni jo to ba fe jade egun kankan ki ba jade ero awa po lo lataro kutukutu ko to jade ni le won ti kun ile oba o ti kun oju oja o kun roundabout ti o gba dele oba latoju oja gbogbo bele ro ko fofofo yoda bi eni pe ko se ro nle aye mo ni e wa mo gbo nto sele o agbalagba lo legun ohun je legun agbajo o ni opa kan opa eru ni opa ta wi gun tó bá jáde wọn ní bàbá ò yọ̀nà pààyàn òkè gbogbo kálukú ọmọ súre kí n lówó kí n bímọ kí n là kí n lu kí n ṣòwò kí n jèrè òye àmọ́dún tèmi tọmọ mi ni kájọ wá. Bí a bá ṣe ń ṣe àdúrà bí a bá ṣe ń wúre ni ọmọ lu àjà gbẹ́gẹ́gbẹ́gẹ́gbẹ́gẹ́gbẹ́gẹ́gbẹ́gẹ́ olúgbò òun ó sì mọ gbà. Tó bá fẹ́ kọjá níbi tẹ́rò òun mọ̀ pọ̀ sí tó bá na ọ̀pá yẹn báyìí bí ìgbà pé Mose bá na ọ̀pá sí òkun pupa ni gbogbo bẹ́ ó fì gbogbo ojú bẹ́ ó dà á kò ẹ̀ ní rí ẹyẹ níbi ọba na ọ̀pá ń sí. Wọ́n nígbàgbọ́ pé èèyàn gbọ́dọ̀ fara kàn án tí èyí bá ṣe páwọn ọlọ́kọ rẹ̀ ti ń mú lọ́wọ́. Wọ́n nígbàgbọ́ wípé bó ṣe wà yẹn èèyàn gbọ́dọ̀ jẹ́ kọ́kọ́ lu òun ọ̀pá rẹ̀ wọ́n nígbàgbọ́ wípé wọn ò gbọ́dọ̀ fi kan àyàn lórí pé tó bá bá àyàn nǹkan ó so ń tọ̀. Tó bá dé ibi ráńdà bá òtù tí fi ń lọ sójú ọjà báwọn ó pé bá o yóò tún nàpá rẹ̀ sókè láàrin ọjà ó tún bẹ̀rẹ̀ sí ní wúre olówó ọmọ dáwó ẹlẹ́ran ọmọ dẹ́ran ọlásọ ọmọ dáṣọjọ fún bàbá yìí mọ̀ níyì o eégún bàbá yìí mọ̀ níyì o bí ṣe ń ṣẹ́nu títí ó ṣe bẹ́ẹ̀ fún bí ọdún mẹ́wàá ó ṣe bẹ́ẹ̀ fógún ọdún ó ṣe bẹ́ẹ̀ fọ́gbọ̀n ọdún àjọ ẹ̀dùn kó nílé ọmọ rẹ̀lé ọjọ́ pé bàbá yìí bá gbéra ọ lọ bá àwọn bàbá rẹ̀ lọ́rùn ọdún tó tẹ̀lé kò ní jáde ṣùgbọ́n ọdún tó bá tẹ̀lé ọdún kẹta ẹ̀ ọ gbọ́dọ̀ jáde wọ́n wá wò ó pé ta ni ó gbé eégún yìí ta ni ó jọ lọ́kọ̀ eégún yìí wọ́n lé nígbà wọn lé ẹni tí fámú eléyùn ni ohun tó ń wà lẹ́kọ̀ọ́ nǹkan kan wọn kan ìjọ gan ìjọ tẹ́gun ọ̀jáde gan lòun ó dé wọn ò lè fi sẹ́.

0: òun lẹ won si kokọ ma ro eni ti o ba se kini won ma ro lo ku bi ose kan won ba gbe lo waju won ba gbe lo eyin to iwo yo mo wa so loko re won na ka so logogoro baba ve enjo le oni ti mai o ti japelebe bi bafu kan yo ti japo ah o go merin ah gbogbo ogo ni go merin ni to set lo yi nigbo wa to adi pe oni o tun wa ah ni gbogbo gba won ba nse tutu ti an se nkan kan ongo merin merin ni a ma fi kan lori ami mo se ni to le yi ya lagbaja o ti odun re da ya gini ka o ti odun re da ngba won mo pe jagini lo like won wa dajo fun ogogoro wa o wa set jo oju teke o ko to jivai gbogbo oju re yo ti leri koni riran mo àwọn ìyá àdúgbò wa bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ojú rẹ̀ ń bá àyàn lẹ́rú o nígbà wọn sì ti pé òun ní àyàn àpòsíṣàn wọn respect ti ń fún gan ògógóró tó ń fún nígboyà
1: ìyá wa kò sí kankan gbéra lẹ̀ dídé
0: ìyá bí 85 tó kólẹ̀ fún ni wọ́n ti ń pé gbéra lẹ̀ o baba oko mi e lo re bo re o oju oni ti o e dakun un fe jaun fariwo un fe wahala o dakun akoko jade re ni o enta wi pe awon egbe re ba de losan baba un to n ba fe se nkan kan ba un ki ra lejo àwọn ẹgbẹ́ rẹ̀ bá dé lọ́sàn-án láti bíi 12 ní ẹ ti dé ní ẹ bá lọ bá níbi kọ́lọ́ fi inú yàrá wá o eléyìí ti bọ́ìsì lọ́dẹ̀ yìí o àwọn bàbá yẹn ti lo táìmù ti wọn o gbogbo jẹ́gẹ́jẹ́gẹ́jẹ́ kò sí jẹ̀lẹ́ńkẹ́ o ẹ̀yìn náà ẹ sì bẹ́ẹ̀ dá mi mà àdá ọmọ òní ọlágbára. Ẹkú yẹn dẹ̀ tóbi gan. Ẹkú yẹn jègbìnì pẹ̀lú ògùn gbogbo ara rẹ̀. Ọ̀pá yẹn ọ̀pá ẹ̀rù ni. Ọ̀ga látilẹ̀ ọ̀fẹ́ ọ̀ga tóòyàn ọ̀ga jù yẹn lọ. Ayín lo nílù bá dé. Onílù rẹ̀ náà ológogoro. Àwọn olùkọ́kọ́kọ́ kí kọ̀ǹgọ́ bọ̀lù ó lè ṣe bí bàbá rẹ̀ olóòní wọ́n ṣe ju bàbá àwọn lọ ọ̀ya ibi sì ti máa na ọ̀pá níwájú ilé rẹ̀ èrò ti tì í èrò tì bí omi. Àwọn tí wọ́n ń wọ́ ọmọ tí wọ́n ti rọ́mọ bí láàrin ọdún kẹta wọ́n mẹ́jẹ̀ wá àwọn tí wọ́n ń wá owó tí wọ́n rówó ní àwọn tí wọ́n fẹ́ kọ́lé tí wọ́n ti kólé wọn látọdún kẹta gbogbo kálukú lọ mẹ́jẹ̀ wá. Lẹ́ran tì lọ lóríṣiríṣi nǹkan tì lọ àpò èlùbọ́ gbogbo ẹ̀ tì lọ. Ọba dúró lómìnlẹ̀gbẹ́ wọn ní bàbá o. Ọ̀nà ọ̀pá yẹn òkè báyìí kálukú bẹ̀rẹ̀ sí ní wúre. Ó tún na ọ̀pá láàrin èèyàn gbogbo àwọn èèyàn tó sẹ́yìn ojú ọ̀nà mọ́ fo. Orí ẹ̀ wú orí ẹ̀ tásì. Bàbá 80 years, bàbá 90 years, gbogbo wọn ń dọ̀bálẹ̀ tí ó kúnlẹ̀ bá o. Orí ẹ̀ bá tá sí, wọ́n pákéjì ara rẹ̀ ti.

imoran ti kaluku mu wa niyan o elo mi so wi pe to ba johun lo sele si olohun o ya mutu ya nkari won pa na emi re mo lenu elo mi ni won tojo e amoran temi wa re o ori bibe ko ni ogun ori fifo pipa yen o ni falu tori wi pe olorun to da seria to mu de ori bed oku o nbe owo pa on to hun owo pa won gbe eyan ni won si gbowo o si tun se lateyin ko pa eyan fi iru nkan be kesa ka wa pa o le fa lọlọpa lọwọ o le so fọlọpa o sugbọn ti o ba kesi je ni pe mo mo pe iyawo ni so foko re nle pe ah won mo ti run npa ah daddy wa bi won ko wa si apo nbe won won ko ah won ti e le roju gbogbo oyun toroko mi wa olorun jo se iyawo wa oko mi buru yo bere pe bo wa ni ti won mo se nkan fun yin loru toba e so foko e ni pe iru nkan ba hun in toko re o so ni pe duodo hun ohun bo wa bo ni bi se si o si yan be yo pa na mo sin ni mo ni fun oko ni opa e gbo ninu okunrin atobirin ta ni mo jo wuju owu ta lo po ju na ah mo yin obirin o dansa ki eyin ya wa mo yin so possible ni kọkùnrin ó níyàwó ní ìsìn kí ìyàwó rẹ̀ wá sọ wípé àlè òun kọ́ wá introduce àlè rẹ̀ àwa sì mọ́ níyàwó mẹ́ta ṣe ẹ gbọ́ bíi tọ́ obìnrin ti sọ pé ọkọ mi kejì ní ọkọ tí wọ́n jọ wà nù líkọ́ apọ̀ ọkọ òun kejì ní ìjọ náà ìlú ọ̀dàrú ni ẹnìkan fàyè lẹ̀ ṣùgbọ́n ayé ti bàjẹ́ o irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ ní ìsìn yìí o àmọ̀ ti gbọ́ ní uganda ẹnìkan tó ní obìnrin kan tó ní ọkọ mẹ́ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ń gbénú ilé ó sì ṣe time stable fún wọn ó ní kí wọ́n fọkàn wọn balẹ̀ ntọ́ wà ńlẹ̀ ó tó pín ó ní ṣe bí kí wọ́n ti gbádùn ara wọn ni dádì wa number one ẹ̀yin ẹ mú monday and tuesday dádì wa number two ẹ̀yin ẹ mú wednesday and thursday dádì wa number three ẹ̀yin ẹ mú friday and saturday sunday yẹn ẹ jẹ́ mọ́ fi sinmi ẹ jẹ́ sáré gbọ́kẹ̀dẹ̀ àti ìpolówó ọjà yẹn.

ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apostolic ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́ wa yọ̀.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

ọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí nígbà tí wòlíì Ajídọ́lá Adébáyọ̀ Johnson bó máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù látago mẹ́sàn òwúrọ̀ ní gbogbo ọjọ́ Thursday bẹ̀rẹ̀ láti 2nd July bíi Thursday 13th August 2026 gbogbo ẹni sí AC Mountain of Shelter Ayégún Branch number 4 Dambola Street Area Nua ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ Ayégún Primary School yẹn gẹ́gẹ́ lẹ́ máa tọ̀bọ̀ chọ́ọ̀chì lẹ́ máa kàn láàrin ọ̀sẹ̀ méjèèjì yìí ni ó wá bèrè fàánú ohun gbogbo tọkàn rẹ̀ pọ̀ngbẹ́ni Jésù máa ṣe.

0: every stage you stop, turning your travel dreams into boarding passes, exploring the historic streets of London, experiencing the breathtaking beauty of Canada, or studying and reuniting with loved ones across the globe. At Aftonic Fly, we believe every journey begins with a dream, and we're ever ready to take your dreams across the sky and turn them into reality. From immigration consultation, study with work abroad, pilgrimage to Holy Land, tourism, and lots more. With Aftonic Fly, flight bookings, visa assistance, travel consultations, and many more become seamless. Our office is seated at Yellow Building, Efunshieta Road, Challenge Roundabout, Ibadan. Or visit our website at www.aftonicfly.com. Telephone 0907-457-0886 or 0915-577-5196. Aftonic Fly, achieving goals is our aim.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣé àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International ríro ni lágbára. Lílé ṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalex International. Àṣírí oko òwò ajé yíyọ ni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ò ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank. Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalex International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
2: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po. Ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣìrìn àjò tàbí ìrìn àjò afẹ́ lọ sílẹ̀ òkèrè. Kí mọ́tàn yín kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa nílé iṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí ẹ̀fọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé iṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàǹtàbanta yóò wọ́pọ̀. Bákan náà, a ń bá ní ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bíi United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o èèyàn kọ́. Gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà nílé iṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue, New Bodija, Ìbàdàn. Ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800. Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ranko Travels and Tours, ọ̀gá pátápátá ni wọ́n. Níbi kábàni ṣètò ìrìn àjò sílẹ̀ òkèrè.
3: Ọbẹ̀ Real People Concept ti gbé RPC Protein wọ̀lú o. Àwọn màálù àtẹwúrẹ́ tá a mọ̀ sìn fún ìlera aráàlú ní RPC Cattle Hub. Àgbo ẹran tiwa tá a pa, tá a ṣàyàn, tá a ṣe lọ́jọ̀ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara. Ẹ̀wà gbọ́ o, nínú ẹran tá a ń jẹ, ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn. Ìdí rèé o tí Real People Concept ṣe gbé RPC Protein kalẹ̀. Wọlé béèrè iye wọn kílò ẹran ògúfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ relé. O lè ọ̀dà ká gbébọn nlé home delivery. Bó sì ṣe àyè màálù tàbí àyè ewúrẹ́ lẹ bá fẹ́, ẹ kàn sí RPC Protein. Real People Concept wà ní 126 Adekunle Fajuyi Road, lẹ́gbẹ̀ẹ́ Lẹ́kọ̀ọ́ NNPC Mọ́kànlá Ìbàdàn. Ẹ̀pẹ́ 091-273-94422. RPC Protein, ọmọ bíbí Real People Concept ni.
4: Six. 106.7.
5: Gudugbe iroyin agbokogbon.
6: E kaabo pada.
7: Bẹni o.
6: Yoruba bo won ni esin ki ko ri asa lo sile.
7: Keko.
6: Isele ina mo rara to to 30 niye. O na ni ajo panapana ti ipinle Kano ni won ni akosile re ninu osu mefa osu kefa to koja yi nikan. To si je pe eyan marun ototon lo padanu emi won. Ninu osu ohun bakan na atejade to ti owo eni ti se alukoro ajo na Saminu Yusuf Abdullahi Lusita yoju oro sita ngba tin pin wele wele pe lawon ijoba ibile merin le ni ogoji to wa ni ipinle ohun pe isele ina oba nkan je eleyi to tu ogbon niye lawon ri gba won ni be kedere ni lana a npe ni pajawiri e tete mo be tete mo bo e tete mo bo won ni meje ni awon si de be tawon si ju won ni be kedere ni lana pe e ma bo ina ti sele o tawon o de be ti o si nkan kan tojo won le yo kan ni awon gba laarin osu ta nso yi ngba ti nfi oro lede wi pe eyan meta nla won du ninu isele yajo yajo to ni se pelu oro ina won ni sugbon awon marun mi ninu isele ina oto to waye ni ibi oto oto awon marun mi ni won padanu emi won o se afikun re pe dukia to baje ninu osu kefa to je pe ina lo baje martini wo ko yi
7: gbo ko nu
6: won ni million lona ogofa
7: hey.
6: O le gbonje merin ati marun iyun 120.45 million naira nu osu kefa nikan osu to koja won ni be kedere awon aba ina wayaja firefighters won ni won ko goja o lati du awon dukia to je pe o le ni million orin le ni irin wo le eyo kan o wa le igbonje mejo iyun 481.8 million ni dukia to je property ti won du ti won o je ki ina ko baje ngba ti n ba won soro eni ti se alakoso ajo panapana Sunny Anas oro awon olugbe pe e ma fe so se e ma fe so se tori pe ina te n wo yi iranse to to mo ti o je pe ngo ba wa nipo iranse won ni yo ran te riba te mo pe iranse e mo tutu gan oni suru oni sugbon to ba idi oga mo yan lo ba ipe ipa o ni ka o tori awon omo ati awon dukia to fi me mi wa e je mo fe so se boro ba doro ina
7: Olorun ko shanu wa ni.
6: Amen.
7: Nkan wa ina o ni jo. Ina si ni jo wa na.
6: Amen.
7: A le bayi ipinle ti Akwa Ibom lohun. O na lo je pe iroyin eleyi ti o nbe lowo mi bayi o. Ni won ti ni ile ejo giga leleyi ti o fi di kale si wuyo lohun. Ni won ti gbe igbejo kale fun arakunrin kan to ko re je Michael Afiong. Won ni o je en ti ngwa keke ti se okada. O na ni o wa to fi nsise ojo re. Oni ni ojo buruku isugbo mimu yi ona ni arakunrin ohun ona ni otale okada to si nwa ise re lo oni ni ojo keta le ni ogun osu keji odun 2015 ni sele ohun sele nibi to ti gbe arabirin ohun ti o gbe seyin ibo le nlo ni arabirin ohun na ni ohun lo bi ise ni oni nigba ti o gbe ya lomo ohun sibe to si je abileko oni ise ni won lo ni won lo oni nigba ti en tin se Michael Efiong ti o wo rara ni o yabiri to si ya si adugbo kan oni be ni ya on ti so pe ibo le tun ya si pe ona bi na jabe ibi jabe oni ase oni wahala bi kan ile ti o fe wu ni oni to ti ya ni o ti gbe okada re to si duro sim oni be lo yo be lapo ni o ni ya sunbaraja ni en ya sunbaraja bi bo ana o nlo si bi kan egbo nlo kada sunbaraja bi ti bawo oni ni pelu ebe ile ti arabirin ohun be ye olomo ohun oni oni ko dahun to si nsalaye fun pe awon sese bi mo ni ohun tomo lowo ohun si wa nile oko e ma se ru eleyi fun ohun oni gbogbo ebe ti won be Michael Efiong ko gbo eyin ti re lo bo si oni afigba to se ohun to nbe ninu re pelu arabirin ohun ni tipa ti kuku oni pelu isele ohun eleyi to wa sele eleyi to si je pe arabirin ohun o na ni o fi oro ohun to oko re leti to si je pe oko re na suri lo sibi ti isele ohun ti sele oni se ri Efiong to gba egberun meje la lowo arabirin ohun oni phone re eleyi to je tana so be ti yo ma nte pin pin olo tun gba lowo arabirin ohun ngba ti oko debi ti sele ohun ti sele òun náà ni wọn gbìyànjú tó sì jẹ pé fóònù arábìnrin ọhún wọn rí mú òun ní pẹlú iṣẹ ìwádìí àwọn ọlọpàá òun náà ni ọwọ padà tẹ michael fiong tó sì jẹ pé látìgbà náà ni wọn ti ń lọ ilé ẹjọ tí wọn ń lọ tí wọn ń bọ ṣùgbọn lẹyìn ọrẹyìn òun náà ni wọn gbé ìgbẹjọ rẹ kalẹ bẹẹ lonídàájọ ẹni tí ń ṣe onídàájọ achibon òun náà ni ó fi ìwà ẹsùn ìfipábánilòpọ ni wọn fi kan fiong michael ìpè ó lòdì sí òfin ti akwa ìpínlẹ̀ ti akwa ibom ti ọdún 2000 eléyìí tó sì jẹ́ pé ó ti jẹ̀bi ẹ̀sùn ọ̀hún níbẹ̀ náà ni adájọ́ ni ó jókòó déédéé tí ó sì tún ògo rẹ̀ ṣe ni ó sì wò ó sùn pé ìwọ fiong in tó ṣe èyí ò mọ̀ ti ṣẹ̀ sí òfin ní báyìí ó yá máa lọ sí ọgbà àtúniṣe túnirọ̀ ohun tó kù nínú ayé rẹ̀ kò lọ máa lò ní ọgbà ọ̀hún ọ̀ní bẹ́ẹ̀ ni àwọn èèyàn rẹ̀ ni wọ́n ní michael fiong lọ làwọn kan náà ni ó dá báwọn yóò dàbí ẹ̀kọ́ fún àwọn míì ìyàwó oníyàwó sínú ọkọ rẹ̀ náà máa dùn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ọ̀hún ìdájọ́ ọ̀hún ti wá ṣàlàyé báyìí pé ẹni tó bá tún wúrú fẹ́ ìwà bú báyìí òun náà ni ó jẹ́ pé ilé ẹjọ́ náà ni kò ní tẹ̀tì láti máa gbé ìdájọ́ eléyìí tó tọ́ àti eléyìí tó yẹ kalẹ̀ fún wọn.
6: ẹ jẹ́ ń fi ìròyìn tó dùn mọ́ nínú kí n fi gbé tán wọ́n ní àjọ FRSC yun federal road safety corps ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè egypt ni wọ́n ti ṣe àgbékalẹ̀ àkásílẹ̀ ìgbòkègbodò ọkọ̀ tó tẹ̀wọ̀n smart national transport data bank láti ṣe ìgbélárugẹ fún àbójútó ìgbòkègbodò ọkọ̀ tó ń ti àbójú pópó lórílẹ̀-èdè nàìjíríà àjọ náà fi ọ̀rọ̀ léde pé àkọsílẹ̀ ọ̀hún tá a mọ̀ sí data bank ni yóò jẹ́ àkásílẹ̀ eléyìí tí yóò wà fún ààtò ìgbòkègbodò ọkọ̀ ìdàgbàsókè àwọn nǹkan amáyédẹrùn àbójútó àtúpọ̀ new regulatory oversight tó ń ti fífi ẹsẹ̀ òfin múlẹ̀ ní òpópónà wọ́n ní ní ìfọwọ́sowọ́pọ̀ ọ̀hún láti pàṣẹ àdéhùn ìbuwọ́lù tá a mọ̀ sí àdéhùn ìgbọ́ra-ẹni-yé memorandum of understanding tí wọ́n buwọ́lù láàrin ilé ẹ̀kọ́ tó ń rí sí ìmọ̀ ẹ̀rọ ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀-èdè nàìjíríà yun nigerian institute of transport technology àti asian arab investment ní ìlú abuja wọ́n buwọ́lu àdéhùn láàrin àwọn méjèèjì tí wọ́n sì jí ó di mímọ̀ pé bí wọ́n bá fi lè ṣe àgbékalẹ̀ àtòpọ̀ yìí wọ́n ní tó ní ṣe pẹ̀lú àbójútó ìjàmbá crash analysis wọ́n ní yóò bójútó yóò yànnàná ìjàmbá yóò sì ṣe àgbékalẹ̀ àwọn ìlànà ìyún policy formulation ẹni tí wá ṣe abẹnú gan ti ṣe ilé asojúṣòfin ilẹ̀ yìí wọ́n ní wọ́n ti fi ọ̀rọ̀ léde wípé ilé asojúṣòfin ilẹ̀ yìí wọ́n gbé òfin kalẹ̀ tí ó ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ àkànṣe náà tọ́jẹ́ pé ngbọ̀n bá ní àkọsílẹ̀ ọ̀hún wọ́n ní yóò mọ mójútó ìjàmbá yóò lè dábàá síwájú pé ìjàmbá tí wọ́n bá rìn báyìí ìjàmbá ó wáyé ní àwọn bí báyìí báyìí o ẹ pẹ́ ibẹ̀ rin o pé yọ yànnàná àwọn nǹkan tó yọ yànnàná tí ó sì dasọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀-èdè nàìjíríà kọjá ibi tí ó mọ̀ ró pèsè ọyá jámọ̀ lọ.
7: adúpẹ́ torí pé wà ń bẹ̀ fún wa kété tí a bá ti kúrò lórí ìròyìn náà ni fọlákẹ́mi maiti àti gbẹ̀ngàn láìwọ̀ láòyàtọ̀ yóò mọ̀ gòrí ètò yín kí lárí gbọ́ martini salau ọmọọba ló kọ tèmi.
6: ẹ mọ́ gbàgbé pé wọ́n rí iphone kan ní soka ẹni tó bá sì mọ̀ pé ò ń sọ iphone ní ọjọ́ ẹtì friday ti ṣe ọjọ́ kẹta oṣù keje kọkàn sí ìkànnì lágelú 96.7 fm òkè gajòkè kí wọ́n á ṣe ẹ̀ẹ́dì mọ̀ irú iphone yìí o ìṣèlú irú ètí mò ń lò tí mo ti ń wojú martini pé yóò bá mi ṣe tí n mọ upgrade.
7: ó yàtọ̀ kí n tún tọrọ yẹn sọ ó fẹ́ kí n tún tún sọ ṣé mo ti upgrade tèmi
6: karoyin yọ. akànjí ìkọyín rí ẹyin ju olódùmarè tí ò ṣe fi gígùn okon joseph ajokọ bí ẹni tí ń fẹ́ náà ń lò kọ tèmi.
4: lágìlú fm 96.7.
8: lásìkò ẹ̀dá ò sì lò ọ̀rọ̀ gbèsè ayé oníkọ́kọ́ ìná.
9: bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn là ó lu nínú ayé bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn rí tajé ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó là ó lu right information nìkan lẹ́yìn kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kinní yìí gẹ́gẹ́ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
10: orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
9: tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí.
10: ile-ise the SF Global Project o da le lori financial education fun awon ti o ti ni ati awon ti o ti ni ara pelu awon ti o fe ni si ni ile-ise idale lori ati ni ona nle ti a le fi awon eyan to won le fi ma make we owo si gege bi a se mo pe ilu ta wa ni gugu e da bi nkan sugbe ni ti o ba ni right information yo ke ma o pe bawo na awon to make e ti make
9: lopolopo ogba ba ba gboru fe ipolowo abi ipolongo to joru eleyi nti ma saba je na ni sogundo goji se na ni ti ile-ise essence global
10: eleyi o ki se sogundo goji o wa fun eni to fe ni ani to ati ani seku to si tun fe fi oro le fun aromodomo ile to tun mo si pe o ko tiwa ko ma ba pare ninu aye nigbati a ba fi oro le fun awon omo tiwa eleyi se sogundo goji rara
9: bo wa la se le se ta fi le darapo mo ile-ise essence global
10: eyan 20 akoko to ba ko send atejise oruko won si ori number ti a pe laipe yi ina ni a ma fun lanfani sugbeni ti o ba tete ti o si lara ogun akoko ticket ti won fi wole ma cost 15,000 naira sugbon tori pa wa sori eto yi a ma fun eyan ogun akoko ni anfani lati janfani eto yi lofe
9: e je ayewo kini nta le so wipe ile-ise gan gbe dani ni pato se oko owo le fe ko wa ni abi kini nkan ti a ri mu be
10: ele je ona ti eyan fi ma mu owo ti o fi ma ran owo nse to de fi ma ni ani to atani se ko to je pe oko owo ni to ya so si sogundo goji ti opolopo ti se seyin to wa je kon ma sa fun ati ri ona bayo mi
9: ati gbo opolopo ru opolongo bi eleyi ti won so pe ka wa seminar se seminar na la wa fun ni ile-ise the essence global
10: eleyi o ki se seminar pure business presentation eleyi business briefing ni eleyi ko ki se seminar tori opolopo wa ti lo si seminar orisirisi sugbon business briefing eleyi
9: Baba fe darapo mo essence global bo la se tata to eni a pe number kan kini number na
10: number ti awon eyan o send atejise oruko won ati adugo ti won gbe si ni 09075101004
9: e ba ntun number n pe le kan si
10: 09075101004
9: En je ko di mimo wipe the essence global project ki se sogundo goji leyin gbe dani ile ise ti
10: yin rara o eleyi o ki se sogundo goji rara
9: for the opportunity of those joining us that doesn't understand Yoruba what do you have for us from your company sir
10: the essence global project we are not governmental initiative that shows selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral and we are launching in the city of Ibadan that is why we come on here today
9: so is this not Ponzi scheme
10: is not Ponzi scheme this is pure business opportunity that you can be using to generate capital either you have half much with you or you haven't make money before but this one will be a kind of added source of income for you to make more money but it's quite different from Ponzi scheme this is pure business
9: so how do we join the essence global project
10: after this program we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now
9: another thing about the essence global project there are a lot of promo like this we've heard on air and other places they say we should come for seminar are we also joining seminar
10: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end, at the comfort of your home soon.
9: So how do we join the Essence Global Project?
10: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
9: The number again, sir.
10: 09075101004
9: Anfani nla ni won na ti gbo yi lati ile-ise the Essence Global Project won le yi ki se sogundo goji be ni ki se talagbeda o ni lo ko mo eyan kan wa be eyan meji wa ko to di wipe won na o je anfani to si dolowo doloro ti won na le ma fun eyan to kuro ninu kosikosi gbiyanju ko pe number yi ko le gba itoni lori bo ti se darapo mo ile-ise Essence Global Project oju opo nle kan si ni 09075101004 Eseun o
11: La Gelu FM Jagaba Gogo Radio Ma

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọgbà Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa.

0: sanwó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yògbàyògbà owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o ẹ jọ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jọ́dánì. Iléeṣẹ́ tó mojúlẹ́jà ẹ̀ bíi YouFitFly ò wọ́pọ̀. O tún ti wá tú àkókò láti lọ sórílẹ̀-èdè Israeli àti Jọ́dánì nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
3: Lọ́jọ́ ìrẹ́gbà.
4: Who are thy goodness?
3: Tó fi ogun rọ́pò.
4: I replaced with battle.
3: Ó yẹ
2: ọjọ́ 22 títí di ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2026 ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ YouFitFly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrá dájú pé o kàn sí YouFitFly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09023460310 àti 09076802006. Ẹ má gbàgbé pé YouFitFly mojúlẹ́jà hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israeli àti Jọ́dánì pẹ̀lú bàbá Abel Taiwo Ojo èmi ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ o.

0: Gorilla. Check on me. I get you. Ẹ káàbọ̀ padà látòjọ ọjà ẹ̀yìn ara lé ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa lé.
1: Hello.
2: Hello, ẹ káàsán ma.
1: Ẹ káàsán, ẹ kú ètò.
2: Yes, ma, ẹ káàsán ma.
1: Àwọn àwọn ilé àgbọ̀ olómi, àwọn ilé àgbọ̀ ọlọ́mọ.
0: Ah,
2: ṣe ẹ. Ah, that's true.
1: Ó bẹ̀ láwà.
0: Ẹ bá kí táyé Kẹ́hìndé o.
2: Ẹ bá fama láti ọ̀nà ṣẹ.
1: Wọ́n mọ̀ adùnmẹ́jì ọ̀kàrí, okùn tó ń sẹ́ntì ẹ, sorí okùn díẹ̀ káàkiri ọyọ kẹfẹ ẹmọ nífẹ̀ẹ́ ìyá kọ yín kò sí bí ọkọ sí oúnjẹ ìyá ìyàwó tó ti ìyá kọ lókùn díẹ̀ káàkiri onígun ti ìyá kọ lọ ebí ìyá kọ ló bímọ ìjọba ẹfẹ rí ìyá kọ yín ló gbìyànjú yayin yayin yayin yayin.
0: O ni same same ni kí máa ṣe kí máa fún.
2: But the same èmi rò pé nǹkan tó bá ṣe fún mọ́mí tí ẹ ló yẹ kó ṣe fún mọ́mí mi
0: ṣá.
1: Mọ́mọ́mọ́mọ́mọ́ ìkíni ìyá tó dìbò náà tó ọwọ́ kí ìyá yé ni.
0: Ṣé kò lẹ́gbọ́n ni àwọn ẹgbẹ́ àtàbúrò ẹ̀ kọ́.
1: Ìyá yìí bímọ kú yóò.
0: Mo tí o tẹ dúpẹ́ pé mo ń ṣe fún wọn ò dúpẹ́ pé mo tẹ̀ ń ṣe fún wọn. Ẹ jọ ẹ fi ojú òpó tilẹ̀ òkèrè ẹ má pè sí ojú òpó ti àwọn tó wà ní diaspora ẹ fi lè
2: fún wọn. Èmi rò pé tí ìfẹ́ yẹn bá jẹ́ lóòótọ́.
0: O believe nǹkan tó ń tún mi tó ń dùn mí nìyẹn o believe pé ìfẹ́ yẹn jẹ́ tòótọ́ àbí.
2: Tó bá jẹ́ tòótọ́
0: tẹ̀lé ṣe ṣe ṣe
2: fi dẹ̀mí kọlẹ̀ ẹ̀lú ẹ̀ka sàn.
0: I should treat them what.
3: Hello.
2: Hello ẹ̀ka sàn.
3: Àti Tọ́lá Kẹ́mi máa ń tì.
2: Má.
3: Kò lè lo kókó mà náà la.
0: Ẹ ṣe jàre.
3: Tí mo ṣe láìkí yín tó.
0: Béèrè pé tí n bá nífẹ̀ẹ́ bá rí ìfẹ́ ò rí.
3: Ẹ ti sùúrù sí ẹ ti sùúrù sí ṣe ti gbọ́.
2: Mi gbọ́.
0: Ó lóun ò gbọ́.
2: Mi gbọ́ náà because really.
0: Really. Ṣé o tẹ̀ yẹ kó sọ síta?
2: Ṣé kò yẹ kí n sọ síta? Kò yẹ kí n sọ síta. Ó mọ̀ pé mi ò wà pretentious. Òun fún mọ́ mi ẹ ní iye báyìí. Òun fún mọ́ mi tèmi ní iye báyìí. Why how? Are they not supposed to be the same? Is my mom not supposed to be your mom?
0: Like, are we not together?
2: Don't say yayin, you are rude.
3: Ìyá àtòrò ń fẹ́ òye fẹ́ tó.
2: Yes, ma.
3: Tó ń sọ̀rọ̀ láti ìdí àyìnlẹ́.
2: Yes, ma.
3: Gbọ̀dá Gbẹ̀ngà ó yàtọ̀.
0: Mo gbọ́ yín.
3: Ẹ má jẹ́ ká bú àti Fọlákẹ́ni.
0: Ok. Mi ò bú.
3: Ẹ jẹ́ ká la nǹkan tí ò yé wọn ká ìlàyé wọn ni.
0: Ok.
3: Àwọn àgbà Yorùbá náà sọ pé kò kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálà.
0: Mo ti pòwe yẹn fún lẹ́ẹ̀kan.
3: Àti Fọlákẹ́ni. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọkọ tó bá rí tó bá ń ṣe. Àwọn ọkọ kan wà tí wọn ò kì í ṣe rárá fún ìyá ìyàwó wọn. Ṣùgbọ́n èyí tó bá ń ṣe ẹ jẹ́ ká àpíṣèkì wọn bá bó bá ṣe é ṣe mọ́. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú. Èèyàn ní owó bí tá a wà. Ẹ jẹ́ ká àpíṣèkì àwọn ọkọ tó bá ń ṣe níwọ̀nba tí agbára ẹ̀ bá mọ fáwọn òbí ìyàwó ẹ̀.
0: Tẹ̀sí kan tí mo sá ọ̀nà
3: ìrìn gẹ̀ẹ́tì. Ìṣe gbogbo ọkùnrin ló mọ̀ o. Ìṣe gbogbo ọkùnrin ló dẹ̀ ń ṣe.
0: Ẹ wo ibi tó wá ń yí mọ́ pé tí n bá rí lè lọ́ọ̀vù òun. Mi ò lọ́ọ̀vù ẹ.
3: Àti ó yàtọ̀ má bínú sí wọn.
0: Mi ò tiẹ̀ lọ́ọ̀vù mọ́.
3: Kọ tí ò yé wọn ni wàhálà yé wọn. Kì í ṣe ohun ìjà gan ni wàá fi láyé.
0: Mo ti sọ ní sùúrù ẹ̀kọ́ ti fi sọ jẹ́ kí kọ́ fẹ́ tán mi sùúrù sí. Ẹ bó ṣe ń pìkì nǹkan tí mò ń sọ pé kí n má sọ pé ìyá yín.
2: Wáyé wo ta ìwà yìí ṣe iṣẹ́ ìyá yín òbí mọ irú ọ̀rọ̀ burúkú wo ló ń sọ lé ìlógún ló fẹ́ fún
3: ìgbà in the first place. Ó dáa àdé Fọlákẹ́ mi ẹ má bínú. Nǹkan tí ò bẹ yín òun là wá ta wà ń ta ń là yé yín bá.
2: Ẹ kú àlàyé mo sì wọ̀.
3: Ṣé yé yín? Ẹ má bínú.
0: Ẹ ṣe gan. Ẹ ṣe. Ẹ ṣe gan ni.
2: A máa tó yí kòtò bó bá ti wù ẹ bó bá ṣe ṣe bó ṣe wù ẹ ni kò ṣe ṣe ìgbà kan tó máa ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ká tó fẹ́ràn gbà yẹn you would think that you will continue with all those things not knowing that you will be treating your mother like I mean.
0: So kí máa gbọ̀n pẹ̀lú kí máa gbọ̀n tẹ̀lé ẹ ló like ṣé mi wàá gbọ̀n pẹ̀lú ẹ ni ẹ̀ẹ̀kan tí yèmí bá wá ṣí tí n bá wá sọ nǹkan bẹ́ẹ̀ yèmí ṣí mọ́ kan tí yèmí bá wá ṣí mo ti

0: ọkọ yàwó náà wọn sọkọ yàwó náà sọ àbí yàwó náà sọ pé kò sí wọn ń kà ó ń kọrin
1: kí
0: là ń sọ tó ń sọ tó fi di ọjọ́ ti
1: rí pé
0: o lọ ń play orin òwe orin òwe mo ka orin tó play yẹn sí orin òwe mo kà sí.
1: Ya president mo ri yin yare mo mi oye la mi e seun gidi gan ni
0: owe ri owe
1: mi mo reason to everybody she se wa lori lane kan lo something
0: we you know
1: emi ro pe bi mo se je yawo e mo se je yawo e owo to ma fun mo mi e na lo ma fun mo mi titemi. I mean that's just respect, you know. And then lati joy boya nkan to ye ki wa disappointed ni pe lati joy I was hoping or I was thinking that you treated my mother and your mother the same way only for me to find e mo ele imagine bi koko mi ma fun mommy mi 5 naira ko ma fun mommy ten 20 naira
0: to wa shock e
1: omo
0: o shock e
1: o shuku mi
0: o ti da ko ti da bayen dola po so ti sun abo ti ji
1: shuku mi
0: o ti da bayen
1: ele ga so
2: hello
1: ega soma
0: yes mommy
2: yes mommy
0: mommy radio yin
1: no mommy soma
0: okay mommy
1: agba fi eti okay mommy mommy ki le se ri si
0: e se mommy
1: mommy yemi o se yawo se mi o se
2: o ko ton tun ale se ni
0: e se mommy
2: be ni tori pe oko to to mama wo pe aya yawo mi na je ko gba nkan kan ninu ogun mi to ti ba pari
0: oko ni o
2: aunty
1: mami
2: emi se fe bere bere bere kan se be yin se ntoju ya yin gangan gangan na de se fun mami
0: e seun
1: of course
0: se equally
1: of course
0: equally fun mami temi
1: because agbara temi o to toko mi so ti eyin and
2: bo se wa ro yin ni bakan na lo ye ko se
1: bakan na mo se nse mami o
2: iya yen lo bi oko e iya yen lo bi oko e se be ni
1: beni mami
2: eh eh iwo fun ara e nisin mama mama fi e bi awon kan mo wo
1: beni mami
2: so n to ni to n fun oko e yen ako appreciate e o
1: mami
2: e ma so pe
1: kon se pe mi mami mami e ma gbo mi kon se pe mi o appreciate but be impression ki se po fenu so but impression to fun mi ni wi pe ah to n se nse si ya on lo jeje si at show ye yin
2: yeah.
1: Only for me to now find out that he gives his mom yeah. more money much more money
0: only money
1: than my own mother I mean yes mommy
2: oh so I'm coming mom
1: ah
0: for that okay
2: but no bad Dennis oh my she bo she to
0: mommy mommy every lower she bo she mpe mommy elo she mpe mommy temi every time ebe lowe o ya to sira now se bo se pe mommy se pe mommy temi
1: emi lo mo gbe mommy mi ga
0: emi lo se bo show equal
1: oga please we're talking about money not calls
0: show equal
3: o ma se dagba anti e ma ja tora wa je
0: o wa so pe mi o love
3: won sabari awon okunrin ton duro lati toju awon iya iya yawo won okunrin ni won ka yin won ka lu won logun enu
0: e se mommy
1: ti da mi mo pe eyin na se ma tun da ni
0: bo lo se kan da ba lo se kan
3: da bo se ma da ni yen bo se ki n da ni yen
0: o wa soju be ni pe mi o love e mi o love e folake emi o love e olorun ma da
1: to go
0: olorun ma da so pe iyen lo mu iyen lo ibi to lo mo niyan to dey by if you truly love me so you could let know
1: but really if you truly love me you treat my parents the same way
0: ko je wo ye soju nkan to ba gbe ko ororo yi I'm not going to beg you. I'm not going to beg you.
1: Mo sure beg to wa re to ba de tun se mo wo
0: nkan to ba ti wo e ko se lori oro yi ni mi o te sorry mo se wa e gan mo wa on leave for 3 months
1: eh wa de laye
0: yes sir
4: and wala ke ba je ku se o
0: aro
4: bẹ́ẹ̀ ni àrùn àrùn wa ń bẹ̀rẹ̀ láti sẹ́yìn ẹkùṣẹ́
1: àrùn ẹ̀ka sọ
4: adúpẹ́ fọlọ́run ó jẹ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́mì mi wọ́n ti sọ ọ̀rọ̀ kẹrí àfikún tí máa ṣe ni pé adúbọ́lá kẹrin máa di ayò ọlọ́run má jẹ́ kó di yín nímú ẹni sòrò wàhálà ní àsìkò tá a ti ẹwà yìí gan abárí ẹlòmíín pè fún ayé pé ọmọ òun tí ọkọ òun ó tẹ ọmọ òun ilé ọkọ kọkọ rẹ ó sàti ẹ ti máa tọjú rẹ tó bá wá jẹ pé àǹfààní bá wà ó tó bá wá fi fún òun òun ó gbà òun dúpẹ fọlọrun pé kò tiẹ máa nà á ó tiẹ tọjú rẹ òun tiẹ dúpẹ fọlọrun táwa tó sọ yìí pé ẹni tó wá mú tókè àmọ́n tó tún wá ń ṣe ẹ̀dún wá ń kàn plé ipé kò máa ṣe déédé pẹ̀lú ti mọ́mí ìsìn sógun láyé ni sẹ́yìn àwọn ẹ̀gbọ́n tí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ń kọ́ tó tiẹ̀ kájẹ̀ má sọ àwọn obìnrin wọn àwọn ọkùnrin tí wọ́n ń kọ́
0: wọ́n wà ókè o
4: sẹ́rí tí àdúgbòlágá mid tí ó yàtọ̀ bá ṣe fún ìyá mọ́mí yín ajẹ́ yí pé bónọ́ọ̀sì ló jẹ́ fún
0: mi
4: ṣùgbọ́n láti máa kọ̀ǹplé kí ló dé
0: no now
4: kò ṣe fẹ́ sí gbọ́ o láti máa kọ̀ǹplé
0: ẹ ṣe gan
4: ó yàtọ̀ ẹ má bínú sí wọn
0: èmi ò ti wà oṣù mẹ́ta ń sì mi ṣe kankan
4: ṣe bá fẹ́ bínú bó ṣe wà ẹ́ sì tó tún àmọ̀ ṣe ń fún mọ́mí wọn tẹ́lẹ̀ gẹ ẹ lè stop ẹ̀
0: èyí náà ni mo sọ ṣe ẹ̀ fóṣù mẹ́ta
1: oṣù mẹ́ta ní stop token àmọ́ kílẹ̀ tẹ́yẹ yẹn kò rí báyìí náà
0: oṣù mẹ́ta
4: ó yàtọ̀ ẹ má bínú ẹ má
0: bínú o nìkan ìwọ nìkan mo focus ìwọ nìkan mo focus
1: èso
0: ìwọ nìkan mo focus yàwó mo fẹ́ náà ẹ ti wá fẹ́ sọ privilege ẹ ti fẹ́ sọ the entitlement who does that ẹ ká sàn jà rẹ
1: a máa tó yí kòtò kaṣọ ẹ ká sàn
5: ẹkùn iṣẹ́ ọpọlọ ọ ẹ máa ṣe o
1: àmì mọ́mí ẹ ká sàn wọn.
5: Tẹ́rí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ọjọ́ tí mo ti fẹ́ ọkọ tèmi sìn kò fún ìyá mi ní anything rí tí mo ṣe ń sọ̀rọ̀ ẹ.
0: wọ́n bá yín save ẹ̀ ni wọ́n á fún wọn papọ̀.
5: Yàà bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ó sọ ni mo ń sọ o ṣé dábàá dẹni tí ó mọ àwọn nǹkan tí ọkọ yín ṣe yẹn nǹkan gidi ló ṣe o ń tọrọ àlùbáríkà lọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run á dẹ̀ máa bùkún wọn wọn á rí àánú gbà tí wọ́n bá ti ń ṣe ẹ jẹ́ ká appreciate ẹ̀ pé wọ́n ṣe wọ́n kú ànáwọ́ sí o ṣé ẹ ti gbọ́ àǹtí ẹ̀yin náà àǹtí àwa náà ó jọ oúnjẹ ọmọ nínú ìrọ̀rùn o wọ́n try o ká kí wọn ká yìn wọ́n o Alaba Joseph ló ń sọ̀rọ̀ o.
0: Ẹ ṣe gan ma ẹ ṣe gan ma.
5: Ẹ
0: ṣe kí ló ṣẹlẹ̀ hello
1: everybody's thing
6: hello
0: hello aunty chalewa
6: hello ẹ ṣe àwọn ẹ̀ka ṣọ̀tọ̀
1: aunty chalewa ṣe wà
6: ṣàfọlọ́gbẹ̀mí
1: ṣe ń gbọ́ ẹ̀ ń gbára lẹ́yìn
6: àánú ẹgbẹ́ ìkọrin ọkùnrin mi àjọrin
0: ẹkọrin jàre kí n
6: bá yín àánú rẹ ló ṣe ní ọ
0: ló jẹ́ kí n
6: bá ọ ló ṣe gbé ń bá ẹ dámọ̀ràn àánú rẹ ló ṣe ní ọ
0: ó ń yọ ni
6: ló ṣe gbé ń bá ẹ dámọ̀ ọ̀nà ẹ parí ìdókòwò
0: ó yẹ kó o bí méjì kó tó kóra
6: ẹ kí o dúpẹ́ wọ́n fún oní fáìdì pé wọ́n fún ọtí kíni ọwọ́ àwọn òkè ọ̀pọ̀ wọ́n fún orí kankan gbà ìṣẹ́lẹ̀ bọ́lá ọ̀fà ìṣẹ́ mọ́m ìṣẹ́ mọ́m náà ṣe mọ́m báwo ẹ̀ lè fọ́ọ̀sọ̀ láti ṣe ìwí náà tọ́hún àwọn obìnrin kí wọ́n máa kẹ́ àbọ̀ sí kẹ́ ìyàwó bọ̀dì náà máa ṣe ọlọ́pọ̀ mọ́ ní bọ̀dì.
1: ṣùgbọ́n náà máa bẹ ọmọ obìnrin
6: tèmi.
0: ṣẹ́gbọ́n tó sọ.
6: wọ́n gbọ́
0: ó ní ṣe bẹ́ẹ̀ ni máa bímọ obìnrin.
6: ṣùgbọ́n náà pé àwọn sábà yìí náà wọ́n ní friends wọn tó máa jẹ́ kí ẹ afọláṣẹ́ mi léyìí mọ̀ ọ́ ṣe kí mi
1: ní ọjọ́ ìwé pẹ̀lú ọ̀hún
6: ìgbà kí mi ẹ̀rìn express yìí pé bí ṣe máa
1: bó ṣe ní ìgbà tí ó bí rí. Aṣẹ́lẹ́wà do you understand the happiness that comes with your husband pampering your own mother like really.
0: have I not been doing that kí ló ń sọ yìí ṣé mi ò ṣe
6: ni. I absolutely agree with you 100% and this is my life story. ṣe pé mo máa ń wò ó wípé kí ló ń ṣẹlẹ̀ ṣẹ́rí kó fún ìyá yín ní ₦1 ó máa dùn wọ́n nínú ìgbà kan fún nọ́ọ̀nì ẹjú ìsìnkánbẹ̀ wọ́n yìí ṣe ẹ appreciate wọn. They are made to go
1: home. I want more, that is it. I want
6: more.
0: Not more, you are looking for equal right.
6: Not more. It's either you want more or you don't get none. Choose one.
1: Kò sí wàhálà.
6: Kò sí wàhálà. Kò sí wàhálà. Kò sí wàhálà. Kò sí wàhálà. Okay, I'm going to say, let me say, that ain't going to work. Just $1 by you. Kobo Snapple. I want to have a part of it. What do you hear me? It's about you.
0: Ife. jeri mumu ni mi ijo tin ba ti wa gbon ijo tin ba ti gbon omo abinu
6: eh nse mumu
0: tori bo mo o mo mumu bo ti mi ati press e ni si o tin bi n pe boja mo jara mi
6: eh
0: ya to me
6: ko
0: le mu we ya
1: to ni o da ma
0: o ti jara mi o ti mi o wa oke mo ni
1: e
0: bo
1: yen
0: soju mi o wa oke
1: Felicia Anike lori Facebook and for like me thank God that your husband is giving your mother money. My own mother, she doesn't hold my mom one kobo till she died. Iroko le ife ka biro olugba e ah kwesele mi ni gba foko mi pe poko yin lo ko mi ni mi mama ba falele e ma gba fun won temi ni aunt Felicia e ma gba fun won ba lo se ni toju yawo iya yawo like really
0: mo ti gbo e
1: and then on the engagement day you see that say yeah de
0: so one ma para mo ma pa o ta mi ma para ya bi
1: yeah ti di yeah
0: thank you wa se mi o se to ri mi o ni mi o se fun won ma judge me right or wrong o mi ni mi se fun won bo pe ohun equate won po the same thing ti mo se fun ya mi ki ya ma gba na it's not gonna happen now.
7: Hello.
0: Yes sir.
7: Omo ba Bolaji Ajibola Ademola Okinla.
1: Omo ba mo ti reti pe
7: Bolaji ori o njoba
1: ami
7: mo se
1: ami
7: ogbo oye EMBC lu a tin ri di mo se ni awe ti o ya to npa en bo se ri niyan to ki je ti baba so mo ko ma lala
0: e seun
7: ṣugbọn náà tí wáyé kọ́ lọ wá kẹyàn zero free jẹ́ pé mi ṣe máa ṣe àbí lẹ́bù tá a wà yìí ojú bó ṣe pọ̀ tó a ṣe máa ń kọ́ ibi tábá ná ẹ̀ẹ́dọ́gbọ̀n náà nìyí àbí ẹ̀ẹ́dọ̀ òdì kí ní mọ́nà 1.2 million ìlú tó wọlé nílé ọ̀tọ́ wá dé lẹ́bù ti pé owó yẹn tí ẹ wá gbọ́n ẹ̀ kàn bù ẹ̀ lè
0: mo ti n se mo n se yen se bo equal o n fe mo te le ma se bo even ko po gan sa e je kin so fun yin ko po gan mi o le ma fun iya yawo mi ati iya mi ni dise mo wo
7: you are right you even said something be she bi won le awon omo okunrin
0: yes
7: ma bi control so ya pe mi pe ibi pe she bi iya e na ni language e wa
1: I mean
0: omunu bi mi ni
1: so kilo ejo je o le nbo nbadan jare mo wo yin ni dinner
0: omunu bi mi ni mo de ti bo so fun bo ti calm down fe tele
7: yes just see yeah you know the sister pan abi be she bi mommy na o she bi mommy wa o she bi mama wa like that
1: I mean
7: ya e na ah o ri ba so bo je ka ko lori e ba je ka ni mi o ni mi ni ma wo ni so ki sa ya bala ke bi no e ma bi ni ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe dáadáa even ọkùnrin tó bá níyàwó méjì kò lè gbé gbé láàrin àwọn méjèèjì
0: tó bẹ̀rẹ̀ láti lọ sílẹ̀ yẹn
7: tó lọ́ bá fún wọn ní bóyá yàtọ̀ fún wọn ní 200 lẹ́gbẹ́ mọ́ọ̀nù ó dẹ̀ fún àmà tí wọ́n ní bá 500 tó tó ẹ máa wọ́n rí ẹ bá ṣe ti ń lọ inú wọn lè bí ọkọ̀ ọkọ̀ bóyá màmá ẹgbẹ́ ká surprise ní mọ́tò lélẹ̀ Bọ́lájí Ajibọlá Adémọlá Okinla
0: ẹ ṣe jàre ọ̀gá mi ẹ ṣe jàre o ti sọ fún má jẹ́ kí n sọ̀rọ̀ then dákẹ́ mi fẹ́ sọ̀rọ̀
1: ìlànà orúdò orúdò gan very rude
0: èmi àti ẹlajọ́ ń sọ̀rọ̀ mi ò sọ́ńtà it's between me and you kò déta tó bá déta ló máa lọ kó bóyá mo rude èmi àti ẹlajọ́ ní conversation
1: very rude èmi ló fẹ́ fún
0: un má change narrative àmì
8: orúkọ tèmi ni nǹkan olúwa rotimi olúwa contain àríṣe ààrẹ aláṣà pátá ìbàdàn ọ̀rọ̀ náà làwọn èèyàn ti ń sọ yẹn bóò náà sista Fọlákẹ́mi máa ti ń wò pé nígbà tá ẹnìkan àwa méjì àti dẹnìkan ìfẹ́ yẹn gbọ́dọ̀ dọ́gba bó ṣe nífẹ̀ẹ́ mi tó yìí ìyá mi náà gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ojú tí sista Fọlákẹ́mi fi ń wò nìyẹn pé pé ìwà ni wá máa fún ìyá rẹ lówó tó wò tìyá rẹ wá ju tìyá mi lọ so ṣùgbọ́n kò rí báhun ẹjọ́ àbí sista Fọlákẹ́mi ṣé bí ààrin mọ́mì yín bá ṣe nífẹ̀ẹ́ ẹ̀yìn ni wọ́n nífẹ̀ẹ́ ó yàtọ̀
0: I wonder.
8: So kò possible ìfẹ́ yẹn ò lè rí bákan náà bọ́lọ́hún ṣe ṣe nìyẹn so kò wọ́n ò lè máa fún wọn ní owó dọ́gba ń dọ́gba níwọ̀n bá àgbà tí wọ́n ti ẹtí ń gbìyànjú tí wọ́n ń ṣe wọ́n dọ́kùnrin gidi ni ọkùnrin ní èdè ẹ̀dín rẹ́ tí ìyá ìyàwó ẹ̀ ní ènìyàn bí mò ń tọ́jú ọmọ wọn ò ráwọ̀ ìyá lára ẹ̀ náà so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ìyẹn ní owó bí tá a wà so sista Fọlákẹ́mi bó ṣe rí nìyẹn kò lè dọ́gba o
1: ẹkú ètò ìsọládélé sunday mú ìwà wọn bá wa sọ lórí facebook abibat kẹhìndé ọládẹjọ àwọn náà kí wa lórí facebook timothy ọkẹ àwọn náà gbẹyìn kábírò olúgbàyé Hopefully I called it properly. I want to know Lori Facebook.
9: Hello?
10: Hello?
9: Yes, yes, sir.
10: Hello?
9: Hello?
1: Nope.
10: Some way are lumu.
1: No now. Ah.
10: Yeah, that you one day. You know, come on down with you.
9: Hello.
11: Obela Teruwa.
9: Eshe Ogami.
11: Eshe Sister Folake.
1: Yes, sir.
11: Eti gbo gbo alaye tawon yen se fun yin.
1: Alaye e ko mi no minu go.
11: Eh ma ji oko yen lo minu. Eyin na da ni le oko yin. O na ni oko fi re ti mama yin. Se ba te da. Oko se to.
9: Ah.
11: Se ba da rara, ko ti e ni igba kan ti mama yin ara. Ni
9: se to.
11: E gba bi mo ti so fun yin yen. Eti gbo.
9: Ese daddy so jo baby ko re kin se na kin lo commission fun abi
1: to ba
9: abi kin ra the same moto ti mo ra fun ya mi kin ra fun ya yawo mi ki wa ni ka won egbon yin ra
1: emi mo
9: ayaya o ti da
12: ati pe o da mi
1: je
12: o le da ba la lati je gugo
9: I'm trying. I will take you. I will take you. Alaji.
13: Hello,
9: sir. Yes, sir.
13: Hello,
1: sir. Ami.
13: I'm not going to be able to do it.
9: Daddy. Daddy. Mo gbọ́ n tẹ sọ. ṣugbọn olooto ilu lo sika ilu. I'm trying to be real right now. Cherry, iya iyawo mi te ba ta ni ki ba se ke boya mi won ma ma sun sin ba ni ki pick won mi kan fe pe won ni mi o le pe won mi te fe pe won rara olohun ni je pe won. So Cherry, ti won ba ka ni pe won pick won te le pick Cherry, eh won a so wi pe ah lagbaja yi o toju awon o te gan ni he o mo n toju won but nkan ti Folake so nsin ni wi pe bi mo se n fun the same amount ti mo n fun ya mi na ni ki ma fun ya o mo de ni mi o ko le possible nkan te ma ma ko yan ma ko
14: owo atomo ti elenu bi so de ye. There is no, there will be no impossibility in your life.
9: Amen.
14: Amen.
9: Amen.
14: Almighty Allah will always give you your task.
9: Amen.
14: So there is no impossibility. So there is it. This is a woman. A minimum of that, all right. Olowo, me and our lady, it's a lady that I, as a young woman, could you believe me? That car, it's a most of money. But I have one, open you, 2 acres of land for me.
1: Can you imagine? Can you imagine?
9: Daddy, routine, someone.
1: Fantastic.
9: Omo olowo lefe. Daddy, omo olowo lefe. Omo olowo lefe, oh, eh?
14: Apa olowo, apa olowo, ini.
9: Iro, ton fini property, yen, mo mi, omo olowo lefe. Ton fini property, yen.
1: Eyan dada ni daddy. Eyan dada ni daddy.
9: Kan gburo nbe. Won lowo sa, won nile.
1: Oh. Shake. Daddy ewe, ewe ma pe fun.
9: Ewo iru ti yato. Iru ti yo, iru ti sowo.
14: So ni to ba se ni, se mi ta me pe to ba college to lo bless e. Ninu yard e. O le commander sa, ti ya yawo e.
15: Ekweto, Mr. Yato Ekweto. Discussion yin ni yi, oju meji ni mi fe se wo. Oju akoko ni pe ni ti pe ko ma se equally yin. Ka so to toro, o le ma le possible because e mo ele rara ni gbogbo wa na. Yeah, o le ma le possible. Yeah, so mi le blame Oyato lori yen. But to play a fair game, nkan temi kan ro pe a le se, o kin so pe nkan temi ma se ni wipe the two parents are mejeje na ni. So a ma n try lati je pe awo eni to je pe o need ju semo, eni to need ju at time la ma se fun ju. To ba pe side iyawo lo dabi pe they need more, we give more. Time to go fix inside the terminal, we do more. So, Kosi, Peboya is a constant, I feel like Ajeko are flexible. So, the main essence of it, Nipe, that they take care of both our parents and our parents on both sides. So, Koto se pataki. So, I need that to my work every month. Ye kan lo give any kan, ye kan lo give any kan because e ka odogba. So only je pe side oko awon wa okay, they may not really need much like that. Mi so pe kan ma se fun won na if they have more. So be ogbon kan temi ro pe a ma se niyan Ekweto.
9: Eche Mr. Akin.
1: Eche Mr. Akin, I appreciate you.
9: Mu kashe. Eyi radio yi lole ma. Radio yen yi lole. Yes sir. Ayi bi lati e bi la ani le gbe mo e ma binu.
1: Won ti se
9: da. Hello.
1: E mo pe te ba tin pe wa be yen e ma lati yi radio sile.
9: Awon kan wa se pe e bi si wa le ti won.
16: Hello.
0: Eyin radio yin lo le ma.
16: I can't sir. I can't.
0: Yes ma.
16: Oruko mi ni Iyabeji ni ti ewota lati Sanyo.
1: Iyabeji ti di pupo.
16: Antola ke en fa yo Olorun lara.
1: Really?
16: Then. Last ti de ya bi odun meji. Oko mo mi kan ni je ni 5 naira.
1: Really? E se ni.
16: Bene.
1: E da si ni.
16: Mi o je emi emi ke. Ifu igba ton ese wedi gan. Ti nkan se lowo mo ma send owo fun. E ti wa mo, won tu wa bi mo ton. Emi pelu boy, emi pelu e gan omo mi ako bi omo mi emi pelu e la sanwo delivery. Emi omo ti wa dagba omo ti o ti le lo odun kan. O wa wa si omo yen wa wa si Dubai. O fe gbo yan le ni o wa wa si Dubai. Babe o pe mi titi omo yen fi lo si mi. Be ni ko ma send 5 naira.
1: E ti se nkan fun won.
0: Oya won BC.
16: Emi abi o ti. O le BC. Mi ma nko yi pe to ba je yi pe mo bi omo okunrin iyawo omo mi o ma gbadun. Ati ti omo bere yin pa danu. Emi o je ni 1 naira ko de ni pe mi.
0: E de binu.
16: Eno emi o binu. Ki ni pe binu. Se bo mu wa lojo. Mm. Bo mi wa lojo emi o le binu. Emi fi se ni pe ah to ba ya Olorun ti ran si ni. To ba ya Olorun awon si. Emi o worry lo.
1: Ese.
16: Se de wa ri keji. Ah omo teyan fi ko mu ni. Mm. Ni oko, o yo ko akobi ni. Se ti won te gbo iya oko e. Iya oko mo mi ma ti owo ta ni mo ta ni gba pe iya oko mo mi a so fun mi pe ah iya beji. So fa won omo e ko fi elu ma kiri mo. O ti da gbogbo ile ilo ko sagbara. Iya oko mo mi.
1: Ese.
16: O do mi pe iya yen ti ku recently. O ba fo mo te. Oko mo mi akobi e, akobi ni omo mi. Oko e ma n toju mi didi. Ikeji emi ti ma n fadura ran won lowo ni. Hello.
1: A wa pelu yin.
16: Emi ti ma n fadura ran won lowo ni pe Olorun a gbori gbogbo yin soke.
0: Ami ma.
16: Ese gan ma. Ti iyale to ba ya o ma se.
0: Bẹẹni.
16: Ese. Ati Bola se e n pa yo polo n lara.
1: Mo ti gbọ ti fun mama. Mo ti gbọ ti yin ko si wahala. Mo ti gbọ ti yin. Ese ma.
16: Iyabeji oni pe owo ta la.
1: E ka kini ko sasiko I dey appreciate pe e drop comment yin awon komo ko beyen ko lo nsanu fun won ni mi fe koko temi je beyen why will it be difficult for you to treat my mother like your own mother then you be telling her you love her you be telling her you love me kilo se bi daddy kan no pe wa to salaye bo se ye ko je yin
0: daddy kan ninu 100 daddy yen ma
1: 10 acres of land there lo fi
0: family ina won lowo ni ina won lowo ni
1: Hello Jare.
0: How many acres le yin ni?
1: Mama ran mi sile. Hello.
17: Hello.
1: Emma Carson ke.
17: Yes sir, yes ma.
1: Lageluma la tin pe yen ma ti je 25,000 naira.
17: Wow.
1: Wow gidi ni o. Wow gidi ni o.
17: At last.
1: Olo. Inu wa de dun fun yin. Eya. Ki loruko yin bo la tin ba yin soro e.
17: Baron,
1: Ajagbede Baron, sorry. Oda, I want to pe yin ma pe yin sha.
17: No problem.
1: Aba yin yo e ma relent si o.
17: Yes, ma, I appreciate you.
1: God bless you.
0: I don't want to be awon ya la so bayi.
1: Mm.
0: To ro be n te pe owo yen ti po kan.
1: Che mi?
0: Yeah, baby.
1: Hey.
0: Hello.
1: Hello. Hello.
0: Ah, eyin radio yin lo le.
1: Eyin eyin radio e se ma pe radio na. E ka se ba suko n radio yin. Hey, Olorun.
0: E ma binu. E ma bi daddy e kan yen, won ra nu gba dada.
1: Eyan dada ni won. Ibi
0: tan ti lo fe yawo. Won ni buruji.
1: Kasham.
0: Eh eh. E ka yin, e ka si.
1: So what are you saying? Ki da won ni buruji?
0: The last time I checked, go to Titi. Go to Titi.
1: Hello.
0: Hello.
18: Hello, Ekaso.
1: Hello, Ekaso.
18: Oh, God, the mini show the best jamming.
1: Shash, mamu yo kosi. Oh, da,
18: bada. Bada, bada, bada, bada, local government.
1: Bada, show the best jamming. Kile, ari, oro, isi.
18: Bada, ari, ato.
0: Mungbo, yi.
1: Pelo, ruko.
18: Ema, te, try, go, alay. No, I don't know.
0: I miss her.
18: Eddie got there, she got a stop and got the auntie for a 10 fair, but a match for.
0: Okay, can she 50-50?
19: bẹẹni ibi ni pe e tin se bo bẹ
0: mi o se bo tele mi o se bo tele bo fun won ni bo ko to ti ya mi
1: Ni
0: ada pada.
1: Won kan ton so wa out of place now.
0: Mi ro ki ma se lo be. Asiko to ba wa lo wo yen tin ba ri pe asiko yi mo fe dispense owo sita. I can give anybody lowo tin ba ti mo pe okay o. Auto mo fi si. Mo de se je ko ma se niyan.
1: Ja lo ojo oja.
0: Ki do se ti de lo wo.
1: Hello.
0: Hello.
19: Oya to episode.
0: Yes sir.
1: So any schedule kan sir?
19: Ah.
1: Ati wa ati fo la ke. Yes sir.
19: Ya ni te lorun o.
1: She
19: may need to know an answer. Yeah, I won't. I'm
1: going to get a condo or gallop on you. Eh,
19: that's your reverse.
1: That's your middle. I call it to make you worry.
19: Mofolombura, or gallop on you. Well,
0: you want to say, I saw a new sini.
19: Oh, my God, pretty little lasses on you.
0: O ga mi fe se sugba fani ni o si ya because you go here eh fe ni
19: wallahi fani ni o
0: eh eh
19: o ba ko to mo ni o ta to mo ni o
0: eh eh
19: ya se gbosa fun ni le 1000
0: bon ton so se gbosa be se gbosa fun mi
1: e ba mi
0: gbe gbosa foko ori to
19: ero
0: oko ni ha e ilu atlanta ni
1: e se te ku
0: oh, e ilu atlanta
1: hello joja
0: o ni e ba gbe gbosa foko
1: mi o e se ba ki gbogbo won ni
0: oko olori re to
20: Atungwe kande o Golden Chance Lotto Vogue lagbe dode
21: Golden Chance Lotto Vogue ma sun piye gbe ranle ma gora e mu number tala ola to la o di mimu se ta Golden Chance Lotto Vogue game aro kutu ta poruko re ni Vogue Golden Chance Lotto Vogue ni gbogbo aro ojo anfani wa fun o lati je owo tabua iwo sa ti ta Golden Chance Lotto Vogue ta ta je ke ran pe ke anfani be ni pe to ba je ninu eyi o wu awon game wa o le gba winnings ni eyikeyi Golden Chance Lotto Payment Center wa kilo tun duro de lo si eyikeyi Golden Chance Lotto Kiosk to wa ladugo re Golden Chance Lotto Vogue owo aro kutu fully high ale morning ale cash lago mesan koja seju meedogun owuro ago mesa abo aro lo gbesi o si mago mago ta Golden Chance Lotto Vogue ko darapo mawo ebi olori re Golden Chance Lotto
20: Golden Chance Lotto Vogue lagbe dode
22: gbo omo ijo mimo o
23: eje ka jo lo o
22: ni Jerusalem ile mimo
23: eje ka jo
22: Omo ijo mimo jage jadu agbaye boya ni ile mimo Jerusalem ati Jordan ni bi ti awon woli gba ni rin ati ni bi ti Jesus Oluwa wa ti se iyanu boya ka lo pelu baba wa assistant most superior evangelist abi suru finayon Peter Kiki JB lati lo foju gan ni popo ibi ti ati kati ati gbo ninu bibeli ati evangelist Kende Adegbodu JB lati ojo kejila osu keji si ogunjo osu keji 2027 pelu 3.5 billion naira fun awa ti awa ni Nigeria ati $1,700 fun awa ti awa ni oke okun eto jije mimu ni emeta lojumo toga transportation accommodation visa and flight ticket ati jp certificate gbogbo re lo wa ninu owo na be ni eto loloko ojokan aptunic fly lo package gbogbo e anfani san die die wa fun alaye lekun rere e pe wa sori 09074570886 tabi 09155775196 celestial special pilgrimage ajon lo ni
24: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ó fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí o lẹ́ńdì NCE. HND, A level to spell wale pelu direct entry. O rorun pelu WMOU. Kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja. Nibadan awa ni White House Adewumi Street Felele. Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road. O tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167. Tele wa lori ikanni ibanidore @WMOU Nigeria. West Midlands Open University. So afojusun nipa eto eko re di memuse.
2: Jẹ́ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra token.
3: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
2: pẹ̀lú ìlànà iRecharge.
3: Gbogbo ẹsẹ̀ ni o.
4: Báwo la ṣe lè máa lo iRecharge?
3: Dáńlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ṣí iRecharge app yín. Tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
4: Lẹ́gbàá IBEDC token yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge sanwó iná ní rọrùn.
5: Ìnà kò sún ní ẹ̀kọ́ lọ́nà yìí ti fẹ́ sọrí.
6: Omi nira kó fi ọwọ́ gbà.
25: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500 kò ká nǹkan kan láti rà mọ́.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní ìgbàlùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbó omi òkun tí kò ṣeé gbọ́ tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀.

Lagilu FM 96.7 Oki Gajoki. Remy ati Remy Lori Lagilu 96.7 FM. What to bo

0: wọ́n sọjọ́ ìbí àwọn ya o.
1: àwọn jàmọ̀lá nínú ọgbà yìí àtúnjẹ̀rẹ́ sí o.
0: àbùlà gbẹ̀gìrì àtewédùmá tó ní.
1: thank you tẹ bá fẹ́ jẹ nínú rẹ̀ ẹ máa bọ̀ wá o.
0: thank you tọ́kì àtẹranpẹ̀ mọ́ tó yí máa ta.
1: thank you aláṣẹ àtolùdásílẹ̀ iléeṣẹ́ wa ló sọjọ́ ìbí o.
0: thank you
1: ètìlẹ̀ mi jẹ́ ẹni abẹ lọ́wẹ́ o.
0: thank you.
1: ẹ wá bá wa yayọ ọjọ́ ìbí o.
0: thank you.
1: bàbá adébáyọ múrítàlá àkàndé mẹ́fà rúni o.
0: thank you.
1: ṣóṣì ń wọ bíìtì bàbá adébáyọ àkàndé ló sọ ọjọ́ ìbí o.
0: thank you. ohun yẹn ò kàn dàbí ẹni tó kọ́ sí olórin bí ẹni ọjà orin gbà bí ẹni ó fò fẹ́ǹsì lọ eré olórin.
1: bàbá adébáyọ àkàndé ló sọ ọjọ́ ìbí o. ọba aláyélúwà ló sọ ọjọ́ ìbí o. thank you alábíà.
0: àmàlà nù ọ ìrẹsì gánú ọ
1: gbẹgìrì gánú ọ dídìrì nígbà bá ní ìfarabalẹ̀ jẹun tẹ bá ń rọ́ọ̀sì ẹ̀ dẹ́yìn
0: rọ́ọ̀sì ẹ̀ kọjọ aláfiisi bíi bí ẹnu
1: ẹ sàmọlà tó bá dijọ mi ọkà lọsọ
0: bólọkà
1: ìbàdàn láwà
0: àmàlà gbóná
1: ọkà tó yọ
0: wọn ìka orí
1: wọn ọkà ọdún. ẹ wo bí àwọn ọkà o.
0: ajá kí kàdó kí kàdó ọ̀rọ̀ wọn
1: ọmọ aládé o.
0: aláàlọ́ni láyé wa nílé wa lẹ́bí wa àwọn
1: akọ́.
0: aláàlọ́ni
1: lọ́rọ̀
0: ni wọ́n ti máa
1: kàn yánmọ́yánmọ́.
0: olómi ńlẹ̀ bàbá bébì.
1: alàbà lójú olómi.
0: àtàkàkà gbogbo alága gbogbo
1: bí kàmú. alága hope life. Hope Life.
0: Alága gbogbo international.
1: Hope Life, Life Hope.
0: International ni o. Worldwide ni o. Wọ́n ti jọ ẹ̀rẹ̀ sórí
1: nẹ́ẹ̀tì o. Èyí ni mi alàbàlójú olómi.
0: Àwa bàbá bàbá ọlọ́mọ rè é.
1: A máa ń lọ bí àbíṣà máa lọ.
0: Irọ́ àti kọ́ lọ láàárọ̀, a tó ń lọ lọ́sàn.
1: Èmi àti ọ̀bọ lọ láàárọ̀, mọ sọ ti
0: ìṣòro bí. Gbé mi lọ, gbé mi bàbá ọmọ.
1: Ìwọ ti lọ.
0: Èmi ti lọ.
1: Ọlọ́wẹ́ mọ.
0: Nígbà tá a fà dé, wọ́n ní kí ẹ tọ́jẹ́rẹ̀ mi Babájídé ká ẹ gbọ́mọ lé lọ.
1: Kí ló lọ ṣe láàárọ̀?
0: Mo ní láti lọ.
1: Ṣé
0: mo ní láti lọ?
1: Àwọn ọmọ ṣáwà dáadáa.
0: Èmi mo bí bàbá.
1: Kí ló mú dání lọ?
0: Lọ bo.
1: Ṣó fọwọ́ rẹ gbọ́mọ yàrá?
0: Mo kó sùsẹ̀ sí bí ọ̀dá mo kò lọ. Mo sì yọ̀ǹda rẹ̀ fún ìyá ọmọ. Pé tí ọmọ bá mi fi tọ́jú àbejì rè sùsẹ̀ méjì.
1: Sọ́ọ̀lù
0: méjì. Ìbọ̀sẹ̀ méjì.
1: Ìjódodo ńkọ́.
0: Fìlà méjì. Ìjódodo méjì. Ọ̀já méjì.
1: Ní
0: alódúró ni wọ́n ti jápa. Ọ̀rọ̀ èyàn pẹ́ súyàn. O lè pe
1: bẹ́ẹ̀ pé mi. Bójú
0: nìyẹn lódúró ni wọ́n ti máa ṣìrègùn nínú ayé. Onídúró wa ẹ̀sẹ̀. Ilala Muhammadu Rasulullah Laila Ilala Muhammadu Rasulullah Enirarara wa o. Eyan re ma bo abi ma bo. Eyan pataki ma bo. Ma bo ko ma ba ma ba na wo me je o. Eyan

owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní ọgbọ̀n tá ayò kan

0: Wíjẹ́mi International pọ́dún mẹ́rin, alleluia! Tijọ́ ti ilá fìdúpẹ́ lọ́wọ́ Jésù Kristì tó jẹ́ kíkọrí ó tún bá wà láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kengbe ọ̀rọ̀. I have reason to praise God. Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tá a ti kú òbítíbitì ẹ̀bùn fún wa kó tó di sátòdì ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgọ́ mọ́kànlá òwúrọ̀ guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP and spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP Bàbá Ìbàdàn Prophet Samuel Sidu Bishop Joseph Morakiyo Apostle Moses Olúṣọlá Ayọ̀adé father of the day Honorable Babalọla Púpọ̀ Labs Honorable Maruf Olabi Suesue Mayegun Manager Market Pastor Honorable Adura Egbemi Mothers of the day Prophet Jesus Ladu JP Engineer Mrs. Lepe Folake Olurẹmi Gate of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Eda LI Oyekami láti bí kíbi Adéjègèdè tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sọ́ fún olókàlà pé kó máa gbé tàbí síwájú yín bọ̀ wá sí Wíjẹ́m City International tó wà ní Fọ́rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ wá kájọ jẹ́.
1: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po. Ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣìrìn àjò tàbí ìrìn àjò afẹ́ lọ sílẹ̀ òkèrè. Kí mọ́tàn yín kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa nílé iṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí ìfọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé iṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàtàbàtà yóò wọ́pọ̀. Bákan náà, a ń bá ní ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bí United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o èèyàn kọ́. Gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà nílé iṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue New Bodija Ìbàdàn. Ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800. Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ gbogbo. Ranko Travels and Tours. Ọ̀gá pátápátá ni wọ́n níbi kábàni ṣètò ìrìn àjò sílẹ̀ òkèrè.
2: Lagilu FM 96.7
3: Oh yeah, that would out. But well, oh yeah.

0: sáwọn àgbàlọ́bọ̀ rẹ̀ mí wọ́n lóhun tó jọun báyìí la fi ń wéhun.
1: Ìdí nìyẹn tá a fi bọrírí ore látara 365 days times 87.
0: Epo ẹ̀pà báyìí ló jọ kó sí ẹ̀ lérí.
1: Ẹ̀rí kó sí ẹ̀ lérí tẹ́yìn sọ yẹn àfiwé nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ olúwa wípé àánú ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́.
0: A dúpẹ́ o.
1: À ń padà sànú fún àtàsà àánú fún kílódé.
0: Ntọ́ fẹ́ gbọ́ rí ntọ́ fi wọlé rè.

0: so ti bo
1: ngba o se nti bari sta so kan
0: no nti bari ati eyan bari so
1: okay se legbe bari
0: ele olijo bari
1: no first year goke leyin
0: bari olijo bari
1: no first year goke leyin
2: bari pe ijo yen o lo pelu beat
1: se ta won to ba bari
2: ko ijo yen na ti won wa be straight
1: o se leji nu elegbe bari ko re
2: era le legbe to wa ninu kulu pelu wa elegbe to
1: nbi elegbe wo lo wa
2: elegbe traffic fancy traffic
1: se to ran se
2: bari fancy traffic
1: to yoju
2: traffic bari fan
1: e se won yoju abi won ran se
2: won wa tan joko ti wa tan jo obi ijo yen gan o ba mi gan ara mi kan
1: oba o
2: gbe ara mi kan
1: won le ko mo lateyin ni
2: won fo ile ti lateyin ni
1: oko
2: de dirin ni e jagma gbori kini ka se nsin se ka gbori na bi ka mo je to lo
1: awa monu baba lojo bi do ni doctor sikira
2: aki onile akalejo
1: akinki
2: aki gbogbo ara ati olugbe ilu ibadan
1: pelejare mama celebrant iyo lori re buki
2: aya pastor Bukola Joseph Ijebu lomo
1: ise ranse re special
2: ko si bi e ma tele mi se mo ala fefe ko pa ta ba ti lu bari yen
1: ah imule bari ni
2: a kan si wa ni pe
1: awon
2: padi mi lo wa mi
1: ipe yen pan dada ati bi ohun oluwa se
2: mo kan wa imagine bi
1: kani oba fe pastor iba se record ti e high life ni iba je
2: okay wa mo ti mo tun wa wo mo wa wo pe ah book yen bo kan se ri yen pe mo kan imagine ko tun marry
1: kila vese
2: guys a po gan lori e
1: ko gbe agbole guys o de ibi to gbe ile flat lu de
2: what is the meaning of guys
1: rara o le ma guy re ki so re di security
2: when I'm talking you will say yes sir to me
1: tani
2: when I'm talking you will
1: tin ba se se
2: listen and keep mute and be looking at me when I'm talking
1: oh my ya listen e bobby
2: e mo to sele yan ara le
1: eh
2: eni la sodun
1: olohun
2: ni le se 1b
1: abati jalubi kankan ka ma se to mo
2: gbogbo eyan lodun mo ninu tori oba lo sojo bi le ni
1: e se kabiyesi o
2: kabiyesi
1: o
2: ta ba den soro nipa oludasile ile ise radio akoko
1: ile ise karin karin meji
2: ile ise radio aladani akoko nipinle oyo
1: ti osalatako ti o si private radio station
2: oludasile ile ise radio aladani akoko ni gbogbo ti buto ro ipinle oyo yi
1: o ti kole pari ko to seto radio ke se pe kole mo radio la
2: oba murita ladebayo akande ni emefa
1: baba ti yo afin o ti yo le joko to leta lejo
2: nigba ti baba wa sojo bi le ni re mi omo la barika kan tun wa wo pe je ko hun tun waye
1: eh
2: lojo ti chairman waye gangan
1: wonderful
2: ini na tun lojo ibi prince adebowale adesina eh on podun meje
1: iyan omo are okunrin
2: iyan omo mi okunrin
1: won wa re
2: one and only the one and only
1: ko ni ku ko size
2: the first male and last born male
1: o le pe last born o
2: de de rin
1: gbogbo bi odaran si won eku wole
2: o daran mo bori e o sori e pe so gbadun
1: o yun benu omo
2: to no sori e pe
1: e to lo nje kuru lo nko
2: se mo lara
1: ma da ko
2: won ati dasola
1: o di meji
2: won jeun lowo ni odo alaba a de nikan send address boya ka na fese kan yoju sibe
1: so ti mu yoju le
2: se lara
1: tori lara iba bi 3 month ago lo le kenen ti du
2: oko re n gbe to je kan mo
1: dasola
2: je kan mo ko shower dani tori dasola yen se imi mu niyan
1: o lo se o su ke lo ni lara bi osu mefa
2: arugbe iloyunmo bi o tin lo 80
1: okay o ti sun meji mama ori o pe
2: adebowale adesina
1: ah wa dagba wa dogbo
2: bibi no big man presenter lagbara
1: lo bibi on taja kikan ta gboro to kunu elede won ni ke so fun awon omo ikaka wa gbo lan wa gbo lede wa gbo wa ma ma goke o ni jabo laarin iseda okunrin to waye ngbo waye o serere o ona la fun o oluporogodo ajaporogodo irise won lara tule irise si koko ara o ni koriko iri dunu iri ayo iri alafia yo sese olori o joko yen pe
2: laba labe bere mi aki alaba ton sejo bi leni awon ya dasola ati lara gbo won kan si wa pe ebe lawon wa
1: olohun
2: e ma se faji e ma se gbudugbada awa na nbo
1: awa na nbo
2: eh
1: alalejo
2: alalejo lori eto yi
1: a si ya si sasa atodo
2: alalejo lori eto yi
1: iyun la se
2: kan ti won mo mo ko owo wa sibe lati je ki eyin ara ilu omo ilu ibadan lati janfani lati gbo nipa nkan to ma se yin lanfani lori eto yi le de ti ma gbo laipe lajina alejo wa wole iyan na duro bi awogedengbe labe be re mi aki gbogbo ni lele kan si so won ya tojo ru wednesday le ni baba wa kenneth igbeje oga ti wa niyan
1: olohun
2: ololotu eto yi
1: incoming senator
2: brown sugar tujo lawo ololotu agba remi ati remi re dolapo lo nte lapa bi eye ka se bayi remi boya ka gba ipe meji
1: eja agba
2: ka wa so yoku dijimo
1: ki won tamale
2: nipa oro ojo isele to sele won ni latana ni
1: atana
2: ni ni ni eyin te wa nbe eje amo ki lo nsele ki lo bi isele yi ati wi pe ki la le fi dena ru isele lojo waju remi bo se ma ru bo bo re olorun ja rogun o toro orogun e soro nkan to da o
1: ki se nto da
2: ije eleya meya o da o
1: e to sele sasa sojo sasa o ti mama bi kankan to da o da wa ipo
2: hello
1: hello
2: eni to ba mo npa e
1: bo ba si sasa
2: to mo ko le so tuto
1: to ba si lojo
2: lojo
1: mo kia
2: ojo ti eni sasa o si nbe
1: to ba mo tan to mo bo se bere anania lo ti sele o mo mo mu lo mu o nti nbe lori set e ko la fe ko so o mo wori facebook ori whatsapp ba wa soro o awa gan ni confirm lowo sugba fe keyin te wa lojo ke je ka gbo
2: boya ti sele yi soju yin boya yin ni le taja ni shop nbe ni o abe yin gbe ladugo yen boya yin de wa ni bi agbowo you high ona to lo sona mo niya te sun ma gbegbe yen tabi te wa lojo yen kini to bi sele bawo lo se sele gan 0912307086 loju opo 09123008675
1: pa pa jure lori moto to wa nbe to je pe won fi salakoso ati gbogbo bo se nlo ko si nto pamo fo moto tori pe yin le wa loju opo 10 toju gbogbo
2: iyan be awo gedengbere mi labe be na ni baba wa Abdul Kabir
1: Jalaruru
2: Jalaruru
1: won tan male soro kan
2: won tan male soro kan won ba wa soro lapa bi won kan si wa
1: won ni doti ti lu
2: ba de pa won ni ta ba soro nipa idoti awon ile ajarabu kankan lati bi olorun sogo laarin meji mo soso eko si badan next praise yen won ni won wa to saarin yen lati abe bridge olorun sogo laarin to de iworod se le boju so ro da be ni lu ibadan
1: le duro bi gomina ipele oyo se sapale gbogbo igboro ati ibadan
2: hello
3: emi ati emi
2: anja yin lo
3: e ni peyin ke
2: ami o
3: ala o ni sele si yin o
2: ami o
3: a ku ewu olorun owo o
2: ami o
3: olorun da fi o aba wa ku ojo bi o ni emi gbogbo no won ti na se lagbara olorun o
1: se sasa lewa bojo
2: ko si won si ni bi kankan ah kan fe ki wa ni like pe like jina lejo wa ma wole lati le se Synergy Global Academy lagbara olorun
1: to ba wa lojo
2: Synergy Global Academy
1: ta bo je sise lojo to ntaja lojo to mo nto sele lenu ana soni
2: eyin yen la ni ke pe e foju opo le fa won to ba mo pa
1: anki yin a fe ba yin yon kankan ke to time e pe wa tora wa la le ni awa la ni jima e dako e ja soro lori gbogbo nti sele to mu la kadi lowo lojo
2: re mi mo te so bo so fun mi pe olo fe okay ja fi yen fa ori
1: ewo ni
2: bo olo fe ran mi si omo lojo bi ni ile
1: e bi mo ti so fun e mo ni gift e wa nu oko se baba so nu ni oni iye na pa roko nkan kan ni gbe fun
2: ah
1: se baba e lo fe jo ni nta ti so ta ti yanju mo ni omo mi
2: so mo kan ti mo like e fun
1: omo mi je
2: mo gbo mo gbo
1: mo je lebo
2: so mo kan ti mo like e fun
1: ke wa ni problem e
2: mo man like
1: e bo mo lo lebo
2: mo gbo mo man like e fun kankan
1: emi yes si ti soro
2: ma ya ni lisuru mo man gbadu e fun kankan
1: fun keni o
2: oni awon ayaji buruku kan lowo ati awon karamu osi kan iyen je number 1 number 2 ni pe ko si nkan to ki fi re pe mo fi re pe to to gan o
1: e je ki gbo
2: o lebun wa nu irun moto abi
1: oko nbe nu oko
2: oko menu oko
1: oko menu oko ire nbenu re aye nbenu aye eja nbenu eja omi nbenu omi
2: oponu
1: eyan nbenu eyan
2: arin di agba oko menu oko
1: ti ba ba re
2: oko oko menu oko
1: era sa
2: so mo se pe lori eto ni didi ni ni odi
1: no se won ko batalian
2: babe ma bon bi lapa bi jare bi lojo ko si jare ẹyárale ẹjá ṣe kiri ọ̀nà lára fíbọ̀.
1: Ṣé báraki lẹ ti wá ni.
2: Báraki bú.
1: Ẹ̀rù yín bà mí o.
2: Ẹ mọ̀ pé àwọn tó bá jẹ́ alákọ̀wé tí wọ́n kàwé tí wọ́n wà látòkù títí.
1: Kí sùn ìyàtọ̀ sí
2: mi. Mo ti máa múra nìyẹn. Àwọn
1: ìwọlé wọn kì í ṣèwé bí ìgbà tí a kó ba tẹ̀lé yẹn tí a ka
2: gírí
1: ẹwọlé tí ìbá jẹ́ pẹ̀lú àrẹ
2: yá jẹ́ àwọn àlòkù kiri gírí tán kan bí sójà bi.
1: ọdẹ
2: dídì ẹyẹ mọ̀dánù tí ń jàre ẹ̀ka sàn jàre ṣáláfí àlewà.
4: ẹ̀ka sàn olóòtú ẹkúṣẹ látàrọ àlàáfíà làwà inú ilé dùn láti wà pẹ̀lú yín lórí ètò lẹ́yìn.
2: ẹ jẹ́ káàrin orúkọ yín gẹ́gẹ́ tẹ́yìn jẹ́.
4: ok orúkọ mi ni Okedia Richard Oluwatosin. Mo jẹ́ aṣojú ilé iṣẹ́ aládàáni tá ń pè ní Synergy Global Academy tí ilé iṣẹ́ wa wà ní òpópónà Lagos Ibadan Expressway ní Iwo Road ní ìlú Ibadan níbí báyìí. Kódì tí a fi wà ní orí ètò lẹ́nu ni pé a mọ̀ pé àwọn olóríire kan wà ní orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ìgbìyànjú pọ̀ ìlàkàkà pọ̀ ṣùgbọ́n ṣiṣẹ́ gan fẹ́ dàbí ọ̀lẹ iṣẹ́ láàrin tí ọwọ́ ń kákò. Gbogbo àwọn àkíyèsí ni ilé iṣẹ́ wa ń ṣe ta ní kò gbọdọ̀ tẹ̀síwájú bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló dá ipọ́n tiraka ṣùgbọ́n tiraka wọn ò fẹ́ dàbí pé wọ́n ń ṣe nǹkan kan rárá ẹlòmíì gan ṣiṣẹ́ méjì mẹ́ta mẹ́rin jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nípa ti ètò ìṣúná ó dàgbà tí ò sì mú nǹkan kan sínú ayé rárá ni ó ní nǹkan kan tí ó mọ̀ àwọn kankan wà tá a mọ̀ ṣùgbọ́n tá a mọ̀ pàmò wọn information náà ń pé èèyàn kan ní information is power
2: ọ̀jọ̀gbọ́n kan ní àwọn kankan wà tá a mọ̀ ṣùgbọ́n tá a mọ̀ pé a mọ̀
4: ṣùgbọ́n a mọ̀ pa àmọ̀ wọn sáà so nǹkan tí olóyìnbó fi sọ yí pé information is power nìyẹn àwọn kan tó wá ní information ju pé power lọ ó wọ́n ní it is the gateway to transformation if you know better you will do better tó o bá mọ̀ ju tó o mọ̀ lónìí lọ ó ṣe ṣe kí gbèsè ayé ẹ̀ yí padà ju bó ṣe wà lákòókò ìlọ so nǹkan tá à ń ṣe nílé iṣẹ́ wa ni pé n tí wọ́n ìkọ́yàn ní yunifásitì tí wọ́n ìkọ́yàn ní institution ò bá lọ lo 20 years ní yunifásitì wọ́n ìkọ́yàn ètò ìṣúná ni financial intelligence náà ń pè financial education n tá à ń ṣe nílé iṣẹ́ wa nìyẹn báwo lèmi náà ṣe máa rí owó kójọ láti máa gbọ́ èyíkéyìí bùkátà mi ní ìrọ̀rùn lálẹ́ àṣepé mò ń ya owó àbí mò ń jẹ gbèsè ọ̀pọ̀lọpọ̀ náà ló ń yáwó nígbà bá yáwó tán tán bá gbó padà lọ́wọ́ wọn mọ̀ fi wọ́n sẹ̀sìn káàkiri ni wọ́n gba golo sí wọn lọ́rùn wọn mọ̀ lu ìlùlù tẹ̀lé wọn lẹ́yìn kónkólókónkóló ẹ̀ńbálẹ̀ bùnkóbùn n tó ṣe kókó sáwọn ni pé kówó tí wọ́n ti pé gbogbo àwọn ẹ̀sìn nílé iṣẹ́ wa ṣàkíyèsí ta ní ò gbọdọ̀ tẹ̀síwájú láwùjọ wa ta fi gbé ètò kan kalẹ̀ eléyìí tí ó wáyé ní ọjọ́ Friday yìí
1: ṣe lọ́sẹ̀
4: ní ọ̀sẹ̀ yìí
2: Friday ọ̀tún láì
4: July 10 ní ọ̀tún láì ó máa wáyé nínú ọgbà University of Ibadan UI Hotel ló ti máa wáyé àǹfààní oríire yìí wá wà fún àwọn tán tí ń wá ọ̀nà àbáyọ kan tó rí kì í ṣe fún gbogbo èrò wìtìwìtì ìwọ tẹ pé ìpele tó wà nípa ti ètò ìṣúná gan ti sọ ọ náà ti ń gbàdúrà fọlọ́run fọ̀nà àbáyọ tẹ́lẹ̀ ó ti ń fimú fílẹ̀ mọ́wùlẹ̀ fimú kó pàǹtí ọ̀nà àbáyọ ló dé báyìí lákòókò tí a wà yìí ìdí tí mo ṣe wà lórí ètò nìyẹn kí wá ni a ṣe ni pé a sì lẹ́tẹ̀ péréte náà ni o ìwọ tó bá jáfáfá torí nínú ètò ìṣúná báyìí yóò ṣe dá ipá wà tí wọn náà kó ipa tó wà kó lákòókò ni pé ó sẹ́ndì orúkọ ẹ sí nọ́mbà tí máa pé iye tọ́lọ́mba kádàrá pé kò tètè rí send mo kí ọkọ oríire a jẹ́ pé ó ti pinnu lọ́kàn rẹ pé wákàtí méjì ní ọjọ́ Friday ó wà pẹ̀lú mi nínú ọgbà University of Ibadan.
1: Aago mélòó ni ẹni tí wọn.
4: Aago mẹ́wàá sí aago méjìlá ni ètò yóò wáyé nínú ọgbà University of Ibadan UI Hotel.
1: Àwọn wo gan lè retí tọrẹ́rù ọmọ bẹ̀lú mi.
4: Kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí ẹlòmíì ó kéré ní ọjọ́ orí ṣùgbọ́n nípa ti ọpọlọ kò ní àfojúsùn fọjọ́ la rere kankan ẹlòmíì sì ti dàgbà lọ́jọ́ orí ṣùgbọ́n ó sì ń wo ọjọ́ ó sì ní ìrètí pé lọ́jọ́ kan ọjọ́ kan àdúrà wọn gbà ó túmọ̀ sí pé ó kàn dàgbà lọ́jọ́ orí ni nípa ti ọjọ́ orí ní ìmọ̀ tẹ́mi mọ̀ ó yọ̀ǹg ó ń wọ̀ ọ̀nà àbáyọ so irú kò sí èèyàn kankan tí ò lè jàǹfààní.
1: mo kàwé ń kàwé
4: mo kàwé ń kàwé kò kàn.
1: mo ní sẹ́ẹ̀tì lánàá sẹ́ẹ̀tì lọ
4: kódà kò sẹ́ni tí ó béèrè pé kí ló gbà ní yorùbá àbí kí ló gbà ní english àbí kí ló gbà mathematics kò ní ṣe pẹ̀lú ìwé kíkà rárá.
1: ó ti yá.
4: so gbogbo èèyàn ló wà pé tó ń kàn béèrè lọ́wọ́ ẹ̀ ni pé sóun wá ọ̀nà àbáyọ mo dúpẹ́ fọlọ́run fún bí tí mo wà ṣùgbọ́n mo sì tún wà ní tó àti ànísẹ́kùnú ayé ìwọ ni ètò yìí wà fún o n tó ṣe náà nìyí ó sẹ́ndì orúkọ ẹ sí nọ́mbà yìí.
2: ẹ má bínú mo wà ní tó àti ànísẹ́kù.
4: bẹ́ẹ̀ ni
2: lọ́nà tó lẹ́gìtì
4: tíjọba gangan fóun tẹ̀lú kódà ó ti tó 14 years táwọn èèyàn ti ń jà fà odun marun ni mo ti lonu eto o san ju gbadun ti mo ti lonu semi aye mi lo
1: e na mo ti e wa wo pe to bai tele bai se pe logun
2: emi na ngo be o to bai de mo wi pe won ni en to fun ni le aso wo ni
1: atorun e lawo
2: da ba la jo wa te ba wa e te wa facebook te ba ti ri ya ti ri pe ah ntan so yi a ri dara won
1: ori agba won
2: be se ri tele ko ngba ta mo yin
1: won manage chair ni
2: bonu won se ri sorry bonu won se
1: abo
2: ogun die I'm sorry orun won so
1: babe lo foro
2: dere ni aye ise yegi
4: ba won ko se ba pade lo ni na lebi na se ba pade in 2021
1: kabiyesi
4: so awon ti o tin won na bayo lo wa fun emi dupe fun temi leni awon kan no dupe lojo friday awon tin ba sin leti leni lagbara olohun won pada mo pe ti won na wa number ti won send oruko won sin yi
1: oya
4: is 091 0951 588 234 is 091 588 734 288 o se ti won le send e sinu meyeji
1: o tun ba si pe baba je pe site keke to le ri aworan lo lo
2: sms ni e
4: send any message
2: to ba 100 to ba wa whatsapp
4: o le send e whatsapp to ba wa una bayo wo mo wo lo ni gba una bayo wa ba olori bed like gbegbe se kankan ipa gwa ti won oko ipa ti e lo fe ko yi eto lo se ni pe o mu information wa si eti gbo re ipa ti won oko ni pe o ya lakoko ti mo n gbo yi je ke mi na mu set mi je send oruko mi sibe o ti wa pin loke pe lago mewa si ago mejila wa wa pelu mi ninu ogba university of ibadan
1: ni laaro jimo
4: laaro jimo
2: se laaro jimo ni bo gangan ninu ui hall po me
4: otunba subomi conference hall ui hotel lo ti ma waye
2: otunba
4: subomi conference hall ui hotel lo ti ma waye
2: e tun number yen pe
4: is 091 587 88 234 is 091 587 88 234
1: masawada ma sere ope to tin wo film nu le ope to tin deju mo le ona bayo re awa era ti olomo nu
2: awa era rara le o ba ti so
1: bebi
2: pe a so pe a re le ti olomo abi
1: be ya ba ti wori eto yi o ni ba se po pelu federal government ati state governor ni
2: wa fi ku pe teyan ba wa sori eto yi
1: eyan ba ti joko si odo ti wa
2: lodo re mi ati re mi
1: lodo re mi ati re mi
2: ati jowu ati jewu ati yewu ati miwu
1: awa ti wa ba wole abajade
2: bi be ko awo ni gba
1: bongo ba yore kini o fa le joje
2: baba lotun la kai mo bo ninu ui
4: lagbara olohun
1: ibi ti won lo
4: igbese igbese akoko ti o gbe ko send oruko e si number yi
1: oruko to nje
4: oruko to nje gangan ni ma fi se registration re
1: opari
4: send e si 091
1: okay
4: 587 88 234 to ba n pe o le mo work message lo send oruko re la nilo
1: ma pe wa
4: ta fi se registration re ma wule pa pe number yen
1: baba keresi ko lo wori eto won o pin resi won o pin ewa won o
4: si ṣe ọ̀tọ̀ fẹ́ fún ọ táyé ọ ṣe tẹ̀síwájú ni
2: ibo ni ẹ pé ibẹ̀rẹ̀ nínú us
4: ọtúnba subomi conference hall nínú ui hotel
1: rẹ̀mí àti rẹ̀mí gan wà bẹ́ẹ̀ láti wá wo bí nǹkan ṣe ń lọ
2: lágbára
1: ọlọ́run ojú òní tí
2: torí tá a bá ta
1: a tọ̀ bá a bá tọ̀ yọ padà dẹ̀ràn dẹ̀
2: ẹ ajẹ́ pé kò jẹ́ bó ṣe jẹ́ kò jẹ́ bó ṣe lóun máa jẹ́ àlejò wa ẹ ṣe gan tí
1: a pè ní reception
2: tí ẹ tẹ̀ dá wa lóhùn ní ọ̀tún la nínú ui káàmì ọ̀bùn láàgùn mẹ́wàá láàárọ̀
4: bẹ́ẹ̀ ni
1: ma gore o
2: e je ka so bayi o
1: ma gore
2: e ma binu sa o gawa
4: yes sir
2: e lorun wo fi wole sa
4: ati wole won ofe ni a je tori pe latori eto ni mo ti select won ta ba fe se ru information yi normally o ye ko cost e ni ordinarily yo cost e to 30 to 40,000 naira sugbon tori pe lori eto lo ti wa wa wole lofe ni lati gbo information yi
1: owo le igba be yen sa
4: owo la di gba be
1: o lo se jo
4: eh tolorun ba ran yan lowo na iwo na gboro nipa to ko ninu aye awon eniyan
2: aje pe eyin na sapa yin si society lati ran mo nigeria
4: lowo wa gbo na bayo yi ni ofe bi won no se tesoju ninu aye
1: o ti pari
4: yoku wa ku si olowo
2: oya number yin le kan si ka yonda yin
4: 091 0915877 88 234 mo ki wa ko rere o
2: for the last time for the last time
4: is 091
1: 0915877 88 88 meji
4: 2-3-4
2: ẹ ṣe gan gan orúkọ yín lẹ̀kan sí àtúrúkọ
4: iléeṣẹ́ tiwa orúkọ mi ní Òkèdíà Richard Olúwatosin mo ṣojú iléeṣẹ́ aládàáni tí a ń pè ní Synergy Global Academy
1: nílùú Ìbàdàn
2: à ń bọ̀ lọ́tún àwọn èèyàn bọ̀ lọ́wọ́ ẹ mọ̀ létí àwọn èèyàn lọ́tún
1: lágbára lọ àwọn gan bọ̀ bàbá
2: ẹ jẹ́ kí a máa fẹlẹ́ ìṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ní ní ẹ̀wà kọ́rọ̀balẹ̀ yá à ń padà bọ̀ lórí ọ̀rọ̀ ọjọ́ ẹ ṣe gan gaba ní ọjọ́ Friday lágbára lọ jọlápọ̀ lájọ ṣe fún tèní ọ̀gá wa Kenneth Igbueje
1: Incoming Senator
2: ó ní olóòtú ètò yìí bá mi tẹ pẹ́sẹ̀ báyẹn ẹ wá tíyẹ sọ lágbára ọlọ́run á pàdé lórí ètò lọ́jọ́ mẹ́jọ àti lọ́jọ́ Friday Kenneth Igbueje olóòtú ètò yìí
1: ó ní o
2: túnde ọláwúrò olóòtú àgbà dọ́lápọ̀ lájọ ṣe rẹmi àti rẹmi adìdí alọ́lé ni á pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára ọlọ́run.
1: báwa ṣe ń bọ̀ lọ́jọ́ jimá mo ń fà kópa torí ọkàn.
2: à ń lọ sọ́dọ̀ alababa dìde já lọ.
1: a ní láti délé
2: àlàbà
1: ojú òní. Lagilu FM 96.7

látìkọ̀ ní lágẹ̀lú 96.7 FM òkè gájọ́kè èyí tó kalẹ̀ sí ilé funfun bala onífẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní làmúwa fún yín okun joseph nidọ́bọ̀n ló kọ́ tèmi ṣáájú ẹgbẹ́ àwọn kókó èyí tó suyọ nínú ìròyìn náà báńkì àgbálẹ̀ yìí ló ti kìlọ̀ tako àìgba owó náírà ti ṣe ọgọ́rùn-ún náírà peter obi ló ti fi ẹ̀sùn kan wípé ńṣe ni ìjọba ń pin àwọn ìgbésẹ̀ ọ̀hún lẹ́mìín tí wọ́n sì ń dojú sun àwọn ẹgbẹ́ alátakò ààrẹ trump ti fi ọ̀rọ̀ léde wípé àdéhùn ìgbọ́ra-ẹni-yé yóò fòpin sí ogun tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè iran ẹni tí ṣe agbọ́wẹ́yìn fún ikọ̀ ọ̀tọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló ti darapọ̀ mọ fc basel lórí àdéhùn ọdún mẹ́rin gbáko ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báńkì àgbálẹ̀ yìí tá a mọ̀ sí central bank of nigeria ló ti kìlọ̀ fún àwọn èèyàn àwùjọ àwọn tó ń ṣe káràkátà tó ń ti iléeṣẹ́ ètò ìṣúná láti yàgò fún dídẹ̀yẹ sí gbígba owó ti ṣe ọgọ́rùn-ún náírà ìyún 100 naira note pẹ̀lú àlàyé wípé owó ọ̀hún ló sì dúró gẹ́gẹ́ bí owó èyí tí wọ́n buwọ́ lù láti mọ́ lò ó lábẹ́ ìṣe báńkì àgbálẹ̀ ìyún cbn ní orílẹ̀-èdè yìí ó ṣe àfọ̀mọ́rọ̀ yìí látàrí àbọ̀ ọ̀rọ̀ eléyìí tó lù síta wípé kó wá àwọn kó wá kan tó ń fi mọ́ àwọn tí wọ́n ṣe káràkátà ni wọ́n kọ̀ láti gba owó tí ṣe ọgọ́rùn-ún náírà ìyún 100 naira note pẹ̀lú àlàyé wípé wọn ò fẹ́ gba owó ọ̀hún mọ́ bákan náà ni wọ́n tẹ̀wájú yọjú ọ̀rọ̀ síta wípé báńkì àgbálẹ̀ yìí ni wọ́n gbé owó ọ̀hún jáde ní eléyìí tí ó jẹ́ owó tí wọ́n gbé jáde ní ìsàmì ayẹyẹ ọgọ́rùn-ún ọdún èyí tí wọ́n da orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ látìgbà tí wọ́n ti so àpapọ̀ ẹkùn orílẹ̀-èdè nàìjíríà papọ̀ lọ́dún 1914 wọ́n gbé owó ọ̀hún síta láti jẹ́ ìtẹ́wọ́gbà pẹ̀lú ọgọ́rùn-ún náírà tó ti wà ń tà tẹ́lẹ̀ nínú àtẹ̀jáde oníròyìn èyí tó lù síta ní ọjọ́rùú wednesday láti pàṣẹ ẹni tí ṣe adelé alákòóso àgbà fún ẹ̀ka ìkànsíraẹni ààtò àkámà sidi ali báńkì àgbálẹ̀ yìí ni wọ́n fi ọ̀rọ̀ síta wípé àwọn ọgọ́rùn-ún náírà méjèèjì òun náà ni ó sì dúró digbí gẹ́gẹ́ bí owó èyí tí wọ́n ná lórílẹ̀-èdè nàìjíríà alákòóso àgbà eléyìí tí ọ̀rọ̀ rẹ̀ ti jẹ́ tó ti jà rìnrìn ìyún alákòóso àgbà lórí ìgbìmọ̀ tá a mọ̀ sí presidential foreign intervention promotion council adeniyi adeyemi èyí tọkàn rí ọ̀balẹ̀ báyìí ni ó ti ń ṣe lálàyé tó ti ń ṣàlàyé lórí àjọ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àjọ náà matthew nígbà tó ń sọ̀rọ̀ lórí ìtàkùn ọ̀rọ̀ sọ ìkànsíra ẹni látàpasẹ̀ ọ̀rọ̀ èyí tó ń jà rìnrìn lórí ọ̀rọ̀ náà nígbà tó ń bá martins otse ẹni tí ọ̀pọ̀ àwọn èèyàn mọ̀ sí very dark man sọ̀rọ̀ lórí ìpè aláwòrán-ẹni tá a mọ̀ sí video call lọ́jọ́rùú wednesday ló yọjú ọ̀rọ̀ síta lórí ọ̀rọ̀ náà bákan náà lọ́tẹ̀ẹ́wájú yọjú ọ̀rọ̀ síta wípé òun ò mọ̀ nípa ètò ìṣúná èyí tí wọ́n ní wọ́n dèdè fún tó jẹ́ ti àjọ náà tó sì tẹ̀wájú láti fi ọ̀rọ̀ léde wípé òun ò kó àwọn ẹ̀rí mọ jẹ́mìsò kalẹ̀ bí wọ́n bá ké sí òun nígbà tó ń dáhùn ìbéèrè lórí ẹ̀sùn eléyìí tí wọ́n ní gbàjàbíàmílà tó fi kàn án alákòóso àgbà ọ̀hún tẹ̀wájú yọjú ọ̀rọ̀ síta wípé kò sí ìgbà kankan eléyìí tí òun ṣe ìpàdé pọ̀ pẹ̀lú olórí àwọn òṣìṣẹ́ ààrẹ ọ̀hún láti sọ̀rọ̀ lórí ẹ̀sùn náà àmọ́ ó gbà wípé òun bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ láti pàṣẹ ọ̀rẹ́ rẹ̀ kan èyí tó ti dolóògbé ìyún dọ́lápọ̀
tanimola be lo fi oro lede wipe gbogbo awon iwe to je iwe eri mo je mi so eleyi to le segbe fun idasile ajo na ohun na ni ohun setan lati ko won kale ni waju awon alase ti oro kan to si se afikun re wipe igbakugba ti won ba sewo si ohun ohun na ni ohun setan lati

ìwọ̀n ògbà owó lọ́wọ́ olùkópa akẹ́kọ̀ọ́ kankan kò ṣàìwárọ̀ àwọn lọ́gàlọ́gà láwọn ilé ẹ̀kọ́ àti àwọn olórí olùkọ́ tàmọ̀ sí headmaster headteachers láti rí dájú pé wọ́n tẹ̀lé àṣẹ àti ìlànà yìí tí ìjọba tó gbé kalẹ̀ wípé wọn ò gbọdọ̀ gba owó kankan lọ́wọ́ àwọn òbí àti àwọn alágbàtọ́ kí ọmọ wọn kó tó lè kópa nínú ìdánwò náà.

ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC igun ti àwọn obìnrin ta mọ̀ sí Women Wing ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti fi iṣẹ́ ìkíni kú ti ayẹyẹ oríkádún ni wọ́n ti fi sọ́wọ́ ti orí adé ọrùn lẹ̀kẹ̀ Muritala Adébáyò Àkàndé MFR ẹni tí ṣe alága ilé iṣẹ́ West Midlands Communications láti fún tí ṣe ilé iṣẹ́ ẹni tí ṣe alága ilé iṣẹ́ West Midlands Communications eléyìí tí ó bí ìkànnì Splash FM 105.5 ìkànnì ọmọlúàbí àti ìkànnì Lagelu 96.7 FM òkè gajòkè fún ti ayẹyẹ oríkádún ọdún kẹtàdín ní àádọ́rin rẹ̀ gẹ́gẹ́ bí igun ti obìnrin fún ti ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ti ṣe fi sí ọ̀hún jẹ́ wọ́n jẹ́ kò di mímọ̀ wípé ayẹyẹ oríkádún ti orí adé ọrùn lẹ̀kẹ̀ ọba Muritala Adébáyò Àkàndé MFR ló ṣe dédé kòǹgẹ́ ayẹyẹ ìdásílẹ̀ ìkànnì ọmọlúàbí tá a mọ̀ sí Splash FM eléyìí tó jẹ́ ìkànnì tó gbóúnjẹfẹ́gbẹ́ tó gbàwòbọ̀ tó ń léwájú nínú àwọn ìkànnì ìgbóhùnsáfẹ́fẹ́ ní ìlú Ìbàdàn nínú àtẹ̀jáde tó fúnra lára rẹ̀ buwọ́lù fi síta ẹni tí ṣe adarí àwọn obìnrin woman leader fún ti ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọwé abilékọ Felicia Adékẹ́mi Ọ̀pátúndé ni ó jẹ́ kó di mímọ̀ wípé ìkànnì ọ̀hún ni ohun tàbí elépe tó sì jẹ́ pé ohun tó ní ṣe pẹ̀lú ìlànà ọmọlúàbí òun náà ni wọ́n ń gbé síta fún àwọn èèyàn láti mọ́ fi ṣe àríkọ́gbọ́n tó ń ti ìjíyìn ìṣèjọba rere gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àwọn oníròyìn òun náà ni ipa tí wọ́n ń kó láwùjọ òun náà ni òkéré tó sì jẹ́ pé wọ́n jẹ́ igi àràbà tí ó gbilẹ̀ láàrin àwùjọ tó jẹ́ pé nílé lóko lẹ́yìn odi òun náà ni wọ́n ti ń rí ipa rẹ̀ yìí tó ní ṣe pẹ̀lú ìfitónilétí ìlanilọ́yẹ̀ àti ìdádùnú sí àgọ́ ara àwọn èèyàn ọ̀tẹ̀ wájú kọrinre kí ọba orí adé ọrùn lẹ̀kẹ̀ ọba Àkàndé ìkànnì Splash Lagelu FM fún àṣeyọrí aláìlẹ́gbẹ́ eléyìí tí wọ́n ṣe láwùjọ gẹ́gẹ́ bí igi àlọ́yè eléyìí tí Elédùmarè tó gbìn sí àwùjọ júníyàn ọmọnìyàn ọmọwé Ọ̀pátúndé ló ṣe ládùúrà wípé kí Ọlọ́run aláwùràbí kó pa ẹ̀mí kábíyèsí kó pamọ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ìlera nínú ìfọ̀kànbalẹ̀ tó ń ti ìlọsíwájú aláìlẹ́gbẹ́ tó sì ṣe ládùúrà wípé àsìkò eléyìí tí wọ́n fi ń mí lókè pẹ̀ òun náà ni ìpínlẹ̀ Ọ̀yọ́ orílẹ̀-èdè Nàìjíríà àti àpapọ̀ àwùjọ ọmọnìyàn ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bí àsìkò rere tí Ọlọ́run ọba yóò sì tún lọ́ra ẹ̀mí wọn. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ti rọ̀lẹ́ tì ní ló ń de sí etí gbọ̀nyín ní ìkànnì Lagelu 96.7 FM òkè gajòkè èyí tó kalẹ̀ sí ilé funfun Báláóní fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn ìròyìn ilẹ̀ òkèrè ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ìyàn Donald Trump ti fi ọ̀rọ̀ léde wípé àdéhùn ti da ìjọ ẹni bo akọ pẹ̀lú orílẹ̀-èdè Iran òun náà ni wọ́n ti dé ìkóríta rẹ̀ báyìí pẹ̀lú

0: support program yi lai ye wo wo ri eh lai o ni gangan lo pe odun merin o de dun mi pe Egypt o boriza o ni lo pe odun merin nbe ni lati odun merin seyin eh mo ko 2022 la bere ta lo takin be e lo ti to odun merin ni o da mi lo odun fin pe kolo won san kolo mo je aje gbese be eyan ba gbese na si se kini te ba je kolo jiyan o rowo san pada wo se je di ye wo se je Liverpool you never walk alone sir baba wo se je niyan baba tun di aje tun mo bi baba aje ti lati island eyan na yo na yo Portugal ala Madrid won ni gogo Portugal ti daru lori pe Ronaldo won ti pada di Portugal lo le o ati asebaun eh o da ko si laburo baba aje ti niyan ni gogo island eyan na yo 08912370875 ah ja doke lo na polowo oja o ka ma je gbese mo gbese in lori gbese e ja doke lo polowo oja bi n ba padade ebu benle te je falafolu e ku kale.
1: Now is the best time to fly and stand the chance to enjoy our exclusive trip to Kenya and Qatar with Prince Gokey Bajoa in conjunction with Optunic Fly.
2: Alright, it's your boy here, Prince Gokey Bajoa. Arirarira, gbogbo wa la orira wa. I introduce to you Optunic Fly. Optunic Fly, get along vacation October 8, 2026. To Kenya and Qatar. Have to fly low package. Let's go on vacation.
1: From 8th to 14th October 2026, Optunic Fly has got unbeatable deals just for you. We get to help you discover Kenya, the land of adventure and wildlife, and explore Qatar, where modern luxury meets rich culture. Optunic Fly office is situated at Yellow Building, Efusheton Road, Challenge Roundabout, Ibadan, or visit our website at www.optunicfly.com on all socials at Optunic Fly or telephone 0907-457-0886. 0915-577-5196. After they fly, achieving goals is her aim.
3: Ọlọ́run baba lọ́la, èmi má má rí iṣẹ́ owó rẹ̀.
4: Ọlọ́run kan bẹ nínú ìjọ apostle ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógúngbógun mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún rọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apostle ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
5: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
6: Ẹyin tèmi báwo ni o ṣe wá. Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Bàbá Túnde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
9: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000 0807-112-4000.
9: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: aṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣe àtòṣì Gitales ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Gitales International ni Gitales International rírò ní lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Gitales International lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ó ga jara nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines Gitales International àṣírí okòwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára wọn tán tayọ láàrin ẹgbẹ́ Gitales International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Gitales ni wọ́n kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kà sí Gitales International lónìí Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com Gitales International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
1: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: ọbẹ̀ real people concept ti gbé rpc protein wọ̀lú o àwọn màálù àtẹwúrẹ́ tá a mọ̀ ń mọ̀ sìn fún ìlera aráàlú ní rpc cattle hub agbo ẹran tiwa tá a pa tá a ṣàyàn tá a ṣe lọ́jọ̀ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara ẹ̀wà gbọ́ o nínú ẹran tá a ń jẹ ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn ìdí rèé o ti real people concept ṣe pé rpc protein kalẹ̀ wọlé béèrè iye ìwọ̀n kílò ẹran ògúfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ̀ relé o lè ọ̀dà ká gbé bọ́ nlé home delivery bó sì ṣe àyè màálù tàbí àyè ewúrẹ́ lẹ bá fẹ́ ẹ kàn sí rpc protein real people concept wà ní 126 Adekunle Fajuyi Road lẹ́gbẹ̀ẹ́ lẹ́kọ̀ọ́ nnpc mọ̀kọ́lá ìbàdàn ẹ̀pẹ̀ 0912739442 rpc protein ọmọ bíbí real people concept ni.
1: Lagilu FM 96.7.
2: Ẹ̀ka bọ̀ padà láti ẹ̀ka polówó ọjà. Ìkànnì ti Lágelu rè é. Lágelu 96.7 FM òkè gajòkè lóun bọ́lá fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Bẹ́ẹ̀ni máa ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ máa lọ sójú òpó ìkànnì ti Lágelu FM. Ẹ bá ṣe ń wo ní kẹ́ ẹ máa bá wa ṣí àrẹ̀ káàkiri àgbà ńlá ayé. Ẹ máa ṣí àrẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo life and direct yẹn. Mo ṣe jẹ́ nìyẹn lápapọ̀. Nọ́mbà tẹ́ pè sí rè 0912370 8675 0814249106. Àwọn nọ́mbà tó wọ ìkànnì ti Lágelu FM nìyẹn. Ẹ máa ṣí àrẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo life and direct yẹn. Hello.
3: Ẹ̀ka san. Orúkọ mi ni Tohibu Agbájé láti Abàgbéjì.
2: Tohibu Agbájé láti Abàgbéjì.
3: Bẹ́ẹ̀ ni sà.
2: Ó yẹ mú béèrè sà.
3: Mo bú yẹ nọ́mbà nọ́mbà 3.
2: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta nọ́mbà 3. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. Ṣé ẹ gbọ́ mi sà?
3: Mo gbọ́ yín sà.
2: Ó ní kí n bèrè lọ́wọ́ yín pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ló gba ìdíje UEFA Champions League ní ọdún 2006-2007?
3: Ẹjọ́
2: ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́
3: ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́
2: ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́
3: ẹjọ́
2: ẹjọ́ ẹjọ́ ẹjọ́
3: ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́
2: máa bì.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Ọ̀dà ẹ ṣe ẹja fẹ́rẹ̀ mi láǹfààní láti pè wọlé tẹ́ ẹ sì máa ń yẹ bá.
4: Hello
2: ẹ sà ẹ kúrò lẹ.
4: Ẹ kúrò lẹ sà.
2: Kí ló orúkọ yín bo lẹ ti ń pè wá?
4: Akintaye
2: Babatunde láti airport. Ó yẹ mú béèrè. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ ló lẹ pè. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nọ́mbà 6. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà nọ́mbà 6 àbí.
4: Nọ́mbà 2.
2: Nọ́mbà 2 sì lọ.
4: Okay, nọ́mbà 10.
2: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá ilé tẹ láǹfààní láti mú. Ìdíje CAF Confederation Cup lọ́dún 2024-2025 ikọ̀ wo ló gbà?
4: CAF Confederation Cup. Pyramid
2: láti orílẹ̀ èdè Egypt àbí? Pyramid láti Egypt. Wọ́n ti lágo. CAF Confederation Cup lọ́dún 2024-2025 RS Bakken ló gbà kì í ṣe Pyramid. CAF Confederation Cup CAF Champions League lẹ́yìn sọ yẹn. Bákan ẹ̀ tó pè lẹ́ẹ̀kan yẹn AC Milan ló gba kì í ṣe Inter Milan o. AC Milan ló gba Champions League ní 2006-2007. Ẹ ṣe o. Bó ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ yẹn 0814249106. Ẹ̀yin tẹ́ ń béèrè káàṣì ẹ̀yẹn ẹ jẹ́ ṣàlàyé ẹ fún yín. Sẹ́rí fóònù tẹ́ ń lò tẹ́ fi ń gbà láti ní ẹ fi dá ìkóòdù tí mo fẹ́ pè jáde *347*1004*2#* *347*1004*2#. Tẹ bá ti wá tẹ kóòdù yẹn lórí fóònù yín yóò gbé yín lọ àwọn ìlànà àtẹ̀lé. Ní wàá béèrè pé mélòó lẹ fẹ́ ta bo ba je pe meji ni bo ba je meta bo ba je meje le wa moye to ba ka mo yin lowo te be fi ta ka se te be fi je lose ni te ba ti te yo gbe yo wa so fun yin pe ti wa lara won ta yi ko to fun losan ti ni ti ni pe kan kan ti mo gbo radio yin o rorun baje bi eko ni hello hello e ku role bo ba si je loda won pos na ni e le mo lo adugbo pe da ko fe ta ka se ni o e ba wa wo e si ka se hello
5: Francisco
2: my shoe shine kilo lo ko yin sir
5: Taiwo lo toyo
2: Mr Taiwo latoyo e ka bo
5: lori eto yin ti won si bi o o ni ko ko ran se sile o
2: ami e se gan sir
5: awon ko so do fun won ni
2: oda eyin o se mu bere ti oda adua ogba eh e ja fa le mi lanfani lati pe wole hello
6: hello
2: e ka san o kilo ko yin o
6: Samson latolodo.
2: Samson latolodo.
6: Beni.
2: Olodo bo.
6: Olodo
2: park. Olodo park.
6: Bank.
2: Okay, olodo banking bi.
6: Bank olodo.
2: Chelsea fans le je o.
6: Kile so.
2: Chelsea fans ni yan bi.
6: No, Barcelona ni.
2: Barca, eyin ti Barcelona ni yen. Argentina le support abi ninu DJ fe ya agbaye.
6: Ah, Spanish ni, Spanish.
2: Spain ni support Messi.
6: Beni.
2: Support
6: Messi. O support e na.
2: E ba ti gba na mejeje abi o da ko se laburu Olorun fa lubaye ka si. O ye mu bere.
6: Number 2.
2: Number 6 abi. Number 6 ti lo.
6: Number 2.
2: Number 2 na ti lo.
6: Ah. Number 4 nko.
2: Ibere number 4 Ibere elekere le te lanfani lati mu se gba mi sir.
6: Ben.
2: Odi ke be lo wa yi pe lodun 1957. Oni won dai DJ le Adulawo ole ati mo bere bere te ba mo follow program yi dada. Orile de olokoko gba le jo DJ le Adulawo.
6: Olokoko gba le jo. Senegal.
2: Orile de Senegal ko. Orile de Egypt lo gba lodun yen sugbo orile de olokoko gba le jo e.
6: Okay, en to ko gba le jo.
2: 1957 na bere DJ le Adulawo. Orile de olokoko gba loko host e, loko tewo gba to host e to gba le jo e. Akoko yin tin lo alago ti gbe ago soke alago ti gbe ago soke oya hola o
6: DR Congo
2: financer
6: ileso
2: financer DR Congo won ti lago DR Congo ko sa Sudan ni DR Congo call, oda.

0: *347*1004*2#. *347*1004*2# on left land fine lati fi ta cash ni role yi eh awon ti alojo opo ikanni ba ni dore facebook kan ni ti lagelu 96.7 fm mo ti ra awon ti alapa be yen eh Abdul Gafar Opoyemi lati lu seyin Akimade Abiodun Samson eh Abdul Bakan na Oyedin Ajibola lati Twitter challenge arohun lati seyin arohun lati lu seyin seyin ororo omo be di moko o da ko si la gbogbo awon ara seyin nko o hello
1: Ẹlẹ́ gáàsì ẹ̀pẹ́tò.
0: Ọlọ́run ló ń ṣètò, kí lorúkọ yín o?
1: Mr. Sọ́lù ló sọ̀rọ̀ láti sẹ́yìn.
0: Mr. Sọ́lù láti sẹ́yìn.
1: Tọ́ìrù.
0: Mr. Tọ́ìrù láti ìlú sẹ́yìn.
1: Bẹ́ẹ̀ni.
0: Láti ìlú sẹ́yìn. Ó yẹ mú bèrè.
1: Ìbéèrè kẹsàn-án, number 9.
0: Ìbéèrè kẹsàn-án, number 9. Ìbéèrè lẹ́kẹsàn-án. Ìbéèrè lẹ́kẹsàn-án, number 9. Kíkìnbè lọ́wọ́ yín wípé ìdíje Spanish La Liga. Ṣé ẹ gbọ́ mi sà?
1: Mo ń gbọ́.
0: Lọ́dún 2014/2015 ìkọ̀wé ló gbà.
1: Barcelona ló gbà.
0: Barcelona ikọ̀ Barcelona náà ni. Ó yẹ abúbẹ̀rẹ̀ yìí tó gbẹ̀yìn.
1: Ìbéèrè ẹlẹ́kẹjọ
0: ti lọ sà.
1: Ẹlẹ́kẹjẹ
0: number 7. Number 7. Ìdíje NPFL Nigeria Professional Football League lọ́dún 2020/2021 ẹ dárúkọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó tẹ́wọ́ gba league lọ́dún yẹn.
1: Èyí ń bà kọ́.
0: Àkókò ti ń lọ. League orílẹ̀-èdè wa Nigeria lọ́dún 2020/2021 ikọ̀wé ló gbà. Wọ́n ti lágo. Akwa United ló gbà. Akwa United àwọn náà láǹfààní láti gbà lọ́dún 2020/2021. Timothy Ọláyẹmí Owólabí lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ìkànnì ti Lágelú FM. Ṣé ẹ ti ń ta káàṣì ẹ̀? Àkókò ti ń súnmọ́ lébọ̀ o. Ó ti ń súnmọ́ lébọ̀ báyìí. Ta láǹfààní láti fáwọn olówó lówó o. Àkókò yẹn ti ń súnmọ́ lébọ̀ báyìí. *347*1004*2# *347*1004*2#.

0: fẹ́ yà wò ni kẹ́ fẹ́ ká sí ẹ yìí ẹ mọ́ ta lọ. Àwọn tó takàṣẹ́ ń jò ní wọ́n ti wà bọ́bọ́ yẹn ti wà lamẹ́ríkà. Ó ń gbádùn. *347*1004*2#. Owó tèní fún ẹni tó bá jẹ káṣẹ lórí ètò yìí, ó ti sẹ́ẹ̀tì. Káṣẹ ti gbówó wọlé o, wọ́n ti gbówó wọlé o. Ká ló kàn tí ó gbowó lọ́sẹ̀ ni lórí ti káṣẹ? Ká ló kàn tí ó káṣẹ rọ̀lẹ́ yìí? Káṣẹ nírọ̀lẹ́ yìí, ó ti sẹ́ẹ̀tì nírọ̀lẹ́ yìí o. *347*1004*2#. *347*1004*2# lẹ́fi ta káṣẹ. Ẹjẹ́ sáré fáwọn tí aláwọ̀n fi gagbága ilé tí ó láǹfààní láti wáyé yẹn ní ìdíje ìfẹ̀yẹ àgbáyé ilé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ilé tó ń lọ káàkiri àgbà ńlá ayé. Àwọn tí a sì ń gbé gẹ̀ẹ́sì tán gbọ́ pẹ́ lọ́pọ̀ òrùpọ̀ ìyẹn ní gbòòrò. Àní ẹ máa ń fọ́lò mi eré lẹ pé ó dáa kò sí láboró. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ ná láti inú ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé eléyìí tó máa wáyé lọ́la orílẹ̀-èdè France àti orílẹ̀-èdè Morocco. Orílẹ̀-èdè France yẹn home to win. Bákan náà orílẹ̀-èdè Spain àti orílẹ̀-èdè Belgium. Orílẹ̀-èdè Spain yẹn náà home to win. France àti Morocco orílẹ̀-èdè France yẹn home to win. Orílẹ̀-èdè Spain àti Belgium orílẹ̀-èdè Belgium yẹn náà home to win. Ẹja ṣe méjì báyẹn fáwọn ọmọ ìgboro tó máa ń gbọpẹ́ a ṣe méjì báyẹn lélébété a máa fi yẹn wọ ọkan náà tó bá tún di lọ́la a mọ tẹ̀ wájú bó ṣe jẹ́ nìyẹn. Bọ́bí dáadáa Mr. Ṣeun Owólabí láti orílẹ̀-èdè America àwọn ti Manchester United nìyẹn. Up my you for life. Gbogbo United States orílẹ̀-èdè America. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn. One Nama Construction Company. Gbogbo Portugal ó dúró tán. Ẹ̀yọ́ Portugal Alamadri. One Nama Construction Company. Kò ní dàwó lágbára Ọlọ́run ọba. Bó ṣe jẹ́ nìyẹn jẹ́ ìgbàgbé kan sí kí tó bọ́ sórí káṣẹ́. Hello, my face show. Hello. Ẹ káàsán sà. Pápápá.
1: Hello. Ẹ̀ka ṣe orúkọ mi ni Tósìn Látàpátá.
0: Tósìn Látàpátá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó yẹ bú bèrè sà.
1: Nọmba 7.
0: Ìbéèrè 7 ti lọ, nọmba 7 ti lọ.
1: Nọmba
0: 16 àbí.
1: Yes.
0: Ìdíje FA Cup nílẹ̀ Gẹ̀ẹ́sì lọ́dún 2018-2019 ikọ̀ wo ló gbà?
1: Man City
0: àbí. Man City náà ló láǹfààní láti gbà. Ó yẹ mú bèrè yìí tó gbẹ̀yìn.
1: Number 17.
0: Kí ló lórúkọ olùkọ́ni orílẹ̀-èdè Egypt tó kó wọn sòdí lánàá? Ìfigagbága tó gbá lánàá.
1: Kò sí láburú.
0: Azan olórúkọ olùkọ́ni orílẹ̀-èdè Egypt eléyìí tó kó wọn sòdí lánàá nígbà tí wọ́n fìdí rẹmi sí ọwọ́ orílẹ̀-èdè Argentina àwọn Lionel Messi lánàá. Ẹ ṣe o. Ọjọ́ ti lọ, ẹjẹ́ sáré mú ẹ tó jẹ́ káṣẹ wa lọ́sìn ni torí pé ọjọ́ ti lọ. *347*1004*2# ó lẹ́fi láǹfààní láti fi ta káṣẹ lọ́sàn tèmi. Talẹ́ntó ni nọ́mbà yìí. Ẹjẹ́ sáré fún olówó lówó kan sáré gba owó wọn. *347*1004*2# owó lọ́kàn lọ́rọ̀ mi rọ̀bí ọlọ́run. Owó lọ́kàn lọ́rọ̀ mi rọ̀bí ọlọ́run. Wọ́n fẹ́ dààmú ọba yá rọ́bì. Mo ti ṣe wàhálà tó ní lè dùn nìyẹn. Sì ju àánú omi tó rí tànà bì. Owó lọ́kàn lọ́rọ̀ mi rọ̀bí ọlọ́run. Olówó láyé mọ́ olúwa tèmi dọwọ́ rẹ̀. gbogbo lala eda nitori owo ni je ka ye mi dun so mi kile je niyan tete fona ran mi ma je kin lo lo hello
2: hello
0: hello sir e mo ka san
2: e ka san dani
0: e da ku kilo ko yin bo lati ba yin soro yi
2: adebajo lukman lati di ayun re
0: adebajo lukman lati di ayun re
2: deni
0: se ta ka se leni
2: deni o dani
0: se ti je ka se ri sir
2: first time ni ma tale leni
0: a se se ta wa ipe ni
2: first time na ko tele ma ko play leni
0: ke ma ko ko play re
2: deni
0: o da e ri ti mo so ma mo bere eto e ti je 25,000 naira lori eto yi 25,000 naira e ti fi side o ti bere na niyan o ti bere niyan o ti bere ni ati bi pelebe lati mo le je o ti bere niyan o ti bere awon cash o pe yin lati gba account number yin sir
2: e se ba na
0: e me pa phone o won bere awon kankan dani mo lowo yin na se ti gba bayi sir eh eh bo se je niyan sir e se o e se o e se o bo se je niyan mo ti ja yin sin gba mo wori eto mo ni mo gora re bi n ba ti wa lori eto ani e mo follow mi se bo se je niyan bo ba n gora re o n go o n go mo fun e ni orijo oro boya ro ni o da hey eyin temi te n bere code game ti mo fun yin yen e lo sori Instagram alafida alafida lori Instagram alafida 233 ma fi code yen be te fi ma sorun ajija alafida 233 lori Instagram e lo follow e lori code game yen ele ta pe fa awon mo gboro tan gbope bo se je niyan e je mo lo lori eto tori gbe ojo ti lo ojo ti lo lakoko ikale pada wa to ba ti di lola kolo mo pe oku ni soro lagbara olorun oba temi ati yan tu pade lola adupe lawon awon to fun wa ni ebun lori eto yi Mr. Anthony Bodurin oko fun mi number to lo nda lola je soke ko je sapo baba niyan lati agbon United Kingdom loke loke lola kun faya kun bakana baba tunde aje tumo bi baba jet lati island eyan na yo portugal ala madrid ni gbogbo portugal yen awon ti aniyan honorable adenugo lukayode alase ati oludagile se adenugbanson limited iyan ni lo abi okuta gunners gunners for life akpo pale mo league league oni pe bere o su tan wo lokan na ni ara awon mo gboro ti gbe bi ko ti de ni nsian o da afuru na bai laju ta e pade bai osu ko tun ti pe gbako gbogbo kini na ko junu osu ina lo e je mo lo lola la pade la si olodun ko lo mo poku ni soro number te pe mi sire leyin eto 090 50 275364 090 50 275364 loruko lo ti eto ga wa today olawuwo Abdul Qadir Adegba loruko temi ti n ba ni alafida e so pe goodbye ni je be lede indi orilede india ipade mi ati o di wo iyen lola e ku kale

0: ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́.
1: Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostle ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ̀wá gbọ́ wa yọ̀.
2: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jọ.

owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ́ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá

0: èyí pọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀.
2: Bọ̀sùn o lè kó lọ́sẹ̀ yìí ni mẹ́bọ̀ lágbàgbé kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ lẹ́kọ̀ọ́ pẹ̀láṣọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì kì í ní ìbàdàn tó lè sanwó gidi lágbàgbé kà àwọn tó lówó èkó èkó ní gbé òpàrọ̀ o gbogbo owó lọ́ọ́ fi wọkọ̀ tán tí ń bá wárí iléeṣẹ́ búrẹ́dì ìbàdàn tí ń sanwó gidi ẹ wo ó tẹ́mi lọ́rùn ju kí n máa lè kó lọ.
3: Àjẹpọ̀ ìgbàriwo iléeṣẹ́ Better Life Bakery ni o tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde káwá lágbàá bẹ́kà ní ọlọ́ọ̀tọ́ tètè kàn sí wọn ní Màlété ní iléeṣẹ́ Better Life Bakery kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o kódà tó bá lọ́rẹ̀ tó náà jágbà bẹ́kà tó mọṣẹ́ pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ bẹ́kà wọn fẹ́ gbà owó gidi wọn sì mọ gbà bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀ kódà wọ́n tún fún wọn lọ́wọ́ kú fọmọnìyàn ṣe o ṣe déédé lẹ́nu iṣẹ́ o sáṣẹ́ tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfara léwu o. Bákan náà wọ́n tún nílò àwọn abilékọ àtomidan tí èèyàn bọ́ sẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì gbogbo bí wọ́n sì mọ tajà sí náà wọ́n fi hàn wọ́n báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902-542-7551.
4: Àgbájọwọ́ ètò kan ètò kan tó fún àwọn ìyálọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò gbogbo tó lè mú kọjọ́ ó dùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Lágelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo 2 ó kọjá ìṣẹ́jú 15. Ètò àgbájọwọ́ ìyámọ̀pọ̀ Center for Peace, Women and Youth Development àti Coalition of Oyo State Market Women Association ló ṣagbátẹ.

0: ètò ìdórí àwọn òṣìṣẹ́ ajá kan ò kí ń já mọ lẹ́yìn ẹkùn kíkú tó yáwọ́ kó má já wa kó lẹ́yìn bàbá kíkú tó pa tó yáwọ́ kó sì má pa bàbá náà kó níwájú wa ọ̀rọ̀ jáde àṣẹ sì tẹ̀lé bàbá ẹ kú ọdún o and to the entire family fún gbogbo ìdílé àkàndé látòkèdélẹ̀ àkó oríire ti bàbá and to the entire workforce of Westmoreland Communication àwa náà bára wa yọ adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun ẹjẹ́ àṣẹ báyìí kó lè bá àyá ẹjẹ́ máa lọ sórí ìṣẹ̀lẹ̀ ti ìrọ̀lẹ́ yìí kí n wá fọmọ nàìjíríà láàyè kájọ takurọ̀sọ tó pọ̀ lórí ẹ̀ béèyàn bá gbin èbùkà ọmọ rẹ̀ ó padà jẹ nínú ẹ̀ jẹjẹ́ mọ̀ pé àwọn ìwà kan kù díẹ̀ káàtó tó tako àṣà àti ìṣe ilẹ̀ yorùbá kódà ìlànà tọlọ́run gan korò ojú sí ṣùgbọ́n ń bẹ láwùjọ wa lónìí kódà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti sọ ìbàjẹ́ dẹwà àṣà tí wọ́n ń dáńgboro ayé nípáyé ń ṣerú ẹ̀ ọmọ táyé bá sì bí láyé ń pọ̀n ẹ dákun só sì yẹ káyé ọmọ ti yín ní pọ̀nkúpọ̀n ṣá àbí ohun tí mò ń sọ òye ọ̀rọ̀ mi máa bá mo kó mo rò ó wá tí mo bá gúnlẹ̀ ìṣẹ̀lẹ̀ alágbára yẹ wò pé ìtún lágbára ńlẹ̀ ìbàdàn eléyìí tún ga lórílẹ̀‐èdè nàìjíríà kódà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé kódà ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ nà sáfẹ́fẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ọlọ́pọ̀lọ́ pípé ọmọ nàìjíríà ọmọ yorùbá ni mo fẹ́ kẹ́ jẹ́ kájọ fojú lámẹ̀ẹ́tọ̀ wò tí ò bá tí ìkàn wọn má sọ pé rú ẹ̀ ò lè ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ nínú ayé kí lọ́nà àbáyọ ni kódà ń ṣẹlẹ̀ sáwọn kan lọ́wọ́lọ́wọ́ ó gbọ́ tutù ọ̀rọ̀ lénìí àbí ohun tí mò ń sọ òye lúpọ̀n ọmọ tìjà ń lorúkọ tèmi jẹ́ mo sì nílé agbára pẹ̀lú mi ó bá mi kí àwọn ará ilé kó kí àwọn èèyàn wá.
1: tó rẹ kú dédé àsìkò yìí gbogbo èèyàn ará ilé àsìkò ọ̀rìnrìn akú òjò yóò tù wá lára
0: ọlágbára pàṣẹ ni mo omidé
1: omidé o omi ìtura ni yóò jẹ lágbára lọ́wọ́ olúwa tóbi lọ́ba ọmọ bàbá fádà rẹ tẹmọ sọmọ inú rédíò náà ló ń kí yín pé a kú dédé àsìkò yìí.
0: kò dédé àsìkò yìí o ṣeun ismail ọlawale ọlámi ọlámaìtì àbí wọn ń bẹ lójú òpó pẹ̀lú wa àwọn èèyàn ti ń wọ ilé kọ̀ọ̀kan ìjèjì ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ yìí lágélú fm 96.7 life and direct lẹ́yìn láǹfààní àti máa wò wá ismail ọlawale ọlámaìtì òní bàjẹ́ brọ́dà mi ẹ bá ń ṣe à programu ikó kan lẹ́kọ̀ọ́ kan oko torí ọ̀rọ̀ kan tó ta kókó la fẹ́ gbé sí gbòòrò ayé ta sì gbọ́dọ̀ jọ wójú ìtú sí brọ́dà mi rèé ayọ̀mídé onímọ́tò láti ìlú làǹlátẹ̀ ó mà tójọ́ méjì ọjọ́ mẹ́ta nǹkan kan ò ní ṣẹ̀mí yín lágbára ìlédùmarè àlọ́ àtàbò ó sì máa dára a máa gbúrò ara wa sí dáadáa òkè yín káàbọ̀ sórí ètò sísà mi dáadáa ọ̀làlẹ́yẹ florence ọ̀pẹ́yẹmí ẹ̀kú ìrọ̀lẹ́ olólùfẹ́ lúpọ̀n ọmọ tìjà ní mọ̀ pé ogun ètò làjọ́ máa ń pàdé lọ́jọ́ kẹjọkẹjọ bíi eléyìí gbogbo ẹ̀yìn tẹ́ ń fìfẹ́ hàn sí kàní tòun ti lúpọ̀n ọmọ tìjà ní tòun tètò rẹ̀ ìbànújẹ́ òní wọlé ayé ẹnìkọ̀ọ̀kan yín kò dúpẹ́ lọ́wọ́ kálukú ẹ bá mi pé gbogbo àwọn tó jọ lọ́pọ̀lọ́ pípé gbogbo àwọn ọ̀rẹ́ ń ṣe ọlọ́run àtàwọn ọ̀jọ̀gbọ́n ọ̀tọ̀kùlúùlú ẹ jẹ́ àjọ owójú òtún sọ̀rọ̀ tó ń bẹ̀ ńlẹ̀ yìí nígbà tí mo bá nà á kalẹ̀ ẹ máa wò pé a kí ló le tó báyìí àlejò tó bájú ni lọ ariwo ńlá ni wọ́n fi pàdé ẹ̀ òun lọ̀rọ̀ tí mo fẹ́ sọ ńrọ̀ lẹ́yìn ló dalé lórí àbí ohun tí mò ń sọ òye mo ṣe ládùúà síwájú àti kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ètò yìí àtẹ̀mí àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ aláwọ̀ lẹ́sùn yìí à ni feru wa somo elomi o sami ko gbe to amimi wo ko si jota jita re yen ni aferi la feri beleru ba ti ku ndi eru eru ma ndaru ni oh oluwa ti wa do we aruwa nla ti lu isein brother mi dada pele pupo o oje jiran matthew awon ti wa ti nwole e dapo e ba mi share program o de need the likes ati comment yin repete abi mi ti mo so oye olori kaabo
2: koko ba ya ju sile iwo
0: backbone to foju han adunbarin matoshi alabarin rere olori tijani fatima imafoje peter brother mi e ku asale e se mo dupe ojare kini yen tin dogbon gbera die were de were e ba mi share mo de nilo likes ati comment yin repete ni baje lagbare ledumare aye o wa fun wa daada loni eyin na o si ba mi dasi
2: araye ma pe ni kalole mo kadara
0: to ba ri be ngba na samuel amo e ka bo sori eto eja gbe body to ba ri be ja koja lo sinu isele lagbara to wa sale e ku ikale

0: abeje elegusi atai ajarato labisi alaja jemilat leni ola atuli mumin ajigbaye ibi gigalaye gbogbo amusami adura te se yen ibi to galaye wa lagbaro iledumare Jeje mo pe ni ija ode ba ni pera re lokunrin. Sugbon on to buru ja aye ni pe opopolopo isele to nsele somo eyan nu aye. Ipa ti afowo fa konu e lagbara po. Sister mi imule mi. Alaja mu ibata adedo yen kaabo. Mi ni fi ku mo yin lagbara iledumare. Eyin na oni somo nunu aye. Omo Nigeria. Bagye si se were were o si de u mo wa lowo alaborun si de u mo wa le o la gbe gbogbo eleyi gba sugbon mo pe kin to gbo awon agba lo sanju ohun ti ku tan ko won to gbon lo abi ohun ti mo nso oye ojo ni jere iya mi a ko ta wa yi le sayi pada lati mu ori ile daju bo se wa yi lo won dare oluwa to bi lo ba de pe kaabo abi on ti mo nso oye yi sele alagbara kan lo sele ti mo fe na safefe e ka le ni ilu eko arumi salege o si ki wa nile ibadan aku boju ojo siri Lo ategun ti fe si isele yi die. Sugbon yen pon yanrin to dale ni oti itan. Lo je ka won toro o pe toro kan na fi ke gbajare. Ye odo iko ohun ojuri. Idapon ila wa loye. Ati dorita meta ti de amu alejo. Toro bari bayi ba o ni won se gbe igba. Emi na wa wo wi pe ya gbe todo awon lopolo pipe omo Nigeria lo sele kan lo sele bi odun bi melo kan seyin ma gba kan wa to je pe nigba rewerewe ti won na ninu omo ti baba ati ya bi awon nikan lobirin ije ka yo to won lowo daada abi ohun ti mo nso oye Owo nikan lobirin won ke o si baje Mama ti mo nso yi Ere ajo o pe rara nigba to ti ndomo ni okunrin Ti mama yi fi gboyun Lo oto eni to fun loyun dagbaju lo die ni won ba Ena si gba po ohun lohun fun loyun. Ma re wo wi pe Kawon ma fi oyun sise kawon ma fi ko laaro ojo ati ko ti elewu nu. Lo oto ko ti iko se pari. O si je ti we ko ti kawe debi kan. Oyun lo gbegun wo. Ki ma laagun jina. Mama re mu sodo. Won bere si toju re. Ese odomodebirin fi tele layo Arabirin yi bi mo looto Leyin igba to si bi mo tan Awon family oko re fe kan yoju Won ba fe kan fe ni suloka Eyi lo mu koja lo si odo oko re ni ba nlo gbe reyin won ti jo n gbe atoko ni loko laya omo fese lele looto omo ti won bi yi je okunrin sugbon leyin odun keji seda tun da won lohun won tun bi mo mi iyen jobirin kò tún pẹ́ kò jìnà ju bó ṣe yẹ lọ wọ́n tún bímọ mi àbí ohun tí mò ń sọ òye ọmọ di mẹ́ta níwọ̀n ọgbà tó jẹ́ pé rèwerèwe nìyá wọn fi gboyún tí ṣoyún àkọ́bí tẹ́lẹ̀ gbogbo eléyìí tá à ń sọ yìí nígbà tí ìyàwó fi wọ ọmọ 26 years olúwa ti ràn ẹ́ lọ́wọ́ ó ti gbé ọmọ bíi mẹ́ta kalẹ̀ rèwerèwe ló ti gboyún láti nǹkan bí ọmọ ọdún 18 láàrin 26-27 wọn ti di mẹ́ta ìrìn àjò yẹn yá kákákálukú ló ń ṣe léèmọ̀ àṣó ní ohun tá dáni wáyé fẹ́ fàyọ jẹ́ jẹ́ mọ̀ pé lẹ́yìn ọmọ kẹta yìí lẹni tó jẹ́ ọkọ arábìnrin yìí ló ṣe alábàápàdé ìjàmbá ọkọ̀ láàrin èkó síbàdàn ní òpópónà márẹsẹ̀ arákùnrin sì jáde láyé láàárọ̀ ọjọ́ bí màmá ṣe wọ̀ ọ́ rèé o ẹ bá ń fòye mu mọ́lẹ̀ mi tí mo dé dúró yẹn ẹ jẹ́ ń wọ ẹ̀ka ìpolówó ọjà nígbà tí mo bá padà dé wọ́n ń nà ń bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé ẹ̀ yékéyéké tí ó yé yín dáadáa ẹ̀kú ìkàlẹ̀ àgbọ́dúnú ni láṣẹ lọ́wọ́ ìlédùmarè ẹ̀kú ìkàlẹ̀ mò ń bọ̀ mi ò tí ì dé.
1: Lajilu FM 96.7
2: Ìdánland gidigba RPC protein Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ now at your doorsteps beef and goat's meat from live cattle and goats specially bred and raised on RPC Cattle Hub a pest setting audacious move by real people concept meat from cattle and goats reared with utmost care and professionalism by animal scientists RPC protein healthy beef healthy goat meat in a very clean environment walk in to buy or order for home delivery live cows and live goats are also available antibiotics free hygienically batched well packaged and refrigerated call 091-27-39-4422 or visit real people concept at 126 adekunle fajuyi road beside nnpc mokola ibadan rpc protein a baby of real people concept
3: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà. Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ ná mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000
3: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Yekomo.
8: You fit, you fit, you fit, you fit, you fit fly.
7: láì wò ní wọ̀hún mọ́ ọ̀gá àgbà nídìí ìbániṣètò ìrìn àjò sẹ́yìn kéyìí orílẹ̀-èdè ni you fit fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀ àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè tanzania south africa singapore qatar uganda egypt dubai tó fi mọ́ morocco pẹ̀lú turkey àti italy whenever and wherever you desire to fly with you fit fly e-visa your traveling is a done deal you will also enjoy premium accommodation airport transfer and all other services that will make your trip seamless visit us today at our head office block 8 plot 15 7 up road Oluwale Main Estate Ring Road Ibadan or call 090-1111-1190 website www.youfitfly.com with you fit fly you can fly wherever you desire
8: 2 years ago the biggest radio raffle hit we always were

0: ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógúngbógún mi ló ń jẹ́.
1: Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostle ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. JD Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ̀wà bá wa yọ̀.
2: Tàbá ṣiṣẹ́ látọjọ́ Monday káwá fi wíkẹ̀ndì wa jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù.
3: Ó wà bẹ́ẹ̀.
4: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí máa fi ṣe àgbà wọn.
2: Ètò tó ń múlùdùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Coladex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ńbẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ńbẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ́ẹ̀tí máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ńbẹ̀. Oma Super!
5: Lagilu FM 96.7.
6: Okay, yẹn kaabo. Ẹ jẹ́ ìṣèyókùn pàápàá pẹ̀ má bínú. Princess Olaji Gold. Alájà mú ìbátà dídò yín. Lórí ẹ ṣe é. Ìpẹ́lọ́wọ́ gbogbo yín. Ẹ rí ọmọdébìnrin tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì yìí. Olúwa ṣeun ni orúkọ rẹ̀ ń jẹ́. Òun náà dẹ̀ ni ìṣẹ̀lẹ̀ talẹ́ yìí ló dalé lórí. Mo sọ pé nígbà tí ìyá wọn máa fi pé ọmọ ọdún 28 sí ọmọ 30 ọdún. Ẹ̀dá ti fun ní èso mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Kò sì pẹ́ púpọ̀ sákòókò yìí. Ọkọ rẹ̀ sílẹ̀ Ọlọ́run wọ̀. Mo kí yín bà mí o. Olùkọ́ mi. Olóyè ìdílé ìwé sàmì láti ìlú Èrúwà. Mo kí yín bà mí ẹ ṣe. Ẹni ṣe ọwọ́ yín rèé o. Rafiu Táwàkátò Abiodun. Kamodin Shakiru. Àwọn ìyẹn gbìyànjú. Fún màmá àwọn ṣeun. Kódà gbogbo àkókò yìí wọ́n rọ̀ wípé lẹ́yìn ìgbà tó ti jáde opó tó ti ṣẹ̀tọ́ ohun tó yẹ kó o ṣe kó o ṣe gbìyànjú kó o wá ẹnìkan gẹ́gẹ́ bí ọkọ tó máa fi ṣàdé òrí àdágbé àdáfọ̀ yóò sì dínkù lọ́nú ìrìn àjò ayé tiẹ̀ náà látàárọ̀ ọjọ́ èyí tó fi ṣẹwọ́ yìí lágbára pọ̀ ṣùgbọ́n kì í ṣòpin ayé. Alájà àtọ́ ìbátò ló yedé. Alájà àjẹnì fújà àbáàsì. Rọ́dà mi ìmùlẹ̀ mi. Olóyè Adébísí Akinwọlé. All the way from United States of America. Ẹ ṣe tẹ̀ darapọ̀ mọ́ wa. Ìyá kò ní ẹ́ sí Adélakùn Bàbá Yorùbá láti ìlú Èrúwà.

Adébìnrin ni rara ọmọ mẹta tan tan tan lẹ jẹ ko won tete ko si ni ajo aye tohun pẹlu bi seda ti korin ajo aye tohun to se ri yi mo tun se ladua le kan si gbogbo awon iyawo to nbe le ode oko to nbe le ode eniko kan ti wa na lagbara lowo eledumare e ni firun dudu e ni fisoko alhaji abisola alhaji latifa tagbola latori lede sira loni awon lagbara ran le ipupo yo ma da si ko ni baje o gbo awa ba le le na to bi duri eniko kan ti wa na awa na o ni firin dudu a ni fi wole san omo nigeria iya oluwa seun se ko si re ikagbaru ikagbiyanju a se jamo jamo o be si fi le awon omode o n to won leko o fi n gbiyanju lori irin ajo aye won sugbon mo pe leyin odun keta ti oko re faye le akobi e na ma tun ja fawo ohun na ma tun ku iru adawo kire akobi yi ni omo okunrin kan soso to nbe nu awon omo meteta to bi omo nigeria gbogbo awon to je omo wa awon aburo wa lobirin to nbe nile oko lagbara lowo eledumare mo tun se ladua le kan si pe ni kokan yin ana e ni firun dudu e ni fi sopo ẹni kọ̀kan ti wa náà wa náà ò ní ṣòfò ọmọ ọ̀rọ̀ ò tán síbẹ̀ o dami praise all the way from Ikorodu Lagos ṣeun tẹ wa nbẹ pẹ̀lú wa God bless you ọlá akébi láti Chicago nǹkan mà ṣe ń rọ̀ lẹ́yìn kẹ́ ma ṣàwọ́ àwọn foreigners àdúpẹ́ gbọ́dọ̀ ọmọdébìnrin ṣe kò sí láàárọ̀ ọjọ́ rèé ó ti kó bẹ̀rẹ̀ sí kó àwọn méjì tó kù mọ́ra ó ń kó wọn kákàkiri ẹ̀kún láàárọ̀ ẹ̀kún lọ́sàn-án gbogbo ohun tó ní pátá tó jogún lọ́dọ̀ ìyá tiẹ̀ tó bi lọ́mọ ìyá ṣeun tà á ní gbàǹjo láti rí i wípé bísìn ò bá là ọmọ inú ò tún gbọdọ̀ má là ìyá mẹ́ta ìran mẹ́ta ò yẹ kó jì ìran mẹ́ta ò yẹ kó tòṣì adédèjì kẹ́hìndé ọlámidé ọ̀rọ̀ ńlá màánú tí mo làálẹ̀ nírọ̀lẹ́ yìí samuel amo ọmọ nàìjíríà títí wọ́n ọmọ ti yánimo wà lórí ètò níkànnì ti lágẹ̀ lóra 6.7 fm òkè gájòkè ó da ago méje ká tó gúnlẹ̀ ayọ̀ lágbàrọ̀ lọ́gbàrọ̀ lọ́wọ́ eléèdùmarè gẹ́gẹ́ bí àlàyé tí mò ń bábọ̀ yìí ìkúnlẹ̀ abiyamọ o ìyá ṣeun sáré sọ́tún sáré sósìn láti tọ́jú àwọn ọmọdé yìí àwọn méjèèjì tó kù tó jóbìnrin jẹ́jẹ́ mọ̀ wípé ṣéun ti ká lára rẹ̀ lẹ́yìn ìgbà tó parí ìwé mẹ́wàá ṣé ò kúkú sẹ́nìkan tó fẹ́ ṣèrànlọ́wọ́ mo ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé elédùn ò ní jẹ́ ká fẹ́rù wa ṣọ́mọ ẹlòmíì gbogbo màá ṣe bí ìyá màá ṣe bàbá ọ̀rọ̀ ọjọ́ tó kù bá ń bẹ nílẹ̀ tí ò tí ì wọlẹ̀ sùn ni o láti ijọ́ kejì tó kù bá ti wọlẹ̀ sùn tán ẹ̀rù di tẹlẹ́rù wọn ọ̀rẹ́ nìkankan mọ́ lẹ́yìn ìwé kẹwàá ló pinnu wípé òun ò tẹ̀síwájú mọ́ òun lè bá a tètè ran màmá àwọn lọ́wọ́ torí wàhálà yìí ti pọ̀ jù ló bá gbéra pàápàá ó kọ́ṣẹ́ ẹ̀ka aránṣọ mọ́ṣọ ẹnu iṣẹ́ yìí ló wà ọ̀túnba délé felix akínyẹmí láti jamani thank you so much for being there ó mà tó jọ́ mẹ́ta bàmí àjíǹde ara ó máa jẹ́ o ó gbà lóòótọ́ ẹnu iṣẹ́ yìí ló wà lẹ́yìn ìgbà tó kọ́ṣẹ́ tiẹ̀ tán gba ṣọ́ọ̀bù kékeré kan níbẹ̀ lòun náà ti ṣe alábàápàdé ọ̀dọ́mọdékùnrin kan ìyá náà jù lọ díẹ̀ lọ́jọ́ orí wọ́n kọnù fẹ́ síra wọn ṣùgbọ́n torí pé ìyá rẹ̀ ti máa ń sunkún lọ́pọ̀lọpọ̀ ìgbà torí ikú àkọ́bí màmá rẹ̀ dùn ìyá rẹ̀ gan-an ó jẹ́ kóun náà ó tètè gbà fárákùnrin yìí
wọ́n sì fẹ́ra ó dà ní ṣùlọ́kà ó sáka mọ̀ pé ọmọkùnrin yìí máa ran òun lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ọwọ́ pẹ̀lú owó lórí iṣẹ́ ọwọ́ rẹ̀ tó yàn láàyò arákùnrin tí mò ń sọ yìí ń gbé nílùú Èkó ṣùgbọ́n máa ń wá sílẹ̀ ìbàdàn dáadáa ńgbà náà àbí ohun tí mò ń sọ òye lẹ́yìn ìgbà tí wọ́n ṣègbéyàwó tán ó ti dọ̀ran yẹn kí ṣe wọn ó kó lọ sọ́dọ̀ ọkọ rẹ̀ nílùú Èkó pẹ̀lú iṣẹ́ tẹ́lọ̀ tó yàn láàyò nígbà tó dọ̀hún ìgbà yẹn ló wá mọ túrúkọ lọ ọkọ ẹ̀ pàtó àṣé tìmùtìmù kẹ́gbe dà sínú rèé káì ìmú mà burúkọ mà gbóòórùn àṣe bí o oríṣiríṣi mà làwọn tá à ń jọ ń gbénu ayé lẹ́yìn ìgbà tó kó dọ́dọ̀ ọkọ rẹ̀ tán lóòótọ́ ó náwó fún dáadáa lóòótọ́ ó sì ràn án lọ́wọ́ lẹ́yìn ìgbà tó kó dọ́dọ̀ ọkọ rẹ̀ ní yàrá kan pálọ̀ kan tó gbà àkókò yìí ló mọ̀ wípé àṣeṣẹ́ tí ò ṣe fi hàn níta gbangba lọ́kọ rẹ̀ ṣe níṣẹ́ àwọn tí máa tẹ̀ke àwọn tí òyìnbó jẹ ìran bábábábá wọn lówó ẹ má bínú o ẹ máa tú yòókùn lọ lọ́dọ̀ yín ìgbé atẹ́kan gbẹrẹgẹrẹ báyìí ká máa tẹ̀ lórọ́sàn lóru pàápàápàápà kódà ó tó àkókò tí ọkọ rẹ̀ yìí mọ̀ọ́mọ̀ lo píkṣọ arábìnrin yìí tó fi ṣe dp lákòókò ìgbà tí ó bá ṣiṣẹ́ ẹbí rẹ̀ yìí torí pé olúwa ṣe ń jọ màmá ẹ̀ ó ga bẹ́ẹ̀ ó sì gbọ́nlẹ̀ ó dẹ̀ pupa lọ́mọ ó rẹ̀ wà á pọ̀ kò para ohun tọ́rọ̀ náà rèé tó ṣe lo arábìnrin yìí a máa fi píṣọ rẹ̀ gbà tọ́rọ́ kọ́bọ̀ lọ́wọ́ àwọn èèyàn ìyàwó náà kọ́kọ́ ń gbọ́n mú ṣùgbọ́n ṣe mọ̀ pé owó ń gbà míì bí ò bá bọ̀ wọ́n ní owó bá lù kí lowó lù tí ò kú nǹkan ṣe kélédùá má fi gbẹ̀yìn lọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n owó tó tó àtowó tó mọ́ ni kó lowó ṣe fún wa táwọn owó tí wọ́n ń pè lówó tútù àbí ohun tí mò ń sọ òye kí lè ṣe pápápá ó ti ní ó paṣọ iṣẹ́ aránṣọ pátì ló lóun rí bẹ́ẹ̀ màṣíìnì já òwú lẹ́ni a fẹ́ ṣe ẹ́mì lọ́la alẹ́ stay lọ́túnla àbí ohun tí mò ń sọ òye bá mi mu bá slim fit ẹ̀ èló lè ń rí bẹ̀ gan pàápàá ń gbà náírà dé ìgbà ṣọ́ọ̀bù méjì papọ̀ ti já ṣọ́ọ̀bù papọ̀ láàrin ọjà kó àtẹ̀gùn tẹ́nu ń jẹ sínú ẹ̀ èyí tí màá gùn táwọn ọmọ kéékèèké nífẹ̀ẹ́ sí tí ó dàbí aràn wọ́lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ kò yé yín ẹ má bínú ojàre àtàwọn nǹkan míì lóníranran ní pálípálí ní gbogbo ohun tẹ́nu ń jẹ nígbà tí màdámù náà rí ajé ògún gún nísọ kọ̀bọ̀rọ̀ jà mọ́ pé wọ́n fi píkṣọ̀ wọ́n fi ṣe dp bákan àwọn náà ti ná owó tútù lọ àbí ohun tí mò ń sọ òye ọkọ rẹ̀ oníṣẹ́ kan gbòógì kì í jáde láàárọ̀ lè má jáde lọ́sàn án ó wà nù lé ọ̀pẹ́ kò jìnà àdúrà gbà àbí ohun tí mò ń sọ òye ọkọ rẹ̀ kọ́lé tiẹ̀ parí lákòókò yìí kan náà ìyàwó tún finú ṣoyún tún fẹ̀yìn gbọ́ ọmọ kan èyí lọ́fàá tó fi jẹ́ pé ìyá àgbà ńlá ti wá wọ́n mi ṣe wọ́n filẹ̀ ìbàdàn lẹ̀ kọjá lọ sílùú Èkó àbí ohun tí mò ń sọ òye ìlú Èkó tí wọ́n wà yìí wọ́n lọ bá wọn sọ lọ́jọ̀jọ́ ọmọ kérédùá má jẹ́ kí tọkùnrin ó gbé lóòótọ́ wọn ò tiẹ̀ ní baba láyé náà ó jẹ́ kọ̀rọ̀ tí wọ́n fẹ́rẹ̀ díẹ̀ ṣùgbọ́n mo ti máa sọ fáwọn baba yẹn náà pé ìyàwó yín bá ti ń dẹrù tí ń palẹ̀ mọ́ pé òun lọ́ọ́ ṣe ọlọ́jọ̀jọ̀ ẹ sọ fún ọpẹ́ yín náà ó ṣalákàrà kì í ṣe èèwọ̀ ṣé bá jọ ṣe wàhálà wọn ni yóò tún máa wá kó abọ́ sínú agbádá yóò máa lọ rà kàrà lálẹ́ yóò máa lọ dákà jẹ ṣẹ̀dá má sọ wá dopó lọ́jọ́ alẹ́ o nǹkan burúkú ni o ẹ má bínú o ọ̀rọ̀ kan ìyá lọbẹ̀ yẹn náà ni princess afẹ́jì sọ̀rọ̀ káàbọ̀ ò rí pé nǹkan ńlá ni ọmọ nàìjíríà gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ arábìnrin yìí gbéra màmá ti wà pẹ̀lú wọn ìgbọ́mọ rẹ̀ ṣe ọlọ́jọ̀jọ́ ọmọ èyí ni máa jẹ́ kó lọ kó bọ̀ nígbà tára ọmọ gbó màmá padà wá nígbà tí ó fi délé ìbàdàn ilé tí wọ́n ní wọ́n rẹ́ǹtì màmá ẹni tó ní ilé ti ta ilé fáwọn míì ṣe làwọn tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ yálégbé ń pè yápẹ́ ẹjẹ́ wá kẹ́rù yín wàhálà yìí pọ̀ wọ́n bá màmá kẹ́rù rẹ̀ lóòótọ́ wọ́n sì dalé yẹn wó ṣe mọ̀ pé kò sílẹ̀ lẹ́kọ̀ọ́ kò sílẹ̀ ńbàdàn owó lo mà ní lọ́wọ́ àìmọye àwọn èèyàn tí ó ralẹ̀ tí ó ralé wọn ó ra ilé wọn ó tún ralẹ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀
won pa ile yen re won fi ko nkan mi to wu won gbogbo ara to ba wa nu aye ta fe da ni keleduwa fun wa ni ikapa ta ro wo fi da ah ko sile mo leko iro ni je be ko sile mo nbadan o je tu danu ko da labuja ko ba lowo e lowo igba melo awon mo mi awon je ti oro percentage di o je won wa jade ah tu danu bi igba ton ma nwo kan kalupo pe o re kon fe tale o ri ti won gbe kini laarin ojo meji nso won wa le jade fun yan abi un ti mo nso oye omo Nigeria ka to wi ka to fo ka to fo ka to wi mama kero e sa won bi kan okiki kan ba won leko iyen lo fa to je ki ni wa se won ro pe ya won ti jiya lori awon koja bo se ye ati wi pa buru ohun gan ti wole iwe giga ohun atoko ohun na la won ran won lowo ki mama ma bo leko lodo awon kina kun duro se nbadan mo ki ya ohun ma bo o ma bo moju to mo iya ba gbe ko lo o wa pelu won oluwa se won o lo shop ni bi enu se ti e omo won ti dagba o ti wa le iwe je le o simi mama na ni o lo mu lowo san mama na ni o dana se si mo poko yawo ku pe o do wo oru won to teke e ma binu o so won jo wa nle ati mama gba bi o le sere jade oni pe wole de awon ore na ma wa ngba mi o le tan generator lata ro da legbon o ti ye yin dada ki ma lagun jina ke le ba mi da si dada omo Nigeria ayajo ojo kan ni mama pe omo re pe were were lomo kekere bi mo bi won to bi ko ma sin mi omo yi tin le lodun meji loko odun meta kilo tun duro se wa atoko re o wa se un so fun mama pe kon fokan bale akoko loku die mama to pe oko re pe ki le nduro se oko na e ba fe kan best speaker grandma e we kan sadura ni mo wo be yin bo mo yin so lana ten sadura oro mo yin ti sun o e n gbadura pe ka won tete romo bi ka won bi keji ka won bi keta omo yin si le ko gbe di duro sorry ti omo ma nfo mo yan ni abi oyun ma nfo mo yan omo yin o ni kan ri e se o omo Nigeria ke le da si iyan ba ni ha to mo si dake to mo de nbo mo de yi soro ko de jewo ma je o pe ma wo se yodun nigba to ba de lale nigba to tun de mama tun bo mo won soro omo ni ki mama o won fokan bale ko si wahala won ti roko odun meta mo wa lenu oro yi igba mi wa ta won ore oko oluwa seun ba de dan ma ki le ni le fun wa lo nje mama le te ba fun won o le boko omo re soro ngba mi pe wo ko si nkan re pete mo mu lowo mo fun lowo je n lo ra nkan wan street mama na o bo gboro ki o ra nkan be e si mo pa omo nla mama na ti wo omo re ma fe feel amo gege be n to wa leko to ti ku oni mana so fomo re pe ori bi ni kankan yi te ma wo kekeke to ru ba mu e ma binu o jare eh o ba n wa top kan ja n pe ora wole lori mu ko ja nule e to fe lo momo mi losan mana ti wo awon olohun si ibu mama lebun to po mama lojo waju won leyin ola o ki ora pe work up n lo lowo abi won n gba lo member check si ni mama mama kan na baka tun ni abi mo se mo so oye won ni ebun gan won ko nkan wa sinu aye sorry oro yen o ti yi awon omo mi awon omo nla alaja fola kerazak e ri ko lagbara ko bo lohun o ba bu yen ni kan gba mi yo mo mo bun ti o koja oye ni ko sadakun owo atola ni ko bun imi repete be yen eh abi on ti mo so oye mama ni checksi ati baka front and back ojo waju ateyin ola nkan se mountain ni waju oke leyin eh e ma binu o jare eyin ni eyanju yen lodo ti yemi o mo mi sa mo pe olorun sha fun mama lebun mama na tin wa won ricotta nika burger ati awon polo kekeke lati fi dananu le orun mi o ye segbe die bayi amo ma fowo mu pada
Ọlọ́run sì ní kọ́wọ́ ọmọ rẹ̀ ó jí sówó dáadáa. Iṣẹ́ rẹ̀ ń lọ dáadáa. Pẹ̀lú bí wàhálà ṣe pọ̀ lọ́rùn ọmọdé yìí, àyájọ́ ọjọ́ kan ló kúrò nílé. Olóhùn fìl bákan ló bá gbà lé ìwòsàn. Nígbà tí ó délé ìwòsàn, lẹ́yìn ìgbà tán ṣe tẹ́sìtì fún tán, dókítà kì í kú oríire. Congratulations. You are now 6 weeks pregnant. Inú ẹ̀ dùn. Ọgbà resort ọwá sí ṣọ́ọ̀pù ẹ̀ padà. Nírètí pé tóun bá délé lálẹ́ àti màmá, grandma àti ọkọ òun tí wọn ò jẹ́ kóun ó gbádùn kóun wá lọ yọ̀ fún wọn. Pé ọmọ wọn ti fẹ́ lábúrò báyìí, òun tún ti wà pa. Àbí ohun tí mò ń sọ òye. Síwájú kó tiẹ̀ tó di pákó òun ó ranjú bọ́ síta torí kóun ò bímọ lé. Àdúrà ló ti gbà yìí. Ó ti wò pé tóun bá wọlé lálẹ́. Ṣùgbọ́n kò tiẹ̀ ayọ̀ yìí ò jẹ́ kílẹ̀ oṣù. Bí aago mẹ́jọ ló máa ń kúrò torí pé ládùúgbò òbí tó wà tó ti ń ta ọjà. Tí èdè aago méje aago mẹ́jọ ń gbà míì, kódà yóò máa tilẹ̀kùn lọ́wọ́ àwọn kọ́sọ́mù ó tún máa jọgúndé ìjọ ẹ dá wa ló àṣẹ tíbi iṣẹ́ dìrìn. Ẹ̀yin náà sì mí kó bí èèyàn fẹ́ jẹ̀rẹ̀ sí gbóná láago méjìlá òru yóò rẹ́ ni sèéfù. Pé òun wá ráìsì káàkiri tó gbóná ní 12 AM pẹ̀lú ògbó ọlọ́run ó rí gbòòrò èkó tó bá mọ èkó dáadáa tí ó máa yọ ooru. Kí ló dé ẹ̀yin ò ń sùn ni? Ọmọ Nàìjíríà torí ìjọba àkókò. Ìdùnnú yìí ò jẹ́ kó lè da aago mẹ́jọ tó máa ń kílòsì. Bí aago mẹ́fà àbọ̀ aago méje. Màdám ti palẹ̀ mọ́ pápápá. Ó ti gbé báàgì ẹ̀ ilé yá. Ó sì wọnú ilé sínú ọgbà wọn. Ṣé mọ̀ pé gbà tí ó padà délé, irú ọmọ rẹ̀ ló ń gbọ́ ní yàrá girama tó ń gbin tó ń dún. Kí ló ṣẹlẹ̀? Ó gba yàrá girama lọ. Ó bọmọ lórí ìbẹ́ẹ̀dì. Ìyẹn ọmọ rẹ̀ ẹyọ kan náà tán bí. Ṣé o ti jẹun? Ó gbé ọmọ yẹn mọ́ra. Ó rìn síwájú. Àbí girama wà ní kitchen? Kò rí girama nù kitchen. Kí ló ṣẹlẹ̀? Ó wọ yàrá ọ̀dọ́ tiẹ̀. Ó gbé báàgì kalẹ̀. Kò rí girama. Wọ́n ibẹ̀ ló ti ń gbóhùn. Ó ti bẹ̀rẹ̀ sí gbóhùn bí ìgbà téèyàn ń dún. Àbí ohun tí mò ń sọ òye, ẹni kí ló fẹ́ ṣẹlẹ̀? Ó ń gbọ́ tóun. Ṣé mọ̀ pé oríṣiríṣi tóun ló dẹ̀ wà? Ṣé mọ̀ pé ìgbà tí ó padà sílẹ̀kùn yàrá ọkọ rẹ̀? Ẹni pé ìhun tẹ̀ ń ro kan jere ti ẹ̀dánu kéèyàn guest. Ẹjẹ́ lu ẹ̀ka ìpolówó ọjà ńgbà yẹn torí pé ẹ̀gẹ́ẹ̀tì ẹ̀ kalẹ̀ bá gẹ̀ẹ́tì ẹ̀ bá tẹ̀síwájú. Ọládélé Sunday mú ìwá yóò da fún ẹ brọ́dà mi ọjà rẹ̀. Ẹ má da wọn lóhùn jèrè àfi sùúrù wo ni. Ẹjẹ́ ṣàwàdà díẹ̀ ká tó tẹ̀síwájú. Ẹ̀ẹ́tì ẹ̀ ẹ̀gẹ́ẹ̀tì ẹ̀ rárá. Tẹ́ ń ro yẹn kọ́ náà. Ó dáa kí lẹ̀ ń rò. Ṣẹ́rí tó sílẹ̀kùn yàrá ọkọ rẹ̀ báyìí. Kábíyèsí Elédùmarè. Kò gbàdúrà kójú rẹ̀ ó tún rí ohun tó rí mọ́nú ayé tí ó fi kú láyé. Níwọ̀wọ̀ ọmọlúàbí ló bá màmá rẹ̀ ń sàlẹ̀ tó bá ọkọ rẹ̀ lórí ẹ̀. Ó kè ṣe ohun tẹ́ ń rò nìyẹn. Ìròyìn náà ò da. Ẹ ti máa ronú bẹ́ẹ̀ yẹn.

kàbíyèsí Elédùmarè. Orin kìlà bá kọ sílé yìí. Pariwo mọ́ mi rẹ̀. Dárúkọ ọkọ rẹ̀ ní kíkan kíkan. Àwọn méjèèjì yára dìde. Ẹ̀rù Ọlọ́run bá.

0: ṣe ń sì yí padà ó sáré wọ yàrá ti ẹ báàgì tó ti gbé kalẹ̀ ó gbé báàgì ẹ padà ó gbé ọmọ rẹ̀ séjìká ó sá jáde nùlé nígbà tí àtọkọ rẹ̀ àti ìyá rẹ̀ ó fi máa wá rò àbí kíná wọ́n ń wáná tọkọ fi ń wá bọ́sà kó tiẹ̀ wọ nǹkan kan sọ́rùn àti síngílẹ̀tì kí màmá náà ó wá rò àti orí afẹ́fẹ́ mà ni ẹ má dáhùn ojàre kọ́run méjèèjì ó wà wọ̀ tẹ́lẹ̀ kí wọ́n tiẹ̀ wọ nǹkan kan ọ̀dọ́mọdébìnrin ti bẹ síta pápápá the next available ọ̀kadà tó wọ street kàṣà ó bẹ lórí ọ̀kadà ṣùgbọ́n kó tó lọ report tó mú bọ̀ láti hospital ìwé ayọ̀ tó mú wọlé tó ní kóun fi kí ọkọ òun wípé kóun ó surprise sí ẹ kóun ó fún níròyìn ayọ̀ ó tu ìwé yẹn lẹ̀ sórí tẹ́bù ní pálọ̀ ìkẹyọ kan tó filẹ̀ sínú ilé yìí rèé ó sì gbé báàgì ti àtọmọ ẹ̀ arábìnrin yìí ṣe jáde rèé o ọmọ nàìjíríà for the past 7 years wọn ò gbúrò olúwa ṣeun ó kú ni ó rùn ni ó ń bẹ láyé ni ó ti wọ káàlẹ̀ sùn ni lọ́dọ̀ gbogbo ẹbí ìyá rẹ̀ pátá ni wọ́n ti ká káàkiri wọn ò fojú kàn ẹ ṣèyún lé ní lọ́dọ̀ ẹbí ọkọ rẹ̀ káàkiri ni wọ́n ti ká kódà àwọn tó ń bẹ lókè ọya wọn ò régún tó jàjíkẹ́ ẹ fi èèyàn ẹlẹ́jì sọ́líwò olúgbilé káàbọ̀ ọ̀rọ̀ látẹ̀ ẹ̀ dá sí rèé ẹ tún wá wò ó àbúrò rẹ̀ ti wá lọ́kọ for the past 5 years ṣé ẹ mọ̀ pé ọ̀dọ́mọdébìnrin yẹn náà ò finú ṣoyún látàárọ̀ dálẹ̀ ẹ̀ ṣèyẹn lẹ́ta ọkọ rẹ̀ ti padà fẹ́yàwó mi torí pé ìyá náà ti padà kó jáde lágbára tipátipá màláíkà ọ̀kan yòókù màláíkà túláàsì lẹ́ ń pè òun náà ti fẹ̀ẹ̀kan ó ti kó jáde kúrò nulẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọkọ náà ti fẹ́yàwó míìn láti ọdún mẹ́ta sẹ́yìn ṣé mọ̀ pé òun náà gbọ́ ìyàwó tó fẹ́ ní ọ̀gbọ́ pa látàárọ̀ dálẹ́ wọn ò sì fojú kan olúwa ṣeun ọmọ nàìjíríà ègún ni kápẹ̀ yìí ni àbípè ìbínú ni àbéwo ṣé mọ̀ pé níbi tí ọ̀dọ́mọdébìnrin tí wá ń sá káàkiri ẹni tí ṣe àbúrò rẹ̀ yìí òun wọlé ọkọ fọ́dún márùn ún dẹ̀ lóyún àárọ̀ dálẹ́ ni wọ́n ti wá sọ fún pé kó lọ bá ìyá rẹ̀ àṣepamọ́ kan ń bẹ àfi kó sì lọ jẹ́wọ́ kó sì wá ọmọbìnrin yẹn kan ọmọ tí wọ́n sì ni wọ́n kọ́ wá kàn kó bẹ̀ ọmọbìnrin ni òrí mọ̀ yìí ẹ wá já ọ̀rọ̀ apun kárí ìwá ẹni ẹ̀ padà sẹ́yìn díẹ̀ níwọ̀nba kódà ọ̀rọ̀ tí mò ń sọ ìta bá rẹni tírú ẹ̀ ṣẹlẹ̀ sí o lè pè mí lábẹ́ aṣọ màámọ̀ mọ̀ fi nọ́mbà mi síta lónìí a lè má dá kọjá wìyàn ó kẹ́kọ̀ọ́ látara rẹ ó pọ̀ nu ayé gan kákàkiri ẹ máa wá gbọ́ ẹ̀jẹ̀ ká wá bèè lọ́wọ́ ara ẹni ìyá ìyàwó ẹni ọkọ ọmọ ẹni ẹ dákun ta ló pera wọn nú àwọn méjèèjì ṣe grandma ló sọ fún ṣé grandma ní ìbàjẹ́ àtàárọ̀ ọjọ́ padà wọ̀ wọ́n lẹ́wù ni wọn ò lè rìn jìnnà kí wọn tó ṣèbàjẹ́ ni wọn pe ọkọ ọmọ wọn pé ó wá bá wọn ṣe ni àbí ọkọ ọmọ ló wo pé grandma náà tún da jùyàwó inú ilé òun lọ ẹ dákun ta ló pera wọn nú àwọn méjèèjì ta ló sì tọ́ tó yẹ kó pera wọn gan a máa ṣe nǹkan o ṣé bákà àti chelsea àbí sọ́rì kí lẹ ní ẹ ń pè ná ṣé iná ló dá wàhálà lẹ̀ ló tó báyìí náà ṣá ìyẹn máa fẹ́ jẹnu tèmi lọ ọ̀túnba délé fẹ́lẹ̀ sakínyẹmí bàbá mi kanlẹ̀ one day is very deep all the way from chicago one day is very deep wàhálà máa wà o jẹ́ n kọ́kọ́ fi nọ́mbà mi síta ẹnikẹ́ni tó bá nírú ìpèníjà yìí tàbí irú ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sí wọn náà ayé rí ẹ jẹ́ gbọ́ àlè sọ̀rọ̀ lábẹ́ aṣọ kódà o lè bá mi sọ̀rọ̀ ní whatsapp káwọn ọmọ nàìjíríà ó tún fi kẹ́kọ̀ọ́ níbo ló ti máa ń wọ́ wá gan-an ṣé àwọn màmá lára wọn ti máa gbẹ̀ kan ni ni wọ́n máa wọ ọkọ ọmọ mọ́ra àbí àwọn ọkọ ọmọ náà ni àbí torí pé wọ́n jọ ń wọ̀wọ̀ kú wọnú ilé àbí torí pé wọ́n jọ ń gbélé ọ̀sán sọ́rí tó ṣe jẹ́ ń fi nọ́mbà mi síta kí n wá ṣe ojú òpó lẹ̀ fáwọn èèyàn nọ́mbà mi rèé 080-2795-2348 080-2795-2348 ó ń ṣẹlẹ̀ nú ayé ni o ohun burúkú ò ní ṣẹlẹ̀ sákàtà tiwa ṣùgbọ́n ká lè bá a wá gbó dẹ́kun fún un ọ̀pọ̀lọpọ̀ ló bo tiẹ̀ má bí aṣọ wọ́n lè bá a tètè múra sínú àjò ayé wọn kó tó di pé àkókò ẹ̀sán tiwọn náà ó tó tó bá ti ṣẹlẹ̀ jẹ́ àmọ̀ká bí àwọn àgbà kọ́bọ̀ ọmọ nàìjíríà ọ̀nà wo ni wọ́n gbérú ẹ̀ gbàtẹ́gùn fi bọ́ lórí ẹni yálà ọmọdébìnrin yìí ti kú ni ẹnìkan ò lè sọ ọmọ tó gbé jáde nínú ilé ti kú ni ẹnìkan ò lè sọ oyún ọjọ́ kìíní àná ti bàjẹ́ ni àbó padà rí bí ẹnìkan ò mọ̀ nọ́mbà tó wọlé agbára rèé 09123708675 09123708675 tàbí plus 234-814-249-1006 àwọn nọ́mbà méjèèjì tó wọ̀ bí nìyẹn nǹkan ṣe ẹ̀lò ẹ kúrọ̀ lẹ́ o
1: ẹkú ẹlẹsẹ ẹkú ètò
0: ìyá wa ọ̀rọ̀ rí nípa pàpẹ bá mi dá sí.
1: Èyí pa o.
0: Eléyìí fẹ́ pọ̀ díẹ̀ inside life.
1: Ọ̀pọ̀ yóò ṣe àtọkọ ọmọ òsì.
0: Ok ìyá ò ṣe àtọkọ ọmọ òsì.
1: Ọ̀rọ̀ ni orúkọ wọn nu.
0: Ẹ tó.
1: Òsì ni a fẹ́ òsì ni a bí.
0: Ẹ dákun ta ló yẹ kó tọ́ sínú àwọn méjèèjì kó kẹnu síra wọn gan-an.
1: Kò jẹ́ ẹ̀mí òjẹ́ mẹ́tò tí ẹ orogun tó fi ba tiẹ̀ jẹ́.
0: Ok tó kú tí yín ò ní bàjẹ́. Hello ta ló wà lójú òpó. Ìyá. Hello.
2: Hello.
0: Yes ma.
2: Ẹ kú ètò ẹ̀rí ní ìwé àdúrà yín ọgbọ́n lóde yẹn di yín
0: láti. Àmì àṣẹ
2: ìdílé. Ìyá aláàbò láti bí rí.
0: Láti bí rí ń bàdàn. Ẹ ṣe
2: ìyàwó. Ìyá ọkọ òde ìyá ìyàwó ọ̀dà.
0: Ìyá
2: ọkọ ìyàwó náà ò
0: sùn.
2: Èyí fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ abiyamọ tó bá fẹ́ lọ sọ lọ́jọ́jọ́ lọ́dọ̀ ọmọ rẹ̀. Tó bá ti ṣe ní wọ́n bá
0: pàdí
2: ẹ̀ lọ ọgbẹ́ náà tó bá sì lówó lọ́tọ́jú ọmọbìnrin kọ́rẹ́ǹtì ilé fún ya
0: torí
2: ìyá òní bákan náà ìyá ọ̀rọ̀ pọ̀ láìpẹ́
0: ìyá
2: ọ̀bà jẹ́ wọ́n jọ máa gbé pọ̀ ni wàhálà àwọn ọba ti
0: ṣẹlẹ̀
2: tó bá ń lọ bọ́bá dásìkò tí ọ̀lọ́ ọgbọ́n ọmọ kó gbé kọ́ wá gbé bá ń
0: sọ́ọ̀bù wọ́n ọ̀bà
2: tí mo rìn ọ̀fẹ́ òsì tí ẹ ṣe tí ẹ fi kó bá ní àjọ ayé ọmọ ọlọ́mọ
0: òkú
2: ètò ọpọlọ
0: yìí ò ní ìjọba ìyá mi mo dúpẹ́ gan ṣeun gan
2: ìyá alágbèrè láti bí
0: ẹ ṣe mo dúpẹ́ ẹ ló ta ló wà ń bẹ kí n máa fi yẹn dágbére wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ ló.
1: Látọ̀yọ́
0: ni
1: gbogbo ká máa róró kúrò ká máa wọ̀wọ̀ kúwọ̀
0: ìyá fẹ́ fi làmọ́
1: gidi àwọn ìyáwèrè kan bẹ bẹ́ẹ̀ ni tí wọ́n ti jayé ọmọ wọn máyé tí wọ́n mọ lóbìnrin sí àti wọ́n mọ kọ́mú lára àkókànrùn àwọn náà wà mọ wọsọ tó tó pé ní fà
0: á
1: ọwọ́ ìyá ìyàwó ló ti wá.
0: Tí yín ò ní bàjẹ́ mo dúpẹ́ ìyá mi ẹ ṣe
1: oògùn ìgbọ̀nrẹ̀ gbọ́ méjì mo lò sí máa lọ sọ jọ́jọ́jọ́ mọ́.
0: Jọ́ méjì pẹ̀lú nǹkan olúwa tóbi lọ́ba yá yẹ wọ náà wí gbólóhùn kan sí kó tó di pé a máa dágbére.
3: Eléyìí yóò lágbára díẹ̀
0: bẹ́ẹ̀. Ó fẹ́ jọ nǹkan.
3: Àkíyè pò fẹ́ jọ nǹkan ó jọ nǹkan gidi ni.
0: Kí ni wá ní ìmọ̀ràn rẹ?
3: Ìmọ̀ràn mi ni pé àbúrò yẹn tán fi tiwọn kó bá ló dùn mí jù.
0: Ìyá yìí.
3: Torí ègún ni.
0: Ègún ni.
3: Bẹ́ẹ̀ ni tí ò bá dẹ̀ kún fún àdúrà gidi. Ó parí nù ni.
0: Tó dà kò ní parí fẹ́ni kọ̀ọ̀kan tiwa. Ọmọ Nàìjíríà bí ni wọ́n ti máa dágbére fún tòun tí ó tún fi díjọ́ mẹ́jọ tá a fi pàdé. Nọ́mbà mi lẹ́ẹ̀kan 08027952348 fún ẹnikẹ́ni tó wá fẹ́ bá mi sọ̀rọ̀ ní WhatsApp a máa fi pàdé àtàlá fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dìgbà ẹ ṣé o.

voyage squeeze face. De chop voyage squeeze face.

0: 07039004687 Sweetland Upper Ventures. Oh, Lord, make one shake. Share your.
1: Adupe lọwọ Ọlọrun ba mi Edumare o le ti gbọ won Ọlọrun ni fun wa se ki se eyan lekan si prince yemi ijala ni ete e sa lo be network yen se bakan bakan sugbon ejo e lo be e ja ri yin be yen sa ba wa te prince yemi ijala ete ba o tabi adesuyi adejorin bo ba se ri e ba wa gba be sugbon e ja mo pe wa nbe e dakun o yo munu wa dun dokita e ka le sa
2: mo ki gbogbo eyan ara le pe e ka le o e ko joye bawo loju ojo se ri ni ode ti yin o daju pe ara tutu e je ka wa nkan ka fi senu nkan gbigbona ni o se be akoko ta wa e kin sa akoko iloye ka ma je nkan to tutu to nje ba ti tutu e ma ja je to bi pe ta ba je o le sakoba fun ilera wa e je ka moju to awon mo wa lasiko ojo yi o se pataki to bi pe ilera ni le se Sweetland ketata o fe je ki gbogbo wa ka wa ni ilera to pe mo ki yin lekan si pe e ka le nibi gbogbo ti e tin gbo eto Sweetland afawa nibi ti owo je eto yi de ajinde ara ma je o oruko mi ni Adesuyi Adejorin ti gbogbo eyan mo si Sweetland Aba Venture.
1: Ah baba mo le wa ka won eyan koko ti egbo yan na.
2: A wa ni number 52 Majevita bus stop lona di Oyo titun ni ilu Ibadan. Ti a ba ti n lo ta ba ti wole lati Ring Road. E san so pe a n lo si Majevita bus stop lona di Oyo titun.
1: Di Oyo titun. Eh Akure Ado o da be we
2: wa. A wa ni Akure Oloye Mekun number 5 Ayetoro Eleyowo ni ilu Akure. A to wa ni opposite Ado garage ni ilu Akure na.
1: Adupe lọwọ Ọlọrun adupe lale yi awon eyan tun ti joko tori won mo pa won le mo ri nkan mu lo le tabi ri nkan mu sun ti o ye pe won o fi wo pe life awon o se pataki looto eja tun gbosa
2: ninu awon nkan ti o je pataki julo ninu eya ara wa la fe menu kan nkan ti a ba ni ki a lo si ayewo boya ni ibi ti a ti n se ayewo ti a mo si lab tabi ti dokita ba so pe ka lo si ayewo won le ni ki a lo si ayewo alkaline phosphate ti a ba lo si ayewo yen a le ma wo pe ki la n pe be o je ara irinse kan ninu ara wa ni awon kan ma pe ni LP sebi ise ti o ma n se ni pe o ma n yo awon nkan ti o ba da ko ninu ara wa ni pataki ninu egigun wa o ma n yo ninu ifun o ma n yo ninu kidinrin o tun ma n yo ninu awon ti a mo si placenta awon nkan wonyi ni ise ti ohun ti a mo si LP n se je ki a wa so awon ise kan ti o wulo gan ibi ti a ti saba ma ri julo o ma wa ninu awon bi edo wa iyen ti a mo si liver o ma n sise pelu ohun ti a mo si bayi wa iyen ororo ti o wa ninu ara wa o ma ran lowo leyin na o ma n tu bayi sita iyen ororo yen a tu sita lati je ko sise bo se to ati bo se ye gbogbo wa la mo nkan ta n pe lororo ninu eran ta so pe ororo ni ko gbudo fo si ara eran àmọ̀ nkan tí a ń pè ní àmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó máa ń ran àwọn nkan bíi burúburú lọ́wọ́ torí pé àwọn ẹ̀gbin tí ó wà lára àwọn nkan wọ̀nyẹn ó máa ń ṣe àyọmọ́ ẹ̀ jẹ́ kí a wo iṣẹ́ òróró lásán lára ẹran tí a bá jẹun tó bá pọ̀ gan tó oúnjẹ yẹn bá pọ̀ tí òróró bá ti kán sí oúnjẹ yẹn oúnjẹ yẹn máa tètè dissolve á tètè dání kí ló fa iṣẹ́ ènìyàn láti dà ṣe wá bí nǹkan tí a ń pè ní alkaline phosphate yìí ó máa ń ṣiṣẹ́ gan láti yọ àwọn ẹ̀gbin tí ó wà nínú àwọn ohun tí a mẹ́nu kàn lọ́wọ́ ṣùgbọ́n a wá fẹ́ sọ̀rọ̀ nípa èyí tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú egigun lákọ̀ọ́kọ́ náà ó máa ń ran egigun lọ́wọ́ láti mú kí egigun kó lágbára gan tí ò bá ṣe òun bí wọ́n ṣe bí wa làbá ṣe wà egigun wa ibakan se pini pini sibe ni sugbon ka wa so pe LP o ti wa lo le gan lara wa egigun wa oni lagbara mo sugbon lara awon omode nko o ma n dagba lara awon omode die die idi ti o fi kiyin tete n dagba lara awon omode ni pe se mo po omode ni won won ni lo ki egigun won ma gbo si ko ma dagba si kan ma ga sugbon o ni bi titi agbalagba ti o ba ti de iwon aye kan o ma n dawo duro ni kini idi ti a fi so be itoju egigun yi ti o ba ti dagba ju lara awon agbalagba boya iwon ti o ye ko wa 40 to 147 ni o ti wa ga ju lo o le se akoba fun egigun ko fo egigun danu awon kan woyen la fe kesi ninu ayewo ti a ba se fun wa gbeyen le bi awon elomiran wa ni gbogbo egigun ese won ti fo danu tan wa ni se lo nse yepeyepe ise lo ngbo awon kankan wa ti o ti padanu ninu ohun ti won ran egigun lowo lati dagba so leyo to ba je pe ti awon omode ni mo so le kan pe ti tawon agbalagba o loye won sugba o ti le din won oye tawon omode a ti mo bi ti omode ma gade a ti mo bi to ma gade
1: ibi agba lati mo
2: ibi agba lati mo
1: tori pe tagba ba ti debi kan bayi o ti debe na omode si nte waju si ni
2: o nte si waju ni tori won be idagba so gigun won de ma yara awon nkan kan wa ti a le ri ti o je bi isoro bi edo awon idipo ona bayi le wa iyan roro wa o le ma fa nigba mi ti nkan yen ba ti ni isoro o le mu ki hepatitis yen ni awon kokoro akoran ti o wa ninu edo o le fa nigba mi o le fa crosis ninu ara wa nigba mi oju le ma pon ki oju di ofefe iyen ti a mo si jaundice ati awon kan be be lo ahan le dudu eyo wa le dudu ara le bere si yun wa gbeyen la o mo pe ami niyen ti a fi mo pe LP wa o ti ni awon isoro awon nkan keji ta tun le kesi ni pe awon inu egigun bi arthritis akoran egigun bi oya awon kokoro to n ba egigun je awon kokoro kan wa to n ba awon mudumudu egigun wa je to ba ti ba je awa ma ni isoro pe eje dudu o nigba mi egigun le fo tabi nigba mi ta ba lo nkan ti a mo si vitamin D awon mi wa ni ki won jeso wa ni owo eso ti won ju owo eso wa fi ra gari wa mu wa fi teba fa awon omo won sugbon e je ki aisan yen de bayi nje je ro pe owo yen gan tun le kan wa isan mo idi to fi ye ka ma jeso ninu awon eso ounje ta nje vitamin D a ri nbe nigba mi awon ami ran ni pe o le mu ki oyun ki o baje ki won ma mu nkan ti o ba oyun yen je nigba mi awon ogun aloju o tun le fa iru nkan yi sugba fe sakese awon kankan ti enikan ba ki je ounje ti o pe kini ohun ti a pe ni ounje ti o pe iyen ounje ti o balance boya enikan wa so pe ounje wa laaro o mu gari le o lo ounje yen ti balance iru ounje yen o balance o to ba fe je ewa je ewa
1: ewa ti gari so ku da lenu
2: elomi a so pe ohun se rice
1: ba si ma pe ni o
2: a lo se rice ohun tu si ewa mo a lo balance ejo eje ka wo se ewo lo ma poju se rice lo ma poju ni abi ewa nigba ti stars ba ti poju vitamin lo a lo balance o balance ni ta ba fe je rice ka je rice ta ba fe je eso eje ka je eso toto kade je obe awon obe fo iyen lo le mu ki awon egigun wa ko lagbara ko tun le ran LP wa lowo nigba mi wa nje je mo pe ti elomi ba fe lo si eyo ti o ba tete lo si eyo ba to bi pe eyo yan ma jondi kia kia ati sa lo ati sa bi lo si eyo awon akoba ti o le se niyen sugbon nigba mi wa na ki se LP nukan lo ye ka ma se ayewo e o ye ka ma se ayewo LT wa AST wa ati awon bibirin wa ati awon edo wa ti a mo si jijiti lati le mo ipo ti won wa iyen la fi le mo bi a se ma se abojuto e ko de gba ti isoro edo ba to de tabi ba ile wa kan ni ororo wa oko mo o ti dun suga wa wa se gbugbu isule wa o ni control won ati be be lo awon kan won yen o ma ko ibanuje bani nigba mi elomi toju ara o pa re mo je on lo to sugbon ko sayewo ba se nso re elomi o dele wo san a lo olohun ma je ko n dele wo san sugbon awon ti o n dele wo san yen won mo pe ise lo dabi igba ti eyan ba fowo si bank ni ile pa fowo pamo gbogbo itoju ti won se yen won fowo pamo ni ere elomi ojo kan to ba sick ba o le ma lo ojo meta won so pe won da won lo ti lo nipa isan yen ti po lara
1: o ti po to foju re na re
2: won ni mo bi ti won ti ma du tori pe kini ko si ayewo isan yen wa fo bi gba bi won ko lora ti o ba si egigun ninu ara wa e mo pa ara wa o ni do dada a fe ma lo awon eroja bi eja efo ati be be lo awon kan ta ma ma je niyan dipo ta fi ma mo ti sa eje ka re ja ka je ata ati e lowo eran eje ka je ja
1: abi
2: eje ka je efo orisirisi awon efo la le je o ma se anfani fun wa awon bi vitamin D awon kan ti o ba ti ni awon calcium ninu o ma se anfani fun wa awon kan won yi o n sise ninu agbo ara wa juka kan ma ko ogun je lo
1: awon nkan won yi o n sise ninu agbo ara wa juka kan ma ko ogun je lo o le ti gbo yen e wa ja se bayi e je ka faye le fun bi eyan meji meta lati ba wa soro ka oba ni beere dokita sawon eyan le yoju si yin lola
2: won la anfani ati yoju si mi lola
1: won ni anfani re kidi kan ma mu bona kin to faye pe
2: ni gege bi mo si ma nso owo we disposition 3000 owo ayewo 2000 ni o je 5000
1: owo registration 3000
2: egbemo meta
1: koju ba na lo
2: koju be lo
1: gbogbo n to de se eyan eyan mo 2000 3000 o je
2: 5000
1: se a le ren to je pe e se ayewo fun tan to je pe oro ri ojo mo nkan kan pe kan lo mo se bayi lo mo se bayi lo ba tan se ru won mo nwa
2: opolopo ma nwa be nkan ti o se elomi ironu aroju ni se de mo pe ironu gbogun awon yoruba so pe ironu kajo
1: o lagbara o lagbara o lo ke o tumo si pe keyan ora mo ronu pe a ba ronu ara yan le mo gbona ori le mo fo yan
2: ifunpa ga
1: a ifunpa ton le ga
2: a lo ogun ko ni sise
1: aya ton le dun yan
2: ko te si bi ti oni
1: tan adupe adupe e je ki n faye le 0912378675 0912378675 0912378675 bi ipe yen se nmura lati wole eje nkan ko gba pe ina eje ngba pe eleyi na mo nbo eje ngba pe eleyi na hello eh oge bi a se nmura ati gba ipe mi eje kin sare ki mama wa ku ojo bi won toni ni o mama adesina oluyomi olusola lagelu na loruko gbo wa lagelu na 6.7 fm la fin kiyin mo nbo hello iyan na ton ti lo eh loruko gbogbo lagelu la fin kiyin o adeyemi akinyo ye loruko mi lagelu 96.7 la waye mama adesina oluyomi olusola onirojo bi won igbodun ojo kan o lagbara olohun e ma lo lati pade pa ati isegun de isegun e ni so mona e ni so ebi kankan na odun yi e ti se e tun se todun to nbo adesina oluyomi olusola god bless you mami o oya eja agbe thank you
3: hello
1: oruko yin lati bo
3: Florence
1: lati lomi. Kini ibeere yin?
3: Ibeere mi ni pe teyan ba to bi 65 67.
1: Awon
3: gbogbo de ma je.
1: ẹlẹ́
3: kejì ni pé kán dárúkọ ibi tá a ti lè wá pàdé wọn.
1: Ok ṣe ẹ gbọ́ nǹkan méjèèjì ọyá ẹ bá wọn ẹ dá wọn lóhùn ká tún gbà mí ẹ ṣe gan mọ́ mi God bless you.
2: Ṣẹ̀bi àyẹ̀wò ló lè sọ nǹkan téèyàn máa jẹ tàbí nǹkan téèyàn ò ní jẹ àbí àgbàlagbà míì tó ti lé ní ọgọ́rùn-ún ọdún tó ti jẹ nǹkan tó wù ú ibẹ̀ láti fẹ́ lòmíì tí ò tí pọ̀ mọ́ 50 ọdún tí wọ́n ti ka oúnjẹ lé lọ́wọ́.
1: Ṣùgbọ́n ẹyin wọn ní téèyàn bá ti ń kọjá bíi 40 nǹkan kan pẹ́yìn ò fi gbogbo ara dá a mọ́ là.
2: Ó ní àwọn nǹkan kan wà tí wọ́n lè sọ pé.
1: Ẹja gbé pè yẹn ná ǹbọ ẹ má bínú. Hello.
4: Hello sir.
1: Orúkọ yín láti bo mà.
4: Orúkọ mi ni ìyá àfin Adéyẹmí Láfẹ̀rúwà.
1: Ọya mò ń gbádùn yín mà.
4: Ẹjọ́ sà torí bá ń fọyàn ní gbogbo ìgbà kí la lè ṣe sí nǹkan bẹ́ẹ̀.
1: Wọ́n ní torí bá ń fọ ìwò wà ẹja mi
2: pàpàpà
1: ẹ máa gbọ́ lórí rédíò mà.
2: Ohun tó lè fa orí fífọ́ ní gbogbo ìgbà ó pọ̀ gan àfi tá a bá ṣàyẹ̀wò nígbà míì tí fúnpá bá ga ó lè fà á sí ẹ̀jẹ̀ wá tó lè fà á àwọn nǹkan tó lè fà á lè pọ̀ ṣùgbọ́n tẹ́ bá ti ṣàyẹ̀wò ẹ lè mọ nǹkan tẹ́ máa ṣe.
1: Ẹ jọ tẹ bá ti ń pè wá tẹ ẹ máa kọ́ ti ẹ ẹ jọ kẹ́ẹ̀kan máa gbọ́ lórí rédíò torí àwọn èèyàn wọ́n fi nọ́mbà wọn lẹ̀ nísìn ẹ tún láǹfààní àti béèrè ohun tó bá ru yín lójú ẹ lè jọ sọ̀rọ̀ dáadáa ẹ ṣe gan mà ẹ ṣe gan mà ẹ máa wò wá lórí Prince Yemi Ijala Prince Yemi Ijala Prince Yemi Ijala tàbí Adesuya Adejọrin Adesuya Adejọrin ti dókítà gangan nìyẹn 0912370-8675 kí n má bàa gbàgbé òun náà láàsọ kan ìmọ̀mọ́ tó béèrè pé ń bo lè yan ti lè rí wọn àbí bẹ́ẹ̀ kọ́ àti nọ́mbà yín méjèèjì kí màmá yẹn má ti kú omi àtẹ̀yìn tẹ́ ẹ wulẹ̀ ní lọ́kàn bẹ́ẹ̀ kí ni ìbéèrè yín a lè gba bí èèyàn méjì péré sí i torí pé ọjọ́ ń rebi àná òun rebi àti wọ̀ 0912370-8675 0912370-8675 0912370-8675 tàbí 0814249-1006 0814249-1006 tàkọ́kọ́ yẹn ni 0912370-8675 kí ojú òpó yẹn kó tó tọ́ ń gbà náà ọ̀rà ẹja àwòyàn náà èèyàn ẹja àwòyàn. Hello.
3: Hello.
1: Orúkọ yín láti bo mà.
3: Láti òpópin ni sà.
1: Níbo lòpópin wà.
3: Ní wáyà Nkebù.
1: Ó túmọ̀ sí pé kò sí òpó mi lẹ́yìn ibẹ̀ máa bì ibi tó pò ti hẹ́ǹdì nu.
3: Òpó tẹ̀síwájú ni.
1: Ń bẹ̀rẹ̀ ló pò.
3: Ẹkùṣẹ́ àdúgbò wa nìyẹn.
1: Ẹ ó yé mi mọ̀.
3: Ẹ jọ mo ní pé kí n bèrè nípa pé tó bá yẹ kóbìnrin ò rí táìm wo ló yẹ kí obìnrin stop láti máa rí period.
1: Ṣé bẹ̀rẹ̀ yẹn clear àṣà?
2: Ó clear díẹ̀.
3: Ṣé ẹ̀ ń gbọ́?
1: Ẹ ṣe bẹ́ẹ̀ tí ẹni táìm wo ló yẹ kí obìnrin ṣe kí ni?
3: Bí ìwé àwo ló yẹ kí period ẹ stop.
1: Ok tí ó wọ menopause àbí?
3: Bẹ́ẹ̀ni.
1: Ok ó yẹ kọ́ọ̀tì ẹ máa gbọ́ lórí rédíò mà.
3: Ok sà. Àǹjẹ́ ò sì fu ìkan.
1: Pápápá ọjọ́ ti ń lọ ni.
3: Ẹ jọ second question ni pé ìyàwó ló máa ń kó kí ọmọdé lè bẹ̀rẹ̀ period ọmọ tí ò bá tètè bẹ̀rẹ̀ period ṣé kò sí nǹkan tó ṣe.
1: O ti yé bá oya ẹ bá ń fa gbogbo òpè ilẹ̀ ní gbà pé kankan mọ́ oya.
2: Lákọ̀ọ́kọ́ náà ìbéèrè kan náà ló kó méjèèjì pọ̀. A tètè bẹ̀rẹ̀ ni a tètè parí.
1: Parí ẹ ṣeun.
2: Nígbà tí ọmọ mi bá bẹ̀rẹ̀ lọ́mọ ọdún mẹ́tàlá.
1: Inú mi ò lè pẹ́ pọ̀.
2: Kò lè pẹ́ ó lè jẹ́ ọmọ 50 ọdún tàbí kó má tiẹ̀
1: bẹ̀rẹ̀. Ìbéèrè sì lè bẹ̀rẹ̀ ní 19.
2: Eléyìí tó bẹ̀rẹ̀ ní 19 ó lè ṣe wọ 55 ó lè ṣe wọ 60.
1: Ẹ wo mo ti yọ ohun tí mo fẹ́ yọ torí àsìkò ohun tó ṣe pàtàkì jù nọ́mbà yín àtàpèjúwe nọ́mbà ni ẹ kọ́kọ́ pè. Ẹ bá ń kọ́kọ́ pè nọ́mbà gbogbo ẹ̀yin tẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ ẹ jọ a lè má pè ju ẹ̀mẹta péré lọ ẹ̀mẹta péré ó yẹ bá ń pè sà.
2: 070 079 0 0 4 6 46 87 87
1: ẹ pè lẹ́ẹ̀kejì
2: 070 39 39 0 0 4 6 46 87 87
1: ìgbà kẹta nù báyẹn tí ọba wa gbọ tọ ọyẹ bá ń pè ń gbà kẹta
2: 070 070 39
1: 39
2: 00
1: 00
2: 46 87 87
1: Ibo lodo yin wa ni papapa tori asiko.
2: A wa ni number 52 Majevita bus stop lona di Oyo titun ni o ni Ibadan.
1: Ah in to ye mi lenu oju pe 2000 owo ki le pe.
2: E ja ma se.
1: Eh ani e sa so bo ti
2: 2000 wa ye wo.
1: Eh eh.
2: 3000 owo card.
1: Tori mo de ri pawon eyan give testimony npa ba o pe abe na lo rorun to ni. Gbe mi o mo gbon te nda o. Sugbon Olorun loye.
2: Olorun loye.
1: Mo da mo ti gbon. Ah 2000 3000 eh gbo ri sugba adupe tori pe o mo ti to bi odun bi meta merin na ta mo ti wa nkan ni.
2: Ah ah.
1: Ta won eyan den give testimony. Baba si so ron pa kan ni to nbe loke lagelu number 1 ni o. E ma ja tara wa te gan ni e pere pere ni wa ogori radio ta wa po sugbon lagelu yi mo gbe fun mo gbe fun mo gbe fun mo gbe fun. Te yan ba le wa nbe a je pe dun o gbe oto lo ni. Je ma la le moto sey ki le pada lose to nbo dixi o ni so mo nu se oju ni ti o number yemi ijalare 08067383888 boy eni te fe be mi na so 08067383888 e sha le ni won le ba yin lo la bi eh eh won le ba e ma pe won ton ba ti dide ton number le kan si 00673838888 number yemi ijalana titi ojo mejo ta to pade alafia wa ko ni di fi afia o o di jo mejo o dabo
5: Lagelu FM 96.7
6: was at it oh
7: Sweetland Abba Ventures.

0: 07039004687 Sealand Abba Ventures. Olorun fun won se ki se yo.
1: Lagiliu FM 96.7.

0: pe ti yin melo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni ṣugbọn ni gbata daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara o oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani la gba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese la yewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe la yewo fun gbogbo en to ba fe ma bi oro ku si ni pa oro oju rorun gbogbo olukopa to ni ipenija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se oriran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fi ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbara bus stop nitosi olowo tin fowo sanu shopping complex iworo ibadan lojojuma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 09054448444 oju lo bara oni din do mo wa lagbari
1: ní West Midlands Open University àmúkí ẹ̀kọ́ wà láròwọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápò ya ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bóyá o ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama tàbí lẹ́ndì NC HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Agbadu Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Àgbájọwọ́ ètò kan ètò kan tó fún àwọn ìyálọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò gbogbo tó lè mú kọjọ́ ó gùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Lagelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédéé agogo 2 ó kọjá ìṣẹ́jú 15. Ètò àgbájọwọ́ Ìyámọ̀pọ̀ Center for Peace, Women and Youth Development àti Coalition of Oyo State Market Women Association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Eric Bow Foundation ìlú Abuja. Àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí.
3: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: Jẹ́ ẹ ti gbọ́ wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra token láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
6: Báwo la ṣe lè máa lo iRecharge?
5: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀ tàbí kẹ tẹ *6606*1# kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni bákan náà mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀. Lẹ́gba IBEDC token yín.
6: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
5: iRecharge sanwó iná ní rọrùn.
7: Omi nira kó fi ọwọ́ gbà.
8: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kó ká nǹkan kan láti rà mọ́.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o ẹ jọ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa.

0: Eje ka gbadura. Baba wa ni oruko Jesu. Olorun emi mimo ma ba wa lo. Fa lori ofe o ni oruko Jesu Oluwa wa. Amen. Oro Olorun ti mo ba wa so loni mo pe ni mura fun ibewo Olorun. Mura fun ibewo Olorun. Kini oro yi nso fun wa? Oro yi nje oye wa pe igba ki igba ni Olorun le be eniyan wo. Sugbon gba ti o ba be eniyan wo, irupo wo lo ya ko bayan? Ya gbodo mura sile ni o. Toro pe ko le sai ma be eniyan wo. Irupo kipo ti eyan ba wa. E ja kesi oro yi. Oluwa soro kan na owe Amose ori keta. E ja ka ise kini ati ikeji. Eja gbo ti Oluwa wu. Ka le ma wo pe Olorun ma be eyan wo anytime. Won ka latese kini ori keta iwe Amose latese. O ni egbo oro yi ti Oluwa ti so si eyan ma Israeli si gbogbo idile ti mo mu goke lati ile Egypt wa wi pe eyin nikan ni mo mo ninu gbogbo idile aye. Nitori naa emi o be eyan wo nitori gbogbo ese eyin agboro yen. Oluwa soro yen gbogbo idile ti mo mu goke lati ile Egypt wa. Awon wo lo mu goke lati ile Egypt wa? Awa naa ni omo Olorun. Awa ta gba Jesu gege bi Oluwa atolugbala e. Awa naa lo mu goke lati ile Egypt. Inu aye ni gbogbo wa ngbe tele. Irin aye laarin onje aye na la nje. Irin aye laarin egbe aye la nko. Gbogbo awon nkan yi la nse tele tele. E wa ri pe ngba to gba okan wa latan, ise aye o gba lowo wa. Iwoso aye, imura aye, irin aye o gba lowo wa. Gbogbo taye ma nse to bi Olorun ninu o gba lowo wa. O wa fani igbala, o fani iwa mimo, o de fun alagbara ninu. Be lo se so fun awon Israeli ni biba. O wa je ko ye wa si gbogbo idile ti mo mu goke lati ile Egypt wa. Wi pe fast 2 enikan ni mo mo ati gboba ninu gbogbo idile aye. Gege bi gbogbo wa ti mo awon ti Jesu awon to n bo ako ni igba kehin awon na lo mo Olorun. Awon omo Olorun a to jewo Jesu loluwa atolugbala. O na ti o mo niyan. Awon to fi eje re ra pada. O ni awon ti o mo niyan. Awon to fi emi re si inu won. O ni awon ti o mo niyan. O na to ti jewo ohun gege bi olugbala. Bi Oluwa. O ni awon ti o mo niyan. O ti fa su so ni. O ni eyin nikan ni mo mo ninu gbogbo idile aye. Nitori naa emi o be eyan wo e ti gbo. Emi o be eyan wo yen ni pe o n pada bo lo n so fun wa yen. Igba ki igba lo n le dan yen wo. Igba ki igba lo n le be yen wo. Nitori gbogbo ese yin e ti gbo ba. Nitori gbogbo ese yin. So yen ni wo pe o le je omo Olorun ko to ma da ese. To ba je omo Olorun to tun pa fonu ese to tun ba awon omo aye sepo to pe awon na ni awon ti o ni Olorun awon ti o gba Kristi loluwa tolugbala awon na ko ri ko sun re Jesu lo ho be yan wo awon omo ti an lejo nje lejo mu awon alagbere alejo nje lejo mu awon elegbe okoko awon to je pe gbe aye won won ti yonda re fun satani awon lejo kora yin ki Oluwa lo won be yen wo ngo ba wa be yen wo iwo na sona epo wo lo wa ngba e ibi to ba ka omo si awijare yo wa sa si awijare yo wa nitori pe o ti so aso tele o won be yen wo sugbon gbo ba de fun ibewo re ibo ni yóò bá wa o akọkọ nu mura fún ìbẹ̀wò Olorun. O ìkejì mura láti pàdé Olorun rẹ̀ sorí gbà tí yóò bá mú ìbẹ̀wò wa dínẹ́sìn o ni pé mora lati pade e olorun re ni olohun bo e won gba to ti lohun bo e ja mora lati pade re tori ku ta ba mora lati pade re iwu wa nbe wa mosi na lo soro e ori kere ese kejila ori kere ese ikejila o tori na bayi le mi o se si o wa israeli azuriti emi o se yi si o mora lati pade olorun re iwo israeli e ti bo mora lati pade olorun e toro pe odo ma se yo lagbara o be lo so fun mi ateyin e ja mora wa sile lati pade oluwa wa a ma po jesu nbo o o de ni awo sama lohun o ti yo e se ja mora wa le ka le pade re nigba ti o fi ara han kini keta oko ti eniyan ba se o na ni o gba ere re ibi oro ma wa niyan eyan olorun oko te ba se e ma gba ere re o sugbon lo na nko opo ko ti e bi kita opo bi kita e ja gbo ti iwe ma so ni iwe efian ori 22 e je ka verse 11 and 12 22 efian 11 and 12 oni eni ti se alaisoto ko ma se aisoto nso ati eni ti se elegbin ko ma se elegbin nso ati eni ti se olododo ko ma se olododo nso ati eni ti se mimo ko ma se mimo nso 12 oni kesi emi n bo kankan ere mi si n be pelu mi lati san folukuluku gege bi ise re yóò ti rí àti gbọ́rọ̀ yẹn ó ní tí ó kàlùkù bá ń ṣe kó máa ṣe ń sọ ìwọ náà wàá yẹra ẹ wò kí ló ń ṣe torí ọjọ́ tí olúwa bá dé ni o kí ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ kí ló dì mọ́ ọwọ́ sólòdodo ni ó àbí àìsòdodo wà lọ́wọ́ ẹ sólòótọ́ ni ó àbí sólòótọ́ ó ní ètò bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó ní kò kọ̀tínú àti gbọ́rọ̀ yẹn báyìí ó ní kò kọ̀tínú so ara o to ba n se o ni ko jawo ti o ba ti dara o to ba ri pe ko dara tete jawo o ese lo nda mo wo pe yo da olejo igbe aye to n gbe igbe aye e mo olohun mo pe yo da olebi o o ni to kaloku ba n se o ni o ma se n so tori ere ohun o lo n bo e je ka gbadua bàbá wa ó ṣe gbọpẹ gba yẹn wa látòní lọ lọjọ ìbẹwò olúwa má jẹ àsọkò kíkorò bẹẹ ni kò rí kò di wa mú títí dókun ní orúkọ jésù olúwa wa amí ẹrọ ìbánisọrọ mi ni 08023394796 ó tún di ọjọ mẹjọ ní orúkọ jésù.
1: Jésù mi bá wá
2: ìjọ ìhìnrere di tuntun nínú kristi the new in christ evangelical church ìsọdẹ mímọ ìwà mímọ ìjèrè ọkàn lọjọ wa lógún àǹfààní wo lo ní kò jèrè ayé kọ wá sọ ẹmí rẹ nu àbámẹgbẹyìn kò ní jẹ tèmi àti tiẹ àmì ìdí ẹrẹ tá a fi ń pe gbogbo ènìyàn sínú díẹ lára àwọn ètò ìsìn wa tó ń wáyé ní gbogbo ẹka nílẹ yìí àti lókè òkun olú ilé ìjọ wa kalẹ sí ẹyìn ìbàdàn bọ́sẹ̀ skul òdeon òkè bàlà ń bàdàn gbogbo ọjọ ìṣẹ́gun túùsì ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹ̀kọ́ bíbélì tí wọnú etí lọ fẹ́ tó fẹ́ fìjọba ọ̀run ṣeré jẹ laago márùn rọ̀lẹ́ ọjọ́ wẹ́dẹ̀sì ọ̀sọ̀ọ̀sẹ̀ kánsẹ́lìn níbi tá ti láǹfààní láti rí bàbá wa nínú olúwa apọ́sù p alimi lójúkorojú láti tú ẹ̀dùn ọkàn yín palẹ̀ tí jésù sì ń jẹ́ ọ̀nà àbáyọ sí ìṣòro gbogbo láti aago méjì lọ́sàdí mẹ́rin ìrọ̀lẹ́ gbogbo ọjọ́bọ̀ tọ́sí ọ̀sọ̀ọ̀sẹ̀ wákàtí ìyanu rẹ̀ omiríkù ẹ̀wà níbi tí orúkọ jésù ti ṣe gbogbo ogun pẹ̀lú ẹ̀rí ọ̀kan ọ̀jọ̀ kan gbogbo ọjọ́ sunday ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ laago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́sàn-án nígbà tí ìṣọ́jọ́ ìsinmi wáyé láàrin aago mẹ́sàn-án sí méjì lọ́sàn-án bákan náà monday àkọ́lọ́sọ̀ọ̀sù ìpàdé olúwa gbọ́ tèmi àdúrà ọ̀rọ̀ kùtù ààyè ológo laago méjì òwúrọ̀ níbẹ̀ ni ọlọ́run ti ń gbọ́ àdúrà àwọn oníṣẹ́ ọwọ́ oníṣòwò oníṣòṣù ọ̀dọ́ àtàwọn alákàṣe ìbéèrè pẹ̀lú holy ghost night friday kẹtakẹta lọ́sọ̀ọ̀sù ni o níbẹ̀ ni ẹ̀mí mímọ́ ti ń yọ pàṣẹ tí ogun tí ọ̀jẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi rọrùn sí olúwa ẹ̀yin náà yọjú fáwọn ètò wọ̀nyí ọ dájú pé tiẹ̀ ò ní ṣòro ṣe telephone 08023394796 the new in christ evangelical church nípasẹ̀ bàbá wa alákòóso àgbà apostle p alimi ló sọ pé ìgbàlọ́kàn rẹ ni ó dùn mọ́ bàyẹ́ rẹ.

0: kábíyèsí ọlọ́run ọlọ́run lánàá ọlọ́run lónìí kábíyèsí ọlọ́run ní ọ̀la ọlọ́run ní gbogbo ọjọ́ ìwọ náà ni a máa lóore kábíyèsí rẹ ọlọ́run òní ní ọjọ́ kẹjọ nínú oṣù keje 2023 kábíyèsí ọlọ́run ìwọ ni lágilo ẹfẹ ni wọn ń pe bí òkè tí ọlọ́run ní kò ga ju òkè akin lóye olùmìdé lorúkọ mi akin ọmọ akin lójúde olúyọlé ẹkẹrin balẹ̀ lu ọ̀jẹ́lẹ̀yẹ níwájú ọ̀fà igbó kátó de jagun ọlọ́run ìwọ ni o kábíyèsí wọn wà ní ààfin bàbá wa ọba muritala adébáyọ àkàndé òní ní ọjọ́ ìbí wọn ọlọ́run ìwọ ni wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ bàbá akin ikú oríire tí ọjọ́ bíi tòní ọlọ́run ní sí ní àṣemọ torí lónìí gbogbo ẹ̀rọ gudugudu lágilu lórúkọ bàbá wa mo kíyìn gbogbo àwa tí a wà ní lágilu akin àwa tí a wà ní slash akin ẹ̀kú oríire ọlọ́run ní sí ní àṣemọ láṣẹ ìdùmarè bẹ́ẹ̀ ni ọlọ́run ó ṣe yẹ kí ó rí láṣẹ ìdùmarè láì ní gbara wa lásìkò kankan torí ọjọ́ ń sáré kò dúró de ẹnì kankan olóòtú mi ni adésínà aláwòdé adésínà aláwòdé ọ̀gá wa láti òkè ìsíláṣì ni o àti lágilu ni o tóńdé ọ̀làwúwo ni tóńdé ọ̀làwúwo ńlọ̀gá wa lágilu táwa wà yìí kenneth kebugi ńlọ dìbẹ̀ mú pẹ̀lú gbẹ̀ngà ọ̀làyíwọlá tọ́jẹ́ gbákejì rẹ̀ ọ̀dọ́mọdé kan tí ò lójútì tó máa ń bọ̀wọ̀ fún àti wọn bá ti jùlọ àtọ̀ gangan bá jùlọ ó sì dáadáa pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni amojú ẹ̀rọ mi ọmọ alájà dixon ìtùnú ó wà níbí pẹ̀lú mi gbogbo ẹ̀yin tẹ́ wà ní ẹnu lóró mo kíyìn o ẹ̀kú àtàárọ̀ òjò ní gbogbo àwa tá a wà níbẹ̀ láàrín pé a ti ìgboro ní o àtọ̀tún ní àtúnṣe ní òjò ọ̀pá ẹni bọ́dì bẹ́ẹ̀ ni ẹnì kọ̀ọ̀kan òjò kan sí wa lára ọlọ́run kábíyèsí rẹ o láàyè john òní ọ̀la láwùjọ àgbà ní tòní láwùjọ àgbà tí alẹ́ òní gbẹ́rẹ́ gbẹ́rẹ́ gbẹ́rẹ́ bá a ṣe wà pẹ̀lú yín ẹ sì tún gbádùn wa lálẹ́ òní sọmọ ìṣíwájú dixon ìtùnú mo sì ń bọ̀ torí alẹ́ òní.
1: ẹnu olóyin ohun olóyin làwa fi ń gbèdè o. ẹnu olóyin ohun olóyin làwa fi ń gbèdè o. ẹnu olóyin ohun olóyin làwa fi ń gbèdè o. tóyin dìlú wà lọ́dún débi a máa rìn mú bí kọ́.

se mo pe e kabiyesi ile Ibadan won soro pupo nipa igungun ni ile Ibadan pe kakiyesi oro agba ti o ba se lowuro yo so yo se lojo ale abu igungun ti anjade lowo lowo e mo si gbagbe nkankan o ire ire ni igun wa fun ire adura kakiri ilu legun wa fun isi lati ma ja lati ma sada lati ma yinban se mo pe gbogbo awon kan mo yi o ti fe pin kabisi lemi fun kilo se yin omo iya ni gbogbo wa egbon mi awon kankan ti o yi wa ni pe kan eyan ti church bo to je lesi kristiani in to lo kiribu o pade in to lo sele o pade in to lo si methodist in to lo methodist o pade cac si won o jangban ba pade ara won kaluko mo lolo re ni esin ti kristiani kani esin ti muslimi gbogbo awon esin mo so yi ile karo ojiri si lawa bene gbogbo àwọn ẹ̀sìn yìí ni a bẹ̀ ṣe àbáláyé níbẹ̀ ẹ̀sìn mùsùlùmí bóyá wọ́n lọ wọ́n pàdé ara wọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n pàdé ọ̀rẹ́ rẹ̀ tó ń tì lọ ẹ̀ tó ṣe ẹ̀sìn míì bóyá àwádìyà ó rìn bọ̀ wọ́n pàdé ẹ̀sìn míì tí ṣe àwádìyà ṣé yóò gbalẹ̀ tì ní ṣé yóò bàjá ní àwọn nǹkan wọ̀nyí ẹja kìsàrà ní ọ̀sẹ̀ tí a lò tán yìí olágbọ́npa ti eégún kan tí wọ́n ní ọ̀pàdé ẹnìkan lónìí rí ni àwàdà ní lábìrán wọ́n jọ sọ wọ́n jọ eré ni àwàdà ẹni yẹn ní ìṣe egungun gangan wọ́n bẹ níbi tí ò tó gangan ò lérò bẹ́ẹ̀ ni kí wàá ní àwa ọmọ káàrò òjìrè tá a ní máa ronú ara wa sí bẹ́ẹ̀ tí wọ́n bá sì kó àwọn èèyàn lẹ́yìn eégún kìrìsìtẹ́nì ò wà ń bẹ́ẹ̀ o mùsùlùmí ò wà ń bẹ́ẹ̀ o àmọ́ ó kọ tí wọ́n bá dání station ni wọ́n mọ̀ pé eléyìí ṣe ọ̀jẹ̀ lábí bẹ́ẹ̀ ni ọ̀jẹ̀ tójúbọ̀ ni ọ̀jẹ̀ àwọn nǹkan wọ̀nyí ẹja kì í ṣe ṣe bí ire la fẹ́ ṣe káàkiri àwọn eégún sì pọ̀ tí wọn è jáde eégún ńláńlá náà ti jáde àwọn eégún ńláńlá sì tún kù tí wọn ò tí ì jáde tí wọn sì ní lẹ́mìí àti jáde láti súre fún gbogbo wa káàkiri káwa máa jà ká máa jà ọmọ ẹ̀yìn eégún ẹja àrò ọ̀tọ̀ ló ṣèlú ọ̀tọ̀ ní egungun ọ̀tọ̀ ló ṣèlú ká máa jà ṣe ní eégún kì í ṣe eégún nìyẹn yóò sì máa dá àwọn nǹkan míì lẹ̀ ṣe é mọ̀ pé alápáńsápá kò tí ì jáde mọ́ṣì ní alápáńsápá ò délé olùbàdàn ìbàdàn fararọ alápáńsápá kì í jáde bẹ́ẹ̀ eégún pọ̀ tí ò ti jáde àgbọ̀ gẹ̀dẹ̀ kì í jáde àwọn eégún sì pọ̀ tí wọ́n fẹ́ jáde bẹ́ẹ̀ ni ṣé ọ̀rọ̀ ọjà wa ni ẹja ronú wò lẹ́ẹ̀mejì agbófinró ti ń bẹ níta báyìí ó yàtọ̀ sí tẹ́lẹ̀ bíi ogún ọdún ọgbọ̀n ọdún sẹ́yìn bẹ́ẹ̀ ni torí àwọn agbófinró kì í ṣe ọlọ́pàá nìkan lágbófinró àmọ̀tẹ́kùn ń bẹ lẹ́yìn eégún bẹ́ẹ̀ ni lẹ́yìn àmọ̀tẹ́kùn oòdùà opc wọ́n bẹ lẹ́yìn eégún tí ó jẹ pé gbogbo wọn ni wọn dúró láti má jẹ kí ìbàdàn dàrú kọ mọ bàjẹ tí wọn wà sókè ọwọ ẹ ní ó ti bàjẹ ni ronú rẹ lẹẹmejì tó bá fẹ tẹlé eégún eégún ó pọ tí ò tí ì jáde bí mo ṣe ń gbọ firifirifiri gbogbo eégún tí ọba jẹ pé yóò jáde tó bá jẹ pé
yo jade be awon mo eyin re koko ba won soro be jijade tan jade lo ki soro oja ta ba pade egun mi ko pon na pe teri ba fun mi en teri ba fun o ko ri be ma lo dana wale ai in egun ti meve ni se ti mo ni o ti se nkankan ati nkankan po ti o ti lo tutu odo ti nbo tan ba ni o jade we odo to tele tan ba lo jade we ko lo won oje ki ororun tan ba pa yan leyin egun o le wu po ibi imona ta le ori ni pe awon me yin yin e ba soro te ba fe jade ko ju ba nlo lori eto lawujo agba lale eto ni mo si nbo lai ojo musulukun ojo sari ni to me swaju.

0: ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jordani. Ilé iṣẹ́ tó mójúlé jẹ́ bí You Fit Fly wọ́pọ̀. O tún ti wá tú àkókò láti lọ sórílẹ̀ èdè Israeli àti Jordani nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
1: Alọ́jà ilé gbà.
2: Who are thy goodness?
1: Tó fi ogun rọ́pò.
2: I replace you with battle.
1: Ó yẹ gba ilé.
2: Receive your goodness.
0: Ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́já hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israeli àti Jordani pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.

0: àwa kọ se bi ọlọrun ọba ni kábíyèsí ọlọrun tí o pe méjì jẹ ń gbọ ní ọdọ àwọn èèyàn wa àwọn eegun tọdún ní nílẹ ìbàdàn ìmọlódé kílẹ kẹfín torí eegun ẹ má dàkú eegun ẹ ta fi wọn lẹ kábíyèsí ń wòran wọn cct camera sì ń gbé àwọn àwọn èèyàn míì tí wọn mọ má dàrán wálé wọn á rí na rí ẹ wọn á rí na rí ẹ olú nǹkan tó ń ṣẹlẹ tó fi yàtọ sí eegun òsìn ó ti yàtọ sí tìjọ ọhún wọn rí yín o wọn rí yín tó bá sì ní àwọn orin àwọn orin irọ ni torí ó ní ìtumọ létí kábíyèsí olùbàdàn alẹ ìbàdàn ẹ má fi eegun ṣeré bẹẹ tẹ bá fi ṣeré tí wọn bá rí yín ó léwu púpọ jù sọmọ síwájú mo sì ń bọ torí ọdún eegun tọdún ní eegun síkù bẹẹ ni sọmọ síwájú.
1: Ẹnìkan ò nínú.

0: rí ẹ.
1: Àrí ọjọ́ mọ́sọ́lọ́kùn Aláàjì Amọ̀dá Agbolúwájé kò sí ẹnìkankan torí ọjọ́ mọ́sọ́lọ́kùn. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn sì ń bínú lọ́tùn, wọ́n ń bínú lọ́sì, eégún má fi ara rẹ̀ ṣeré. Bá àwọn ọmọ ẹ̀yìn ẹ sọ̀rọ̀ plus two three four nábì lẹ́yìn tí òkè òkun ni o plus two three four 8142 49 10006 àwọn náà.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrú gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tùú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333. Andu wọn lórí Twitter.

0: gbogbo ọmọ ológo pátá ti yín mẹ́lòó ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
1: ṣèbí nítorí ògo ni o nítorí ògo ni.
0: ìdíre èyí tí ọlọ́run reverend pf ọwá fi pé gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára sunday mẹ́rìnlá 14 sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday on the 28th of june tí ó parí ní sunday on the 20th of september 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọjínlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 reverend pf ọwá christian lẹ́yìn st. Luke's College Adéyẹmọ lay out Malite Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pọ́yìn orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sùn ẹlẹ́nu o kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kú yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà sunday mẹ́rìnlá yìí ká yóò fọ́kọ́ tuntun pèsè dá rẹ̀ bí ti jákọ́bù àti jábẹ́sì inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì rántí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú olúwa reverend pf ọwọ́ àti reverend mrs owó wa tó gbàdúrà súre fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lorúkọ jésù

0: kí gbogbo ẹni tí ẹ̀ ń gbọ́ wa nínú ilé káàbọ̀ lẹ́ẹ̀kan sí ṣe orí ètò láwùjọ àgbà báyìí mo ti wà ní ọ̀dọ̀ mọ́gàjì agboolé àníṣẹ́rẹ́ mọ́gàjì ẹ dákọ̀ yín fún ti ń gbọ́ wa nínú ilé.
1: Ẹ káàárọ̀ ẹ ká san ẹ ká lẹ́nu bí gbogbo tẹ̀sí ń gbọ́ wa orúkọ tèmi ò yí padà orúkọ mi ni olóyè mọ́gàjì Ọláolú David Ògúnṣọlá àníṣẹ́rẹ́ Agugu.
0: Tí ẹ bá dákọ̀ àníṣẹ́rẹ́ yóò rọ̀ kánkánkán létí àwọn èèyàn mọ́gàjì tó ti jẹ nílé àníṣẹ́rẹ́ wọ́n tó mélòó tẹ́lẹ̀ rántí.
1: Mọ́gàjì kan náà ló ti jẹ èyí tó gbéṣẹ́ gbẹ̀yìn kémi tó ṣe wá jẹ.
0: Mọ́gàjì àníṣẹ́rẹ́ tó gbéṣẹ́ ṣe náà tí ó kọ wọn.
1: Orúkọ wọn ni Káyọ̀dé Patrick Ògúnṣọlá àníṣẹ́rẹ́.
0: Mọ́gàjì àníṣẹ́rẹ́ tuntun bó wa lè ṣe rìnrìn àjò yín bóyá lè kó ni o bóyá bí wọ́n bí yín sí ni o torí tí wọ́n bá ní Akin Makin bóòlù ṣe rìnrìn màmá sọ ṣe lè rántí.
1: Wọ́n bí mi sílùú Èkó ní agbègbè tá à ń pè ní ọgbà Àgùdà ní Ìkẹjà. Mo dẹ̀ lọ sí Òkèrà Primary School ní Àgùdà ọgbà bákan náà. Mo tẹ̀síwájú lọ sí Òjòjú Grammar School Osmo Eti Bega. Lẹ́yìn náà ni mo lọ sí The Polytechnic Ìbàdàn.
0: Mọ́gàjì àníṣẹ́rẹ́ eré ni àwàdà àníṣẹ́ rántí láti ń kọ ní agboolé àníṣẹ́rẹ́ abẹ́ ìrántí mọ́.
1: Mo rántí mẹ́rin bàmú là ń kọ.
0: Inú mi dùn àṣà àti sẹ́ńbẹ́lẹ̀ karòjé tó pọ̀ gan-an èwo ní òkùnlé àníṣẹ́rẹ́ dì sìn tẹ́lẹ̀ rántí.
1: A ní òòṣà oko a ní ọ̀ṣun bákan náà a ní òòṣà tá à ń pè ní ṣàṣàǹkorò tá a máa ń bo ní ọdọọdún.
0: Ṣé tí parẹ́?
1: Kò tí ì parẹ́ di sìn ó wà ní abúlé wa Òjòkú létí Bádékú ibẹ̀ ní ṣàṣàǹkorò yẹn wà ṣùgbọ́n òòṣà oko àti ọ̀ṣun ó wà lágbólé wa lágúngún bí.
0: Bẹ́ẹ̀ ṣe sọ oko wọn tẹ̀fẹ́ béèrè pé níbo ni oko àníṣẹ́rẹ́ wà àmì ẹ̀rọ ayé ni ẹ̀ sọ bẹ́ẹ̀ ẹjúwe oko àníṣẹ́rẹ́ nílẹ̀ Ìbàdàn.
1: Oko wa wà ní Òjòkú a lè gba Àjíà wọlé a lè gba Bádékú wọlé.
0: Baálé Òjòkú ńkọ.
1: Bákan wọn wà àjọ wà níjọ tí
0: àjòyè
1: náà.
0: Torí àwọn gangan ṣẹ̀wọ̀n pé ní ọ̀nà àrà baálé Òjòkú olóko ń bẹ̀ tí ẹ ṣe ṣẹdá láàrin àwọn baálé baálé. Mọ́gàjì ẹjẹ́ fi yí ìkan torí ẹlòmíì ń rolé bíi mọ́gàjì tí kábíyèsí ṣe tako nítorí ilé tó fẹ́ẹ́ rọ́ fẹ́ máa gbalẹ̀ kí ni kọ́ máa jagun gbalẹ̀ kọ́ máa kidnapu lẹ̀ kọ́ máa ṣe gbẹ̀ mọ́ra wọn kọ́ máa kò sáni tẹ́ bàbá lọ́rùn yọ bó kọ ẹbí wọn jẹ́ bàbá ó sì fẹ́. Ìmọ̀ràn wo lẹ́yìn ní fún àwọn tó jẹ́ pé torí ti fi jẹ mọ́gàjì náà.
1: Ìmọ̀ràn tèmi ni wípé ẹni tí tiẹ̀ bá tẹ́ lọ́rùn kò gbọ́dọ̀ tún mú tẹlòmíì mọ́ tiẹ̀. Nínú ilé aníṣẹ́ rẹ ajẹ́ nìkan tẹ́ pé àìmọye oko bàbá wa tó ti sọnù tá a jà láti gbà padà débi pa fẹ́ gba tẹlòmíì. Àwọn tó ń ṣe ilẹ̀ ń tíṣe ohun tó wọ́n jẹ lóòótọ́ oníkálukú ń tiraka à ń ṣiṣẹ́ ṣùgbọ́n láti mú nǹkan oníkan mọ́ nǹkan kò sí nínú ẹ̀jẹ̀ ilé aníṣẹ́ tó pé ọmọ ẹ̀ṣọ́ ni wá.
0: Ọmọ ẹ̀ṣọ́ náà lóye.
1: Bẹ́ẹ̀ni.
0: Mọ́gàjì ẹ wá já fi yé káàdì rẹ̀ nílẹ̀ àwọn ọ̀dọ́ ọ̀sìn àṣà tí fẹ́ parẹ́ lójú wọn ọ̀fẹ́ kàṣí mọ́ ẹ gbà wọ́n nímọ̀ràn àwọn ọ̀dọ́ àwọn ìwé ìṣẹ́ ẹ gbà wọ́n nímọ̀ràn torí ọlọ́run tó jẹ́ kí àwọn nǹkan tó jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ọ wà nílẹ̀ káàrọ̀ òjìrè ó yẹ ọlọ́run ẹ gbà wọ́n nímọ̀ràn.
1: Ìmọ̀ràn tèmi ni fún ọmọ ọ̀dọ́ ọ̀sìn ni wípé kọ́ má jẹ́ kí àṣà ti ṣe parẹ́ púpọ̀ palọ́pọ̀ lọ́wọ́ àwa òbí tí ẹ pé ọ̀pọ̀lọpọ̀ wa mọ́ ọmọ lọlé dépò máa fi àṣà ti ṣe hàn wọ́n. Gẹ́gẹ́ bí ọmọ mi ọkùnrin a ní village nìbàdàn torí ẹ̀kan tó wárí tí mi ò jó jáde sí ìta gbangba ṣùgbọ́n ní ìtọ́wángbà tí mo jóye mo mú lọ́ọ̀ta mo mú rin gbogbo rìn kọ́ ọ̀pẹ́ ìbàdàn kì í ṣoko ọkàn ẹ̀ balẹ̀ inú ẹ̀ dùn tó ta bá lè máa mú ọmọ wa sílé ibi tó ti mọ àṣà àti ṣe wà ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin odi lọmọ wà wọ́n lọ́ wálé báwo lọmọ ṣe fẹ́ mú àṣà àti ṣe wa. Ọmọ mi máa ní àṣìṣe tó máa ṣe táwọn tó wà ní abúlé àbí lágbègbè ilé tó bá wá wọn sọpá wọn ṣe báyìí ṣé bàbá ò fi kọ ẹni bàbá mi lè máa tọ débẹ̀ mi lè máa mọ̀ débẹ̀ ṣùgbọ́n tó bá ń mú ọmọ wálé wọn máa.
0: ẹ ṣeun àníṣẹ́rẹ́ ẹ ṣe ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n wà pẹ̀lú wa lórí ètò láwùjọ àgbà ṣẹ́wọ̀n pé láyé ọjọ́ òní ti ọ̀la èmi àti àwọn promoter láyé ìjọhun tí wọ́n bá ní Bọ́lájì Ọmọ́tọ́sọ promoter ni o àwọn tí wọ́n ti ṣiṣẹ́ pọ̀ fún àwọn eléré bẹ́ẹ̀ ni tó ti lé ní ogún ọdún sẹ́yìn ẹ gbọ́dọ̀ dẹnu wọn. Àṣìṣe adépọ̀jù àríorí awon ni are gbo magaji le ibadan ojo ni ti won do ti wa gan eh olosa petu gbogbo are magaji le ibadan se alaji basun side favija bi ojo ni ti labo wo alaji so buru owo tun alaji side favija bi nu omo alaji sakesu akomiji to duro pin jo si olorun fi yin sile magaji adeniji latif irinle magaji agule irinle ta le gbadan bon bon to isale osi olorun gbagbe yin alaji tafin je kin ade kun le magaji are oje ni yemesa ti oyo ese alaji saka yin la ekujowo ti ba ni ekujowo epro ni gbogbo balupo kingdom ni asolo ese o olorun gbagbe yin magaji ramani Abiola Raji magaji agule sado lodo yin ojo ni tin oloye Victor Adebin pe magaji agule ogbogba eni awon alaafi are mo olorun gbagbe yin ojo si ni tin lasidu mare tori mo to ti wa magaji oyalakun ni bon photo ojo ni tin o olosi ni gbagbe yin bo si manu dale oni e tu pade mi ni ale ola ose tin bo lohun emi ati magaji aketunde laju wa lori eto magaji aketunde olorun ni gbagbe yin abdurrahman aketunde ade alowo nle laju pade lori eto jomedu jomejo ni lasidu mare ama ni ale ola eja pade enti amo si promoter tani promoter nbe o nigba na won ton be di sin biosimanu number ni 08062 44 0996 lasid mare ale ola lori to laye jon la tun pade o daaro
2: la gelu fm jagaba gogo retio ma ro wan so
3: ite n gbo mi nile loko oruko temi oyi pada o omolara abosede adebanjo si gbogbo yin mo si iya ara le mi nje mo ni alejo pataki kan nile loni onisegun agba si gbogbo eniyan mo daada baba ibaruba ti gbogbo aye mo si oba isun ara mo di adugbo omole teni badan leyin ile baba adedibu opposite people's girls grammar school mo ri awon eniyan ti won ro ketiketi idi ni yi ti mo fi so wi pe a gbodo se iforo wa ni lenu wo fun baba yi e ba nki awon eniyan kaabo
4: dede akoko yi gbogbo eti to ba la nfani ati ma gbo mi gege bi atokun ti wi baba ibaruba lo ko mi gbogbo eyan asu ma pe mi ni oba isan ara ise la se debe o odun ni mi isa imo foloko gbogbo awon eti to wa si ngbo mi ri o mo wi pe ke ise tuntun ni osupa loju orun kin to teso waju e kokko gbo ero bani soro 08033881008 tabi 070 18 21 11 11. O ti pe ta tin fa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la siyan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi npe wa ni baba ibaruba loni a tun jo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbandanu gbu bi elubo
3: baba ibi ti mo ti fe bere gangan ni wipe kini yoruba npe ni elewe aremo
4: e se atokun be yan ba tin ja ewe to nso ogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe ka ma rin ko ma tin ni gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wi pe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo nto je mo nta afi lala afi alaye ta wa nfe wi ategbo ti bile awon baba wa se iru ewe yi ni won pe ni elewe are mo awon ti won se ona bala afi a o ti wa ni je be
3: baba eje ka sare wo awon esan tin da emi awon eyan legbodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan
4: ese atokun opolopo esan ni so awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nla ku egbe awoka losan losan fasan fasan àwọn àìsàn tó ní ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò tí ó mọ kó bá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn tí àwọn san ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé ni ó bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi mọ́ mi gúlegúle ẹlòmíì sì rí wọn mọ fa wọnú mọ́tò wọn mọ gbé bí ìgbà tí wọn bá ń wọ àpò ẹ̀wà ni ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mi gúlegúle ẹlòmíì ó sì mọ sọ wípé ẹ̀gbẹ́ kan dun òun tó bá fọwọ́ kàn àbí tí ò bá fọwọ́ kàn àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni itú táwọ̀ kánàá sì ń pa òsì látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeyeyeye ní gbogbo ìgbà ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfín àbí ilẹ̀ ti fẹ́ sú lọ́sàn-án gan ẹlòmíì a sì máa pariwo wípé tóun bá sùn àti dìde yóò máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn gbogbo ohun tá à ń sọ yìí àìsàn ni àrùn ni àfi ká tọ́jú ẹ̀ nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bóbọ́ bàtà lẹ̀ kò ní mọ̀ bówọ bàtà kò ní mọ̀ ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀ kò sì ní mọ̀ kó ń tẹ òkúta mọ́lẹ̀ àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó bó bá ti di pé èèyàn ń sùn lóru èèyàn ń jí èèyàn ń ṣẹ̀yọ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́ ó gbà fura sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédé nílé mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára lórí móhùnmáwòrán ẹ̀ọkọ mi ò ṣe déédé ẹ̀ọkọ mi ò ṣe déédé ẹlòmíì ṣẹ̀kan sùn lọ wọn àti ẹ̀ mọ́ fẹ́ lòmíì ṣe yẹ̀yẹ́ àwọn baba tí a ti hàn bí àwa àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà àwa náà ò ṣaláìmọ́ mójútó ra wa àwọn bàbá wa ó lo oko wọn ó lo odò wọn ó sì ṣojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọkan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ táwọn ìyá náà ò sì mọ wò táńtorí ní tí wọn fẹ́ wò ń ta ti wà nílé ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìwẹ̀ àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pè pẹ́pẹ́pẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rìrìrìrì bí bá sì ti ń gbọ̀n bí àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn túmí ilẹ̀ kí n fi ẹ́ lẹ̀ lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú lọ àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fa àwọn òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ń ṣe láti ogójì ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọ́n mọ kiri gáréèjì ní ìwòrò odù lọ́jà bá láyẹyẹ ní mọ̀kó ní bẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn bá wọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wà gan àti ìdán ló ń tán àárín èèyàn kankan ń ṣe o àwọn tí wọ́n sì ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà láti jó àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé arẹmọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí ì kú ló ní gbòkè ọ̀hún àti gbòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún kìlọ̀ fún kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́yún lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 07018211111 07018211111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girls grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ la kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbárò mọlẹ́gun àbáwọ̀ká àwọn tó wádọ̀ wá ti mọ̀ awa ti an wa ba na si ma won ti won wa sodo wa bi won na ba de loni iwo na ori wi pe ero gbalode la akoko fi sayewo fun o to je ero gbalode ileibo ngba ba se yun tan la mo bi ta isan lugo si la wa bere ese to ba ti lo ba se ni olu ko si tin je po ndegbe on worin bi moto tin ko gede ko si tin je po taputu nle ogbodo taputu ni won mo ki o pe baba ti bere si taputu ti an ba ni baba oni gba baba oni gba baba ibaruba ni won pe be o alaafia ara wa ko ni gbadanu gu bi elubo
3: baba iru awon eyan wo gan ni ki won mo wa sodo yin
4: eseun atokun eni ti o ba ni gbagbo ninu iwe ategbo ma wule wa eni ti o ba ni lo ogun ta ba fun ko mo wule wa eni to je pe to ba de ayin ti o ni se ba ti ni ko se ko mo wule wa o awon ti o ba lo ogun ba se ni ki won o lo awon to ni gbagbo nu ewe ategbo awon ti won o si ni ki won o se ti won o le soro jade pe bayi ni se mi ta si sayewo fun won ta si fun won logun won tara won o si ya e ma bo leyin ile baba adedibu ibi kibi te ba ti de badan eleyin lo molete awon eyan wa lati ilu oyinbo eleyin re molete be ba de molete e bere ile baba adedibu ni adojuko people's guest grammar school la wa 080 33 88 10 08 080 33 88 1008 tabi 070 18 21 11 11 070 18 21 11 11 aisan oni kain woroko bi awo gangan o aisan oni teyin woroko bi opa alu e ni burin burin jiju esin ni popo oju ate ti oni re lede yin ami nikan ko o ke nde nle fuya ke wa jade soro ara yin elewi aremo ni wa o baba ibaruba oba isan ara awa loko awoka awa loko la ku egbe bi aisan aile se dede lodo bere ba si foju kan wa yo mere sa ni o 080 33 88 10 08 080 33 88 1008 tabi 070 18 21 11 11 070 18 21 11 11 alaafia ara wa oni gbadanu bu bi elubo a ma reti yin pelu ogo olorun oba ese pupo
2: la la la la gelu FM jagaba gogo retio ma

0: lo ṣagbátẹrù ẹ pẹlú àtìlẹyìn Eric Bow Foundation ìlú Abuja.
1: Àgbájọwọ́ la fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí.
2: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Ó balẹ̀ bàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú Steve. Gentleman on the body system ogun tarigi akanse bitters e to ba orisirisi aisan bi adota ninu agu ara wo yaaja 50 bitters be ti gbogbo obirin to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david ta sise sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibikibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 waves limited Ìlera káàkiri gbogbo bíi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ní Lot 3 Light and Craft Building, Lasoro, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Aja, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters, NAFDAC Ijolote.
5: Ominira kofi awa ta.
6: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kò ká nǹkan kan láti rà mọ́.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káṣíẹ̀.

0: owurọ nínú iyin pẹlú iṣan tẹlẹ iṣẹ mi àti anu jọrọ jọ ma ṣe awọn olórin emi kẹmi okunola taiwo bumi yi bumi aṣọlu ọkayemi praise okiki dayo emo mayo ajayi adora tolu ibi to ye tọpẹ ara lagbawi nuroja yi abiola emmanuel akitayo oluwa ṣeun iti fuwẹ wọle ọlọrun alaye olufemi oni pẹlú ọparanṣẹ ọlọrun yóò ma ṣiṣẹ ẹrọṣẹ jésù olúwa wa yóò ma ṣe ìyanu láyé gbogbo èèyàn bẹrẹ látọjọ sunday 12 bíi saturday 18 july aago mẹfà àbọ̀dájí 6:30 a.m. làwọn máa bàdé lójoojúmọ́ bíi csc women temporary ministry ntc branch tó wà ní ìyanu ogun leaf road ìbàdàn wọ́n kájọ yìí kó padà sílẹ̀ pẹ̀lú ìyanu.
1: Lajiliw FM 96.7.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ báwo lè mẹ́rin ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Jẹ́ kó mọ̀.
3: Láì wò ní wọ̀hún mọ́ ọ̀gá àgbà nídìí ìbániṣètò ìrìnàjò séyìíkéyìí orílẹ̀-èdè ni You Fit Fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀. Àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè Tanzania, South Africa, Singapore, Qatar, Uganda, Egypt, Dubai, tó fi mọ́ Morocco, pẹ̀lú Turkey àti Italy. Whenever and wherever you desire to fly with You Fit Fly e-visa, your traveling is a done deal. You will also enjoy premium accommodation, airport transfer, and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7-Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.youfitfly.com. With You Fit Fly, you can fly wherever you desire.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dúfìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trincher Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM ń gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó.